0: mi.
1: Lẹ́ni ọjọ́ àánú ẹlẹ́ni ni kò gbẹ́bẹ̀ kò ní fogun kò lẹ́rọ̀ já mọ́ rẹ o. Arúgbó láíláí dé. Ọba tí fọbájọ́ ọba tí gba ẹ̀dọ̀ balẹ̀ ọba. Ọba tí ò jẹ́ káwọn abiyamọ ìfi ìkúnlẹ̀ wọn ṣòfun. Eléti gbóngbàrò yẹ tí ń gbó wọn ọmọdé tí ń gbó ti àwọn àgbẹ̀lagbà. Ọba mi tó gbé ìpàdé abiyamọ ìdúró sánsán sánsán. Ògo ni fún Ọlọ́run ní ọkàn o. A fi ṣe abiyamọ rán bàbá alábiyamọ ẹjọ́ òjíṣẹ́ pásọ fẹ́kẹ̀yẹ mọ́ náà ni mò ń jẹ́. Ojú burúkú ojú burújà kò ní wú ọmọ rẹ. Gbogbo abiyamọ ayé ẹgbẹ́ ẹjẹ́ ká sọ àṣeyẹpọ̀. Ará mi sí yín lẹ́rìí kò yẹ kó tara ọmọ jẹ̀bi Ọlọ́run. Òbí tó rán ọmọ rẹ̀ ní ọtí àti kólọ́ọ̀sì ẹ̀kọ́ wo ló fi ń kọ́ ọmọ yìí. Òbí tó rán ọmọ rẹ̀ lọ sí ilé àlè ẹ̀kọ́ wo ló ń fi sínú ọmọ yìí. Òbí tó jẹ́ onísokúso àtàlásọtẹ ẹ̀kọ́ wo ló ń kọ́ àwọn ọmọ rẹ̀ yìí. Màmá tí ìjọ̀fọ́ fún ẹni lẹ́kẹ̀jì yìí máa rántí wípé ọmọ rẹ̀ ń wù ọ́ o. Àǹtí bàbá ẹ yé jẹ́ ẹlẹ́nu méjì níwájú ọmọ yín. Tọ́jú ìwà rẹ nítorí ìwàlẹ́wọ̀ ọmọ ènìyàn. Eli jẹ̀bi Ọlọ́run látara àwọn ọmọ rẹ̀ torí pé kò lè kọ́ wọn ní ìlànà Ọlọ́run. Àǹtí bójútó ọmọ rẹ̀ kò sì máa gbàdúrà má dàkẹ́ o. Nítorí ayé òfẹ́ ni fọ́rọ̀.
2: Àforí ẹni o.
1: Proverbs 23:24.
2: Bàbá olódodo ni ó yọ̀ gidigidi.
1: Oh yes.
2: Ẹni tí ó sì bí ọmọ ọlọ́gbọ́n yóò ní ayọ̀ nínú rẹ̀.
1: Tó ti gbọ́ màmá. Ọ̀rọ̀ mi ò lè pọ̀ lẹ́ni àdúrà láfẹ́ gbà tó ọmọ rẹ ní ìlànà Ọlọ́run lórúkọ Jésù ò ní jẹ̀bi Ọlọ́run o. Sàmí òkùnkùn ò ní pakuru mọ́mọ rẹ̀. Ẹnu tó fi ń jẹun ọmọ kò ní papọ̀ o. Oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu rẹ̀ ò sì sá. Ọmọ rẹ ò ní mú ọkọsẹ̀ níwájú Olódùmarè. Ìwà tọmọ rẹ ò ní padà wọn rere. Kádàrá àti ìpè ọmọ rẹ dìde. O ní rí jẹ̀bi ohun rere. Ọrọ̀ máa tu ọmọ rẹ. Ọmọ rẹ ṣe rere nílẹ̀ alàyè. Ìlágùn ara mi ní kí n pariwo pé ò ní fi kú ọmọ ṣèfàjẹ. Ọmọ rẹ ò ní dágbẹ́nu. Ọmọ rẹ ò ní dìbànújẹ́ máa lọ́wọ́. Wọ́n gbẹ̀rẹ̀ òwúrọ̀ títí dalẹ́ nílé ọmọ rẹ. Ayé ọmọ rẹ ò ní lọlẹ̀ lójú rẹ màmá. Ọlọ́run máa máa kó ọyọ́ lọ́wọ́ ẹ níbi gbogbo. Olúwa máa gbógun fọ́lẹ̀ rẹ o. Olúwa yóò dìde yóò tú gbogbo àwọn arojú ẹni ká o. Iṣẹ́ bí ò ní dáhùn lórí àkọ́bí rẹ o. Ìtàkùn ẹni bí ò ní mú ọmọ rẹ lẹ́sẹ̀. Obìnrin àjòjì kò ní ṣèyá ọmọ rẹ o. Ìṣòro tí mú kí abiyamọ sọ̀rọ̀ òdì sọ́lọ́run kò ní yalé yín o. Ẹni lẹ́kùn méjì òdo ní padà mú lórúkọ Jésù ọmọ rẹ ò ní bọ́fọ ní ilé alàyè. Ọmọ rẹ ò ní gbẹ́gun ẹlẹ́gun o. Jeremiah 29:11 èrò rere Ọlọ́run yóò ṣe lórí ọmọ rẹ. Ẹni tí ò ní bíire kò ní di ọwọ́ ọmọ rẹ mú o. Olókìkí òru ò ní mọ̀nà ilé rẹ o. Ọmọ rẹ ò ní mú ọsẹ̀ ìbàrà dídì. Ayé ò ní fi jẹ́ wékéwé bá ọmọ rẹ wí. Tóun kò ní já ọbẹ̀ ọmọ rẹ o. Ọmọ rẹ ò ní rógún ara ẹrù máa sọ. Báyé bá fẹ́ bá ayé kan ogún ọmọ rẹ máa láyé jà. Olúwa yóò fọ̀ sókè tọmọtọmọ. Igbó rẹ̀ ọ̀nà rẹ̀ ọmọ rẹ ò ní wọgbọ́ ogun o. Ọmọ wa ò ní kúrò lójú ọ̀nà ìṣerere. Ayé ò ní rán ọmọ rẹ níṣẹ́ ẹdẹ ṣòru toru. Mo máa ń jáde lára mi tàṣẹ tàṣẹ ní lórúkọ Jésù àfihàn ìmọ̀nà yóò fọwọ́ ọmọ rẹ o. Ọ̀tọ̀ lábádi dárò ọ̀tọ̀ lábádi yọ̀ abádi dárò kò ní mọ̀nà ilé rẹ. O ní rọ́gùn ẹ̀sọ́ ṣẹ́dẹ̀rú lórí àwọn ọmọ rẹ o. Ayé ò ní ti ọmọ rẹ mẹ́rẹ̀. Mo kọ́kọ́ rẹ gbìn ẹgbẹ́gbẹ̀rún rẹ̀ á lọ lórúkọ Jésù ìgbà rere tí ò ní kọjá rẹ. Mo tò ní já ọmọ rẹ sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ o. O ní pẹ́ ìṣòro sínú ewé fún àkọ́bí rẹ bàbá. Ọmọ rẹ yẹ kò ní fowó jọ́nà. Ẹni òkè kò ní já ọmọ rẹ lulẹ̀ o. Ayé ò ní rán ọmọ wa lọ sí ẹ̀wọ̀n o. Ìgbẹ́dìde tí ọ̀látàkọ̀ ó yẹ gbogbo ẹni ṣàmì láyé ó yẹ àyọ̀dá rẹ̀ fún ọ. O ní rọ́gùn àtìmọ́lé ẹjọ́ àti gbèsè tọmọtọmọ. Ogun abúlé ò ní borí rẹ̀. O ní ríjà ìyá àgbà. O ní ríjà ẹni bí o. Àfi bíbélì bojú òní bá tọmọ rẹ jẹ́. O ní tọkọ gbé sóko ọ̀nà ò ní nà o. Gbogbo ẹni gbẹ̀mí ẹ ò ní jagun mọ́ o. O ní sí kọ́kọ́rọ́ kù. Ọmọ rẹ ò ní yí lórí lójijì. O ní fẹ́ ọmọ rẹ dànù o. Àárọ̀ bá ṣe fún ọjẹ́ lóṣù yìí. Ọba tí ń gbẹ̀dí sókè ó yá yóò gbé ọ sókè. Mo gbà aládùn àlórúkọ Jésù wà tọmọ rẹ ẹ ò ní ṣàlẹ̀ jẹ. Sàmí ò ní fọwọ́ ara rẹ gbé ọmọ ara rẹ sìn. Ajá ayé ò ní bu ọmọ wa jẹ o. Ará ìlú èrò ọ̀nà ayé sì máa bá ọ dúpẹ́. Ọmọ rẹ ò ní kẹ́gbẹ́kẹ́gbẹ́. Òkùnkùn ò ní mú ọmọ wa síkú. Ọmọ rẹ obìnrin ò ní ṣọkọ fẹ́. Ọmọ rẹ obìnrin kò dẹ̀ ní ṣàkọjíya o. Ìkà ènìyàn kò ní rú ọ̀fáyè. Ohun tó ń bọ̀ lẹ́rù lórí ọmọ yóò padà dẹ̀rín mẹ́ lọ́wọ́. kò ní digbére fáwọn ọmọ rẹ kò dẹ̀ ní dìgbò ṣe fọmọ o kò ní dànìdìkù fáwọn ọmọ rẹ ọmọ ò ní fi ọ sílẹ̀ lọ́wọ́ òkù kò ní bu ọmọ yín mọ́lẹ̀ ẹ̀yìn ọ̀kan rẹ ò ní kán màmá ayé ò ní sọ pé ọmọ rẹ dógún o màmá nǹkan ayọ̀ rẹ ò ní bàjẹ́ lójú rẹ mo dá májẹ̀mọ́ àìdúró nu lé yìí mo bá májẹ̀mọ́ àṣẹ tì jẹ́ mo sọ̀rọ̀ bí ẹni tá a rán lórúkọ jésù òtìró kó jẹun mọ́láyé àṣẹ ń gbé ẹnu mi lórúkọ jésù ọpọlọmọ rẹ ò ní dọ́bà mo sọ̀rọ̀ bí wòlíì rẹ ayé ò ní sọ pé ó tán fún ọ abiyamọ tó tọ́ sàmì ogún ọmọ rẹ máa búyọ lọ́dún yìí ojú òní pẹ́ kíkí má lọ́nà máa là fún wàtọ́ ọmọ rẹ ọmọ ìdùnnú lọmọ rẹ máa jẹ́ o ọmọ aládùn ìbáríkà lọ́lọ́run máa ṣàwọn ọmọ rẹ o ẹkún dẹ̀rín lórí ọmọ ọmọ rẹ ò ní fi kú lókìkí o ayé kò ní kọ́ ọmọ rẹ lọ́gbọ́n tó lè ọ̀tá ọmọ rẹ yìí máa kígbe wáìnì mi agbára ìdílé bàbá kò ní borí ọmọ rẹ ìdílé ìyá ò ní borí ọmọ rẹ ogun àdúgbò ò ní borí àwọn ọmọ wa o ẹni tí kì í gbọ́ ọlọ́run máa fún lẹ́mi sùúrù o àwọn tẹ́sẹ̀ wọn gùn lórúkọ jésù ọlọ́run máa gbà wá lọ́wọ́ wọn o owó ò ní wọ́n àwọn ọmọ rẹ dádì sàmì wàá tó gbọ́ bùkátà inú ilé yín o ọ̀gá wàá jàjàbọ̀ lọ́dún yìí o olúwa yóò dìde yóò tú àwọn ọ̀tá rẹ ká wàá lẹ́nu ọ̀rọ̀ lórí ẹni tó fẹ́ fayé hàn tọmọtọmọ wàá rẹ́rìn lórí àwọn ẹbí rẹ lọ́dún yìí ayé tó sọ pé ó tán fún ọlọ́run yóò ti gbèjà rẹ lọ́nà méje o ó tó di pé ẹ̀sìn dé ọlọ́run yóò ti fẹ̀rín sí ọ lẹ́ẹ̀kẹ́ wàá sàmì eléyìí kí gbogbo ayé ó gbọ́ o ò ní jẹ̀sí tọmọtọmọ o ò ní gbọ́mọ gbìn o ò ní gbọ́mọ sin ọmọ rẹ máa ṣe rere tá yóò fi máa pọnlé ẹni tó ju ọmọ rẹ lọ kò ní ju ọmọ rẹ nù wọn ò ní fayé hàn tọmọtọmọ o ilẹ̀ ń yọ̀ yẹn ilẹ̀ ò ní yọ àwọn ọmọ wa adébísí wa máa bí sí o kódà adébísí wa máa rí ibi dé sí ayé ò ní fọwọ́ ọlágbá ọrọ́jú ọ̀bọ̀dá iṣẹ́ tó ń ṣe yẹn á padà dín ńlá mọ́ lọ́wọ́ o iṣẹ́ rẹ yóò rù ńlá ńlá ńlá tọmọtọmọ ọkọ ọba kò ní kọ́ ẹnikẹ́ni wa lẹ́sẹ̀ o àdébọ̀ ò sì ní ṣá wa lẹ́sẹ̀ ọmọ rẹ ò ní rógun àtamọ́ àtamọ̀ wọn ò ní dẹrù kẹrù lé ọmọ rẹ lórí o wàá ṣẹ́gun ọ̀tá wàá rẹ́yìn odì aláboyún ìwà bíwẹ́rẹ́ àgàn máa tọwọ́ àlàbò oṣù olóyún lọ bímọ láyọ̀ oníbìsí ọlẹ̀ ayọ̀ ti sọ gbogbo oníṣẹ́ ọwọ́ iṣẹ́ yín àdìde ẹ̀yin màmá màmá tẹ́ máa ń gbọ́ wa lóòrèkóòrè ló kọjá sọ máa dára fún yín bàbá o iṣẹ́ rẹ á níyanjú o ẹ̀yin náà ẹ kò wóde báńkì ẹ fowó dáhùn rere ṣe ẹ ò ní tọrọ jẹ ẹ ò dẹ̀ ní tọrọ náà o mo wí lórúkọ jẹ gbogbo alájọjẹ wọn mọ o jésù olúwa ẹ̀rí yìí abẹ́òkúta la ti ń gbọ̀.
0: 2025 lọmọ mi kò ti pè mí gbẹ̀yìn mọ́.
3: 2025
0: ló ti pè mí
3: gbẹ̀yìn gbẹ̀yìn.
0: Bẹ́ẹ̀ni sà, ó dẹ̀ máa ń jẹ́ ìbànújẹ́
3: ọkọ. Kò dáa.
0: Kí n má tiẹ̀ gbóhùn àwọn ọmọ mi nítorí pé ọmọládé arúgbó oúnjẹ ìdùnnú àgbà. Ìgbà tí a ń gbàdúrà ń bẹ̀ yẹn lánàá tẹ̀bẹ̀rẹ̀ àdúrà tẹ̀bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pupa. Mískọ̀lù ẹ̀ ti lọ rẹpẹ́. Nígbà tí mo máa gbé mískọ̀lù tí mo rí mo wá súré pé torí tún bá pe nọ́mbà ẹ̀ tẹ́lẹ̀ kò ní lọ.
4: Láti gbà wo?
0: August.
4: August.
0: Láti gbà yẹn ni. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo pè lánàá ó dá mi lọ àwọn ọmọ ẹ̀ ń kọ́ mo ṣàdúrà fún.
4: Hallelujah.
0: Lẹ́yìn ìgbà yẹn mo tún tẹ̀sí nọ́mbà yẹn láàárọ̀ mo tún pè ó dá mi lọ.
3: Ọmọ ìjà yìí lọ. Inú mi dùn màmá.
4: Yes sir.
3: Ìròyìn ayọ̀ tí mo fẹ́ gbọ́ lábẹ́kúta mo gbọ́ yìí. Gbogbo èyí tí ọmọ yìí ti kọ̀yìn sí.
4: Ọmọ kọ̀yìn sí ọ.
3: Àbí ayé kọ̀yìn ọmọ sí ọ. Torí pé ọmọ màmá yìí pé lórúkọ Jésù ọmọ rẹ máa di ọ̀rẹ́ rẹ.
1: Gbogbo ọ̀nà ló jẹ́ sí ìfọ̀ ní orí òkè ní ọ̀la. Àráyè wá ní ọ̀sẹ̀ tó kọjá nítorí ìsọjí Abẹ́òkúta. Ṣùgbọ́n ṣé orí ti ọ̀la yìí? Ọlọ́run ni wọ́n fẹ́ ju àwọn àyànmọ́ ṣe. Tá a bá ti ń bọ̀ ọjà abiyamọ la máa mú dání ọjà abiyamọ rẹ ò ní tú o. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀súbọ̀sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́ọ̀sọ̀p yẹn sọ fún ọlọ́kadà ká gbé ẹ lọ sí ṣọ́ọ̀ṣì àmọ́ Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Èní ojú àánú gbogbo ènìyàn máa fi ọrẹ rẹ̀ ṣàánú ètò yìí. Àfẹ́ ọmọ ọlọ́run tó lè dá 2,000, 1,000 àbí 500. Kò tí ọwọ́ rẹ síwájú tó fẹ́ fi dá ọrẹ yìí ọwọ́ tó fi ṣiṣẹ́ ìwà fi kéré oko wálé o iṣẹ́ ọwọ́ rẹ yóò tó ọjẹ yóò sì tún ṣẹ́kù o ọwọ́ rẹ yìí ló kọ jésù ó fi dáhùn rere ṣe ọwọ́ rẹ tó pilẹ̀ ohun rere yìí yóò yanjú rẹ o ọwọ́ ní ṣiṣẹ́ orílẹ̀ kí a máa kí ọkọ oríire nínú ọdún yìí tọmọtọmọ ọlọ́run bàbá alábìyamọ o.
5: Ààyè ló wà.
6: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ o, a ò ní mọ bó jẹ mọ.
5: La la la la la gelu FM, jagaba gbogbo rédíò.

0: òní ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 2026 13th of May ọjọ́ Wednesday.
1: Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run ní àárọ̀ yìí, mo bẹ̀ yín, ẹ jẹ́ àtúnyìn ológun àjọbọ, ẹni ìbẹ̀rẹ̀, ẹni òpin, àkọ́bí inú àwọn òkú, olùgbé ní níjà, ajíwẹ̀rí ọmọ dákedáke. Ẹ̀jẹ̀ ayìn torí ipò ṣeun, torí pé àánú ẹ̀ dúró láéláé. Ẹ̀wà ajá fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run àwọn Ọlọ́run. Ẹ̀jẹ̀ á fi títóbi hàn fún ẹni tó pa wá mọ́, ẹni tí ò jẹ́ dẹrù àrùká. Kò gbà kí ọ̀tá sọ pé ó tán nídìí àbájọ. Afẹ́yìn láàárọ̀ ìsà, mo rí àwọn àgbààgbà tí wọ́n ń ké mímọ́ o nítorí ọba mi ńlá. Alleluia méje ọlá ké bàbá jájọ ké. Alleluia méje, one, two, go!
2: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!

bẹ̀rẹ̀ sí tẹnumọ̀ pé wọn ò lè dá irúfẹ́ ènìyàn tó bá gbé mẹ́ta yìí dání. Kò sọ àwọn irú àwọn ènìyàn tí ayé a fẹ́ mọ́ dádúró tó wù wọ́n láti dádúró. Gbogbo ẹni tó bá níbi tó ń lọ kíyèsí sá, wọ́n á kàn wù wọ́n láti dá ọdún náà ni. Tí ò bá síbi tó ń lọ, òbí gbogbo ọ̀nà ló le dàbí ọ̀nà. In fact, kò lè sí ìdádúró torí kó o tó rí ìdádúró ti kó ń bẹ́ o ti gba bòmíì náà tiẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá níbi tó ń lọ pàtó bẹ̀záàbà lágẹ̀dálá varúà bàdáyà. Ẹ gbà mí gbọ́ o, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé gbogbo ọ̀nà ni yóò fi máa wá, gbogbo ọ̀nà ni yóò fi máa gbìyànjú kí òun lè débi tí òun lọ. Olúwa ló rán mi láàárọ̀ yìí, mo tẹnumọ́ ní àná, ẹni tó bá la ijù kọjá ẹsà wọn kì í dárú wọn dúró. Bí wọ́n bá gbìyànjú ẹ̀, wọ́n á jẹ̀bi. Bẹ́ẹ̀ ni sà, mo sọ ní àná. Ẹlẹ́ẹ̀kejì ni màá fẹnu sí lónìí. Gbogbo ẹni tí májẹ̀mú bá ń bẹ lórí ẹ̀, ẹni tó bá gbé májẹ̀mú dání á lé o, ó máa lé o láti lè dárú wọn dúró. Mo rí inú bíbélì mi, nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì fẹ́ kọjá, wọ́n fẹ́ ré kọjá odò Jọ́dánì, ìgbà tí wọ́n dẹ̀ máa débẹ̀, omi Jọ́dánì ti kun ya síta. Bẹ́ẹ̀ ni sà, kìí ṣe tí wọ́n lè kán lù, bí wọ́n bá kán lù bẹ́ẹ̀ ó máa gbé wọn lọ. Olúwa wa sọ fún Joshua pé kó yan àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n lè rú àpótí ẹ̀rí. Àwọn nìkan kọ́kọ́ dá ẹsẹ̀ wọn dé omi. Bí wọ́n bá dá ẹsẹ̀ wọn dé omi pẹ̀lú àpótí ẹ̀rí ní ọwọ́ wọn, omi yẹn máa bì sẹ́yìn. Ẹ̀mí àwọn wòlé ẹ̀sà, ìdádúró kì í dúró de májẹ̀mú. Ẹ gbà mí gbọ́ sà, òkúta ìdìgbòlú olé ìdìgbòlú májẹ̀mú. Wọ́n kì í dá májẹ̀mú dúró. Wọ́n lè dá ọmọ ológo dúró bí májẹ̀mú ò bá sí lórí ẹ̀. Wọ́n lè dá ẹni tó ní ọjọ́ ọ̀la tó dáa dúró bí kò bá gbé májẹ̀mú dání. Bí wọn ò bá rí májẹ̀mú lọ́wọ́ ẹ̀sà, wọ́n lè fi ogun dáa dúró. Ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ gbà mí gbọ́, ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí, o ní nǹkan kan láti ṣe pẹ̀lú májẹ̀mú. Òbí, àwọn tí wọ́n sọ pé o ti ń lọ chọ́ọ̀chì jù pé àdúrà rẹ ti pọ̀ jù, ìjọ jámọ̀ pé wọ́n ní májẹ̀mú pẹ̀lú òkùnkùn. O ní tí wọ́n máa ń ṣe lóṣooṣù tí wọn ò gbọ́dọ̀ mọ́ ṣe. O ní bàbá kan tí wọ́n máa ń lọ fún lówó tí wọn ò gbọ́dọ̀ mọ́ fún lówó. Bẹ́ẹ̀ ni sà, ẹ̀wọ̀n bí o ní tí wọ́n máa ń sọ fún wọn pé ká lọ mọ́ dà sómi níbẹ̀rẹ̀ ọdún níbẹ̀rẹ̀ oṣù. Májẹ̀mú burúkú tí wọ́n wà nínú ẹ̀ nìyẹn ẹ̀sà, àti májẹ̀mú tó wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àti májẹ̀mú tí a mú láti ọ̀dọ̀ òkùnkùn. Májẹ̀mú ní agbára o. Ó kàn jẹ́ wípé májẹ̀mú tá a bá gbà láti ọ̀dọ̀ òkùnkùn, a máa dá ogun lẹ̀, a máa dá wàhálà lẹ̀, a máa dojú tini. Ṣùgbọ́n májẹ̀mú Olúwa ẹ̀sà ìdójú tìmú. O lè máa sọ fún ọlọ bẹ́ẹ̀. Àìmọye àwọn tó jẹ́ wípé wọ́n sọ fún ọ pé wàhálà rẹ ti pọ̀ jù lórí àdúrà. Bẹ́ẹ̀ dẹ̀ rí, àwọn fúnra wọn ní májẹ̀mú tí wọ́n ń tẹríba fún. Bẹ́ẹ̀ ni sà, kí ni májẹ̀mú? Ẹnìkan bí mi báyẹn pé kí tiẹ̀ ní májẹ̀mú iná. Májẹ̀mú ni àdéhùn. Àdéhùn láàrin ènìyàn àti Ọlọ́run, àbí àdéhùn láàrin ènìyàn àti Ọlọ́run kékeré. Ìyẹn ni pé Ọlọ́run tí kò tó sìn, tí wọ́n gbé lẹ̀ bí òòṣà. Bẹ́ẹ̀ ni àdéhùn láàrin ènìyàn àti ẹ̀mí, àdéhùn láàrin ènìyàn àti Ọlọ́run. Májẹ̀mú ni o. Bẹ́ẹ̀ ni sà, a sì mọ́ ṣiṣẹ́ gan.
a mo sise o ti so fun yin wi pe ti eyan ba ni majemu fun okoko a mo sise sugba a mo doju ti ni yo do ti ojo ti yo fi yanse si ni bi awon bali ti do ni ori oke pelu elija ti o elija ni kan mo pe olohun won do o fe ki won lo majemu won lojo na but o se ni laanu o pe olohun won o sugbon majemu o sise lojo na igbe ni fun eni to fi eleran ara se igbekele e igbe ni fun eni to lo gba majemu lowo okoko igbe ni fun eni to lo gba majemu lowo omi nitori ipo fe bimo igbe ni fun eni to lo gba majemu lowo ina nitori ipo fe di ologun igbe ni fun eni to lo gba majemu lowo irin nitori ipo fe didi wo bi isa majemu a ma sole nipa be looto tori te ba pe emi ma down emi ti o si down lara awon agbara okoko ti oluwa le bo le pelu satani ni ojo kini ana o awon emi ti o jade niyan awon ni won de fi ohun won papo mo ohun re yo de ti majemu ba awon majemu yi ku ni agbara bi majemu oluwa majemu to so le lori abrahamu majemu isaki majemu ile jacob esa majemu ti ki gbe majemu ti ki sesun majemu ti ki ja ni kule majemu ti ki doju tinu majemu jesu oluwa wa majemu ti ki finile majemu ti ki danida majemu ti ki yo ni ile esa majemu ti n gbe ni dide emi awon oli oni mo se so laaro ipe wo bi eyan logo ipo onilo ki majemu ti o leyin tori awon ti o ti e sinu majemu oluwa won ma gbara majemu won ki fi sere sa won le ma lo church wa so fun e pa won ki lo church wọ́n sọ fún ẹgbẹ́ àwọn ìgbàdúrà bó ṣe máa ń gbàdúrà yìí ṣùgbọ́n wọ́n ní wo bí wọ́n ní nǹkan kan tí wọ́n ń ṣe lóṣooṣù wọ́n ní nǹkan kan tí wọ́n ní kán máa ṣe lọ́dọọdún wọ́n ní nǹkan kan tí wọ́n ní kán máa ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún tó jẹ́ pé májẹ̀mú òkòkò ni òun làwọn ń tẹrí ba fún òun ló fà tó jẹ́ wípé a máa dójú tì wọ́n lóòrèkóòrè nígbà tó bá dójú tì wọ́n tán iwọ to lo bi adua na ni wa be pe e ba wa so fun pastor yin kan ba wa gbadua se mo pa we lo church bo e ba wa gbadua bo adua lo n gba agbara ki gba o in ti won ma fi ro mo lese niyan tori wi pe wo bi ko si eni na to le da okolu laye yi bi o ba fi ara ti majemu emi awon wo yi majemu oluwa wa sibe eyan gba oluwa gẹgẹ bi oluwa re ati olugbala esa o gbodo ni majemu pelu oluwa you need to have covenant with god mi o mo bi mo se le salaye fun o wo bi sori ti won pe ni majemu mo ti so fun o pe adehun ni ki de lagbara ki sole ki sise lati iran de iran bí a bá ti ṣe lóòrèkóòrè ẹsà fún ìgbà tá ò ti ẹ̀ lè kà mọ́ until practice become consistent it will never be covenant ó dìgbà tí n tá n ṣe yẹn bá di bárakú nínú olúwa olúwa ìwọ màmá fa ayé mi sí olóhun ti gbọ́ ó dìgbà tá a bá sín tó ti di bárakú mọ́ wa lára ẹsà ìsìn wá wá di májẹ̀mú lọ́wọ́ ẹ̀ gbogbo ìjọ tí ikọ́ bá wú wa lásán májẹ̀mú yìí ni yóò dìde gbogbo ìjọ tí wọ́n bá lọ pe orí wa májẹ̀mú yìí ni yóò dìde tí a bá ṣe bẹ́ẹ̀ kí a sì dé ìpele tó di bárakú bí a bá ṣe ìrúbọ yẹn dé ìpele tó di bárakú tí bá sọ pé ìrúbọ mò ń sọ wípé kí ènìyàn fi tó ní kó fi sí olúwa
torí wípé nínú ìgbàgbọ́ ohun tí àwa ń pè ní ìrúbọ nìyẹn. Olúwa ló sọ fún wa wípé ìwọ kò gbọdọ̀ fi ohunkóhun tó dàbí èrè àbí ohunkóhun tó dàbí òrìṣà bara rẹ jẹ́. O gbọdọ̀ forí balẹ̀ fún wọn. Olúwa Ọlọ́run rẹ nìkan ni kí ìwọ kó máa sè. So kò sí nǹkan míì tó lè ṣe níwájú Olúwa tó dàbí májẹ̀mú ju pé nígbà tí ìwọ àti Olúwa ti jọ ní àdéhùn pé Olúwa ìwọ màmá fayé mi sè. Tí Olúwa bọ́ sọ pé ọmọ tó bá lè ṣe báyìí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe lóòrèkóòrè ó di májẹ̀mú lọ́wọ́ rẹ nìyẹn. And that is covenant of God. Ẹ wá wo bí bí n bá fi gbogbo àkókò ìsọdọ̀la ọ̀rọ̀ kú sínú ẹ̀ nínú májẹ̀mú. Ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ẹnìkan ń gbọ́ mi ní àárọ̀ yìí lọ́wọ́ alágbára ilé bàbá rẹ tó kó sí. Mo lo májẹ̀mú Olúwa lórí mi. Bí wọ́n bá jẹ́ òòṣà mi, májẹ̀mú máa tu ọ́ lẹ̀. Mo máa sọ fún àwọn ènìyàn pé ìpàdé 1414 tá ń ṣe ẹ̀sà gbogbo ẹnu mo lè fi sọ fún ẹ. Wo bí ẹnikẹ́ni kò sọ fún mi nípa rẹ̀, mi kò rí níbì kankan. In fact ẹnikẹ́ni ò tí ì bẹ̀rẹ̀ irú ẹ̀. Ẹ̀sà ní ọdún 2012 ni mo wà ní oko píríṣo pé ní ẹlẹ́yẹlé ní Ìbàdàn tí mo dẹ̀ débi tí màá ti rú pọ́npọ́n ni ẹ̀sà. Tí àwọn tí wọ́n ń kó sìmẹ́ǹtì wá sọ pé kò sí sìmẹ́ǹtì lónìí o, àjá sìmẹ́ǹtì lónìí ẹ máa lọ lé. Ó sì rẹ̀ mí nígbà tí ènìyàn bá ti wo wájú ẹ̀yìn tí ò mọ tó fẹ́ ṣe mọ́. Ó rẹ̀ mí ní àárọ̀ ọjọ́ yẹn, ayé mi sú mi ní ọjọ́ náà. Ẹ̀sà pé èèyàn fẹ́ ṣiṣẹ́ àárù kùtù rí ṣe. Bẹ́ẹ̀ ni irú tó ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ náà nìyẹn. Mo wá sùn sí orí iyẹ̀pẹ̀ torí tí a bá ti débiṣẹ́ a ti gbọ́ iyẹ̀pẹ̀ lẹ̀. Ó ti lóye pọnpọ́n tá a máa gbọ́ fún báàgì kan. So mo ti gbọ́ iyẹ̀pẹ̀ lẹ̀ pé kí nǹkan já sìmẹ́ǹtì lé lórí mi. Ẹ̀sà iyẹ̀pẹ̀ yẹn ni mo wá sùn lé. Mo gbé òṣùtá àárù mi sórí ẹ̀. Mo wá fi rọrí báyìí mo wá sùn. Bí mo ti sùn yẹn ni mo gbóhùn Olúwa. Olúwa ní ọmọ dìde ní òní ni mo fẹ́ sọ májẹ̀mú mi kalẹ̀ fún ọ. And that is why covenant will not be established until you have been stretched. Ohun tí mo sọ ni pé a ní sọ májẹ̀mú kalẹ̀ tí a bá fi ojú rẹ̀ hàn in tó lágbára. Bí a bá mú ọlá nǹkan kọjá ẹ̀sà èèyàn ò lè mọ fa ṣíkìn lẹ́nu báyìí kó sọ pé májẹ̀mú sọ̀kalẹ̀. Ẹ sọ fún pé mi mo sọ bẹ́ẹ̀ ó ń tanra rẹ̀ ni. Ẹ wo bí èèyàn kì í gba májẹ̀mú nínú afẹ́. Èèyàn kì í gba májẹ̀mú ní ìgbọ̀fẹ́. No, when you are going through something that has to do like hell, nígbà tó o bá ń la iná kọjá, nígbà tí n tó ń là kọjá ò tí ẹ yí ọmọ, àwọn tí ẹ jọ ń gbàdúrà àwọn tí ń fi ọ́ ṣẹ̀sìn, àwọn ènìyàn tí ń bú ọ tí ń ríra rẹ bí ẹni pé ṣé kì í ṣe pé ìwọ ni nǹkan ṣe báyìí, ṣé kì í ṣe pé ìwọ ni ò gbọ́ràn, ṣé kì í ṣe pé ìwọ gbẹngbẹ ni ogun ara rẹ. That is when God will come and establish his covenant. Ìgbà yẹn ni Olúwa yóò wá yóò wá fi májẹ̀mú rẹ̀ sọlẹ̀. Ẹ̀mí àwọn wòlíì wo bí Malina Varuba Liaka Hadaya. Ẹ̀yin kan ń gbọ́ mi sà, mo dẹ̀ tẹnu mọ́ bí a bá rí ìrìn àjò tí agbára ilé yìí fi ọ́ sí tó dàbí pé o lè jáde mọ́. Bí a bá rí ìdààmú tí agbára ilé yìí fi ọ́ sí tó dàbí pé o lè dìde mọ́. Mo wí pẹ̀lú májẹ̀mú Olúwa lórí mi ní òní Olúwa mú ọ jáde. Ẹ̀sà ẹ jẹ́ kan sọ bí ẹ̀ sí màmá tẹ̀síwájú ńbẹ̀ lọ́la. Kò sí àkókò fún mi mọ́. Ẹ̀yin tẹ́ ẹ bá rí ọ̀sùn àti oyin mo kí yín kú oríire. Mo máa gbàdúrà sí ọlá ní
ìpàdé májèmú mẹ́nà ìdávarúmà náà kàdálíà bàá ní chọ́ọ̀chì wa ní àpẹtẹ lọ́la ó máa kú fún agbára o gbogbo ẹ̀yìn tẹ́ bá ní orí ọ̀fẹ́ ẹ sà má yẹ́dà varúmà líà kàdá wó alẹ́ ọ̀la ìpàdé májèmú ni ẹ jẹ́ sọ báyìí kí n tún tẹnu mọ́ torí ẹ̀yìn kan mo fẹ́ tẹ̀ mọ ilé torí pé ohun tí olúwa rán mi ni wo bí olúwa kì í dédé sọ májèmú kalẹ̀ tí ò bá mú ọ gba àwọn ibìkan kọjá òun ló fà á tó fi jẹ́ wípé bí ẹ̀yin kan kò bá ní májèmú nínú olúwa àbí ẹ̀ mọ bẹ́ẹ̀ ti lè fi ara yín wọnú májèmú bí ò bá sọ májèmú kalẹ̀ ó rọrùn gan in tó nílò ni pé wá ẹni tí májèmú olúwa dájú nínú ayé ẹ wá ìpè tí májèmú olúwa ń ṣiṣẹ́ dáadáa ẹ sà ẹ fi ara yín sí because one covenant is qualified to help a nation májèmú ẹyọ kan ó ní agbára láti gba odidi ìránlẹ̀ láti gba odidi ìlú sílẹ̀ bẹ́ẹ̀ ni sà a lè fi májèmú ẹyọ kan a lè fi gba odidi ìlú sílẹ̀ bẹ́ẹ̀ ni so n tí mò ń sọ ni pé bí o bá jẹ́ ọlọgbọ́n ọmọ ohun tó kàn nílò ni pé wá ibi tí májèmú ti sọlẹ̀ fi ara rẹ sí májèmú yẹn yóò dẹ̀ mọ́ ṣiṣẹ́ fún ìwọ náà bẹ́ẹ̀ ni sà ẹ jẹ́ kúkú lọ báyìí kí n dẹ̀ parí ẹ̀ síbẹ̀ yẹn láàárọ̀ ẹ̀yin kan wà ń bí yìí ohun tó yẹ kó jẹ́ láyé agbára ilé yín ní kò sí tó jọ mo dúró nínú àṣẹ olúwa láàárọ̀ yìí bí májèmú bá fún mi ní òrere ibi ògo tó yẹ kó lọ yẹn májèmú mú ọ lọ bẹ̀ ẹ gbọ́ ilé torí mo mọ ilé ó dẹ̀ dá mi lójú ẹ̀yin kan wà ń bí tó jẹ́ wípé ẹ̀yin náà fẹ́ irú nǹkan bẹ́ẹ̀ màá gbàdúà sí ayé àwọn kan bí tí wọ́n nílò kí àánú kò ṣiṣẹ́ fún wọn mò ń bọ̀ ń bẹ̀ tó bá ní ọ̀sán jẹ́ gbàdúà sí ọ̀sán àti oyin báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run òní ni ọjọ́ àánú sà ohun tá a máa ṣe ní òní lágbára ẹ sà a máa lo ọ̀sán àti oyin ní òní á wàá ní ọrẹ àánú ó ní agbára o màá bẹ́ẹ̀ pé gbogbo tó bá lè ṣe o ní kó o ṣe kí ìwọ náà ní ọrẹ àánú yẹn ẹ sà ẹ múra ẹ̀yin ọmọ náà mo bẹ̀ ọ́ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀bẹ láàyè olúwa ní ọmọ sọ tẹ́lẹ̀ sí ayé wọn ẹ gbé ọsàn jáde àti ẹyin ẹ̀yin ènìyàn yìí bí bó o bá ní tó o fẹ́ bèrè ní àkókò yìí sí ó lè máa sọ báyìí bó o bá ní tó o fẹ́ kí olúwa kó ṣe òní ní ọjọ́ àánú ó lè máa bèrè bó o bá ní tó o fẹ́ o fẹ́ kí aláàánú ní gúúsù kó wá ọ wá o fẹ́ kí aláàánú ní àríwá kó wá ọ wá o fẹ́ kí aláàánú ìlà oòrùn kó wá o fẹ́ kí aláàánú ìwọ̀ kó wá ìwọ náà máa bèrè ẹ bèrè fún àánú ojúkoro ojúsà àánú tí mú kí ìrìn àjò yá àánú tí mú kí iṣẹ́ ènìyàn kó yá àánú tí mú kí ayé ènìyàn kó sáré ẹ bèrè fún láàárọ̀ yìí ohun tí olúwa rán mi nìyẹn màmá ìwọ náà bèrè ẹyin tẹ ni ẹ tẹwọ yín méjèèjì kẹyìn náà mọ bèrè ẹyin tí ẹ ò ní ọsàn àti oyin lọwọ bóyá ìgbà àkọkọ ẹ tó ń gbọ mi lélẹyìn ẹ tẹwọ yín méjèèjì ẹ bèrè fún àánú láàárọ yìí olúwa bojú àánú wo èmi náà bí mo ti ń jáde láàárọ yìí jẹ ń pàdé áńgẹ́lì àánú tèmi náà jẹ ń pàdé áńgẹ́lì ìrànlọ́wọ́ jẹ ń pàdé áńgẹ́lì àánú jẹ ń pàdé áńgẹ́lì ìrànlọ́wọ́ ẹni tó máa fi àánú ràn mí lọ́wọ́ ẹni tó máa fi àánú dá mi lóhùn ẹni tó máa fi àánú mú mi lọbi tó kàn olúwa jẹ́ ń bá pàdé olúwa jẹ́ ń bá pàdé ẹni tó máa dìde òkó fún mi ẹni tó máa dìde ṣerere ẹni tó máa dìde àánú olúwa jẹ́ ń bá pàdé ohun tó máa sọ nìyẹn olúwa jẹ́ ń bá pàdé àmì mẹ́ta ni kẹ́ ẹ ṣe sà jésù olúwa wá àmì lórúkọ jésù mo sọ tẹ́lẹ̀ sí ọ̀sán àti oyin tó ń bẹ ní ọwọ́ ẹ̀yìn ènìyàn ọlọ́run lónìí ni o kò di ọ̀la aláàánú tí ayé rẹ̀ ń gbòǹgbẹ fún aláàánú tí ayé rẹ̀ ń bèrè fún mo sọ bí wòlíì májèmú darí ẹ̀ wá fún ọ májèmú darí ẹ̀ wá fún ọ májèmú darí ẹ̀ wá fún ọ májèmú darí ẹ̀ wá fún ọ ní ọ̀nà ibi tó tiẹ̀ ti lérò àánú dìde ẹgbọ́ ilé sà ẹ̀yin kan wà níbí tó jẹ́ wípé ohunkóhun tí ẹ bá bèrè nírú àkókò ìdẹ́dẹ́ ní kò ṣe o
bẹ́ẹ̀ni àmì tí mo rí nìyẹn ẹ̀yin kan wà ń bi màá gbà yín níyànjú ẹ ṣàgbógbó ènìyàn ẹ rí i pé ẹ̀yin náà da orí àánú láàárọ̀ ó ṣe kókó gan-an gbogbo ohun tó bá lè ṣe ìwọ náà try ẹ ẹ mú àká nọmbà tí mo fẹ́ pè yìí ẹ wá lọ da orí àánú 02-71-96-92-04 jẹ́ ẹ̀ tún pè 02-71-96-92-04 wema bank ni bank yẹn tèmi tọpẹ okùn adé aládéwúrà ẹ dọmi sá ẹyin kan wà níbí tó jẹ wípé ìgbà àkọkọ ẹ nílé ìwọ náà wá orí àánú kí ìwọ náà dá ẹnìkan ní èlò lọ orí àánú yẹn 1200 ó ní orí àánú yẹn ó dẹ̀ kún fún agbára bàbá mìíràn mi ní iṣẹ́ tó ní agbára ní alẹ́ ọ̀la fún ìpàdé májẹ̀mú ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́ ẹ̀yin náà darapọ̀ ẹnìkan ní níbo ni ẹ̀sà ní chọ́ọ̀chì wa ní àpẹtẹ ní ìlú ìbàdàn gbogbo ibi tó bá ti fẹ́ darapọ̀ tó bá ti dé orí bíríjì wọ́ọ̀rọ̀d wọ mọ́tò tó lọ sango tẹ́ bá ti dé sango ẹ wọ mọ́tò àpẹtẹ ẹ wá bèrè lọ́wọ́ ẹnikẹ́ni ní àpẹtẹ ọjà pé jẹ́ jí arọ́kọ̀tọ̀ chọ́ọ̀chì ní glass ó máa ní agbára ìyẹn ní alẹ́ ọ̀la aago mẹ́fà nírọ̀lẹ́ sí aago mẹ́fà ní ọjọ́ kejì bàbá mìíràn mi ní ìṣagbára ẹ̀yin kan wà ń bì tó jẹ́ wípé ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ mi lélẹ̀ wo bí whatsapp group wà níbi tá a ti jọ máa ń gbàdúrà pẹ̀lú ogunlọ́gbọ̀ àwọn ènìyàn sọ tí ìwọ náà bá ní orí ọ̀fẹ́ màá gbà ọ́ níyànjú pé darapọ̀ mọ́ whatsapp prayer group yẹn infact láago kan ọ̀sán là ń gbàdúrà pẹ̀lú àwọn ènìyàn sọ ìwọ náà wá ọ̀nà kó darapọ̀ kó ohun tí a dá ní wáyé fẹ́ ṣe ẹ jẹ́ kí n pe nọ́mbà yìí fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ darapọ̀ ẹ kàn send message sí pé ẹ add mi sí group ẹnìkan ní dáàdì ṣá máa ní ìpàdé ọlọ́run kankan láàárọ̀ lábẹ́ ẹni ní chọ́ọ̀chì wa ní ìwò road ní àárọ̀ la ìpàdé wà bẹ́ẹ̀ ni sà láti aago mẹ́fà láti máa gbàdúrà níbi ìpàdé sọ tí ìwọ náà bá ní orí ọ̀fẹ́ wá ọ̀nà kí ìwọ náà darapọ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè mí pé wòlíì ẹ gbàdúrà fún mi ìyẹn ní àárọ̀ yìí àbí o fẹ́ dá orí àánú mo bí ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dá orí àánú yẹn mo bẹ̀ yín sà ẹ wo bí mo bẹ̀ ẹ́ gan make sure wípé o rí gbogbo ọ̀nà ìwọ náà dá orí àánú ìmídẹ́lì tẹ́ ẹ bá ti dá orí àánú yẹn ẹ̀yin tí ẹ bá ń gbàwẹ̀ ẹ tó di aago kan ẹ̀yin tí ẹ bá gbàwẹ̀ ẹ tó oyin lálónìí kẹ wo tí bàbá mi fẹ ṣe ẹ dá orí àánú tán kẹ wá lọ tọ òyìn lá ẹ sọ ohun tó dáa nípa tìyín náà ẹ sọ pé olúwa jẹ kí n rí àánú gbà lórí iṣẹ mi lórí ilé mi mo ti dá orí àánú mo bí màá mọ sọ àwọn nǹkan kan fún yín ìdí tí orí àánú yìí fi ní agbára mo sọ fún àwọn tá a jọ ń gbàdúrà lórí whatsapp mo ní gbogbo ọrẹ tẹ ẹ máa ń dá ìdí táwọn èèyàn fi ń jẹrìí nípa ọrẹ yìí ni pé bẹ́ẹ̀ bá ti dá ọrẹ yẹn òun náà là ń lò fún ìgbóhùnsáfẹ́fẹ́ orí rédíò mo bí èmi ni màá tún fi tèmi nínú tí àwọn ènìyàn bá fún mi ni màá tún fi kún bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n torí pé ẹ̀ ń da lẹ ṣe ń gbóhùn wa lórí rédíò so tí ìwọ náà bá ní orí ọ̀fẹ́ ìwọ náà dá kó o lè dá sà.

ra ọlá ńlá lògùn ẹ ọba onímájẹ̀mú ìpẹ̀kun ẹwà ẹ kígbe gbogbo èèyàn ní bàbá òṣè mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún àánú ìkan òjọ̀ kan fún àṣẹ fún agbára fún ìdásí ìdásí ẹ̀mí wa adá ògo padà fún ẹni tó ní ògo ẹnikẹ́ni ni wòlíì ẹ̀ mọ̀ sọ nǹkan kan nípa àwọn ará Èkó mọ́ ń bọ̀ gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní àti gbọ́ mi ẹ̀yí sọ̀tún ẹ̀yí sósì ẹ wá kígbe bàbá dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe mi ọlọ́run fọ̀ mí wẹ̀ mí ní àwẹ̀mọ́ mo bì ọ́ ni tú mi ńlẹ̀ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ mi mo tú bá láàárọ̀ yìí ẹ̀ṣẹ̀ mi àti tàwọn ọmọ ọlọ́run dárí jì wá so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti gbóhùn mi ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ àdúà kejì tí ọlọ́run kì í kọ̀ ó ní àdúà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní bí èmi bá ń sàmì ẹ̀ṣẹ̀ ká ta ló lè dúó ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ èmi kẹ́ ẹ lè bá máa bẹ̀rù mi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ dọ̀bálẹ̀ tẹ́ ẹ kúnlẹ̀ láàárọ̀ yìí adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ lórúkọ jésù olùdáríjì ni lórúkọ jésù àtúọ́lẹ̀ kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ rẹ ògo ni fún ọ jésù jésù olúwa wa ṣé ẹ lè dìde ká gbàdúrà lẹ́ẹ̀kẹta tí ọlọ́run kì í kọ àdúrà kẹta tí ọlọ́run kì í kọ òní ni ọjọ́ kẹtàlá sáà gbogbo ìgbà tá a bá ń gbàdúrà fún àánú mọ́ fi ṣeré kò sí ní tó nílò ju àánú lọ àánú kan bẹ tí mo ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ bọ̀ kí n tó mú gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run náwó méjèèjì sókè kígbe lórúkọ bàbá tọ́mọ àti tẹ̀mí mímọ́ fi àmì àánú sí ara mi àánú ọlọ́run jẹ́ ọjà bọ́ sí mi lára gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi láàárọ̀ kùtùkùtù kí àánú kó dìde fún ọ àánú tó ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ mọ́ sí àmì ọ̀yà gbà ọ̀yà gbà ọ̀yà gbà ọ̀yà gbà ọ̀yà gbà ọ̀yà gbà gbà gbà gbà ò gbà gbà gbà gbà gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú káànú ó sinmi lé ọ lórí in the name of Jesus Christ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń bọ́ ní chọ́ọ̀chì láàárọ̀ yìí ìsìn méjì ni aago mẹ́jọ àbọ̀ oníṣẹ́ alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ní wẹ́mà ìsìn ẹlẹ́ẹ̀kejì ó sì bẹ̀rẹ̀ ní agbára ẹni tó láyé àtọ̀run ní aago mẹ́rin bọ́tù wọ́tà tí mo ní ẹ fi pamọ́ ẹ lọ mú bọ́tù wọ́tà míì ẹ tún mú dání báyìí ẹ mú yẹn bọ̀ ní chọ́ọ̀chì tàbí ó rì bọ́tù wọ́tà ní chọ́ọ̀chì bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run so yóò di méjì màá wá sórí facebook ní ìsìn tó bá ṣe kó o ti mú tó ọ̀bá sì tí ì mú nígbà tá a bá dé chọ́ọ̀chì màá gbàdúrà sí ẹ̀mí olúwa ní ká tu àwọn omi yẹn sí ẹgbẹ́ kan tó bá wá ṣe kó o ní bọ́tù o lè rọ́ sínú àwọn àlòkù bọ́tù mẹ́wàá rẹ̀ lolúwa ní á lò mẹ́wàá ẹ̀wá yẹn níjọ́ tí ń bá parí ẹ̀ ló fi wẹ̀ omi yẹn là ń pè ní omi ìyanu ní kami kàparádá ẹ̀zẹ̀ nà ọmọkú abahasa olúwa ní gbogbo ẹni tó bá dáhùn sí wọn ò rí ti ọ̀ṣẹ̀lẹ̀ a nílò ká lọ bomi òkun mi nílò kí n sọ pé ọlọ́wọ́ mi ọ̀sà wa omi tó ń bù yẹn ó létí yóò sì gbọ́ a fẹ́ sọ nígbà wọn kan ní wo mi òkú kí o nílò gbogbo nǹkan tí a tá tó ìyọ́dún yẹn gbogbo ọkàn ẹ balẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ wà ní gbogbo agbègbè Èkó especially ní òsòdì wọ́n lẹ wá sósòdì wòlíì mọ wá sósòdì a lè ṣe nǹkan kan èrò ti pọ̀ jù so a nílò láti parí gbogbo àwọn nǹkan pápápá lójú ẹ̀rọ tètè pò ń bẹ̀ bọ̀ mọ̀ ń bọ̀ lóní ràbájì gan ẹ tó gba wòlíì ọ̀dẹ́kùnlé Epaphras lálejò ẹ jẹ́ ń ṣe báyìí kí ni tí ọlọ́run nìkan lè ṣe mo ní nọmba wá àwọn nǹkan kan bẹ tí ènìyàn ò lè ṣe fún ọ Psalm 108 verse 12 ó ní fún wa ní ìrànlọ́wọ́ nínú ìpọ́njú torí asán ni ìrànlọ́wọ́ ènìyàn mo ní àwọn nǹkan kan bẹ tí kọ̀mpútà system ò lè ṣe fún ọ kíní kan bẹ tó jẹ́ pé ọlọ́run àwọn nǹkan kan mẹ́rin kan bẹ tó jẹ́ pé ọlọ́run rẹ nìkan ló lè ṣe ara ń tà ń bọ̀ wá sí láàárọ̀ ènìyàn ẹnìkan ní ẹ̀sáwò nọmba 1 ọlọ́run rẹ nìkan ló lè gbé ọga it is only God that can lift a man wá dìde mọ́mí ẹ gbé ẹsẹ̀ mẹ́ta síwájú tí n bá ti ní o gbé ẹsẹ̀ mẹ́ta mọ̀ ń de ọlọ́run mẹ́ta lọ́kàn sí òní ẹ̀kẹ́ bàbá lórúkọ jésù wá gbé mi náà ga ẹ ṣàmọ gbàdúrà yìí gan mo sì bẹ̀rẹ̀ sí rí mọ̀jàlá rẹ̀ nú ayé mi ó sì ti ń gbé mi ga tíntìntín at least lọ́yà ká sọ 100 ni mo fẹ́ gùn mo sá ti gẹyọ̀ kan bẹ̀ ìrìn bíi ti jóò ní ìmọ̀ mo ti kúrò ní ipò àbárù
mo ti kuro ni level bi to je wi pe kin ti mo se ahanje ki se pe mo yo bo si bebi opa mi bayi ni won ba ategun fe si mi yato si ti joni asebe yan ba se n loke to asebe lategun omo fe si mo mo olorun eyo nikan baba re o le gbe oga mama to bi olomo o le gbe oga bi se re o le gbe oga ko ti si esu o le gbe oga olorun nikan lo ni igbega lowo ma si prove e fun o ninu we first samuel chapter 2 e won ti bibeli so ni ese ikeje ese 7 oni oluwa so di talaka ha ki gbe baba nitori anu mo so mi di talika aso lo ni mo so yan di talika so on lo bi je wi pe oni olowo ato lo si pade won jo pade nbi kan bibeli wa ni olorun lo sede awon mejeji o fi kan so lowo o si fe nikan o fi se talika ase ninu film aye ta wa nu e ori si nkan meji lọlọrun le fiyan se o le fi o dara talika o si le fi o dara olowo ah emi baba nitori anu mo fi mi dara talika fi mi dara olowo oni o so di talika o si so di olorun olorun re ibi gan ni mo wa nlo o re sile o si gbe soke he lift agbara kan be lowo e lati se nto ba wu ah eke baba fi agbara gbe mi ga ejo omo mi e lo wa bottle water e mu bo church ni o nigba te ba mu dele ma tun so nte se pelu e mewa iru omi yen la lo enikan ni sa wa mu wa ero o eyo kan pere lo nilo loni ngbo ba tun dola ma tun so nte fi se ngbe ba de church lati iwo road e wo moto gbagi eleve so kale ni wema e bere church olorun ojiji ni bi garage ago mejo abo mami to ba fe wa ni sin alakoko ise elekeji o bere ni abale ni to ni aye atorun ni ago merin mi leku emenasha gbogbo iwo ti aye ti ro po ni dide owo ja kenkele yen ti to gbe oga e dide ke wa dowo si ara ganan leyin bi igba te dawode eni wa gbe mi na ga

0: àwọn tó ti ga ó ní àwọn tó ti gbéga ẹ wo ohun tó wá sọ ó fàpẹrẹ sí ní ẹsẹ ìkẹjọ ó ní ó gbé tálákà sókè láti inú ẹrù pẹ àwọn ọmọ aláṣẹgìtà tí mọ ń ná ní èpo igi ó sì gbé wọn dìde àánú ní ṣiṣẹ yẹn táànú bá dé a sì gbé ẹni tí ẹ ń rò pé irú àwọn ọmọ alábàárù báyìí ó ló fi ṣòro fún àwọn kan láti gbà wá gbọ oníjẹkẹyìn kan mọ kí gbépé sù kì í ṣẹjọ yín mo rí sìn pẹlú yín náà bó lẹ ṣe pàdé ọmọ tọba yín gbẹrù tọwá jẹ pé ó tó wá dúró fún yín pé mo fẹ gbé yín mọtò tàbí báwo ló ṣe rí ẹni tọjẹ wípé ọyẹ ọmọ bá yín pọn mi ládùúgbò ni bí irú èmi tí wọn mọ pé láǹfààní àdúgbò yìí tọwá jẹ pé ọkàn dé chọọchì kan lọba bá mi wájú ni wọn bá ní wòlíì wọn nù ọmọ alábàárù mi bí àṣẹ ẹnìkan tọwá chọọchì wa tó rí mi ṣọọṣì tó ní ọmọ ọlọlẹ ìwọ pásítọ bí èmi ni èmi pásítọ sorí wọn ló gbé tálíkà sókè láti inú èrùpẹ wá ó sì gbé alágbe sókè láti orí àkìtàn wá láti kó wọn jọ pẹ̀lú àwọn ọmọ aládé mọ̀mọ́ mi ò mọyì ọmọ tó bí gbogbo ẹ̀yà àkọ́bí ọmọ bó o ṣe ń bá a lọ yìí wàá jókòó pẹ̀lú àwọn ọmọ aládé emeka bí adàbàṣadà ọgbọ́n tó dà sí ọ̀nà tó gbé gbà mi mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé àánú yóò ṣe ọ lójú sí ẹ̀kẹ́ àánú sí ojú mi sí ní tí ó gbé mi ga àti tí dọ̀là God is still in the business of raising men òun ló gbé adébóyè ga bàbá ní olúwa mú mi lọ sí etí òkun ó ní adébóyè dadiji òní mò ń sọ yìí ọyá fi ọwọ́ rẹ ya àwòrán ènìyàn sílẹ̀ wọ́n láwọn ya àwòrán èèyàn sílẹ̀ níbi yèpẹ̀ tí ń bẹ létí òkun ó ní ọyá fi ẹsẹ̀ rẹ parẹ́ wọ́n láwọn wá parẹ́ tí ò sójú àwòrán ènìyàn táwọn ya alẹ́ yẹn mọ́ ọ wá ní enoch adéjàre adébóyè ọjọ́ kíjọ́ tó o bá gbéra rẹ ga wò bó o ṣe pa yèpẹ̀ yẹn rẹ tí ò sójú ẹ̀ ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni màá ṣe pa ọ rẹ òun ló fi jẹ́ pé nígbà tí wọ́n bá ń pe gbogbo àwọn pásítọ̀ ní bishop hag bishop hag reverend kinní kan bàbá ọkàn dáhùn I am a pastor simple pastor because he is a pastor of the bishop he is the prophet of the prophet but síbẹ̀ wọ́n á kàn mọ́ dáhùn pastor enoch adéjàre humble to the heart irú àwọn tí mo fẹ́ jọ nìyẹn àwọn tí wọ́n ní òkìkí ṣùgbọ́n tí ọlọ́mọ̀ọ́mọ̀ sọ fún wọn pé èmi la gbé ni ga ọlọ́yìn ló gbé enoch adéjàre adébóyè ga bọ́ọ̀ bá gbọ́ rí ó lọ gbọ́ ọlọ́run ló gbé bishop oyedepo ga bọ́ọ̀ bá gbọ́ rí ń lọ gbọ́ yìí ọlọ́run ló gbé fẹ́mi emmanuel ga bọ́ọ̀ bá gbọ́ ó lọ gbọ́ yìí ọlọ́run ló gbé olúkọ̀yà ga bọ́ọ̀ bá gbọ́ ó ló fi jẹ́ pé gbogbo ẹnu táwọn èèyàn ń lé sí wọn òfo náà ni tí ọlọ́run bá gbéyàn ga kò tí ì sí ọlọ́pàá tàbẹni tí ó jà wálẹ̀ wọn èèyàn sọ ẹ mọ̀mọ́ náwó sí àwọn ọmọ ẹ̀mọ́ dákọ wọn ìfẹ́ olúwa wàá ga tolúwa ni mí wàá ga olúwa sì ń dára wàá ga mọ̀ sọ ọmọ ológo wàá ga ọmọ ara wàá ga ọmọ ológo ara wàá ga ẹnìkan ní sáwọn ọmọ yín pọ̀ tó bá bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi mọ̀ ń dákọ yìí ilé mẹ́nà ṣàhálà ìwọ náà fẹ́nu ẹ pé ọmọ rẹ pé wàá ga sà ọlọ́run ni o ọlọ́run ni mọ̀ ń gbẹ̀dá ga o òun ló fi jẹ́ pé àwọn òlé mọ̀nà képe ẹwẹ̀ pàfúrà tí ń dùn yìí ọlọ́run ní dọ́gbọ́n náwó ìgbéga sẹ́mi náà ọba ayé nǹkan bìrì wọ́n ló gbé tálíkà dìde látòrí èrùpẹ̀ ó gbé alágbe lásán lásán bí ẹ̀ pàfúrà dìde ó ní kó wá jókòó pẹ̀lú àwọn ọmọ aládé àánú àánú máa ló ń sọ̀rọ̀ in tó ń gbọ́ ìgbà àánú ní dùn yìí mọ́ wá àánú kiri mọ́ ẹni tí ń dùn yìí ni wàá sì ra àánú gbà mọ̀mọ́mọ́ sàmí ọmọ ẹ̀họ́ gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú èmi tí màá mọ̀ fẹsẹ̀ rìn lọ sọ́dọ̀ bàbá fẹ́mi emmanuel sango tí mò ń lọ sí takú ti jésù ọba yí nǹkan padà tó o bá rí àpẹẹrẹ àánú rí wá wo ẹni tí ń dùn yìí mọ̀mọ́ tó o bá dí spice tí mò ń sọ yìí dádì tẹ́ ẹ̀ bá kọ̀ pé wòlíì ọlọ́run ní dùn yìí tẹ́ ẹ̀ bá fojú dí wàá rá àánú gbà kọ́dùn yìí tó kanlẹ̀ àti kọ́lé òlé ó ní bí èmi ọlọ́run ọba kọ́ ilé fún ẹ̀dá ẹni tó ń ṣiṣẹ́ ń ṣe lásán ni ọlọ́run ní mọ̀ kọ́lé àti ga kí wọ́n kàn mí sí ọ lásán ni a sì ti kò sí báyìí ẹ wá bottle water kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní òsòdì ẹ padà gba wòlíì ọ̀dẹ́kùnlé ẹ̀ pàfẹ́ràn lálejò ewé ńlá primary school ewe nla yen ibe le ti gba woli odekunle epaphras la lejo ni osodi la ago mefa idaji ni ojo saturday bi o go se nje ti olohun ojiji na ni se mo pe church wo olohun ojiji ni an to ba fe gbe oga lojiji lojiji ojiji ni o de e wo nkan eyin na gbo good news e gbo n te ni so e mo gbagbe olohun nikan ni agbeniga am gbogbo eyin akobi omo lagbare ni to laye atohun ki nkan kan si to nbe nle fe yin na enikan ni akobi awon akobi nikan wa ni o kini kan be ti emu nfi le won lowo nkan meta ni omi 77 anointing oil pelu kini kan and loni ni o wa je climax gege bi ohun olohun gbogbo akobi to ba yara de e yoyoyo oya grandma
1: Fọlọ́run sọ fún mi láyọ̀ lórúkọ mi.
0: Fọlọ́run sọ.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run tari mi sínú ìpè yìí. Torí mi ò mọ̀ pé Ọlọ́run jẹ́ olódodo. Tó tari mi sínú ìpè yìí.
0: Yé inú ìpè yìí.
1: Bẹ́ẹ̀ni mi ò mọ̀ pé olódodo lọ́lọ́run. Mo máa ń jókòó bẹ́ẹ̀ni mi ò mọ̀ pé Muslim ni mí ṣùgbọ́n mo ti gbàgbọ́ tipẹ́. Èmi gan ti ń ṣe Sunday school teacher.
0: Bẹ́ẹ̀ ṣe rí.
1: Bẹ́ẹ̀ni ṣùgbọ́n mi ò mọ̀ pé olódodo lọ́lọ́run. Ohun tí mo dé Comfort Life Mission. Ni mo mọ̀ pé lótìtọ́ àti lódodo olódodo
0: ẹ bá ń pa àtẹ̀wọ́ fún Ọlọ́run.
1: Sẹ́rí nígbà tí bàbá bá gbé ọ̀rọ̀ tí wọ́n bá gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ mo máa ń wò wọ́n bíi Pọ́ọ̀lù pani bàbá Pọ́ọ̀lù nìyí Ọlọ́run ran wọn sí wa láti wá tú àwa tá a pọ̀ tá a wà nínú ìdí ẹ̀mí Ọlọ́run yan ara yín sí wa láti wá tú wa sílẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo kọ́kọ́ ṣe ni pé mo tún rí ìbọn mi ṣe.
0: Joy níjò ló torí ìbọn mi ẹ ṣe torí o ti yíra mẹ́sẹ̀ opportunity ńlá kan sì tún rèé ó ní ẹ tètè wá ìjọba ọ̀run ná àti òdodo rẹ̀ gbogbo yòókù a ó fi kún sórí nǹkan ọ̀fẹ́ yẹn mọ̀mọ́ ó kéré gan ṣe bọ́lọ̀ ni olódodo ni mọ̀mọ́ láwọn mọ̀ pé olódodo lọ́lọ́run mo like his statement.
1: October 5, 2023 ni mo wọ
0: ibi
1: ìgbà mo dé bí wọ́n ní gbogbo wọn ti lọ sí Jesus City ní ìdágbére ńlé mo ti dé Jesus City kí n tó pe ọmọ mi pé mo ti wá bí so lẹ́yìn ìrìbọn mi èmi náà darapọ̀ mọ́ bíbélì 22 àjọ kàtán ni ti 24 àjọ kàtán ni mo wá rò pé kò yẹ kí n dúró bẹ́ẹ̀ mo bá torí bọ
0: Bible school
1: èmi náà ṣe fundamental mo wà lára àwọn tó gba certificate bẹ́ẹ̀ ni mo tún wà lára àwọn tó tún gba certificate pé mo ka Bible tán lánàá
0: ẹ̀yin nìkan tán
1: bẹ́ẹ̀ni ṣùgbọ́n bí bàbá ṣe ń kéde pé a máa ṣe graduation wa ní October bẹ́ẹ̀ ni físà mi jáde.
0: Kanadíà rè o visa Canada mọ̀mọ́ rè o visa Canada mọ̀mọ́ rè o abẹ́ ìwà wo Ọlọ́run.
1: Mo dúpẹ́ gan-an lọ́wọ́ Ọlọ́run ìpè yìí Ọlọ́run ni Ọlọ́run.
0: Ọdún mélòó mo ń wò ń bẹ́ yìí ọmọ fẹ́ tọdún mẹ́ta àbí mẹ́rin.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yìí ìmọ̀ pé mi ò tí ì débi tó yẹ kí n dé ló jẹ́ kí gbogbo nǹkan mo tiẹ̀ lálàáfíà nú ẹ̀mí.
0: Ẹlẹ́yàgbẹ́ tí ì débi tó yẹ kí ẹ dé.
1: Mo ní ayọ̀ nínú ẹ̀mí oṣù mẹ́fà tí mo débi gbogbo ohun tí wọ́n ń ṣe mo máa ń wò bí etí gbúre ni nígbà tí bàbá bá tún gbọ́n ọ̀rọ̀ Ọlọ́run báyìí.
0: Ta ni máa ń wò bí etí gbúre.
1: Èmi ni o bàbá mo máa ṣe rí ìgbà tẹ bá
0: fún wa mọ ọrọ yẹn wà yé yín.
1: Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ó sì mi payá mo ní ayọ̀ nínú ẹ̀ mo fúyẹ́ nínú ẹ̀ ni mo dúpẹ́ gan lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ Olúwa ṣe.
0: Àṣetẹ́yàn bá kọ́kọ́ gbọ́ tọ Ọlọ́run Ọlọ́run ó gbọ́ tiẹ̀. Òkè tá lágbára ń gun tó ń mí ẹlẹ́. Òkè tá lágbára ń gun.

0: jẹ pàdé ń bẹ
1: ẹrí mi pọ
0: ìjọ òṣìṣẹ
2: mi ni pẹ lọ
0: nǹkan pàdé a pàdé ẹ máa wo màmá yìí o wọn ó tún yí ọkẹ o ẹyìn wo lẹ fẹ lọ ìlú òkèrè ìlú òkè náà ni ọbẹ lọ ìlú èbó náwó ẹ tọ́ ọba ti yá aṣèrìbọ omi rẹ tán tètè lọ gba fọ́ọ̀mù bible school kí n mọ̀ ṣe lẹ́nìkan nù yín tí ò ní gbà kọ́ wa máa fi challenge ọlọ́run lójoojúmọ́ olúwa olẹ́ ń bá kọ́kọ́ ṣe tiẹ̀ oníká tètè wájọbọ ọ̀run mo ti ń wà báyìí ṣe tèmi náà ẹ wá ń nawọ́ báyìí àwọn kan kì í ṣe fíṣà àwọn wa wọ́n fẹ́ kọ́lé ni o àwọn kan fẹ́ ra káà ní kó tó di december sọ gbàgbọ́ pé kò sí tí ò lè ṣe Luke chapter 1 verse 37 ó ní nítorí kò sí ohun tí ọlọ́run ò lè ṣe báyìí lolúwa wí gbogbo ń bọ̀ ń fẹ́ ọyá gbà á ẹ sọ tẹ̀lé mi ẹni ó di dandan tèmi á ṣe é ṣe èmi ò ní sìn wọ́n wá lórúkọ Jésù.

0: lágbára ọlọ́run mo gbàdúrà fún mọ́mọ́ ẹ mọ̀ wọlé ẹ mọ̀ jáde ni ẹ ti fi Canada síde o wọ́n ní gbogbo ohun tó le tẹ́lẹ̀ ó sì di dídẹ ẹ̀yin kan ọ̀nà bòmílẹ̀ ń bá wá chọ́ọ̀chì kì í ṣe pọ̀ fọkàn sí wa ẹ wọ́n bá ń sọ fẹ́ntẹ́ jókòó tí kọkàn sí wòlíì yẹn ṣé irú mọ̀mọ́ tí wọ́n sí ọkàn wọn payá ni wọ́n mọ̀ sùnú wàásù tí wọ́n mọ̀ tí wọ́n wá ṣe àìmọ́ńtọ́ wá ṣe ohun náà ni sá ìyá olóògbé ohun ni ráyì change àti bẹ́ẹ̀ jáde ní ìsìn tẹ̀símọ́nì tí ń dá wájú tá a bá ti gbọ́ rẹ tán a parí ẹjẹ́ tí tá a bá sì ti gbọ́ rẹ tán náà gbogbo èèyàn ní òrùgbọ àánú èyí tẹ́ ẹ bá ní ìdá mẹ́wàá kan fi sí ọlọ́run gbé mi ga nítorí àánú mú ìrúgbọ àánú kọ wá sọ ọlọ́run nìkan la gbé ni ga tó o bá mọ̀ pé nìkan rú ẹ̀bọ àánú láàárọ̀ yìí inú jésù sì ní ìgbéga pin sí yẹ gbogbo àwọn tó ń bẹ inú jésù wò ta ni òrí tó lọ ń gbéga kí n tó mọ lọ sórí facebook ẹ mú bọ́tù wọ̀tẹ̀ ẹyọ kọ̀ọ̀kan pàdé mi nísìn a lò kan lánàá fi pamọ́ ni a tún lò kan lónìí aibaka haladash ẹ̀yin wo lẹ ní ìdá mẹ́wàá ẹ lo account number yìí fún ọrẹ àánú gbogbo èèyàn ṣe tọmọ ẹ̀yin àkọ́bí ọmọ mo ní ẹ mọ rú ẹ bọ 1-2 tó o bá ti ṣe ẹ̀kan péré ni o lè mú ìdá mẹ́wàá o lè mú ọrẹ tiẹ̀ náà o ní lọ́jọ́ àánú 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yàn bá sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní àná yóò tún gbé jáde now gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín àti gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ mark wedding anniversary yín náà ẹ jẹ́ mọ̀ lanu kí mọ̀ kí yín wọ́n ní bá a bá fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún tá a fẹ̀yìn sọ́wọ́ òsì téèyàn rìn lẹ́yìn lọ sílùú ìsẹ́yìn ẹni tí òkùnkù ní yín ni òní yín ni èmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ̀yìn mọ̀ yíyàn ni gbogbo ẹ̀yin ọmọ comfort life gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀dẹ́kúnlé Epaphras àti ìyàwó ẹ̀ ẹ ṣe gan o ọlọ́run ò ní gbàgbé yín mo dúpẹ́ fàdúrà yín mo dúpẹ́ fún ìnáwó àti ìnára iwájú lojúgùn ń gbé iwájú lọ̀pẹ́ ibì tí máa ń ré sí lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ ẹ máa lọ wájú ilé yín ò ní dàrú o ọkàn yín yóò balẹ̀ ẹ jẹ́ sáré gbàdúrà fáwọn tí wọ́n bí àtàwọn tó ń mark wedding anniversary bọ̀ èmi àti ìyàwó mi lanú lẹ̀ a kí yín pé ẹ ṣe gan an gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kí n tó gbàdúrà láàárọ̀ yìí omi kan ń bẹ lọ́wọ́ tèmi tí màá fọ́n sí omi omi tẹ́yìn ń gbé lọ́wọ́ yìí omi àánú leléyìí omi agbéniga ni so ẹ mọ̀ mo bọ̀ tàbí ngbọ̀ bá dé chọ́ọ̀chì orò mi màá sáfọ̀n omi kan sómi lọ́wọ́ yín omi ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà lónìí yìí o nínú ìsìn tá a fẹ́ kà lónìí kí n tó bọ́ sínú ìsìn o ní ìwé Job chapter 1 títí wọ chapter 6 ìwé Job láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn aago mẹjọ àbọ̀ ní sin alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ẹnìkan ní àwọn tí ń bọ̀ lọ́sàn-án àwọn ní òmùmí dání ẹ mú dání bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run ẹ jẹ́ mọ́ lọ sí ọdẹ́kúnlé Epaphras lórí facebook àti lórí youtube orí youtube gan mọ̀ ń wà báyìí àti lórí tiktok gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ mark mo ti sọ yẹn Juname Kapa Aladasha mo sọ tẹ́lẹ̀ agbára ọlọ́run tí ń mú ni lọ bí gíga kọ wọnú ìpínyàwó yín ẹ lọ tayọ kẹ ṣe rere a dára fún yín happy birthday long life and prosperity happy wedding anniversary ẹnìkan ní wo ni mo fẹ́ sọ testimony 08081 71 65 66 ẹ send the message ire àtàánú kọ bá yín.
1: Lagilu FM 96.7 Lagilu FM Jagaba Gbogbo Radio Ma

0: Ọlọ́run ìgbè! Ọlọ́run ayérayé! Ẹ̀rí àwọn wòlíì! Ọba tó ní gbogbo ọjọ́! Bàbá gbogbo àgbáyé! Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀! A sọ̀rọ̀ mọ́tàṣé! Ọlọ́run ìgbà gbogbo! Ògbóni forúkọ mímọ́ rẹ̀! Olúwa gba ọ̀pẹ rẹ̀! Èmi! O tún wá farahàn fún wa! Olóhùn ṣe wá láàánú! Olóhùn gbìràn lọ́wọ́ dìde! Olóhùn jẹ́ kọ́sẹ̀ yìí ó pé wa! Olóhùn jẹ́ ká jèrè! Oní gbogbo ìdààmú ọ̀sẹ̀ tó kọjá! Oní kò ní bá wọ ọ̀sẹ̀ yìí! Ògbóni forúkọ mímọ́ rẹ̀! Olúwa gba ọ̀pẹ rẹ̀! Olúwa gba ọ̀pẹ rẹ̀! Yí kàkà bí ìrẹ́ kàtàlì! Ẹ̀mí àwọn ohun wòlíì o! Olúwa gba ọ̀pẹ rẹ̀! Ẹni yìí olúwádẹ̀ ń bá mi sọ̀rọ̀. Ẹ ṣèpàdé kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó. Owó tẹ́ sì ń sọ yìí. Àwọn àlùmọ̀kọ́rọ́ yìí kan wà nípa owó yẹn. Tàbí kí n sọ pé bí àwọn àìṣòdodo kan. Olúwa sọ wípé ẹ rówó yẹn o. Ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yìn yóò padà lẹ́yìn. Mo sọ àní àkóbá o. Ti fura sí ọ̀rọ̀ rẹ o. Òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà. Ó ṣẹ́jú ọ̀rẹ́ ẹ̀rọ tó ní ìnira nínú àríríjà mi. Obìnrin tí o fẹ́ rọbí yìí tó ń rọbí lọ́wọ́. Onímọ̀jàmú ni kí n gbẹ̀jú ọ̀fẹ́. Bíbélì kọ́ wípé káwọn ẹ̀yà àgbà tó dé. Ó ní ọmọbìnrin bẹ́ẹ̀ wá dẹ̀ sí máa ṣabiyamọ. Tó bá rí bẹ́ẹ̀ agbára ìbísí rọrùn ó yá kó bàlẹ́ ọ̀. Nísìnyí mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀rùn ó yá bí ọmọ. Bí ọmọ yẹn ó bẹ́ gba ẹ̀rí rẹ̀ ó yẹ bí ọmọ yẹn gbogbo tó ní ọlọ́wọ́ ẹ̀mí mọ yanjú ẹ̀ ẹ̀rí ló máa jẹ́ in the name of Jesus. Pásítọ̀ yìí ọ̀rọ̀ olúwa tó ẹ̀ wá o mọ́dọ̀gbọ́n sí débi ìwo. Nítorí pé ọ̀la rẹ̀ dára bíbélì kọ́ pé ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún wo bí ọlọ́run bá ń ṣe tán kò sẹ́ni tó lè dádúró bí ọlọ́run ò bá tì í ṣe tán bọ́ ọba dọ́gbọ́n sí kọjá ọgbọ́n ẹwọ́ gbogbo ọgbọ́n yẹn máa padà bọ́ kẹ́yìn kù yóò mú lọ ìdààmú àti àbámọ̀ ni ó sì wá parí rẹ̀ àǹfààní kí ló jẹ́ fún èèyàn láti jèrè gbogbo ayé yìí o kó wá so ẹ̀mí ẹ̀mí. Lágbájá ní 20,000 euro. Ẹnìkan ní 500 euro. Ẹnìkan ní ìyó ní 1,000. Bọ́lọ́run ṣe fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bó ṣe fún ọní tiẹ̀ máa dúpẹ́. Èmi náà mọ̀ ń dúpẹ́ tèmi. Bí ẹni tó bá mọ rírì ọlọ́run. Mo wàá fọ ààrẹ di èèyàn dúdú tó fẹ́ di òyìnbó lọ́jọ́ kan. Yóò padà léwu o. Lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó bóra. Ìgbẹ̀yìn náà máa ń jóná gbẹ̀yìn. Ìwà tèmi àní jóná o. Lọ fọpọlọ sí ìrìnàjò. Ibi tí ọlọ́run yẹn ti gan. Ìwọ lọ dúró síbẹ̀. Ọlọ́run ń bọ̀ wá pàdé rẹ. Wà á rí pé ẹ̀rí ló máa jáde. Ìdá ni mo bí. Àti tó máa bọ̀rọ̀ nìṣó. Gbogbo ènìyàn pátápátá. Ṣé o ti lọ gbé omi yẹn síbi rédíò? Gbómi tó pọ̀ o. Tó máa tó ẹwẹ̀. Tó a lè fi lọ wọ́n ṣọ̀bù ẹ. Àǹdẹ̀ tó a lè fi gún ogo ilé ẹ. Bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí. Iyọ̀ tó pọ̀. Fi owó sí bí mo ṣe máa ń sọ. Owó tó ọba fi sí yẹn. Tá a bá ti parí àdúrà lẹ́nu. Lọ tọ́jú owó yẹn. Ẹ̀wà tún lò lọ́jọ́ la ìgè. Tó bá wá yá lọ mú owó yẹn. Dápọ̀ mọ owó tó fi ń ṣòwò. Tó bá ń bá gbà ná pàdé. Àbó bá ń bá ìgbèsè pàdé. Tàbí sẹ́yìn ò lọ dédé. Owó tó fi sí yẹn. Bí ọlọ́run ṣe ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ. Àyípadà eré máa dé. I.O. Ajiroye Atamátàsí. Iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders. CAC Atamátàsí. Tọ́lọ́run bá gbé ibùjókòó agbára àti àánú ẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó jẹ gbẹgbẹ́lá. Níbi tí ẹ̀rí ti ń jáde. Ìwà tèmi lóṣù tó ń bọ̀ wọ́n ní fi wọ́ṣọ̀ láàrín. Omi yẹn kọ́. Wọ́n omi yẹn sí ara. Àwọn fẹ́ o. Arán mi ṣe o. Jàrí ẹ̀kẹta yàrá. Gbogbo ẹ̀yin fẹ́ wọ́n omi yẹn sára. Ọ̀nà ńlá lọ sí. Ìtura dé. Ìfọkànbalẹ̀ dé. Ìṣe eré dé. Ìdẹ̀ ní mo fi dé. Wọ́n dẹ̀ bá mi sọ lórí ẹnìkan. Iṣẹ́ télọ̀ ló ń ṣe. Iṣẹ́ télọ̀ o dẹ̀ ti ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí o. Ẹnìkan wá ní kókó ń bẹ̀. Àwọn fẹ́ mú ẹ lọ bìkan. O ti wá lọ bẹ̀. Ìkan wá dẹ̀rù. Onímọ̀jẹ̀mú sọ wípé ló máa lo Sanfọ́tì. Sanfọ́tì àyípadà máa dé. Àyípadà máa dé. Ìdẹ̀ ní mo fi sílẹ̀. Kí tó máa bọ́rọ̀ mi nìṣó. Gbogbo èèyàn pátápátá. O fẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀. O fẹ́ kí n gbàdúrà fún ọ. O wù ọ bẹ́ẹ̀. O tí màá kàn sọ fún ẹ. Lọ múra. Lọ lọ fọ́lọ̀ péjì. Ajínlóore. Atamátàsí. Ayálàyé. Ah! aye mo ti nu jara o
1: olujara o
0: o ti nu jara o aso ti e sese afani bi a o ni bi 30 years ago ti a o ni bi 20 years ago ti a o ti e ni bi 10 years ago ti je pe eni ka fe gbedo fi o ma wa de ma wa wa bayi oh my god afani ye ti wa
1: o ti wa o
0: to je pe ma le se cancel it
1: ti
0: mu la se po dodo mi emi de ma so pe to ba dodo woli iwo ko lo ma so n to ba wa emi mi ma lo ma gbe nu mi so n to ba wa afani ye ti wa yo lo follow page mi lori social media ajilore atamatase prayer life lori Facebook lori TikTok lori YouTube lo follow mi bani lori
1: follow
0: YouTube TikTok Instagram ajilore atamatase prayer life atori Facebook lo follow mo se n soro ba ba ba ekeji ma fun mi number yi number eleyi o afi make WhatsApp ni mo fi pe mi
1: na
0: ma fi pe ko so ko fe fi join prayer group
1: na
0: ba fe fi join prayer group mi o ya gba ko ko le ba
1: 070 070 35 2 3 23 14 17
0: mo pe ko le lo WhatsApp ni lo fi join WhatsApp group mi to lo wa kan ni pe ki ha je si bi adua mo se le to rawo to n bere bi o gbogbo lẹẹkan si 070 70 35 2 3 23 14 17 sọ pé o fẹ́ fi join prayer group mi wà á kàn ní hard me mà wá àdìẹ sí prayer group mi àti channel mi nípa ìyẹn wà á láǹfààní láti máa jòrò ọ̀fẹ́ àdúrà nígbàdébà gbọ́ nọ́mbà náà lẹ́kàn 070 70 35 2 3 23 14 17 òmò sọ lẹ́kàn náà social media handles mi àjí lóore àtàmátàsí prayer life ogun ní bolu
1: wa
0: a máa rọ́nà
1: àbáyọ
0: ìdè máa já ìdè ni mo
1: fi
0: ayọ̀ tó ń jẹ́ kálọ̀ dọ́ọ̀kọ̀ padà sẹ́yìn
1: lóore
0: ọlọ́run tún jẹ́wọ́ agbára bó ṣe máa ń jẹ́wọ́ ní gbogbo ìgbà
1: tí
0: ogun dẹ̀ máa ń ṣe gbogbo ẹyin tẹ́ gbogbo agbára ogun yìí ti sọ àṣẹni ogun yìí ti sọ àṣẹni ogun yìí ti sọ ẹ máa bọ́ gbogbo ìwọ tó tún gbọ́ mi lákòókò ẹ máa bọ́ ìdè ní mo fi gbogbo tá a ṣe ládùn la fún wọn máa dẹ̀ gbìyànjú kan o lágbà ọba tó la yàtọ̀ múra àárọ̀ yìí máa ní agbára jù lágbà ọba tó la yàtọ̀ ní ṣàgámù ìṣàgámù la máa wà láàárọ̀ yìí ṣàgámù ló ń bọ̀ ìṣàgámù ní ìjòkù community hall tó wà lábẹ́ bridge sabo ìjòkù community hall tó wà lábẹ́ bridge sabo ó máa lágbára lénìí ìwọ náà gbìyànjú kó bọ́ lọ́wọ́ ogun ogun yẹn gbọ́dọ̀ ṣẹ́. aago méje ní òní wednesday ni o aago méje sí mẹ́wàá ni o ìjòkù community of london bridge sabo ó máa lágbára jù àwọn tó wá last week ẹgbẹ́ ìlọrun bẹ́ẹ̀ mi ọlọ́run ṣe ni.
2: ẹ lọ pìpìà ìgbẹ́ tó wà lágbègbè ṣàgámù ìkòròdú ìgbẹ́ tó wà ní ògìjọ ìgbẹ́ tó wà ní mòwe ìgbàfò ìgbẹ́ tó wà ní rẹ́mu lápapọ̀ bíbo lẹ́ ń bọ̀ oníjòkù community
1: hall
2: oníjòkù community hall lẹ́dọ̀ ní under sabo
1: bridge
2: àfẹ́yìn náà lọ ṣe yín yẹn àti oró yẹn
1: jẹ́
2: omi ibùdó agbára ní yẹn ẹ̀ ń láǹfààní kù lẹ́gbà ọba tó la yàtọ̀ ẹ wá gbé eléyìí gbogbo ẹ sọ̀rọ̀ ní agbègbè ìjẹ̀bù ní agbára ọba tó la yàtọ̀ ní ọjọ́ thursday aago mẹ́rin nírọ̀lẹ́ a máa pàdé ní ìjẹ̀bù ìmúṣe ìjẹ̀bù ìmúṣe ni o ní division event center ní ìṣẹ̀wọ̀ ìjẹ̀bù ìmúṣe aago mẹ́rin nírọ̀lẹ́
1: ni lọ́gbà
2: ọba tó la yàtọ̀ ó kọjá tó bá fẹ́ rí bíi wòlíì àwọn ti máa dé níbi ọwọ́ aago méjì ẹlọ́gbà ọba tó la yàtọ̀ ẹ wo ó máa lágbára jù adẹ máa báwọn náà mú ọṣẹ yẹn wá oníkálukú máa gba tiẹ pẹlú òró yẹn báwọn náà dẹsí lọ gẹẹtì omi àjípọn yẹn sílẹ mo ti sọ ìjẹbù ìmúṣin ni o lọgbà ọba tó láyé àti ọrùn ẹ jẹ ọlọmọ yín bàbá lùgò ipá àtàgbára ìṣẹlẹ ọba tó ń bẹ lẹyìn èmi àti wọn ọba tí ò fi wá fún ìfẹ ọba tí ò pè mí ọba tí ò jẹ kó wà àwọn ìkàbà wà ni yẹn wájú ọwọ ẹ sókè wà á tó ògbó ó yà tẹ́lẹ̀ ìrẹ̀bà wàá sọ pé kábíyà ò sí
1: o
2: ọlọ́run tó ní aṣẹ
1: ọlọ́run tó ní aṣẹ
2: èmi yìí o ojúmọ̀ èmi
1: yìí
2: jẹ́ kó mọ̀ sí rẹ̀
1: kó mọ̀ sí rẹ̀
2: jẹ́ rí owó
1: jẹ́
2: kọ́nà mi ó là
1: jẹ́
2: kí n ṣe dédé
1: yìí jẹ́ kí n ṣe dédé
2: yìí ilẹ̀kùn ọ̀là tí mo kàn án lórúkọ jésù
1: lórúkọ
2: jésù
1: lórúkọ
2: jésù kí àbò rẹ̀ dájú lórí àti wọlé àtijáde mi
1: lẹ́yìn
2: èrè ní kó wálé o
1: májẹ
2: bẹ́ẹ̀ ni kò rí o
1: ògbò
2: ní fọlọ́run ló
1: pẹ̀lú àlelóyà
2: jésù olúwa wa
1: ló
2: yá kúlẹ̀ sẹ̀rẹ̀ méjèèjì báyìí wàá dọ̀ ọwọ́ ẹ̀ délẹ̀ wàá wá forí balẹ̀ fọlọ́run wàá sọ pé mímọ́ mímọ́ mímọ́ ni olúwa làwọn ọmọ ogun ó yá o
1: mímọ́ mímọ́ ni olúwa làwọn ọmọ ogun.
0: alagbara to ni ase ti la so du ko se lo o la wa se ki o ni ko se o ni tori oro re ai ku ti ti lai lai ni mo so ro kan ni jeta mo tun salaye die lana ni awon nkan to wa nigba kugba si olorun to ba fi gbo igbe eniyan ohun to ma ntele ni idese kankan iru ikori ta ba yen ti olorun ba fi duro igbe eniyan to gbo ikunju eniyan olorun ma gbe ranse dide ni verse 7 Exodus chapter 3 ori e kete se keje we ko ni mo so onu oluwa wi pe ni toto emi ti ri ko ju awon eniyan mi emi ti ri ko ju awon eniyan awon to se pe ti nba to ma ta so ju oni ti o wa ni Djibouti oni mo fi gbo igbe won e ma gbe de yan ori ko ju awon eniyan re o gbo igbe olorun ma gbo igbe wa ai moye lo n ba ifoju pade
1: to po
0: olorun ori o se ri isoro popolopo mo pe bi olorun o ba ri eyan o yi ri
1: be ni
0: so yen na lanu elomi ania o ni awon egbo to le ran lowo o ni family o se kini kan iwo lo ori wa o wa ri ere tori pe olorun ori e mo gbodu ale se yi olorun ma ri wa ko si olorun kan to le sore fun yan ko si olorun lowo kan to le ran yan lowo ko si alati le nkan to le da to re yan ko si eni kan to le fa yan soke ko si eni to le da si ya de yan o ko ti wo ko suma yan to e gbo ti yoruba po owe fun o ni ajumobi ko kan taanu ẹni tí ọlọ́run bá rán sí mi ló ṣe lórí wọn omi ẹsára wọn omi ẹsára wọn ẹsára wọn ẹsára mo sọ tí wọn sọ pé omi ni èmi ó yá olóore tó máa sọ wá báyìí lọ àti èmi bí omi olúwakọ́ra wà ìdánimọ̀ bí omi wo bí ọ̀pọ̀lọpọ̀ ohun mohun tó ń ṣẹlẹ̀ ojú tọ́pọ̀lọpọ̀ fi ń mu ọ̀tọ̀ á ní ẹ mi ò wá mọ kí ló ṣe bọ̀dá mi kò tí ẹ dáhùn sọ̀rọ̀ mi kò lè já sí torí ẹni tọ́lọ̀ ò bá dáhùn sọ̀rọ̀ ẹ kò sí èèyàn tó máa dáhùn sọ̀rọ̀ ẹ àjọ máa ń sọ tọ́pọ̀lọpọ̀ ènìyàn ọlọ́run ni kò bẹ̀ kó tó bẹ ènìyàn tó o bá ń bẹ ènìyàn tó o bá bí ọlọ́run bí ìgbà tó o kàn ń làágùn lásán ìgbé rẹ àkàdà bí ìgbé gbígbó ajá yà á kò rí akẹsẹ̀dá ọlọ́run máa já sọ́rọ̀ wá mo ní ọlọ́run máa já sọ́rọ̀ wá mo ní ọlọ́run máa já sọ́rọ̀ wá mo ní ọlọ́run máa já sọ́rọ̀ wá èdè tí ọlọ́run wá pè tẹ̀lé sọ fún sọ wípé nídò tó èmi ti rí ìpọ́njọ́ àwọn ènìyàn mi ó ní mo sì gbọ́ igbe wọn nítorí àwọn akọniṣẹ́ wọn ó ní nítòótọ́ mo mọ ìbànújẹ́ wọn ibi tí a ti fẹ́ gbàdúrà ni kárí bí ọlọ́run ò bá tí mọ ìbànújẹ́ ọkùnrin rẹ àwọn tí ó mọ̀ ṣe sọ́ọ̀lì ni ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ òun rẹ ni tí ó rẹ̀ lọ́wọ́ rùn kẹ́rí ọ̀tọ̀ ni olùrànlọ́wọ́ ọ̀tọ̀ ni aláàánú ọ̀tọ̀ ni atinilẹ́yìn kẹ́rí àwọn kan wà ta wọ́n kàn wá ń bẹ̀ bó o bá ran ọwọ́ rẹ fún ìrànlọ́wọ́ wọn ní ìrìn àjẹsẹ̀ pàdé ẹ̀ akáàánú wọn kàn máa káàánú rẹ wọn ò ní ṣàánú rẹ àfitọ́ ọlọ́run bá ṣe ibi tó ti kéré ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí
1: lọ́jà
0: ti dání àgbáyé mi ó yàtọ̀ dání ọlọ́run gbà mí. Ọlọ́run àti ọlọ́run ìgbàlódé ọlọ́run àti ọlọ́run àgbẹ̀bọ̀bí ọlọ́run gbà mí ibi àgbáyé mi dé yìí àbí tó bá bá mi ká sí i olúwa má dà mí dáná àgbáyé mi náà má dà mí dáná àgbáyé mi náà olúwa bá mi dá sí i má dà mí dáná àgbáyé mi náà olúwa jọ ọ́ olúwa jọ ọ́ olúwa jọ ọ́ olúwa jọ ọ́ jẹ́sì àgbáyé mi jẹ́sù olúwa wa ẹ wọ́n gbé èdè tó pè tẹ̀lé ìyẹn ni mo ó ní èmi sì sọkalẹ̀ wá láti gbà wọn lọ́wọ́ àwọn ààrẹ jìbìtì ọlọ́run ti ṣètò báyìí ni olúwa ní kí n sọ fún ẹ àsọtẹ́lẹ̀ yìí rèé o olúwa ní kí n kéde fún gbogbo ẹni tó gbẹ ọlọ́run lọ wà á rí wípé ogun ọ̀run máa sọkalẹ̀ fún ìgbèníjà olúwa ní ọ̀pọ̀lọpọ̀ tó ń bá àwọn ìṣòro tó le pàdé ohun ọlọ́run máa dá sí lẹ́nu ẹnìkan ní à sódì àìṣeéṣe iye àwọn tó bá gbàgbọ́ náà ni onímọ̀ ọba ti gbàgbọ́ wọn yóò rí ogun ọlọ́run sàmọ̀ wípé màtá náà gbà wípé arákùnrin lásàrù lè dìde kó di àlàyé padà ṣùgbọ́n nítorí pé jésù sọ̀kalẹ̀ wá síbẹ̀ adẹ̀sọ́ di àlàyé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ti dòkú márèjì tó ti dòkú iṣẹ́ tí dààmú ti wọ̀ ọ̀nà tó ti dà olúwa ní lọ kéde òun máa já sí olúwa bẹ̀ máa já sí ìdẹ̀nímọ̀ bíbẹ̀ kíkí kó gbàgbọ́ kó o sì gbọ́ràn kíkí kó gbàgbọ́ kó o sì gbọ́ràn kó o sì fi ọ̀rọ̀ ìrìn àjò ayé èwo àtẹnika fi lé ọlọ́run lọ́wọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ló kù ayé tí ò bá ti sí ní abẹ́ àkóso ọlọ́run àkóso ìsínáyẹ sọ lò abẹ́ àkóso èṣù ló wà bẹ́ẹ̀ sì ni àlè wà nínú ẹ̀ṣẹ̀ tani kò lọ́ọ́ fẹ́ máa tọ́ ni wọ́n ní kó kàn ronú pè wájà kó wá gbọ́ràn wá wo bí ọlọ́run ṣe ń gbọ́ ẹ̀dọ́ ọ̀rọ̀ yẹn máa ń sọ ẹ̀rí o
2: ni verse 19 oni bi re ba fe to si gboran oluwa jere le na ori ba bi ori ba e ja gbo eri awon eyan kan
3: atun tola atun ta se kun ori ta ni ori sola ori mo ori sola ori mo ori sola atun ta se kun mo fi oye mo fi owo ba da ba ni oluwa ta se kun se kun ni ko wa ni bi da se o ba ko to ko si ni ba ba ko si se kun ti ni ko kon da ja ni ah ko do ni tin ni tan ni bo ni sa ni da ti ma lo ka se ni ma lo ba mo ko ni do ba mo ka se ni ni ma se kun o lo ko se ni le no ni ba ni bo ni ya o ni ni de ba lo ni ko ka se se ko ni ko do ni ko ni ko an ni bi o ni ni ko lo ni ma ti se ni o se ni o se ni ko ko ta ni ah ko lo se ni ko ni ti se ni se ni o se ni ko se ni se ni lo ni e ra mo de o de ni o de ko de ko de ko ni ni ko de ko de ko ni a de ko ni ni ko ni se di ni o se ni what now ni o ni
4: wa jo lo ni ni be ni e se ni
3: o lo ni se ga ni se ni
4: ẹni tẹ́ mọ̀ ẹni mọ̀ bóyẹ ṣe wá bóyẹ kan wá nígbà mú ní kẹjá lè fọ́ rẹ̀ òkùnkùn mú ní kẹjá lè fọ́ rẹ̀ ẹ̀dẹ̀ sọ ọlọ́run bẹ́ẹ̀ jìde fún lẹ́yìn ìgbà yẹn kí àwọn kẹta túṣà ṣe sí.
3: Láàrín pé àwọn akùnkùn ṣe sọ fún fẹ́ ìrìn àjò ẹni sọ fún dàbí wọ́n ní kọ́ tó yà lọ́wọ́ sọ fún ìrìn sọ fún ìrìn
4: ilẹ̀ kò tún ṣíra ewúrẹ́rẹ́ tẹ́ ẹ tún lè fún ẹ̀mí mọ́ ṣe
3: báyìí
4: ẹ̀ tún wá sọ ẹ̀rí
3: tó tún
4: lé fún olúwa wa
3: ilẹ̀ tó lókùn bọ̀ ọ̀dọ́ tọ́lá oríṣi orúkọ mi ni káàrò láti lè fẹ̀ àwọn ẹ̀kọ́ mọ̀ wà nísìn kò ní dípẹ́ sọ ọlọ́run orí ètò yìí ilẹ̀ dípẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n mú jẹ́ kí n mọ ìránṣẹ́ ọlọ́run àtàmátà sí.
4: Mo máa ń gbéjà kó o gbòǹdó. Èèyàn ní mú ní mànìyàn. Jésù ló mú ní màá ẹ o.
3: Ìgbà tí wọ́n wá sílé ọ̀gbìn náà tó rọ́wọ́ wa mí níwọ̀lẹ́ tí ní àtọ́ ní àwọn ọ̀dọ́ àjọ àtàmátà sí. Ta ló tún jẹ́ bẹ̀? Ọkùnrin àwọn pásítọ̀ kejì wọ́n ti fi tẹ́ mi fún yín, mi ò bá wọn lo ń bẹ̀rù kódà mo kàn jẹ́rìn wọn lọ́jọ́ yẹn lóko ẹ̀rọ gan.
4: Ṣé nígbà nílé ìfẹ́ nígbà yẹn?
3: Nílé ìfẹ́ nígbà yẹn. Bọ̀wọ̀ tó wà lóṣù nǹkan tó ń ṣe wọn mọ́rí para wọn wà oṣù tí wọn ara wọn yá.
4: Wọ́n lóṣù tó ń ṣe wọn ara wọn wá yá. Ẹ jọ tán ló ti lo òru àtọ́mọ́tà tí àtúnyẹ̀ lọ́rẹ̀. Gbogbo tó wù kó máa ṣiẹ́ oògùn yẹn dẹ̀ ti ṣẹ́
3: bẹ̀rẹ̀.
4: Omi àtọwọ́ tó lè lò wò ní ìfẹ́ tìyẹ wọ́n bẹ́ẹ̀ tẹ̀lé wọn lọ́bẹ̀ jésù ni ó ẹyọ bá sọ̀rọ̀.
3: Ìfẹ́ tẹ̀lé wọn nìyẹn olóòrùn àkọ́kọ́ màdé kọ́kọ́ dáàdì wa nínú wa wọ́n sọ àkọ́kẹ́lẹ̀ sínú ayé mi wọ́n dẹ̀ gbàdúrà fún mi. Mo bẹ̀ dúpẹ́ tẹ̀gbà tí mo mọ̀ wọn ìlera ara mi ò pé. Mo mú dúpẹ́ tẹ̀mọ́ nínú lọ sí orí òkè wọn ní Ìbàdàn.
4: Ibùdó agbára táà kọ yẹn nìyẹn o. Mo wá síbẹ̀.
3: Mo lọ síbẹ̀ ibẹ̀ dúpẹ́ fọlọ́ nǹkan. Bàtí máa ń lọ máa ń lo ọ̀pá ni máa ń lò lọ. Ibẹ̀ bí ẹ̀mí ìdìbò àmọ́ mo dúpẹ́ pé.
4: Bẹ́ẹ̀ni
3: mo mú dúpẹ́ pé gbogbo nǹkan tó ní ká ṣe níbẹ̀ mo ṣe. Mo bẹ̀ rí èsì ẹ̀.
4: Kò ń ṣe fẹ́ẹ̀sì. Òun tó ní kẹsì ẹ ṣe kò wá bọ́ sí fèèkì bẹ́ẹ̀ tí wò ní ọjọ́ òfin ṣe fèèkì mọ́ ó ti di ọ̀rìjìnà hallelujah ọlọ́run àtàmátà ṣe o ó ṣe dáadáa ọlọ́run àtàmátà ṣe o alágbára.
3: Èdè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run kí ló wọ̀n fún ọ fún ìlú gbọ́dọ̀ mi nítorí ọlọ́run wọ̀n fún ìlú gbọ́dọ̀ mi bí àkàtúndà kọ́dí kò rí mo ti lẹ́yìn mo ti bímọ ọmọ nígbà gbogbo wá sí bí.
4: Hallelujah.
3: Ọlọ́run ṣe lórí àánú gbà ní orí òkè àtàmátà ṣe. Ṣé mo ní ẹ̀lẹ́ra ara mi padà pé ọlọ́run ti ní ọkọ mo ní ìdílé kò ọkàn mi bẹ̀rẹ̀ balẹ̀ nínú rẹ̀.
4: Hallelujah. Èmi ò ń gba fẹ́ẹ̀sì ẹ̀sìn lórí oníwájú ọlọ́run àti ènìyàn ṣé bẹ́ẹ̀ ṣe rí rẹ̀.
3: Bẹ́ẹ̀ ṣe
4: rí rẹ̀. Tóyẹ́ ní bàtà ilé ìkéré máa jìyà lọ́dọ̀ ọlọ́run àti èèyàn. Ogun rẹ̀ ti ṣẹ́. Lẹ́yìn ẹ̀rí yìí ohun rere máa wá túnjẹ́ bá
2: a. Ìwọ lẹ̀rí rẹ̀ kàn ó máa lẹ́rìí. A máa ní ẹ̀rí. Ìyanu máa ṣẹlẹ̀. Ogun máa ṣẹ́. A máa ní tẹ̀síwọ́nì. Ìjáde ọ̀sẹ̀ yìí. Ire máa dé bá wa. Gbogbo wọn tó bá rí wípé o fẹ́ kí mínísítà sẹ̀. Mo ti sọ lọ fọ́lọ̀ péjì mi. Ajílóore àtàmátàsí prayer life lórí Facebook, lórí YouTube, lórí TikTok, lórí Instagram. Fọ́lọ̀ mi báyìí báyìí báyìí. Ajílóore àtàmátàsí prayer life. Tàbí nọ́mbà tí mo fẹ́ fún ẹ kó lọ fi jẹ́ prayer group mi. Ogun ò ní jà wá. Ẹ já lọ ṣe wò mí sàn
4: máa
2: sàn.
4: Máa fi ọwọ́ gbàbí tó lu ẹ̀ máa fọwọ́ gbàbí tó lu ẹ̀ báyìí. A máa pọ orúkọ Jésù ní ẹ̀mẹ́ta. Ẹ̀mí mímọ́ lẹ̀kan, ẹ̀jẹ̀ Jésù lẹ̀kan. Hálẹ́ Ọlọ́run àtàmátàsí wò mí sàn máa sàn. Bàmí là máa là.

0: Ìwọ gan náà rẹ̀ rí kàn báyìí o, mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí, mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí. Àmọ́ kí n tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ yìí. Èmi yóò gbogbo ènìyàn, onímọ̀jàmú sọ pé òun fẹ́ ṣílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí. Ayálóore tí wọ́n bá pàdé rí ni, ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni, ayálu ìyanu tó kọjá òye ènìyàn lọ múra lénìí. Gbogbo èèyàn, Olúwa sọ pé àwọn méje yẹn, àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni. Olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ránṣẹ́ lénìí. Ó ìwé ìjọ́ánú orí karùn-ún ó nígbà tí áńgẹ́lì bá dìgbà sí romi, ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀. Àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀ kúrò mẹ́. Wọ́n ní kábàkà méje wá tún méje kà. Ẹ gbọ́ sà, ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ránṣẹ́. Olúwa ni òun fẹ́ ṣe nǹkan àjálù ìyanu òjijì kan, àjálù oore ńlá kan, ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni. Gbogbo èèyàn ló bá rúbọ lénìí, ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹ gbọ́ ilẹ̀kùn oore ṣí lónìí. In the name of Jesus. Gbogbo èèyàn, o ò tí fi ọrẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́. Gbọ́, o lè ṣe láàárọ̀ yìí. O fẹ́ sàdá mẹ́wàá, o fẹ́ san ọrẹ rẹ. Oh my God, o dẹ̀ fẹ́ fẹ́ ẹ̀jẹ̀. Ẹ gbọ́ àti àwọn tí olúwa ní bá bá lè lo 8,800 èdìdí fò. Gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí, ọ̀dọ̀ pé ẹgbẹ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹni àkà nọ́mbà. Káwọ ẹni méje àkọ́kọ́ náà, àká nọ́mbà tó fi ọrẹ ẹ̀rúbọ̀ rẹ sí àtọrẹ ìdílé àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀. UBA ni o, oya 10 2 4 24 77 5 0 50 80 80 UBA Bọ́lẹ̀ kan sí 10 2 4 24 77 5 0 50 80 80. Christ àtìlẹ́yìn àtàmátà tí ló máa bá pẹ̀lú bẹ̀. Ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ bí mẹ́gbọ́. Wo bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògo ọlọ́run bí jẹ́ ṣe ìṣọ́ nínú ìwé Jọ́hánù orí ọ̀kẹ́kẹ́lá nìyẹn. Ẹ gbọ́, ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́, àáfìdí ìrẹ́ múlẹ̀ ni. Àmọ́ tọ́ ọba gba wòrí rẹ̀ gbọ́, wàá dẹ̀ ṣeré. Ẹ wá wo Yorùbá ní wọ́n sọ pé mo ṣeré kò gbèbí, olọ́wọ́ kan ìka nínú ni. Ẹ̀yin méje àkọ́kọ́ yẹn, èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun. Mo sọ bíi wòlíì ní kíá ìyanu kò tó kí èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọrọ̀ ìrúbọ lónìí. Mo ní ìlẹ̀kùn tó máa sọ ọrẹ májẹ̀mú ṣoṣo àti ìdílé rẹ yẹn ìyanu máa gbé ọmọ ilé ìjà ní mọ̀ jùlọ. Wá àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10 2 4 24 77 5 0 50 80 80. Orúkọ tó máa rí níbẹ̀ Christ àtìlẹ́yìn àtàmátà sí 10 2 4 24 77 5 0 50 80. Àká nọmba náà nìyẹn. Bó o ṣe ń dá síbá ọ̀nà ìṣúná ogun rẹ̀ ṣe òrọ́nà ìdè rẹ̀ ṣe. Ẹ gbọ́ gbogbo ènìyàn àǹfààní kí ló jẹ́ pé kí ẹ̀jẹ̀ rẹ̀ ayé kò sọ ẹ̀mí ẹ̀ nù. Kọ́kọ́ sáré ìjọba ọlọ́run àtòdodo ẹ̀ gbogbo tó bá kùnà ọlọ́run yóò fikun. Mo gbàdúrà àfọlọ́dọ̀ ẹ̀bí ẹ̀ ní àtẹ̀yẹ oníwẹ́dìn anìbásí ọdún tó ń bọ̀ yóò dùn jẹlé rẹ̀ èèyàn méje àkọ́kọ́ àti ẹ̀yìn tẹ́ ẹ fi ọrẹ ṣe ìrúbọ yẹn. Àrùn nọ́mbà tó ń pè sí rèé òun náà rẹ̀ ní WhatsApp number mi tó fi máa sọ ẹ̀rí rẹ̀ gbogbo wọn tó ti rí wọ̀sán bá ṣiṣẹ́ òbí sọ̀mà sàn wàá sọ ẹ̀rí tó bá sọ ẹ̀rí kan wàá lè rí mi ìgbà ẹ wá wo ìyẹn nìkan wá kọ gbogbo èèyàn tó bá ní ìbéèrè kan tàbí kejì nọ́mbà náà ni kò lò ó dẹ̀ lè ní ká fi áàdì yẹ kó lè máa rí àdúrà àtàmátà sí gbà kí ni nọ́mbà náà
1: 070
0: 070 070 ó máa lágbára léni ìwọ náà gbìyànjú kó bọ́ lọ́wọ́ ogun ogun yẹn gbọ́dọ̀ ṣẹ́. aago méje ní òní wednesday ni o aago méje sí mẹ́wàá ni o ìjòkó community hall london bridge sabo ó máa lágbára jù àwọn tó wá last week ẹgbẹ́ ìlọrin bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe lè.
2: tètè dé bí aago méje tó bá fẹ́ ní ibi ìwòlíì àmọ́ gómi yẹn omi àjípẹ́ jẹ́ ó pọ̀ yóò fi ẹrọ ìgbéga ni wà jọ́nà ṣe bẹ́tẹ́ a tún ṣètò pẹ̀lú òwe yẹn fún ọ àti àkànṣe ohun tí mò ń gbé bọ̀.
0: ìṣàgámù la máa wà láàárọ̀ yìí ṣàgámù ló ń bọ̀ ìṣàgámù ní ìjòkù community hall tó wà lábẹ́ bridge sabo ìjòkù community hall tó wà lábẹ́ bridge sabo ó máa lágbára léni ìwọ náà gbìyànjú kó bọ́ lọ́wọ́ ogun.
2: ìṣàgámù london sabo bridge ẹni oníjòkù community hall oníjòkù community hall gẹ́gẹ́ london sabo bridge a tún pín ọṣẹ yẹn fún wọn wọ́n tún ní àǹfààní yẹn àmọ́ àwọn náà máa gbé omi àjẹpọ̀ yẹn dání o omi àìsàn yẹn wọ́n á gbé dání aago méje láàárọ̀ náà lè tó wọn gbogbo wọn tó ń gbọ́ wa láti korodu ó gbọ́ láti mọ̀ owó ìgbàpọ̀ gbogbo ẹ̀ ń tẹ̀wọ́ ní gbogbo rẹ́mọ lápapọ̀ ẹ̀ tètè dé aago méje láàárọ̀ ni jòkó community ọ̀ ni àmọ́ lọ́jọ́ tọ́ọ̀dẹ̀ aago mẹ́rin nírọ̀lẹ́ aago mẹ́rin ni mo pe aago mẹ́rin ìrọ̀lẹ́ a máa wà ní ìjẹ̀bú-ìmúṣí gẹ́gẹ́ ní divine zone event center divine zone event hall yẹn gẹ́gẹ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ ni àbọ̀ ẹ̀ ní ìṣẹ̀wọ̀ àmọ́ ìwọ́tọ̀ ọba fẹ́ rí mi bí wòlíì fún kánsẹ́lì ni o aago méjì ọ̀sán ló máa dé máa ti parí kánsẹ́lì ká tó wọnú program gbogbo èèyàn tó bá tiẹ̀ ti dé bi ibi junction bí ọjà yẹn gẹ́gẹ́ bí ọ̀kadà níbẹ̀ oní ìṣẹ̀wọ̀ ló ń lọ ní divine zone event hall níbẹ̀ fẹ̀sán yẹn gẹ́gẹ́ ní ọjọ́ tóòdù ènìyàn o àá tún gbé ọ̀sẹ̀ yẹn wá fẹ̀yìn náà àá mú omi ibùdó agbára àánú yẹn wá bẹ́ẹ̀ ni ẹ̀lànfà ní òro yẹn àti same time bẹ́ẹ̀ náà lóyún yẹn ogun ayé wa ṣẹ́ a máa bọ́ lọ́wọ́ yẹn rà ìdà ní mọ̀ fún yẹn o sì fẹ́ gbà ká nọmba yẹn jẹ́ nǹkan fún ọ. UBA ni o UBA 10 24 77 50 50 80 80 bọ́lá kan sí o UBA ni o 10 24 77 50 80 bọ́lẹ́kan sí olú bí èmi o 10 24 77 50 80 ẹ̀mí àwọn olú ní gbogbo ènìyàn tó bá dá sọ̀rọ̀ yẹn lẹ́nu ìrìn àìròtẹ́lẹ̀ ó máa dé bá ọ̀nà
1: ìrìn
2: ọ̀tẹ̀ yìí náà máa dà lọ́gbàgbé omi yẹn tó gbé síbi lẹ́gbẹ̀ẹ́ kó fi wẹ̀ ni o kò dẹ̀ fẹ́lẹ̀ tó kù wọ́n lé bẹ́ẹ̀ kó fi wọ́n ṣọ̀gbọ́ ẹ̀ wàá rí bó ṣe máa tà lọ́sẹ̀ lọ tọ́jú owó yẹn tó kù àti gbogbo ohun tẹ́ ẹ lò fún àpẹẹrẹ ìgbàgbọ́ àṣẹwọ́ ọdún ẹ̀rọ ogun ṣẹ́ a máa bọ́ lọ́wọ́ ìnira ìndàmẹ́sì tó bá dẹ̀ ti fọ́lọ̀ tán lọ sórí whatsapp mi o lè fi sọ ẹ̀rí rẹ o lè fi sọ testimony ni mo ní o then o lè fi send ẹ̀bẹ̀ àdúrà then lè kéde o lè ní kí n fi áàdì ẹ̀ sí prayer group kí wọn náà lè máa rí àdúrà tamata sí àtàdúrà nígbà gbogbo gbọ́ whatsapp nọmba mi ẹ̀ má fi pè kò lè wọlé tó bá ti pè 070 375 2 3 1 4 17 ogun òní jà wá
0: àmì
2: àwòrán ànúgbà
0: àmì
2: ìléwájà
0: àmì
2: jésù lòlúwa
0: àmì
2: jésù lòlúwa.

ìpìtì ọ̀hún inú wanu gbólóhùn ti kọmíṣánná fẹ́tọ́ ìròyìn àti àṣà mohammed dantawasa fìta lánàá ti ṣọjọ́ ṣẹ́gun tuesday gẹ́gẹ́ bí dantawasa ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ tí àwọn gbé yìí inú wà ní ìbámu pẹ̀lú àwọn àbá eléyìí tí wọ́n ti gbé sí iwájú ìjọba ìpínlẹ̀ ọ̀hún pàápàá jùlọ látọwọ́ ikọ̀ àkànṣe kan tí wọ́n gbé kalẹ̀ àti ọ́fíìsì akápò àgbà yányán ní ìpínlẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n ṣe àgbéyẹ̀wò owó tí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ń gbà ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n bójú wò wípé ó kéré jọjọ láti jẹ́ kí wọ́n gbáyé gbádùn wọn pé àyípadà ọ̀tún yìí ló wà ní ìbámu pẹ̀lú ìlànà tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà náà ti fi síta léyìí tí wọ́n ti ṣe àtúnṣe sí owó oṣù tó kéré jùlọ yẹn ní nàìjíríà lọ́dún 2024 bẹ́ẹ̀ ó ní ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn tó wá jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì àti àwọn tó jẹ́ pé wọ́n ti di àgbà láwùjọ òun náà ni wọ́n dábàá wípé kí ẹ̀kún owó tó tún jẹ́ bíi 2,200 ó bá owó wọn lóṣooṣù. wàyí o ẹ tẹ́tí sí ròyìn tó wá láti ilẹ̀ òkèrè àjọ elétò ìlera àgbáyé WHO lánàá ọjọ́ ìṣẹ́gun tuesday ti ṣe ìkìlọ̀ fún àwọn orílẹ̀-èdè tako mí máa wo àwọn arìnrìn àjò tí wọ́n dẹdu arìnlẹ̀ sétíkùn níran o léyìí tí wọ́n sì ní ìkápá láti ṣètò ààbò tó mọyán lórí fún wọn ní ìbámu pẹ̀lú ìlànà ètò ìlera ní àgbáyé adarí àpapọ̀ fún àjọ WHO ìyẹn Tedros Ghebreyesus òun náà ló fi ìkìlọ̀ ọ̀hún ta nígbàtí wọ́n ṣe àpérò kan lójú òpó ìtàkùn àgbáyé lórí àjàkálẹ̀ àrùn kan tó kọ̀rọ̀ jẹ́ hantavirus eléyìí tí ó ń pe àǹfarajìn lórí àwọn ìdàgbàsókè ọ̀hún láàrin ọjọ́ mẹ́wàá pàápàá jùlọ láti rí i pé àwọn orílẹ̀-èdè tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ òun náà ni wọn ò fọ́ bùkẹ́ Ghebreyesus òun náà ló wí pé àjọ elétò ìlera lágbàáyé òun náà ló ń pè fún ìrànlọ́wọ́ tó gbọngbọ́n ìyẹn láti Ulysses Ziva nígbàtí wọ́n pé ọkọ̀ ojú omi ó ti súnmọ́ Cabo Verde léyìí tí wọ́n ti kó àwọn arìnrìn àjò mẹ́ta tí wọ́n pé wọ́n ti kó àjàkálẹ̀ àrùn ti hantavirus yìí bẹ́ẹ̀ ló fi ọ̀rọ̀ léde wípé ìlànà ètò ìlera lágbàáyé òun náà ìyẹn ló jẹ́ wípé ó fàyè gba kí àwọn orílẹ̀-èdè tí àwọn èèyàn bá di ẹdun arìnlẹ̀ sí kí wọ́n pèsè ètò ààbò tó ń ti ètò ìlera tó gbangba fún wọn bẹ́ẹ̀ ló wípé ṣe rí ọ̀rọ̀ eléyìí tí a fi léde yìí ló jẹ́ pé ìkápá ètò ìlera tó ń bẹ ní Cabo Verde náà ni ò ká o eléyìí tí wọ́n pé kò ká láti ṣàkóso dídá àwọn èèyàn padà sí ibùdó ti kó àwọn tó ti wá pàápàá jùlọ àwọn tí wọ́n ń bẹ nínú ọkọ̀ ojú omi ọ̀hún. lákòótán ìròyìn eré ìdárayá ìgbìmọ̀ tó ń rí sí ìdàgbàsókè dídarí ayò lábẹ́ àjọ tó ń ṣàkóso eré bọ́ọ̀lù ńlẹ̀ wa nàìjíríà NFF òun náà ni ó ti júwèé lé fún adarí ayò kan tó kọ ẹ̀jẹ̀ yakubu adamu títí di ọjọ́ mi ọjọ́ rẹ̀ nínú gbogbo líìgì àti gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ tèrè bọ́ọ̀lù látàrí ipa tó kó nínú ìdíje eré bọ́ọ̀lù tilẹ̀ wa nàìjíríà premier football league nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù rangers àti bendon insurance tí wọ́n jọ ń gbiná wojú ara wọn gẹ́gẹ́ bí ìgbìmọ̀ wọn ṣe fi ọ̀rọ̀ ta wọn pé ìdí àjẹni ọ̀hún ni ó fẹsẹ̀ múlẹ̀ lọ́gán látàrí bí adarí ayò ọ̀hún bó ṣe mú goliwomi kí n gbà nígbàtí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún lọ lọ́wọ́ eléyìí tí wọ́n pé ó lòdì sí òfin eré bọ́ọ̀lù wọn pé ṣe rí ìpinnu rẹ̀ yìí iná ló dá ọ̀kan òjọ̀ kan ìṣẹ̀lẹ̀ lẹ̀ lórí pápá ìgbìmọ̀ náà ni wọ́n ti wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn ò jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ títí láì ní àwọn ò sì ní fàyè gba ohunkóhun eléyìí tó lè ta rẹ̀ sí àwọn lára àjọ NFF wá jẹ́jẹ́ ìfarajìn tiwọn náà láti rí pé àwọn fi àyè gba ọ̀rọ̀ kíkọ́ṣẹ́mọṣẹ́ àti ìlànà pé àparò gan kò ga jù kan lọ lásìkò tó bá ń darí ayò nínú ìdíje eré bọ́ọ̀lù tìbútùrú lẹ́wà nàìjíríà. kí n tó máa lọ ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn lẹ́ẹ̀kan sí igbákejì ààrẹ lẹ́wà nàìjíríà tẹ́lẹ̀ Atiku Abubakar ti bẹnu àtẹ́ lu ìlànà ètò ààbò tí ààrẹ tó ń bẹ lóró ìbáyìí Bọ́lá Tinubu fi léde gẹ́gẹ́ bí aṣòfin tẹ́lẹ̀ kan ní nàìjíríà ṣe ti dágbére fáyé
nigbekun awon ajinigbe ijoba ipinle Samfara ti buwolu ekun owo ifeyinti awon osise ijoba ipinle ohun to nti awon osise feyinti ni awon ijoba abile to nbe nti butoro ipinle na ajo eleto lera lagbaye World Health Organization ti se ikilo fun awon orilede ta ko ma wo awon arin ajo ti won de dun arin le se ti kun niran ajo to n sakoso ere ballu Nigeria NFF o na ni won ti fi ofin de ari ayo kan bayi to ko re nje Adamu titi di ojo mi ojo ori lori bo se fan fere goliwomi ngba fun Rangers iroyin afejumo oni oni ju bayi lo lati ikanni lagelu FM oke gajuki ile funfun balao felele nilu Ibadan fokun ojo kan royin to njade lati ikanni ekan si itakun agbaye wa pelu www.lagelufm.com be lele tele wa lori ikanni X to je Twitter tele pelu lagelu FM 967 ele feran wa lori Facebook pelu lagelu FM 96.7 tunde Olawuwo lolo oturoyin pelu iranlowo Babatunde Mureni Keji temi tayo oye ladun lo ti royin e se te n gbo wa ka ma yase o ire

0: kaabo pada sori to yin eto wa owuro lawa ni koni lagelo 96.7 FM okay to ga joke lo ile ofuma la fele lati do sini le ibadan ege ba se nbabo an soro nipa owo ori yawo nje ki lo nje owo ori gan ni le yoruba ki la npe ni owo ori nje so tun wa ni eto lati da owo ori pada pe to eyin a ta omo wa egbowo ori re pada to ba ti e wa ri baun na kini mo ki lo mo nbi ninu igbeyawo nje so leso ta ba gba owo ori omo ka tu da pada fun won se ba wa la ko pa owo ori o iye bayi ni o ka tu wa da pada pa owo ori bayi a tu wa da pada to ba so wa da pada ton na awon ebi awon boya awon ebi oko won tun le tun fun yawo pe gba eyin ya wa ninu eyin baba wa ninu ile te si wa ninu igbeyawo ti pe e la wa loye tori ko fe yi mi daada tori ta ba lo si igbeyawo te ko ko mo se ti mo se alagado alagajoko o na ni se ti mo yan layo ipa ti e wa lo sise awon ko yi si ma npoju te ko won odowo ori iyawo pada kini de kilo so se o to si won kan won dowo ori iyawo pada 09123708675 hello
1: hello ma
0: akojumo sir
1: o ma kin e ko akoko e ni baje o
0: yes sir
1: e ma ma se
0: ami
1: o ko mi ni tawo da ta ko ati ta da ki o yan ba da
0: e si on bo da ni
1: yes ma lori oro osowo ori osowo ori baba ni ka wo dada bi gba yi pe loju pe mi fi wo ala nda pada ni ko yo ko ri be bi gba yi pe eyan mura jale eyan mura ojo waju le ni owo ori e le yi pe ala nda pada ni lojo loju titi ni ya mo pe nigba toro ba se bi oro laarin loko tata awon obi le yari koda abi awon sagbowo ori lowo e ki won ti be ko to ko bi doju temi temi fi wo ko ye ko ri be nigba pe ni o mura ojo waju le ti wa la le ge sele awon le lenu oro ni o ko ye ko ri be e ko se e ma ba se
0: e se won dupe sa e seun se 1 2 3 7 0 8 6 7 5
1: Hello. Hello. Hello. Akuda Jio. Ajini sir. Akuto. Etoni. Iwari
0: pọ jọ la le
1: ọ̀rọ̀ nípa owó orí tí ẹni ká dà sí yẹn dò ní ayé àtijọ́ tí èèyàn bá ti fẹ́ ṣe ètò ìyàwó ohun tó bẹ̀rẹ̀ gbéyàwó ni pé ìyá sanwó baba gbọ́ ìyá mọ̀ àti bẹ́ẹ̀ lọ
0: bẹ́ẹ̀ni
1: nígbà tó bá dé àwọn àkókò ìgbà tí a fẹ́ ṣe ètò ìdáná lẹ́yìn ìgbà tí àwọn ọkọ ìyàwó bá ti ra ohun gbogbo tí àwọn àna béèrè lọ́wọ́ wọn ni àwọn bàbá ìyàwó àti ìyá ìyàwó àti ẹbí wọn a kọ ọ̀dà sílẹ̀ láti kó fún ẹbí yẹn fún ẹ̀tọ́ tẹ̀kọ́ gbà lórí ọmọ tí wọ́n fẹ́ fi fún wọn ṣùgbọ́n nípa tí owó orí tẹ mẹ́nu bá yẹn ní ìbẹ̀rẹ̀ wá láyé àtijọ́ gbàtà rẹ̀ máa ń gba owó orí owó ṣe kókó láti gbà lórí ìyàwó kí ìyàwó gba owó kí ìyàwó gba owó orí in the sense that ìyẹn ló jẹ́ bí sàdíkẹ́ẹ̀tì lórí ìyàwó ẹ pé ìyẹn ṣe lórí ìyàwó téèyàn fẹ́ ohun tó ṣe kókó jù láti gba owó orí lórí ìyàwó ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti ẹ béèrè pé ṣé ó yẹ kí wọ́n gba owó orí kán tó dá padà àwọn èèyàn wò pé bóyá bí kẹ́ẹ̀ máa ta nǹkan kẹ́ẹ̀ máa ta ọmọ yẹn dànù òun náà bá dé ìyẹn padà ṣùgbọ́n tí wọ́n bá ṣaláì má jẹ́ pé nígbà tí wọ́n bá fẹ́ tó ń ṣe ayẹyẹ ìyàwó nísìnyí ohun tó fa àti wọn amówó orí ẹ wá ni pé kán lè mọ̀ pé àwọn ẹni ẹ san owó orí ṣùgbọ́n láti fi ṣe iteriba bi ka pe fi respect omo yen pada fun ibujoko lati je ko fi omo eni fokan bale nbi to nlo idi yen ton fin da pada so to ba wa sese o se ko je pe ni singba ti a so lori eyi o sese kon ma se be mo ṣugbọn to ba ma se be yen won ma gba kon tun ma da pada ayu ri mo ton gba wo lori ilu eni yen yo ra fun wa
0: e seun adupe sa e seun sa
1: o da bo
0: hello hello
1: e ku mi ajun
0: igbiyanju ni sa
1: e ni sa re o
0: amen
1: e la se lo se yin o pe yin
0: amen
1: e ri ri ko to nkan ti o se ku o fo kun o yo to garawa bi mo gbo ya yo ba yen yin
0: ben
1: pe ko si e te yan le san lori omo ko to emi re
0: ben
1: ti ba se mi onura fe to le oko yan mo si be ti oko ba ni ti ba ni ti ba ni pa awa papo ni
0: Hmm.
1: Ni o ki ti ti ya do ile para ngana do ya yuwa ya bu ku o lo mo je ki ori ru o
0: amen
1: lo ni dai lan
0: amen
1: e ti je so la sin je
0: e se won ti pesa e se hello
1: e pa o
0: ako jumo sa
1: e ja daliki
0: yes sir
1: o yen mi ha
0: amen
1: alaji omowe aye la gugu lati lan late
0: e se won sa
1: e ri gugu awon asa wa this dog mo to be simu awon e tin sogbon gba sile ibe yoruba ya o gan yo ma so koko pe ibe o se san ori mi wa be to so ta ko sile ta fun obin lowo asa wa ni e tun awo ni ma sun plan ti o be se ori pe gbe omirin wole pe o se ori marriage se na na se ta ba bi gan mo se ni wa pe
0: Hmm.
1: Nkan pe ikiyin nkan to je pe o je ase o je asa
0: lati
1: gba wole ohun ni
0: bo
1: wa ko elu ni okunrin pe mu agan ka fin pin mi ta omo mi e million ni o mu wa ni elemi ile bibi se ji ta run sibe se mi ko ti wa ta bo ta se lo je obirin na ni o ma du pe to e fe mi ni su loka
0: bene
1: so asa awon asa kan be ti je pe o tun be sun mo bo si gba pe ni o fi se na bene na lo se
0: Asan
1: ori ṣùgbọ́n pẹ̀ mi ìta ọmọ mi ókè ẹ bá lẹ̀ ìta ọmọ pẹ̀lú owó tẹ́fẹ́ fún níjẹun gbogbo màálù nǹkan tẹ́ pákọ́ kì í kàn fi ṣe ayẹyẹ níjẹun àtàwọn owó ńláńlá tí wọ́n fi ṣe nǹkan tán fúnra nǹkan ẹ rí pé àwọn yorùbá wọn gbọ́n
0: yàtọ̀
1: sówó orí ẹ wọ́n tún wá ṣe nǹkan ẹ kó sun lọ ẹ mòyin lọ gbogbo ẹ lórí túmọ̀ o àwọn ẹbí ò pé bẹ́ẹ̀ àwọn ohun tó wà nínú tó jẹ́ iná àwọn tó yẹ kó gbọ́ sí inú àgbọ̀sí ẹlòmíràn lè mú iṣẹ́ ẹyọ kan
0: máa
1: lọ fún
0: bẹ́ẹ̀
1: jíjí bóyá òǹdó ló wà ní òun ó fi ṣu èmi sí pé àṣẹ o òun náà wàá ṣàdúrà sí tó owó orí ẹbí àdúrà òun ló jẹ́ ó má jẹ́ kákọ̀ọ́ kò sí ẹ̀kan gbọ́n obìnrin lónìí ẹ fóbìnrin kò yẹ kó bóyá ara ẹnìkan ní òpin
0: yóò
1: náà máa gbọ́n ẹlòmíràn lè fi pamọ́ yóò wà fún okun tó ní ṣòwò lágbàáyé kan sì máa wọ gbogbo àwọn nǹkan yìí ló dáa jù alhaji ọmọwé ayélabogo láti ra ńlá pẹ.
0: ẹ ṣeun dúpẹ́ sá ṣeun. bàbá mi khalifa tanimola ṣeun dúpẹ́ ṣeun ṣeun mo rọwọ yín tẹ́mi mo ṣeun dúpẹ́ mo rọwọ yín bàbá mi alhaji jalaruru ẹkú gbogbogbà ẹ ṣeun ojú tẹ fi ń wò wá kò ní fọ etí tẹ fi ń gbọ́ wá kò ní dúpẹ́ láṣọ ọlọ́run ọba 09123708675 tàbí 08142491006 hello
2: akọjú
0: ojúmọ nisa ma
2: ọpẹ ètò
0: ètò ni ma
2: ọlọpàá ọlọpàá ti dẹrù
0: àmì
2: ọrẹ làwọn ẹbí ń sọ àwọn gẹgẹ bí ẹnìkan àwọn ètò ẹkọ rí nípa àwọn ti gbà àwọn ẹkọ nígbà tó pé ọrẹ àta ọmọ náà ni wọn máa ń wí ọlọrun ló fún wa náà ni ó sì fún lọwọ alágbẹ́lọ́ ọwọ́ náà ló fún wa pé kéèyàn máa tọ ọmọ àmọ́ lẹ́yìn ọgbà déédéé ni àmọ́ alágbẹ́lọ́ ti lé ọkọ ọmọ kó gbé ọmọ kó alùbáríkà ni owó orí èdè náà ni bíi 1000 bíi 2000 5000 àmọ́ gbogbo kọ́mísà gbogbo àṣà yorùbá tí ìyá yìí a máa ń ṣeun gbogbo àìní ọ̀nà ti fẹ́ di dúnrúkọdọ àwọn ọmọ tí wọ́n jí gbẹ́ńkọ́ gbẹ́ńkọ́ lásán tẹ̀yàwó nǹkan tí mo rówó orí rẹ̀
0: ti sọ́ mọ́ mi ninu Quran ati ninu Bibeli o wa nu won pe ka sanwo ori iyawo ka to fe yawo wole kilo wa nbi bayi pe ton ba sanwo ori unton awon mi ma nko awon mi si ko ton ba sanwo ori unton e su da pada pe e gba ata omo wa se ata omo wa lo nje ori owo ori iyawo
2: mi lo wa po ju ba pa wa gan mi si mi ma se ni si aya laji ye ya lo ba bogo ti mi si o aye pe awon e ba tara si bi ese awon na nu awon gege mi awon mi gbo ori omo amọ ba to wa ni ko ayo ti wa nu bibeli ni si o ni di tu ka gbe yan mo gba ni si ma ba ko won ni si ba ni pe oku sanwo ori mi ni ka we fo amọ ma di pa ba ti ja ba ti fu sanwo ori ma gbere won le pade ko tu nu ata gbo ori o ata gba o ibuku alubarikere to mi si pe yawo awon omo wa to ka to bi to ma di ni pa ti alubarika yoku kere e pe agbade se awon na nu to pe agbo owo ori re da pe yan mo so na ni ori pe ba ni lo ro ni lọjọ waju ina lo lo mi ri o
0: be ni gba amen
2: to ba wa da wa bi amọ e ja mo ko elomi gba mo ilu elomi gbe wure elomi gba die elomi gba ori di mo ilu elomi gba esi apo kan so ele wo ri kan aje o da re wo ri agbẹrun kan gbọnu meji amọ gba awọn ọmọ wa na o le ba ni enu oro laarin won so le gbe awọn ọmọ wa o ko ni daru o
0: amen
2: amen
0: e ṣeun pe ma ṣeun 091-230-8675 Owo ori Owo ori Owo ori Nje so daka gbo owo ori Abi ko daka mo wule gba Sawon obi lo ye ko gbo owo ori Abi awon iyawo la fun lowo ori pada pe iyawo owo ori re re o Hello.
3: Hello.
0: Akoju won.
3: E taaro.
0: Yes sir.
3: Eto.
0: Eto ni.
3: Iya bo ni, latore ni.
0: E seun.
3: Se ri owo ori gbigba.
0: Mm.
3: Oto lati jo awon baba nla wa ni ti gba.
0: Mm.
3: Ni ti awon baba nla wa ni elomi o gba.
0: Mm.
3: Gbon won o fowo gba.
0: Mm.
3: Won o je ti won gba.
0: Mm.
3: Le da pada.
0: Mm.
3: Ni toro ni be.
0: Mm.
3: Oni ati fowo won gba.
0: Mm.
3: Ni to ti won da pada.
0: Mm.
3: Yo mo ni pe kini won mo ma da pada fun mi yen ni ti pa won so ma won won ba de pe ko de se ni yen o ma le jara ti ma da pada fun gba won o ti gba yo ti wa lowo won ase ni yen ya ba gba o ti da yen o ti gba na o ti da se pe pa ya o mo ja wa won ti gba ore di mo da pada ni oro wo ori ti je ni
0: Hello. Hello. Hello.
1: Hello.
0: Akojumo sir.
1: Hello. Akojumo, e gba lagelu ki won ba so.
0: Lagelu le jase, lagelu le mba soro.
1: Iya wa ta so program le ni fi nlo.
0: Amen, e seun sir.
1: Ba ba, e gba won ti won ti nda ti ara ni won. Ija ni ni Islam.
0: Hmm.
1: Ni Islam.
0: Hmm.
1: Baba ki ni won pe.
0: Sadak owo ri
1: yo ri ti ma tu si ni afi si si owo ri ta ma so da sadak ni islam obirin lo ni
0: obirin lo iyawo lo ni
1: iyawo gangan lo ni
0: iyawo ta fe gangan lo ni
1: on gangan lo ni ko ni minimum ko ni maximum ko ba ti le lagba da ti le so ri an ko ba ni ship lo ni meji
0: na
1: mo fu ta ba so pe bibi ile ni ta ba so pe europe according to bi oko ba se lagbara mo
0: hmm
1: ba ti lohun ni nkan ati wa gbe ko le je aye anabi o fun ni o ka
0: hmm
1: o fi so pe o so de ba wa ti fi owo
0: hmm
1: e ko ati so pe agbo baba agbo ba ti gbo
0: Ìyàwó ló wá ní báyìí àbí?
3: Ìyàwó ló
0: wá. Owó orí rẹ̀ ní sàdáàkì rẹ̀ ní.
3: Sàdáàkì owó ìyàwó ló ní. Wọ́n ní ìlú ìta gbangba, wọ́n lè dákun. Ó wà ìpín ẹ̀kọ́ fi ilẹ̀ fún òun káwọn tó gbàkun. Nígbà tó gbà bàbá wípé òun ti gbà bí fọ́ bẹ́ẹ̀ fọ́ ìyàwó ìyàwó lè di ìyàwó lẹ́gbẹ̀ẹ́ sí ọkọ rẹ̀ ti fún abí ẹ̀ ti fọ́ fẹ́ẹ́ láti fọ́ òun. Ìgbì sọ nínú.
0: ṣùgbọ́n àwọn òbí mi máa ń gbà tó jẹ́ pé àwọn ni wọ́n máa gbà lájẹmọ́nú tí wọn.
3: kò yẹ
0: kó rí bí àbí.
3: kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà wọn ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ láti fi àwọn tí ṣe àmúfún ayé díẹ̀ àwọn àìkà owó orí tó ẹ̀kọ́ yìí àtọ́mà wa orí gan ìyàwó ìyàwó gangan lórí. so ìyàwó gan ni bọ́dì láì sí bọ́dì. Láìsí orí fún bọ́dì wa. Ìyàwó gangan ni
0: orí.
3: Tó àwọn àgbọn afẹ́fẹ́ owó rẹ̀
0: ìgbà
3: fáwọn ta. Ọ̀pọ̀ òbí ìgbà fáwọn ta nù. Wọ́n gbà lọ́wọ́ rẹ̀.
0: Tó
3: ń tọ́jọ́ gbà wọ́n wá lè
0: tọ́jú fún
3: ìyàwó fẹ́ agan.
0: Ìyàwó
3: ní orí nǹkan rẹ̀.
0: Ìyàwó ló ní nǹkan rẹ̀ kìí ṣe àwọn òbí rẹ̀. Ó sì lẹ́tọ̀ọ́ kó gbà.
3: Ọ̀yọ̀ bí ọ̀lẹ́tọ̀ọ́ ní àwọn ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjà ní ìfẹ́ ọmọ pàǹtí bí ọ̀lẹ́tọ̀ọ́ láti gba orí ọta ọmọ nìyẹn. Àwọn gbogbo tọ́báwù tí wọ́n wá islam ọ̀tako tradition ọ̀tako culture àgbà sọ àgbà gbogbo tọ́báwù wọn náà lẹ́kọ́ tọ́ba ti pé ọkọ lọ́rùn. Bẹ́ẹ̀ pé owó sàdá kí o obìnrin lé ní ìgbàwó lé ní nǹkan rẹ̀. Lọ́kàn ọkọ̀ ọba tọ́lọ́n bá yẹ ní ogún ní ogún
0: ẹni
3: tí ọ̀dá ní pàtàkì tí ò ní àwọn nǹkan ìjìyàn lórí kò lè jogún ní islam. ọ̀rọ̀ tó lágbára tó wá ìdílé
0: ọlọ́ọ̀gbà
3: gbà wá
0: àfọ́
3: bùrọ̀sẹ̀tì là wá láti rédíò akẹ́dẹ̀ẹ́mí.
0: ẹ ṣeun àdúpẹ́ sà ẹ ṣeun sà. o ni wọn ti sọ nínú ẹ̀sìn ìsìláàmù wọn ní owó orí nípa ìsìn ìsìláàmù ni ẹ jẹ́ kí n gba ìpè yọkan sí ká tó máa lọlé hello.
4: hello ẹ káàárọ̀.
0: akọ̀jọ́ mama.
4: ẹ kú iṣẹ́ ẹ ọlọ́run darapọ̀ mọ́ ẹ
0: mi
4: ṣiṣẹ́ ṣe.
0: àmì.
4: ṣe rí lọ́dọ̀ tèmi ó fẹ́ yàtọ̀ díẹ̀. ìtò sì fẹ́ ti yàtọ̀ ni pé láyé ìjọhún. gbogbo àwọn bàbá bàbá ti ń sọ̀rọ̀ níjọhún. àwọn bàbá ìyàwó ìyá ìyàwó àwọn ni wọ́n máa gbà. èmi rí àkókò sìn gẹ́gẹ́ bí ìgbàlódé wọ́n sì ẹ̀ chéǹjì rẹ̀ ni. gbogbo ohun tí wọ́n pààrọ̀ náà ti gbogbo ayé ọ̀hún fi rí bó ṣe ń rí òun leléyìí. gbogbo nǹkan tó jẹ́ nǹkan orí ìyàwó àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ òun ni wọ́n ní. àmọ́ ìgbàlódé gbogbo tá à ń sọ ní ìṣe tí wọ́n chéǹjì rẹ̀ ní ìṣe tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ìyàwó ní ìṣe ó àwọn ẹbí ìyàwó àwọn òbí rẹ̀ àwọn ni wọ́n ní gbogbo rẹ̀ náà wọ́n ń dorí gbogbo ohun táwọn ṣé ìyìn táwọn bàbá àwọn aṣe ṣé orí wọn wà pé ni wọ́n ti ń ṣe tó ti wá dásìkò òkè tí gbogbo wa wá bẹ̀rẹ̀ sí ní dorí bó ṣe yẹ kí n kó orí táà dorí rẹ̀ kodò kò yẹ èmi ó yàtọ̀ lọ́dọ̀ tèmi dáadáa. ẹ jẹ́ ká tó fojú eléyìn tí àwọn bàbá tí wọ́n fojú sí ń pé àwọn ẹbí lónìí táwọn ọmọ ṣe mọ́ tó fi jẹ́ pé àwọn ọmọ ìsìn ìlànà ṣe yín lẹ́ẹ̀rọ gbogbo tí wọ́n ń fúnyàwó ní ìsìn kò gbọdọ̀ bíi mẹ́wàá lọ tí wọ́n ṣe bẹ̀rẹ̀ tí wọ́n chéǹjì gbogbo rẹ̀ gbogbo nǹkan ọ̀hún náà wọ́n pàtàkì fi rí gbogbo ṣe rí ọlọ́run ó ṣàánú wa. orúkọ mi ni mrs olutoye láti ayégún ìrèwọlé.
0: ẹ ṣeun àdúpẹ́ náà ẹ ṣeun. ibi báyìí láti máa ṣẹ́wó lé láàárọ̀ tí ní tó bá tó ti ń di ọjọ́ mẹ́jọ á tún padà sórí ẹ̀ tó bá tó ti ń di ọjọ́ mẹ́jọ á tún padà sí àbíbò ni adémọlá á tún padà sórí ẹ̀ orí owó orí gangan òun náà láti padà sọ ní ọjọ́ mẹ́jọ. ẹ wo gbogbo àwọn tá a jọ ṣètò pátápátá ìṣẹ́un tẹ́ ń gbọ́ wa ojú tẹ fi ń wà kò ní fọ́ títẹ fi ń gbọ́ wa kò ní ìdìpẹ́ láṣẹ olú lásàgò mẹ́rin tí a ti bẹ̀rẹ̀ adémọlá àṣìṣọ́lá tèmínú òṣèwọ̀n lọ́wọ́ bọ́sìn ni tèmínú oruko mi ni Tijani Salabaleki ti opo eyan mo si bistof alaga igbeyawo alagadu alagajoko efe se alaga ni ko si bi si mi o kin lo 0816033 7888 0816033 7888 ini number mi efe se danu mo ni mo wa nbe fun gele ayo gele idunu ina wa ma nbe kakiri lagboro olorun ebi ti mo fi yin si ni loni yi lagboro olorun mi o ni gboku kankan ninu wa awon jade leni ani jade leku lowo be as ni jade lorun lowo pelu aso olorun oba ani deru aruka lagboro olorun oba gbogbo ore to wa loni patapata ni o wa wa ri pelu aso olorun oba ele pe mi en ka tujo soro boye ni awon ipenija kan ninu igbeyawo ni e pe mi eje ka jo so ni lagboro olorun igbeyawo wa o ni suka demela iyagba yo ni suka lagboro olorun abisola baka igbeyawo ori ni suka pelu aso olorun mo ki o gba awon mo ni birthday patapata leni igbodun odukan I love you all o
5: Double. Lagilu FM 96.7 La Lagilu FM.

0: àbí
1: bí
0: mo bá rán àjàkálẹ̀ àrùn sí àárín èèyàn mi
1: bí àwọn
0: èèyàn mi
1: tá
0: ń pe orúkọ tèmi mọ́ bí wọ́n bá rí ara wọn sílẹ̀ tí wọ́n bá gbàdúrà
1: tí wọ́n
0: bá wá ojú mi
1: tí
0: wọ́n bá yí padà
1: lọ́nà búburú
0: wọn
1: nígbà
0: náà
1: lèmi ò gbọ́ láti ọ̀run
0: wá máa gbọ́ látọ̀run wá
1: máa
0: dáríjì wọn
1: èmi ò sì wọ ilé wọn sàn
0: ilé wọn máa wò sàn torí pé ilé wọn ń ṣe kí ni o ó ń ṣàìsàn matthew ṣé nǹkan tí ọ̀lẹ́ mi ó lè ṣàìsàn ilé lẹ́mìí ó máa ń ṣàìsàn àdèlè wòsàn ilé rẹ máa gba ìwòsàn ilé rẹ máa gba ìwòsàn matthew tílẹ̀ bá ń ṣàìsàn tá bá gbin nǹkan sórí ẹ̀ kò ní méso jáde nígbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí ní ìlú sango ní around 2002 bí a bẹ̀rẹ̀ fúlẹ̀ ní sango ọ̀tá ọdún àkọ́kọ́ tá a máa ṣe matthew kò sówó tá a fi ra oúnjẹ a fẹ́ ṣàjọ̀dún kò sí ráìsì kò sí anything lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì ilẹ̀ kan dẹ̀ ń bẹ ńbẹ̀ nígbà yẹn wọ́n ti kọ́lé sí báyìí ilẹ̀ yẹn mo wá gbin àgbàdo sí ibẹ̀ èmi ò rírú àbàmì àgbàdo bẹ́ẹ̀.

Ẹgbẹ́ ìgòrórò kan ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. 72-hour program wa on the 29, 30, 31 lórí òkè No More War. Ẹsí sà, àwọn ọpọ́ tí wọ́n bá wá, òun bọ́ lọ́n bá ṣe fún mi lágbára, ń tọ́jú gbogbo wọn lórúkọ Olúwa. On the 29, 30, and 31 31 yẹn gangan òní bẹ́ẹ̀dẹ̀ mi, white ni gbogbo wa máa wọ̀. Gẹ́gẹ́ bá a ṣe máa fi celebrate Ọlọ́run, a fi yin Ọlọ́run lọ́jọ́ yẹn. A pè ní Paul and Sila, lórúkọ Jésù yóò dára fún ọ. God bless you and it shall be well with you in Jesus' name. Láàárọ̀ ọ̀la gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn, ẹ̀yẹ́ àpàdé ní challenge. Àwọn èèyàn 2000 nọ́mbà kọ́kọ́ dé, wọ́n máa láǹfààní sí pure water yẹn láàárọ̀ ọ̀la, àti kásámù sí, àti gbàdúrà sí, a wà fi ṣiṣẹ́ yẹn níbẹ̀ náà láti ṣe yẹn.
kulukuluku aye ma gba tun sile aye omo e ma gba tun sile Matthew elomi ti gbadura o ti gbawe ban kan yo kan to ye ko o ni itoni kini mo pe iwo wo obirin ti e ji osun fodo meji to le jan jori un e jan jori e gbogbo bi ti an ti rude ko si toni igba to de ke lo lo wa ni kin se o ba ni kolora ago tuntun e do mi sinu e to ba ti mu mi inu ago yo sun a kun ju be lo Matthew abe mi mo lara ago ni e ba me lo lo ra wa won de ti na imo yowo o de mu mi inu ago o de sun won de lago legbere don kini koji jo en ti o sun lodun meji bo le se ro si igba re de la loju e la ara de se kini o are de pe wale ko de se gangan kan mo o fa ti nbe lara re o de ku nbe sori pure water e yo kan ti mo fe fun lo loruko jesu ni o ese mi mo nsise iyanu o jesu lo nise iyanu o sugbon mo mo pe iwo nilo re o de ra anu gba o riran lowo be lo ma ri oro e da yo a pade lola a de se lori loruko baba omo atemo jesu oluwa w

0: 080-66-48-14-55. 080-66-48-14-55.
1: No more war. Jesus.

lágẹ̀lẹ̀ fm láyé gbọ́ àdẹ̀túngbé tó jẹ́ kán mọ̀ ọláwálé hamsat ní atọ́kùn béèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dé níwẹ̀ top striker malo good níbi castle sport o ẹni gíga lè testify sí àtẹni tó ṣọ́ọ̀tì o yà á bí wọ́n dikọ́ kennedy lágẹ̀lẹ̀ fm ní best radio station mo lè sọ ní ẹni rẹ̀ ifun police station lágẹ̀lẹ̀ fm òkè gajòkè.

0: Mazda Vita oúnjẹ olókèlè ta fojúlówó yẹ fún àgbàdoṣe ó kún fún ojúlówó èròjà Viber vitamins àti minerals tó fi mọ́ èròjà lysine ó fẹ́lẹ́ lọ́wọ́ kò ní gluten nínú ó wà ní 1kg 5kg tó fi mọ́ 10kg àṣẹ láti iléeṣẹ́ Mass Foods Industries Limited
1: ẹ tún lè rí ra ní Emma Flow Shop ní Grace Building opposite AP Filling Station Jagun Bus Stop tàbí kẹ́ ẹ pé 08062512086 àti Alhaji 1010 Shop ní Akeremi Jagaban Ultra Modern Shop Bodija Ibadan telephone number 08130942495
0: Oúnjẹ olókèlè Mazda Vita ayo gbogbo lé.

0: bọ̀ padà látojú ọjà ìkọ́ni lágelu lágelu 96.7 FM leléyìí òkè gajo kele tó kalẹ̀ sínú ọgbálé funfun báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn jẹ́ kán mọ́ lẹ́tọ̀ ìròyìn eré ìdárayá ilé tó dùn sí pẹpẹ kan sí ẹ wò wá ní Facebook lágelu 96.7 FM kẹtùmọ̀ láǹfààní láti mọ̀ bá wa ṣíà ẹ̀ àbí ní TikTok at tijani olóko dana sport actor ọ̀gbẹ́ni ọlá ojú ó di mímọ̀ pé bí arsenal bá ilé gba líìgì òun ó fún àsìsó ní 100,000 olófun òun ó fún àsìsó 100,000 kí ló fà ni pé ńgbà tá a lójú ọjà àsìsó sọ pé arsenal bá ilé gba líìgì òun ó mọ̀ pín owó o òun ó mọ̀ háwó fáwọn èèyàn lórí ètò ni nǹkan tí mr ọlá yẹn gbọ́ ni ìyẹn wá ní ìwọ àsìsó ìgangangangá igbó sọ pé arsenal bá gba líìgì ó fáwọn èèyàn lówó gẹ́gẹ́ bí olólùfẹ́ kan ti gunners èmi gangan fúnra lára tèmi nǹkan sọnù o arsenal bá ilé gba líìgì àwọn ò fún àsìsó ní 100,000 arsenal lèmi náà o arsenal lèmi náà mr ọlá o help gunners help gunners ẹjẹ́ sun ọwọ́ iwájú ẹjẹ́ balẹ̀ sórílẹ̀-èdè ti spain ìyẹn nínú pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti real madrid ibẹ̀ mo balẹ̀ sí bàbá sọ nípa ti press conference èlé tó láǹfààní àti wáyé níbi tí ẹ̀ń tó jẹ́ ààrẹ pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún florentino perez níbi tí ó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé àwọn kankan àwọn kankan àwọn kankan àwọn kankan ti ń lọ ìyẹn lásìkò yìí lára àwọn nǹkan tó fẹnubà ó fẹnubà nǹkan tó pọ̀ gan o ó fẹnubà nǹkan tó pọ̀ gan ṣùgbọ́n torí àkókò wa láàárọ̀ yìí a mẹnubà àwọn tó ní kìmí tó ní kìmí tó ní kìmí lára àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ni ti ètò ìdìbò sí ipò ààrẹ nínú pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún florentino perez jẹ́ òdi mímọ̀ pé gbogbo àwọn tí wọ́n sọ pé kóun resign látàrí pé bí nǹkan ṣe lọ́nu pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún kò dáa tó ó ní ẹ̀tàn ara yín jẹ ni òun ò lè resign láéláé àyàfi tábà tún mọ dìbò lọ́dún mẹ́ta lẹ̀ ẹ mọ tan ara yín jẹ àbí kẹ́ ẹ yìnbọn lu òun ẹ lè ṣúùtì òun ó ní n tó lè mú òun kúrò gẹ́gẹ́ bíi president ni pé báwọn bá dìbò bí wọ́n bá dìbò fẹ́lòmíín kò sí wàhálà ó ní ẹ lọ wo tán ni bí ife ẹ̀yẹ bíi 74 84 lòun ti gbà gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti real madrid ẹ wá ń gbógun tòun èwo nú ẹ̀yìn tẹ̀ ń dìbò láti di president ló lè dánró tóun ti dánwò bákan náà ìbéèrè àkọ́kọ́ tó tún fẹ́ bí òun náà ni ti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú eré ìdárayá ní pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ṣùgbọ́n ó dọ̀jì ẹ̀ pé ẹ fìyẹn lẹ̀nà ẹ jẹ́ mẹ́nuba àwọn nǹkan míì ẹ fìyẹn lẹ̀nà ẹ jẹ́ mẹ́nuba àwọn nǹkan míì pé ẹ lọ wo nú ìtàn tán bá ní best president òun ní 74 trophies wá kéré ni wọ́n bí léèrè nípa wàhálà tí ń bẹ́ẹ̀lẹ̀ ní pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti madrid lẹ́nujọ́ mẹ́ta ìpàápàá jùlọ èyí tó wáyé láàrin ọrẹlẹ́chù àmẹ́ni òun àti fi federico valverde ó jẹ́ ó di mímọ̀ pé kí ló wà ń bẹ̀ tẹ́ ń pọ́n jẹ́ bẹ̀lákísà ó nínú pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti madrid every season ó kéré tán agbábọ́ọ̀lù bì sí 4-5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wàhálà ti mọ́ ń ṣẹlẹ̀ nínú pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún tó fi á jẹ́ pé ẹyọ kan tó ṣẹlẹ̀ wá ní gbogbo yín lẹ̀ ń rán mẹ́nu irú ẹ̀ mọ́ ṣẹlẹ̀ dáadáa bíi 4-5 báwọn ní gbogbo sáà kìí ṣe tó jú òrírí ṣùgbọ́n kìí lu jáde ó ní àwọn ti ṣiṣẹ́ ìwádìí àwọn ti mọ ikú ẹ̀dá tó dá gbogbo wàhálà bí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ láàrin federico valverde òun àti tchouaméni bó ṣe lu jáde àwọn ti mọ ẹ dákú ẹ ó ní ẹ fìyẹn lẹ̀ ó tún wá jẹ́ òdi mímọ̀ pé iléeṣẹ́ kan wà tí mọ́ kọ àwọn ìròyìn òfegè pẹ̀lú ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti madrid tá a bá ń sọ nípa iléeṣẹ́ abc àbí kíná poko ẹ̀ abc àbí abc journalist kíní kan ó ní iléeṣẹ́ tá a sọ nípa rẹ̀ ǹjẹ́ jẹ́mọ̀ pé obìnrin ọ̀hún òun ò sì rò bóyá pé ó ní ìmọ̀ kankan ní tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí ẹ̀ náà ló jẹ́ pé gbogbo tí mọ́ kọ fékì ni àwọn nǹkan tí ò jọra wọn ní mọ́ kọ pẹ̀lú gẹ́gẹ́ agbábọ́ọ̀lù ti real madrid oníbẹ̀ bá sì lọ wo ẹni tá à ń sọ yìí ẹni tó jẹ́ alága àti olùdarí abc news yẹn ẹ lọ wò dáadáa ri bi pe o ni ibasepo pelu awon kan ti won sponsor e gege bo se je odi bi monu o wa bi le re pe agbo pe won le ni cancer oni ba, baba o fe ni baba yin lo ma o kan da ke ni olohun o ni cancer o ohun o ni cancer o oni se mo yi pe ko abija ti ba nsise losan tin sise loru e mo pe yo ni awon igba kan ti ara re o fe se bakan bakan oni to si ohun niyan o ohun de ti recharge battery ko si pe ohun ni cancer baba awon lo ma ni cancer oni gbogbo tan so yi ti won tabuko ohun e lo wo igbegbe agbabolu ti madrid lasiko yi madrid ni igbegbe agbabolu to won ju ta ba so nipa most valuable squad iyen jake jado oni ni lara awon kan teyan le mo bragado sinu ibinu wahala si lo je fa won ota oda ngba ti ibere fe poju o fe wo ma won oniroyin lowo pe wo awon ara bi gbogbo to ni se pelu yin ohun kan su subscription o ohun kan su subscription o subscription to won se lati ma gba won kankan lati ohun kan su gbogbo e o ohun kan su gbogbo e ti wahala won ba ti fe poju o ateyin gangan na lara awon to tun menu ba o na ni pe won dogbo bi le re pe se se pe ogbon ati ma fi nkan je ogbon ati ma fi nkan je o ni o fa to fi je wipe sa fe ku onu gege bi president igbe agbabolu ti madrid o ni ohun e solo si o ohun e solo si ohun ni awon le ise lolokan ojo kan ti won pawo fohun construction mogul ohun ohun ni awon le ise ti e ma bayan ko le bayan ko hostel bayan ko gbogbo e lori sirisi ohun e solo si o to ohun sin generate billions lohun generate lati a so pe boya pe tori ati je ati mu ko le ma ko wa po lohun o se fe fi apere le gege bi president igbe agbabolu ti Real Madrid o fe geni o ohun e solo si ohun lo lo o bakan na lo je odi bi mo pe eyin na wo league meje ta ti gba ba se gba league meje double lo ya gba o ye ka ti gba bi 14 bayi oni sugbon won robu awon won gba meje lowo awon pelu awon adare ayo ti an sa awon lati ma gbogun ti awon gege bo se je odi bi mo nu o je odi bi mo pe ni sai eyin na lo wo lati gbogbo kan ti a fi VAR wo fun igbe agbabolu ti Real Madrid nkan igba merinla oni won lo VAR koju igbe agbabolu ti Madrid nu awon fi gabaga loloko ojo kan mokanla nbe on lo against awon nigbati meta to si je pe in to se anfani fa awon eyin na wo ninu 14 in tan fi VAR wo mokanla o against awon meta nbe o favor awon gege bi Florentino Perez gege bo se je odi bi mo oni ni sayi 18 points la won ti padanu si owo wi pe awon adari ayo boya ni won ka to ni o boya ni won mo mo se aida fa won ni o o te so wo waju ibi yi to wa so yi o gege lo fe fa wahala fo Florentino Perez bayi to ra won alakoso ko igbe agbabolu ti Barcelona won la won o ba fa awon ati awon agbejoro awon awon ti review gbogbo nkan ti Florentino Perez so awon nkan ta won mo yo nbe ta won mo yo ninu gbogbo to so lati fi pe lejo pe gbogbo te so yi se ni eri mo je mi so tori Florentino Perez njo di bi mo pe awon alakoso ko Barcelona won kowo fun igbimo tin se amojuto awon adari ayo ninu dije La Liga oni won se favor won o odi eyin na wo wahala to sele lenu jo meta yi ti Negera ile ti won fi idi e mule yi pe ta n so nipa re yi won fun lowo lati mo je pe ki ko Barcelona le mo ri oju rere awon adari ayo ninu dije ti La Liga awon alakoso ko Barcelona ni gbogbo to so yi awon ati awon agbejoro awon ti n ye gbogbo e wo gbogbo bi ti awon ba ti ri point dawon le fi pe lejo ko mo mura wahala o Florentino Perez mo mura wahala wahala wahala wahala wahala bi asapotable gbogbo te so yi e ti venu ja ran be o e ti paroju gbogbo te so yi ibadun ko je pe evidence lowo evidence yin yen e ko pade wa nle ejo eyin aje eje aye gbogbo te wi eje aye gbogbo ewo gbogbo point ta fi pe yin lejo eje aye gbogbo ewo to ka ko gbogbo ele e ma mura ipejo ajo fa wahala ni awon alakoso ko Barcelona won ti da lohun a loju oja elekeji ka to lo so ti play cash e star 347 star 1004 star 2 hash tabi www.cashier.ng babe yen na wole mo ja otonu pe network yen tana tan yan bayi bo ba ni bo ba se tan lo se mo play cash e o le ti gbagbe anfani meta si lo wa nle fun o pelu ticket to fin play to fin yin cash e lati bere osu yi yato si bi ni ojojumo cashport friday nbe nbe ileya cashport nbe nbe star 347 star 1004 star 2 hash tabi www.cashier.ng iko egbe agbabolu ti Barcelona ni league ni sai awon akosile bi meji si meta kan wa ti ko Barcelona ti an fe gbenule pelu iwon bayi fi gabaga bi melo kan to ku nu dije La Liga bakana condition wo ni oluko ni o se mori o lo gbe le fa awon alakoso ko Madrid leyin igba to ti kokko bere fun kan meta e wo pe ibo mori o ti so be ko so be directly en to je agbenuso oluko ni o se mori o ta ba so nipa George Mendes ohun gangan ni ba awon alakoso ko Madrid ni ba won fa eja loju oja elekeji baba de kawate waju eku kale
1: Baba Ibaru ba
2: onisegun ibile ko pe meji jake idado ile Ibadan. Ara o ji pe ninu ekunrere alaafia ni igbesi aye ifokanbalẹ. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbekale Baba Ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbalaga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi komo korin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abo fe ma se gbonin owo kan ese kan gbodo ma gbon ririri. Abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dopin lodo baba Ibaru ba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbadanu bu bi elubo
3: you will like it travel out with good people to Qatar for a long serious Ileya celebration.
4: As part of this year's Ileya celebration, Omega Travels, in collaboration with Globetrotting Travels, brings you a special Ileya Carnival 2026 in Qatar for you and your family at an affordable price. The journey starts after the third day of Ileya, May 29th, when you will depart for Qatar where a five-star hotel accommodation with delicious meals has been arranged for a five-day stay. Enjoy exciting experiences including the South Safari, Museum Visits, Qatar Cultural Village Tour, City Tours and lots more. Spend 5 fun-filled days in Qatar creating unforgettable memories with your family at a cheaper rate. For bookings and inquiries, visit Omega Travels, 3rd floor, Lista Building, Ring Road, Ibadan, or Globetrotting Travels, Soft Plaza, Wema Road, Oluyole Estate, Ibadan. Call or WhatsApp 0816-552-0410 or 0911-643-7996. This is a great opportunity to use your passport for the first time and enjoy a luxurious Ileya celebration.
3: Maria Bade Maya Debe Mara Shosara Pastor Shop Umbe ni Besibe Lobe Shosara
5: Bogbele Baje Beto Fe Maso Fode Aria Tarata Moriwa Pastor Shop Nibagi Pastor Shop Alasora Yuwoyi Muyiloyi Bia Yoki Pastor Shop Abida Corporate Services Limited Ba Wulo Sefesi Senator Material Cashmere German Wool Damask Material Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Transverse Material Italian Swiss Wool Voil and Organza Material Bogbele Luji Lukari Southwest Nloma Pastor Shop Kaluku lo lo ko ti e to si lo ko le se ti e labe ijoba alawo ma ti npero Rose office re loruko Pastor Shop ni gbagi tuntun ma fe ru gbabukun ko da eyun ni bara na e bere ona de Pastor Shop ke to raso ke si ri daju pe signboard wa wa ni be gbagbagbangba magonja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor Shop ni number si 136 128 and 140 Green Block Pastor Shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni Pastor Shop raso sanwe pe nkan e olon ta fi se gbekele aita ewo womoja lo mu wa goke agba

0: pọ̀ ju skẹlẹbẹ lọ tọ́ sì nílé tẹ̀ lókè pẹ̀. Ẹ̀dá tó wọ́n bá rogún sí lọ́wọ́ tọ́ jogun fàájì àti sẹ́kárí mi. Ọmọ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀mọ̀ owó tí ń bá fàájì lọ òkèrè.
1: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá kọ.
2: Bèbí mi, mo ti dì í lẹ̀ fún ẹ. Ẹrù rèé.
0: Pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bàdé fóbìnrin? Àìlákàsí ẹsẹ̀ ìgbésí ayé rẹ o.
2: Ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
0: Orí rẹ pé o ló ní mọ̀ràn gidi ni. Níbi tá a yẹ lajú dé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró lébẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko, fẹ́ fi kọ́lé iṣẹ́, fẹ́ fi sódò ẹja sìn kan sìn. Bẹ̀rẹ̀ láti orí plot 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lujì lóní lẹ̀ sí kárí kárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ talẹ̀. Kàsùn wọn ní Chris Bob Building, Mobi Bus Store, Odoana Apata Nìbàdàn. Telephone 070-6281-7806 tàbí 070-7103-6974. Kàn sí Bọ̀sún King. Kò dọ̀nilẹ̀ bọ̀nilẹ̀ jaburata. Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lo ra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Cultural Building, Ìyànà Àgbàlá Bus Store, nítòsí olówó tí ń fowó sanu shopping complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 090-5444-8444. Ojúlọ bára, kò ní dín dúró mọ́ wa lágbárí.

0: kò sẹ́ni kankan tọ́lọ́wò ní bilé rẹ̀ jọ so èmi rò pé àwọn nǹkan yẹn tó bá ṣàtúnṣe so kò sábúrú bẹ́ẹ̀ ìyẹn lè wọ́n lè mọ sọ pé stite ń lóúnjẹ táwa wo benfica àti kótsòdì káwọn against madrid recently a rí pé nǹkan yẹn tó ra wọn pẹ̀lú resources tó kéré tó ní so o le jẹ pe n tolu kan ti flint press na wo nu to fi o pe oke ta ba mo bo okunrin wa o ti yato si ti je oni so laporo temi o le sase o wa le fun ni gbogbo to n bere tori pe awon ni lo ba pa won fe gba
1: so lo nenu wa
0: so ko de bere to ba fe hun ko le lase yori o si pataki
1: ogbeni temi tayo oye ladun aboro ki le ri so soro
2: yi lajilaji e mo mo fo gbeni so ko re mi mo
1: oloye ilu wo se iji lo fe fi lai seyin ni abi bi
2: a se gan kada
1: mo to n bo laipe
2: ami
1: mo to n bo se bi o na lo ti dadua o ti dadua ni okay bien ba ti bi ba ti de bien ba se de fila lati le le yo se gbe d'office ba gba lo olohun se ro re be
2: mo ami olohun sanu gbogbo yo se ti e na
1: ami ogbeni temi tayo
3: ani asiwaju
1: asiwaju temi tayo
2: oloye aboro
1: mo je o baje
2: gbogbo ile
1: mo je o baje
2: adini
1: ninu
2: olowo soro po
1: ninu ko manju gege bi kan pataki ninu awon ololufe kege agbabolu manju se ki won fi mike carrick ile ni abi ko mo lo kan gbase lowo e kan gbelomi
4: o ye kale lapa mora die na kan na ti jamba waju bayi lo ti won foju wa bomi gbona kéte ẹsùn mi gbóná gan nígbà tí wọn kó wa sínú okun ni ilé tí fìràn náà tí okun tó gbé àwọn fìràn náà látọ
2: gbogbo ìgbà rẹ délé àwọn ọmọ sí
4: ẹni ẹni wàá dé ẹwà ń retí ìyanu àbádì ibi ọba dé iná ya tó dúpẹ náà
2: àbọrọ
4: tó tó gbìyànjú náà
2: mọ gbàmù mọràn jẹun ó lè ẹ lọ gba liam rosé náà iṣẹ́ ye o
1: tactically
2: ti o mu we bayi yo ni wo gba lo fun won lori papa iṣẹ́ ye gan o
1: ti eleleyi lowo osi lo fun eleleyi lowo
4: ọkọ ilabeje ni abi
2: tactics ni chelsea o ba leje mu ni
1: la nfe oluko ni sandy o se jejo
4: aseyori
1: njẹ o ma yu ti gba champions league
2: kẹ anigba tawọn agbabọ
1: ni champions
4: league ẹ ma sọ pe ka gba elomi
2: gba mo se pe o se olope wo te pe ki lo sele
4: e ma ni ka gba elomi
2: se ba mo so de ye
4: ni soro elomi o si ni
2: gbo fun mo soro
1: gbogbo to ba wi
2: aro le ro mo so rara o o se wa mo tako
4: ki ni soro elomi o ni gbo fun
2: aba agba yi gbọran ni
4: sugba soro sugba enu mi o ni gbofo
1: sugba
4: gbogbo to ba ni pe
1: ka gboluko ni mi
4: ka le eni tin so ni lori re lo ma
2: ki ise oye
1: o lo so gbogbo awon ma you fans ile ise di en tin gboju ile wole
4: ale ma je wa bi ise
2: ma gbo oloko ibi to mo pe si oye de eyi kan lara awon fan yin irun e ti gaga kiti bayi o da bi irun fela ni o ni ti e ba na match marun lera in lo won o gerun pe rirun ge bayi
1: yo ge na season yóò gẹ̀ next season.
4: So mọye àwọn afẹ́gẹ́ pé kékeré ni o. Àwọn tí ó jẹ́ alátìlẹyìn Man U káàkiri àgbáyé ẹnìkan wá ló mọ̀ fẹ́ gẹrun kọ́ mọ̀ gẹ mọ́ láéláé kọ́ mọ̀ gẹrun gẹrun tèmi rè kí n tèmi.
1: Wọ́n ni mo fẹ́
2: da wọ́n ni ẹ fi ilẹ̀
1: ṣùgbọ́n gbogbo ẹta bá ní ká gbolùkọ́ ni mi
4: máa yìí. Ní èyí tuntun a ní sọ̀rọ̀ ẹnu wo sì ní kó
2: fún wa máa lọ ilẹ̀ o kọ́ máa yìí.
1: Láàgó mẹ́wàá kù ṣẹ́jú márùn tó bá di 9:55 à ń bọ̀ wáyé kó tó ti káàṣì ẹ̀ kó o bá ní kó o ṣe tán kó o tó mọ̀ play káàṣì o lè ti gbàgbé *347*1004*2# tàbí www.kaase.ng à pàdé lásìkò náà ẹ mọ̀ jẹ̀dọ̀ kí lọ náà ọ̀rọ̀ àgbà ti wà ń bì àtàbọ̀ ọ̀rọ̀ náà olólùfẹ́ Man U àti olólùfẹ́ Barcelona nǹkan kan sì dẹ̀yìn méjèèjì pọ̀ Marcus Rashford náà ẹ jẹ́ mi ó mọ̀ lọ títí ìgbà náà ẹ ṣe tẹ̀ ń gbọ́
4: lórí ìròyìn ẹ lọ gbójú ò wá lónìí lálà olú
2: akutupu owó
1: Man U Barca
2: ife méjì mo fi gba champions league méjì ń kéré
4: bí mo ṣe dúró kíni
2: ẹbù kankan
1: ìbọn méjì
2: máa bá tiẹ̀ lọ
1: ẹ ṣe ẹ mọ̀ jẹ̀dọ̀ kí lọ ẹ kú kalẹ̀.

0: Nígbà tí ẹ bá na aláṣì agbábọ́ọ̀lù téèyàn
1: tẹ̀lé. Ṣé ó sọ appetite ni tó ń jẹ́mi lẹ́sùn tàbí kó ń wọ bàtà sùn.
0: Lóòótọ́ ti bẹ̀mí lábẹ́nú.
1: Èmi ó bẹ̀bẹ̀ gbogbo sẹ́tẹ̀ bá sàfẹ́ sà.
0: Ó ń bẹ̀mí ní abẹ́nú.
1: Ó wà kọ́wà náà níṣẹ́ la. Kọ́wà náà níṣẹ́ la.
0: Kò sí wàhálà o. Iṣẹ́ tó ní la. Ó sá kọjá ní géètì.
1: Àwọn èèyàn wa náà mẹ́ géètì.
0: Ó ti ra.
1: Àwọn èèyàn tí a gbogbo géètì gbogbo.
0: Àti wàá kọjá ní òjè.
1: Àwọn èèyàn wa náà bẹ lójè. Ilé
0: so.
1: Gba àwọn bàlójè yẹn wa níbẹ̀ lójè.
0: Ibi tí máa ń gbanu òpó màálù rẹ̀.
1: Máa draw map mi fún àwọn èèyàn mi náà bẹ́ẹ̀.
0: Tí o bá fẹ́ pọ̀ wọ̀n gbabẹ̀, ń sọ yun tí a bá fẹ́ parí ètò.
1: Ìsọ.
0: Ẹ kó ojú máa láyọ̀ lákọ̀tún. Ẹ kó ọ̀yẹ̀ tó là pérégede káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí ọwọ́ já ètò tá a pè ní ẹ̀dọ̀ kí ìròyìn tí ó ń fẹ́ dé lóòrọ̀ òní. A dúpẹ́ o wípé ají tòní torí pé oorun ni kú. Ikú kékeré lorun kásùn kájí àwa máriri ṣe elédùmarè ni o. Ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ òun la tún gbé kaí mọ́ fún tòórọ̀ òní. Ọ̀kan òjọ̀kan àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ́ fàdà ara síwájú tiwa o. Lónìí tó jẹ́ ọjọ́ àánú ara àánú gbà níbi gbogbo lọ́dọ̀ gbogbo ọmọnìyàn òun láti ra àánú gbà. Irí ó sì tu a lọ́wọ́ ni igun mẹ́rin àgbálá ayé ẹ̀kọ́ ojú máa láyọ̀ tèmi táyọ̀ oyè ládùn àbọ̀rọ̀ ló kọ́ mi. Ẹ̀jẹ̀ apẹ́gbẹ́ ká bá apẹ́gbẹ́ jìnnìjìnnì bí ẹni ojú rámú àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnú àtẹ̀yìn àtẹ̀mí àní fàkà kan jẹ́ kó sì ní jẹ́bẹ̀ kò ní tali wa.
1: ẹ kú ojúmọ̀ ẹ sì kú ojúmọ̀ ọmọ gbogbo etí láǹfààní látún ti mọ̀ gbọ́ wa lóòrọ̀ tù ní pẹ̀lú bí ojúmọ̀ ayọ̀ bó ti mọ̀ wa ilé ayọ̀ yìí náà ni oṣù kó wá wá o ká tún wa máa fi tóra wa létí wípé ìwà báyìí ni máa ń mú ní rọmọ àdúgbò fẹ́ o. Irúfẹ́ ìwà wo ni ń bẹ lọ́wọ́ kó wá wa àwọn èèyàn fẹ́ràn mi irúfẹ́ ìwà wo ènìwọ̀ gan wù sí àwọn èèyàn kéléyìn kọ́ mọ̀ dàbí gbẹ́rẹ́ pàkọ́ fún wa lóòrọ̀ tòní abídèmí.
0: Ṣé abídèmí náà fẹ́ láyé orí mi
1: pẹ̀lú àwọn ẹ̀kọ́ kèé sèèyàn àbí abídèmí ló kọ tèmi àkàndé ló kọ ọba tó bí mi lọmọ ọrọ àgbà bí ò bá ṣe lóòrọ wọn wá pé tí a máa ṣe lọjọ alẹ káàbọ sórí ẹdọ kí ìròyìn.
0: Ó dẹ já bẹ̀rẹ̀ sí fún yín ní àwọn àkórí ẹ̀ ìyẹn láàárọ̀ yìí kìí ṣe akànfi abídèmí ṣe àpẹẹrẹ ní o
1: kìí
0: ṣe òun nígbà tó ń fẹ́ fi ọmọ àdúgbò ojú orin gbogbo wọn nígbà
1: olúwaṣẹ
0: àkọmúròyìn tó ń bẹ níwájú tèmi rèé tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ nímọ̀ wípé ìlànà láti mú olùdíje fún àwọn ipò kànrìnkànrìn pàápàá jùlọ ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc wọn pé ìlànà pípawọ́pọ̀ mọ́ ọmọ òye kan ẹsẹ̀ rẹ̀ mì jòlòjòlò báyìí nítorí pé àwọn ọmọ òye eléyìí tí wọ́n jẹ́ mọ́kànléní ọgọ́rùn-ún ni wọn ti jáde ìta báyìí tó sì fẹ́ gba tíkẹ́ẹ̀tì díje dupò gómìnà ní ìpínlẹ̀ tó jẹ́ 28 wọn wá pé ìpínlẹ̀ kwara lọ̀rọ̀ ti rújú jùlọ amòye 16 aspirant ni wọn jáde pé wọn fẹ́ gba tíkẹ́ẹ̀tì díje dupò gómìnà ńbẹ ìpínlẹ̀ ọ̀yọ́ 11 nípínlẹ̀ tíáníà yìí ìpínlẹ̀ ogun àti ìpínlẹ̀ èkó wọn pé yahi àti hamzat wọn náà tún ní àwọn àwọn kan tí wọn tó ń pè wọn níjà pé kò yẹ orí bẹẹ wọn pe mutuang fubara alia aná tó láwọn aládojúkọ kan tí wọn pe rárá kò lè tẹyin lọwọ ìpínlẹ borno wọn ni pé ìlànà fífọpọ mọmọ oyè kan dondo ó ti ṣe wọn ti ṣàṣeyọrí lórí ẹ ní ìpínlẹ yẹn.
1: Ọ̀dà ìwé ìròyìn the guardian ní àyín ẹgbẹ́ òṣèlú bọ̀mílọ́wọ́ kí n bọ́ lọ́wọ́ ni adc iná ti fi gbé ta o wọn ni àwọn fẹ́ o kí ìjọba orílẹ̀-èdè nàìjíríà kan ṣe ìwádìí lórí owó kan eléyìí tó bílíọ̀nù lọ́nà ₦800 billion ₦800 billion eléyìí tí wọ́n ní wọ́n ti mú rí owó ọ̀hún wọn mú bọ́gbó o pẹ̀lú bí wọ́n ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ ilẹ̀ tún lẹ fẹ́ lọ rèé yáwó mi àní tí ń bẹ́lẹ̀ tẹ kórí ẹ̀ gbọ́gbọ́ ẹ ṣàlàyé bẹ́ẹ̀ tí náà ẹ ṣàlàyé fún ọmọ nàìjíríà náà ẹ sọ̀rọ̀ sókè ilé ìdí tí ń sọ o.
0: Ó dá ọ̀kan rèé tóun jáde wá inú ẹgbẹ́ òṣèlú NDC Nigeria Democratic Congress ó ní wọ́n ti wípé ẹ ń bá ṣe tán àti gba fọ́ọ̀mù díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà wípé ₦100 million ni ó san bẹ́ẹ̀ ni ètò òdìbò abẹ́nú tiẹ̀ yóò wáyé ni ojo kokandinlogbon osu karun orun ta wa nu re yi punch on lo ko o
1: dinesan ini nbe ni ayin ba kan na egbe oselu adc na ori oro won mo wa ibi ta tin salaye oro wi pe kini se ri obi ati kwankwanso ile ti won ko ninu egbe oselu adc un awon o ti e mo la pinrin bi tin wuli omo omi ta da sare yin adie ni ki mo la o
0: o da be won pe arun buruku tinu egbin la wa
1: ina ni
0: wo so nda o ajo ile to lera lagbaye who ti forota wi pe laipe laarin awon ose ti o telera won tin bo lona yi wi pe akole ajakale arun kan ta mo se anti virus yo po si
1: ni olodum sanu eni o
0: meja akoko kuku
1: ami o meja gbigbe gbigbe ka mo gbejumbo
0: asimo rora si ijoba ipinle oyo fi imoran kan ta pe e ma teri si awon orun ti mo bi na yi o e ma yeri fun la koko itori po lewu
2: ni so pe fa kan ni kini
0: ah e se ru awon orun ti
2: olodum sanu
1: iwe royin di punch ni ayin won ni ijoba apapo ona ti setan o lati san awon gbese eleti awon akeko le yi ti won fi keko ni le okere eleti won ni won ti je gbese ohun won ni owo to to bi billion mejo naira ni ijoba apapo won o si fi san bakan na ni ayin na wa sala yoro bi pe ninu awon orilede eleti won lo re ran mo kawe ni ile okere orilede nigeria in lati bo si ipo keta bayi o pelu bi won ti ni ida 80% ina na mo nigeria tan kawe ni okere na fi po si o laarin odun merin
0: o da eje atun lo tara sinu weroyin tribune bakana atiku abubakar to je igba kejare lewa nigeria soro wi pe agba osi ilu baje ba le leku ile daoro wi pe awon ole fobu ke ni ipo ti nigeria to de duro bayi atiku pe gbogbo enu lo nfin so o wi pe eto abu lewa nigeria o ti a di aherepe patapata to si npe fun ikede pajawuri lori e pelu ofararo leka eto abu ni Nigeria.
1: Lori oro eto abo ni eleyi na ba de iweroyin di gaja loko o di royin. Loro yi won ni awon agbesunmo mi Boko Haram. Eleyi ti won ti wa wo wi pe da Allah. Awon ti ronu piwada ni ta won awon o setan lati ti ma dunbu eyan pa eyan mo. Won ni iru awon eyan ohun awon o je ki won bura pelu iwe mimo Al-Qur'an kan to da won pada saarin ilu.
0: O de ja lo si ipinle Plateau ijoba ipinle na ti kede ipe an segun si awon agbesunmo mi ni ipinle ohun ewe gomina ipinle na Caleb Mutuang on lo ti fi ofin de ka ma wa ku sayin kalu mo ni lewa Nigeria lasale tabi andaranje ni ale ko ba oju mu iwe royin tribune on lo ti ta iyen photo ni
1: iwe royin di gaja ni ayin na won ni owo eleti ana lati ma fi ra ipo betiro lososu won ni owo ta fi lososu oje won ni na lo ti gbera owo fere di trillion meji naira pelu bi o ti ni ebu fopo Dangote ina lo je pe la ko ta wa yi agba epo robi iyen crude oil eletan songo si ebu fopo re won ni na lo to million 19 o le tonto lo die iyen 39.2 million barrel lososu o
0: o da je kemi na o tun mu okan ko yin ni pa pa pa eleti ohun be ni waju temi o to n si n safomo e wi pe ile ejo o na won ti takiti ipako iyen si enikan to je akapu agba yanyan ni ipinle ti Bauchi eleti o n bere iyen lati rin ajo lo si ile okere lasiko eleti won n gbejo lori owo kan ti se bilionu kan o le mefa naira lowo lowo
1: game fi kadi le lodo temi we royin di gaja loko won ni o wanwa nile yi are Bola Ahmed Tinubu ton ti are orilede Kenya iyen Ruto won ni won se won pade o ninu ipade alagbara eleti won se lile Nairobi pelu ijoba orilede France o
0: o da jaarin ikolowo oja papapa ngba ta ba dile ka ikolowo oja wa edo ki royin photo ni on tesi waju ese on te ngbo wa
3: edo ki royin Wadilu FM 96.7.
4: omilabuwe omilabumu bi osomi ko saye iron efetisi kini pataki yi awa egbe akosemosi afomisile to ile de nigeria lati olu ile egbe association of professional plumber of nigeria national headquarters inki eyin alejo wa kaabo si bi ayeye yiyin awon oloye wa titun eyi ti o waye ni ojo alamisi ojo 14 osu karun odun 2026 ni papa eridaya national stadium suru lere ti nbe nilu eko bere lago mewa owuro ni pataki baba ojo na dr Isaac Kunle Salako, Honorable Minister of State for Health and Social Welfare, Tunje Baba Egbewa, Dr. Dominic Oyinwibo, CEO Cho Sanitary Limited Lagos, Barrister Festus Adebayo Latabuja, Mr. Adesina Adeyemi Asna, Kasim Royal Property and Construction Limited, ati bebe lo, Olukini, awa egbe akosemosi afomisile orilede Nigeria, Latolu ile egbe, Association of Professional Plumbers of Nigeria, APPN, National Headquarters,
5: Umilabuwe, Umilabu.
6: Oluwa ri je mi na ri temi se lodun yi ojo lo Ba ti ra ba lati je eyan le be gbe ti oju e ko ti pade woli re ni ojo to ri to ba pade woli re yo ri sile kilo tin bere flat ojo to ti be to ti ri gbe owo olorun idi e to lu ba fi ko si woli re pastor prophet akitayo yusuf ke gbe oro ti ri je wi ti so se evangelical ministry international wi je be ko sa gbe kale adura ti gbogbo e yo ti ma bere ti fe lowo olorun ni gbogbo ojo weze la gun meso wuro si meji losan ti gbogbo e to ba wa sinu pade adura yi ti le re pete ninu pade adura oluwa mi iwo lo wa to ibe christi wo ninu ijo wi je international ko ri yanu olorun ni ti woli asoro seni pastor prophet akitayo yusuf kengioro ba pase ironu so asotele sinu aye ori kojiko ba kan na lanfani tun be lati ri baba woli leyin pade adua fun itore olorun oro esi ko lele iwore wa fori kori adua lati bi kibi edinjegede ta borita meni ti o ya eso folo kara pe kun ma gbe tabi si waju oko yin bo wa si wijem international to wa ni wijem boston forogun eno prophet 0805135 0649 iwo na jajo pade ni wesi ose yi ninu jo wijem
7: Jesus olugbara bo mi segun mi o kemi na gbigbo pe lori soro mi
8: mi mo ya akoko ti do ogun arun e di amara akoko ti do
7: e da to ba mo ise agbara adua ti awe ki fi sere o loko ojo keri se jade lenu awon eniyan to wa fadua ti awe bo lo soro lori oke baba situ ori oke anu ibi omo sekere gbogun kaluku won se nse nibi awon adua lagbara ti waye lori oke bi soro ale Wednesday adua lagbara aro Thursday ti waye lagun mesa aro sagun meji labo san Atadua gba papo ale Friday ti se soru Majuma Saturday be laye se ti wa gbogbo eniyan to ba fere police sabe situ lori oge anu ibi omo sekere ni obojo Thursday Friday Saturday ati leyin si Sunday bi wole ba le wa pawe ati adura bolo nsoro lo se yi aragora la lori odo la koja o lati bi kibi lu ibadan iwo odun ni ti wo ko egbe da osekere ya so mo ti mo to pe ni jade di omo le ti bole o ba je pe pele osun da ti nbo iya na di omo le ti bole o e ti ri sambo lori oke ti je leru ku ti nbe ni e ma to bo wa sori oke bo ba wa pelu gbagbo re ogun re ose loruko jesu
9: omo mi so
10: Oro ẹkọ ti kọja bẹ ni sanmo ni ta wa yi be yen lohun ni interest ni education o fi nkan sese mi are bo ba wa ronu ati tawe to tun ronu jambu mo wule je ronu di meji Lovett College of Advanced Studies lona Abayo tin gba obi atakẹkọ lowo sege jambu tete wa register ko losu mesan pere lodo wa leyin na lo wole si 200 level seyi ke ile eko giga tokan re ba nfe Nigeria to ba ti ni credit marun tabi awaiting result oro re ti gbo o ya lo register bye bye online to ayo ko file ka ki mo www.lovettcollege.com owo wa o fani lapo ya be ni lovett ti lo ko rile yojo ti pe conducive learning environment hostel facility ina lo raju kale pelu omi ero tin yaye lovett college of advanced studies opposite cambridge college oni ansan hospital street ring road ibadan 0814-878-1627 081-4878-1627 Lovett College of Advanced Studies Emma Wule Sejusero Atubi Atawoma Mwati Muna Bayo

0: asa beyan lowo loro bi kon koyokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun eyan me dagba pupo ko ma rin ko geko ge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja ya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se dede ara ma gba pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kia kia e da wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le se mu jo yin lola complete iwo road ibadan telephone 08033715988 08033715988 enter tajo are lama toni toni.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-E-R-I-E. Celery.
1: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
4: Yes, sorry, wa. E wa gbare gba kuku lodo Jesu Olugbala ibi ipade asale agbara adura ti Olorun ti anu iranse re gbe kale Prophet Olugboye Oladeji Ezekiah General Evangelist Christ Apostolic Church Nigerian and Overseas in conjunction with Christ Apostolic Church Olajiku Seminary Ibadan Campus to wa ni Adesola Orita Perin Ibadan Power Night Prayer asale agbara adura ni ti waye ni ojo 15 osu karun odun 2026 ni dede ago 11 asale titi di ago 4 owuro 11 p.m. to 4 a.m. Aye wa fun itoni lati ri woli Olorun ni dede ago mewa asale ti ago 11 asale 10 p.m. to 11 p.m. bakana ni dede ago meri owuro ti ago 5 owuro 4 a.m. to 5 a.m. for counseling oya gbugbe eniyan to fe itusile idande ibukun isegun asiyori e ma bo wa CCAC Theological Seminary Ibadan Campus to wa ni Adesola Orita Peri Ibadan wa ki wa ni iriri bi Olorun wa ti sise iyanu ma bo wa ko gba iyanu ti re
5: ọ̀rọ̀ bó tó ń bọ̀ lọ́nà yóò tí o sì fọkàn balẹ̀ fẹ́ ní kan o.
6: Kẹ́rọ gbogbo onílé àtàlejò ọmọdé àtàgbà olúhonú àtàsáìdí ẹgbẹ́ mújàjì ilẹ̀ ìbàdàn lábẹ́ ààrẹ olóríire ààrẹ asìmí yọ àrí orí olórí ṣàrọ̀nà mi sí yín o. Wọ́n ní ká ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo wa pé àsìkò òṣèlú ti fẹ́ gbòde ẹ̀yin akọni ọ̀tẹ̀ ẹ̀yin olórin èébú ẹ̀yin tó bá lè bàjẹ́ kó bàjẹ́. Wọ́n ní ká sọ fún yín pé ẹgbẹ́ mújàjì ilẹ̀ ìbàdàn kò ní fààyè gbẹ ẹnikẹ́ni tàbí olóṣèlú kankan láti tàpẹ̀tì ọ̀rọ̀ sí àpẹẹrẹ olùbàdàn ilẹ̀ ìbàdàn tàbí kanú ìgbìmọ̀ olùbàdàn kan sùn. Torí pé gbogbo ẹgbẹ́ mújàjì ilẹ̀ ìbàdàn kò ní fojú re orú ẹni bẹ́ẹ̀. Àmùrú nílẹ̀ Yorùbá nílẹ̀ ìbàdàn jẹ́ ẹ mú sùgbúlù tìlú aráàlú ẹran tí o púpọ̀ olóṣèlú ni ọlọ́mọ nílẹ̀ yìí ọmọ ń kàwé lókè òkun tó ń ṣiṣẹ́ ìwà pẹ̀lẹ́ ń tọmọlúàbí ẹ jẹ́ pàrọ̀ ọ̀tọ̀dọ̀ fún inú wa jàgídíjàgan òye wá o ìwà pàǹlẹ̀ òsì tọmọlúàbí ẹ mú ìjà sọ̀rọ̀ wa dẹ́lẹ́ ìrìlẹ̀ lórí aláìlókọ́mídìí ilẹ̀ ìbàdàn ò ní bàjẹ́ o bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà olùkéde gbogbo ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ ìbàdàn lábẹ́ ààrẹ olóríire ààrẹ asìmí yọ àrí olólùṣà akọ̀wé ẹgbẹ́ olóyè alẹ́ ìtújí àjàlá olùgádé alukoro ẹgbẹ́ olóyè àjàyí àmọ́dún.

0: Nàìjíríà ṣe.
1: Ojúṣe ẹgbẹ́ òṣèlú ni láti fa olùdíje tó dántọ́ kalẹ̀ kí lọ síwájú lè báwùjọ wa. Ìdí pàtàkì táwọn olóṣèlú kì í fi gbádùn àwọn tó dipò òṣèlú mú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú a máa gbàgbé àti máa ṣe.
2: Ìrìnàjò umra láti ṣàlékún imani kálẹ̀ bàjẹ́ ayéjìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umra ṣeré láti wá bá ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà rí ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eléwúrẹ́ bus stop Ìbàdàn kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwọ̀ ń bá wa tò tó ń gún régé ní Aljanna Travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
3: Ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé ṣàwáyé.
4: Òkú tó jà jùlọ tí òbí lè fún ọmọ ní ẹ̀kọ́ tó yè kooro. Ẹ̀yin òbí àti alágbàtọ́ tí ẹ̀ ń wa ilé ẹ̀kọ́ tó mùṣemúṣe rẹ̀ dá mùṣemúṣe láti fún àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ tó yè kooro. Ilé ẹ̀kọ́ Fruit of Love Schools ni ilé ẹ̀kọ́ tẹ́ ẹ ti ń pòǹgbẹ fún. Nílé ẹ̀kọ́ Fruit of Love Schools, àwọn olùkọ́ wa yanrantí àyíká tó dákẹ́ rọ́rọ́, ilégbèé fáwọn akẹ́kọ̀ọ́ tilé wọn jìn àti àwọn ohun èlò amẹ́kọ̀rọ̀rùn. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́ sípele JSS1. Ìdánwò ìgbaniwọlé yóò wáyé
5: ọjọ́ Sátidé, ọjọ́ 22 oṣù 5 ọdún 2026 àti ogúnjọ́ oṣù kẹfà ọdún 2026
4: nínú ọgbà ilé ẹ̀kọ́ wa tó wà ní plot 13 Oyè Nuga layout Adetokun bus stop Ológun Ẹrú Ìbàdàn. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá sórí 0812-794-9681 0812-794-9681 ní ilé ẹ̀kọ́ Fruit of Love Schools ẹ̀kọ́ tó yè kooro fáwọn akẹ́kọ̀ọ́ wa ló jẹ́ wá lógún.
6: Bí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí. Ibi gbogbo lọ̀nà falágbára tó láfojúsùn. Èyí ló fà á tí ọ̀nàrẹ́bù Adédèjì Dikiru Láì Stanley Ọlájídé Odidi ọmọ ọ̀nàrẹ́bù tó ń ṣojú ìjọba ìbílẹ̀ Ìbàdàn Northwest Ìbàdàn Southwest Federal Constituency Lábújá tó fi ń pe gbogbo olùdìbò ní constituency rẹ̀ láti pàdé ní gbọ̀ngàn Mọ̀pọ̀nbàdàn lọ́jọ́ Thursday ọjọ́ 14 oṣù karùn-ún ọdún yìí. Thursday yìí ni o, níbi tí People's Democratic Party PDP àti Allied People's Movement yóò ti panupọ̀ fi kòkó ṣẹbẹ olóyin mọmọ ìtẹ̀síwájú Unity Mega Rally lélẹ́yìí láàrin ẹgbẹ́ PDP àti APM. Níbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ Ṣèyí Mákindé yóò ti máa fọwọ́ ọ̀nàrẹ́bù Adédèjì Dikiru Láì Stanley Ọlájídé Odidi ọmọ sókè lórí èròǹgbà rẹ̀. Ọ̀nàrẹ́bù Adédèjì Dikiru Láì Stanley Ọlájídé Odidi ọmọ wá rọ gbogbo olùdìbò láwọn ìjọba ìbílẹ̀ bíi Ìbàdàn North, Ìbàdàn Northeast, Ìbàdàn Southeast, Ìbàdàn Northwest, Ìbàdàn Southwest, títí tó fi dé ìjọba ìbílẹ̀ Edo, Ìbarapá East, Ìbarapá Central àti Ìbarapá North. Gbogbo wa ni kẹ́ ẹ jẹ́ àtúnyáyá pàdé ní gbọ̀ngàn Mọ̀pọ̀nbàdàn lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ yìí. Lájọ ṣẹlẹ́rìí èròǹgbà rere àti tẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́. Olùkéde ọ̀nàrẹ́bù Adédèjì Dikiru Láì Stanley Ọlájídé Odidi ọmọ ọ̀nàrẹ́bù tó ń ṣojú ìjọba ìbílẹ̀ Ìbàdàn North.

0: Event all. Event all. Ìyálà ya gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ̀ irú ẹ̀ lẹ́yìn. Èèyàn bíi ẹgbẹ̀rún kan ní ojoko nínú gbọ̀ngàn tó yáàyè tó yẹ inú ẹ̀ ń gbáyé. Ẹ tún lè búùkù half all. Gbogbo fàájì lẹ́mọ wo nínú móhùnmáwòrán pẹ̀lú free wifi icing room wà tẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà. Ààyè lọ ṣalalu láti ta tẹ́ǹtì ìgbàlódé tẹ bá lérò tó wà yàmì. Àwọn elétò àbò dúró ṣẹpẹṣẹpẹ CCTV ààyè gbọ́kọ̀sí tó tẹ́rẹ. Àwọn apáta pètè ẹ̀rọ amúnáwá dúró korì. Gbogbo tẹ fẹ́ lójú kan ló wà. Tura tún ní Best Rock Universal Enterprises níbi tẹ́ ti lè má sọ̀ náwó yín àti Glam by Miss K tẹ́ ti lè kàtíkè wékèlè lọ́jọ́ ayẹyẹ. Solam Event Center ẹtì ẹ̀gbẹ́bẹ̀ wò náà kẹsẹ̀ rí ọ̀rọ̀ Annex 2 Block 7 Aláàfin Avenue Olúyọ̀lé Estate Extension Ìbàdàn 0803-807-4093. Solam Event Center ó kọjá bẹ́ẹ̀.
1: Ojúṣe ẹgbẹ́ òṣèlú ni láti fa olùdíje tó dáńtọ́ kalẹ̀ kí lọ síwájú lè báwùjọ wa. Ìdí pàtàkì táwọn olóṣèlú kì í fi gbádùn àwọn tó dipò òṣèlú mú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú a máa gbàgbé àti máa ṣe bọ̀ àwọn olùdíje lásìkò tẹ́ máa fẹ́ mọ ọmọ yìí tí ó ṣojú wọn. Ẹ̀wẹ̀ àti máa ṣe bọ ọmọ nìyàn ní ṣàfihàn ohun tẹ́dọ̀ọ́gbèsè lọ́jọ́ iwájú. Ẹ̀já pàdé ọ̀rẹ́ dà kí yóò dà tó gún kọ́ bí ó dà tó ṣe. Ẹni tó ṣe é fọkàntán ni ọ̀mọ̀wé Fọlá Akin Ọ̀ṣun. Ó níwá ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ní ìrírí ẹlẹ́yinjú àánú sì ni pẹ̀lú. Ọ̀mọ̀wé Fọlá Akin Ọ̀ṣun wá ran gbogbo ẹ̀yin àgbà ẹgbẹ́ àti ọmọ ẹgbẹ́ òṣèlú APC níjọba àbílẹ̀ Ìbàdàn North East South East Federal Constituency láti gbárùkù tí òun láti lè gba tíkẹ́ẹ̀tì àti díje sójú ẹkùn òdìbò rẹ̀ Ìbàdàn North East South East Federal Constituency ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì Làbújá. Ẹ ṣàtìlẹ́yìn fún ọ̀mọ̀wé Fọlá Akin Ọ̀ṣun gẹ́gẹ́ bí ẹni tí gbogbo ẹgbẹ́ ń fà kalẹ̀ bí olùdíje lẹ́kùn òdìbò Ìbàdàn North East South East Federal Constituency láti ṣojú wa lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ọmọke dàsíbẹ̀ ọmọke ìfọkànbalẹ̀.
2: Àtòtò arére ajé ètò ìlera ìpínlẹ̀ Ọ̀yọ́ dáwọ́ dúró nípa fífọ rere àìlùgbàdì lassa fever lágbègbè wa. Àti bí o ti lè tún gbilẹ̀ mọ́ ká lè gbé ìgbé ayé ìdẹ̀rùn tí ò ní mú hílàhílo lọ́wọ́ lassa fever ìtànlẹ̀. Ìdíre Ọ̀yọ́ State Ministry of Health ń kìlọ̀ ìwà ìdẹ̀rùn lórí ohun tó lè mú lassa fever tó gbórí dìde lágbègbè wa. Díẹ̀ nínú okùnfà lassa fever ni wọ̀nyí: èébì, àyà ríru, akọ ibà, ikọ́, kí ojú, ẹnu, ẹ̀rẹ̀kẹ́, kọ́ máa wú fẹ́rẹ́fẹ́, ẹ̀jẹ̀ tètè lẹ́nu, àtàwọn ibi tó ní òòlù lára wa. Tába wa kófìrí, a tètè kàn sílé ìwòsàn àbílẹ̀ ìtọ́jú tó súnmọ́ yín. Ẹ ṣàbò oúnjẹ lọ́wọ́ ekulé, kẹ̀sì wá ọ̀nà tẹ kulé ó fi kúrò lákàtà wa. Ẹ súnmọ́ yín ìfẹ́ni tó lùgbàdì lassa fever fọwọ́ lóòrèkóòrè káyè káàrẹ̀ ọmọ tóní. Dákun mọ́ fọwọ́ kan oúnjẹ àwọn ekulé. Ẹ ṣe mọ́tótó ibà ọ̀rẹ́rẹ́ lassa pánkó pé ìtì ìran mọ̀ ni. Tá a bá ṣàmójútó àwọn nǹkan wọ̀nyí ibà ọ̀rẹ́rẹ́ lassa yóò dínkù láyìíká wa. Àní lùgbàdì àìsàn. Ọ̀yọ́ State Ministry of Health ìní kéde ìkìlọ̀.

0: wọn yóò kí ọjọ́ ìbàdàn. Wòlíì ẹ̀bẹ̀ ta iwọ ìjọba bá sọ ní orí afẹ́fẹ́ ń bọ̀. The Vine Visitation. Ṣíbẹ̀ wò lá tó kẹlẹ̀ àgórí tí ọlọ́run fún wòlíì. Tìmílẹ̀ yẹn arí agbo. Ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tiẹ̀. Ẹ̀mí ọlọ́run fẹ́ fi ìyanu. Yọ̀ǹda fún gbogbo ẹni bá fara. Ọ̀pọ̀ àwọn tó ti ní ìbámparí ọlọ́run láyé wòlíì ẹ̀mẹ́ ta iwọ ìjọba bá sọ ní orí afẹ́fẹ́ kì í di ṣeré tí ẹ̀mí ọlọ́run bá kú ti fọ ìpè àdúrà bí irú eléyìí o.
1: Bọ̀ ní orí òkè, májẹ̀mú àánú ní ọjọ́ Wednesday ní agbára Ọlọ́run lórúkọ Jésù ẹ̀ ní ẹ̀rí.
0: Ọ̀pọ̀ ọ̀rọ̀ sí Ọlọ́run inú ọ̀rọ̀ àtọ́rin ló ń bọ̀. Bí wòlíì ẹ̀bẹ̀ ta iwọ ìjọba bá sọ ní orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Wednesday 13 May 2026 wòlíì tìmílẹ́yìn adíagbójọ́ máa ń gbá gbogbo èèyàn lálejò. Ọ̀nà gbogbo ní ká wádìí ọjọ́. Orí òkè aṣẹ́gun orí òkè ọjọ́ gangan. Ká tó dé báyìí kí àwọn ọmọ ológun gbogbo ẹni máa fara hàn ló máa sọ̀rọ̀ ẹ̀ríyẹ́.

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bí Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Àgbádo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalex International ni. Jitalex International bíro ní lágbára. Lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé-iṣẹ́ wa, Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International. Àṣírí okòwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára wọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email adimula.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
2: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fa nímọ̀ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóun nìkan, lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ń ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kojúmọ́.
3: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: O dáná, sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
5: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn, tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nára yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí, owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káàṣẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
6: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Yàrá ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làpò ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì. kiri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba ibaruba oba isanra iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbadanu bu bi elubo.
8: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
9: S-E-L-A-R-I-E. Celery.
8: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
10: T-U-R-M-E-R-I-C.
8: Yes, so
10: turmeric.
8: Correct. What a ton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
11: Lagilu FM 96.7.

0: ṣe tẹ ń gbọ́ wa ẹ káàbọ̀ padà lẹ́ka ìpolówó ọjà ètò yín ètò wa jẹ́ kájọ sọ lẹ̀ ń gbọ́ lọ́wọ́ báyìí káàkiri àgbáyé àlejò wa ni Reverend Amos Olúwadámiláre Owólábí tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn tó fìfẹ́ hàn láti gba tíkẹ́ẹ̀tì díje sójú ẹkùn Ọ̀yọ́ South Senatorial District nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ yìí Nàìjíríà bẹ́ẹ̀ ni mo rí mọ́gàjí Ìgbésọlá Paul àjọ wà lórí ètò jẹ́ kájọ sọ láàárọ̀ ìní ẹ jẹ́ kí n máa bí léèrè bàbá bíni tí àbá béèrè ìpè ẹgbẹ́ òṣèlú PDP tàbí ká sọ pé igun Mákindé nínú PDP wọ́n ti anointi àwọn ọmọ oyè káàkiri ní ẹkùn tẹ wà yẹn àwọn tí wọ́n ti anointi ńbẹ̀ tó ti fọwọ́ ẹ̀ sókè òun ni honorable Adedeji Dikrulai Ọlajide táwọn yẹn mọ̀ sí odidi ọmọ lẹ́kùn yẹn náà òun ló jẹ́ pé a ti ráwọn ìkàn lóríṣiríṣi inú ẹgbẹ́ òṣèlú ti APC náà o bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì wọn ò tí ì yanjú ṣùgbọ́n àwọn tó ṣeé ṣe kẹjọ fagagbága lọ́jọ́ iwájú ni àwọn bíi olóyè Wàsíù Ajímọ̀bí tàbí honorable Rẹ̀mí Òsínì ó sì lè jẹ́ kékèdè àwọn mẹ́ta sanko tí wọ́n jọ ń fà láàrin ara wọn nù ẹ bá wo àwọn yìí true bigger picture Ọ̀yọ́ South nìyẹn ní ọjọ́ iwájú láìpẹ́ nítorí pé nígbà tí ó bá di oṣù tó ń bọ̀ ó yẹ kí gbogbo ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ti ní ọmọ oyè tiẹ̀ ṣé bá wá wo àwọn èèyàn tá à ń wí yìí tá a bá tò yín sẹ́gbẹ̀ ara yín kí lẹ lérò pé yóò jẹ́ àmúyẹ tẹ́ fi tayọ wọn.
1: ẹ ṣeun o olóòtú àmúyẹ àkọ́kọ́ ni pé tẹ rí ní orílẹ̀-èdè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa ń fẹ́ change àsìkò kan ní PDP tó rule débi pé ìgbéraga gùn wọn láti kò yẹ gan débi pé àwọn máa rule for another 64 years and that was the day tọ́lọ́ sọ pé ó tó gẹ́ ṣe rí a lot of people nínú àwọn tá à ń sọ yìí ni aráàlú ti test credibility and integrity tí wọ́n ní tí aráàlú ló mọ̀ bóyá tí wọ́n gbé dání àti rírí aráàlú wá wò pé ẹ jẹ́ ká lọ fún ẹ mọ̀ pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé orí yọmí new street credibility ni èmi Reverend Owólábí new street credibility ni èmi wá popular láàrin masses ju orí atẹ́gùn lọ fún àwọn bí wọ́n ti ń pé àti ní orí òsèlú pé a ti pariwo torí èmi nígbà kan rí tẹ́lẹ̀ kó tó di pé mo wá mo fẹ́ contest gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ yìí mo ti máa ń ṣe workshop fún àwọn ọ̀dọ́ tí bá ní kí n kà á ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ni àwọn èèyàn tí mo ti train ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí máa fẹ́ súnmọ́ tó 1 million àwọn youth tí mo ti.
0: Irúṣẹ́ wo ni ẹ̀ dá wọn lọ́kọ̀?
1: The first person to start GSM repair and maintenance ní Ọ̀yọ́ state ní gbogbo Nàìjíríà yìí ni lovely communications ask anybody ọmọ ọmọ ni ọmọ tó bá sì ń ta handset tàbí tó bá ń ṣe handset lónìí ọmọ ọmọ ọmọ bí ọmọ kẹrin ni ó bẹ̀ẹ́ sí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni mo ti rán Idris Idris tó ṣe tó wà lamẹ́ríkà tó wà ní tí ọ́fíìsì wà ní challenge bẹ́ẹ̀ ara àwọn ọmọ tí mo ti achieve ni àwọn ọmọ mi tí mo train nígbà yẹn tí wọ́n ti ń ṣiṣẹ́ pẹ̀lú kí lorúkọ company iPhone yìí tí wọ́n ti so àwọn yẹn grassroots wọ́n wà pẹ̀lú mi tó fi mí lọ́kàn balẹ̀ pé àwọn onídẹ̀ dìbò and those are the people.
0: ẹ jẹ́ kí n bèrè báyìí.
1: Yes, sir.
0: Ọ̀rọ̀ tẹ́sọ ló yẹ kí n fẹ́ béèrè pé ẹ̀yin gangan Reverend Amos Olúwadámiláre Owólábí ta ni yín.
1: Èmi ni ọ̀gá àgbà iléeṣẹ́ Lovely Communications ìgbà kan tó kọ́ mi ò bàjẹ́ tó sì maintain lò ní mo máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́.
0: ilé ẹ̀kọ́ wò lẹ̀ lọ bá ò lè ẹ ṣàlàyé ẹ̀ ní.
1: Mo lọ sí primary St. Mary Olúyọrọ. Mo lọ sí Òkè Ọ̀fà. Mo lọ sí Òkè Ìbàdàn. Mo lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ́. Báyìí mo sì tún wà ní UI báyìí.
0: Nígbà tí ẹ wà lọ́wọ́ Abisi Ọ̀yọ́ máa ń jọ ẹ̀kọ́ wo lẹ̀kọ́ ń bẹ̀?
1: Computer engineer ni mí.
0: Computer engineer lẹ̀kọ́ ni.
1: I'm a computer engineer now.
0: Now.
1: Yes.
0: Ogbon nǹkan tó ní ṣe pẹ̀lú computer.
1: Bẹ́ẹ̀ni iṣẹ́ mi
0: ni. IT.
1: Bẹ́ẹ̀ni.
0: Iṣẹ́ yín nìyẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: lẹyin ba te ti wa jade nko awon kan o le ti
1: se eh lẹyin ba ti mo wa jade ta ti wa ko omo to mo ti po se mo pe a good man according to the bible to so pe fi pe en fun meje tabi mejo to lo mo eyi ti o yin ninu e then I turn myself into a contractor ti ya de ngba awon se la la then I later become a miner so gbogbo awon kan yi ki
0: e n wa ku san ka lo ni Nigeria
1: be na san wo fun ni mo ni license
0: okay
1: I mean license minor so gbogbo awon kan tori pe e ba tin ko mo o da bi tailor to lo mo se bi 50 ti mo le ndun nigba ti gbogbo awon se 50 yen ba lo mo lowo tan yo pada di eni ti o ni so mo se mo tori gbogbo awon customer e ni won wa so ti oro olorun fi pin fi ko wa nu pin fi pin fun meje tabi meje that is ti kan ba lo o gbo bi omi so that's why we are still commanding the respect that in nina ti le tele lodo awon youth that in ko je ti pe ti pe
0: te ba wo oro mining yen mining industry te ba di asofin ofin olo wa lokan yin leka yen lati je ki e ka yen ko du dada
1: lana awon kan to wa lokan mi gan ni yen tori pe se ri se mining alumoni to ye ki Nigeria to ye ko moju to ti e ba di awon nugbo kan awon Chinese kan sise lo ti won ta ma ti fa awon ara du ni bi 50 million awon ara bule but won bi 50 million land won le sise losu kan ti won de ti won 50 million sugbon government wa owo be kan lati fun government ni ye kan ti won because they were not concerned about mining side tori owo ti won ri ni bi mining na le po na sugbon iyen tori pe owo yen wa kini kini but awon alumoni kan be to je pe te ba ri just one kilo e to gbo owo ipo mi ni odun kan sugbon jo baba o feju si so iyen na wa wan tun lo nu pe ta ba de be yen I want introduce a sodo fin a be olohun pe ko lo support wa ka won yen de support wa ka sodo fin ti orilede yo fi le mo pe a bi ona fun awon odo lati ri sese oni mining
0: mining ti joba ba mu lokokodun
1: ba mu lokokodun
0: o ma create
1: eyan 10 million le sise
0: nibe
1: be ni ti o ni je illegal
0: to le je legal won
1: je legal won so tun wa ma se cadastre fun awon odo in bi si mi bere sentiment in bi si mi ni oko ni field pe emergency first pan asan ni field kan eyan to ma sise ninu ogun yen a ma to 50 le kan so kan wa so pe ni local government kan eyan 5000 sise so awon odo yen tan ba ri eni to fi ona yen oye yen ye won o ni ma se gbogbo wahala ti won se yin I see nkan kan to do popolopo odo se o lo so di nkan to da so those are the things to je
0: ko oro don ye jeyin logun gan o jeyin logun gan
1: yes
0: e se lero pe accord yi na le fi dibo
1: accord ni ah accord le gbe ti bo le pe oyo ni sin fi la te yan le de freely ti o ma de lo te po loju titi ta won yan ma ele yin fi la accord ni kan na ni e ba de fi la mi oro ma je mo le yan koko gbona ni ọpọlọpọ àwọn filamin tó mẹ ń wòrò nísìn
0: kò sẹ́ni tán lẹ̀ kò sẹ́ni tí ó ń dé fìlà tán lẹ̀ torí pàlà fi àjọba ń pèlè ọyọ
1: kò
0: sí fìlà tí èèyàn dé àwọn kan ṣe rally àbí tó ṣe declaration lánàá kò sẹ́ni ó lẹ́kọ̀ọ́ eléyìí fi hàn wípé àlàáfíà ìjọba torí pé òṣèlú tí à ń bẹ lọ́hún fún tá a sì ń fẹ́ òní òṣèlú àlàáfíà kí ẹgbẹ́ ó ṣe tiẹ̀ kí bí ó ṣe tiẹ̀ kó jẹ́ pé issue based campaign ntẹ́ ń kálukú ó sì nìkan sọ kesi a n se ki ebuse lo mi a n ya da a n yo
1: be a ni togi ki la ni akodu credibility ni kan la wa gbe dani ta fi polowo niyan ko de le faili wa tori pe iminu ti awon aralu ba ti gbon awon aralu ti gbon nisin won mo pe we want credible people to come and contest yes
0: e de mo pa abuja te n lo e fe lo soju ni
1: to ba je pe to yen o je adupe lowo olohun pe en ba ti to ba tori ofe onje mi ji ba ti fun yan lojumo onje fun yin
0: eketa wa nko
1: eleketa
0: oro bible e fi n gbe ogo e legbese eketa nko
1: eketa yen seri ni ale ti le ba ti suju ki wule si nana tori health
0: okay fa yi je si dagba so wo awon odo ti awon to ji se wahala lo lataro ni a ba je won le mo kage aja e je ki pada sodo mo gaji igbesola paul e kabo sori eto je ka jo so lekan si mo n be lekan so pe egbe yin o dibo se ka mu yin lo lori e lekan si
2: ani mo so fun yin pe ke se pe mo n pada tun bo wa fi di e mule mo tun pada bo wa dupe lowo awon eyan pinle oyo pe oju won papa wahala
0: ajosepo oluwa laarin egbe yin ati oloye dotun salusi
2: se ri oloye dotun salusi kan lo mu oduwa oga wa ni papo oga temi ti mo joko itore mi ni state coordinator fun JDS political dynasty
0: so JDS political dynasty movement ni ya
2: movement ni
0: ki na fe fi movement yen se ngba ti won lawon odije
2: lupo ayi pada gidi ni wa fi movement yen wa npele oyo
0: o ti the pressure group
2: ko yi se pressure group
0: ki wa ni
2: oga wa wa so fun wa wi pe lati achieve pe ipele oyo ni di ayi pada ki gbogbo omo egbe JDS 233 local government kan lo nunu egbe o se lu accord
0: okay won wa lara ti won fowo satileyin fun egbe accord
2: won se atileyin fun wa
0: pelu owo
2: ko yi se dandan ko jowo sugbon iriri lagba
0: won ti amon gogo darapo mo egbe oselu kankan
2: won so mo egbe oselu kankan
0: bo le se amon ko won ni iriri ni
2: oselu sugbon awa to ti won ko je ti amon ko lo se lu ni various feed na ti gba wa jo pe agbodo ni oju omo niyan ta won ni agbodo fi ran awon eniyan
0: won lo ba se jade ni bo ero ti akorun ko jo se se pa won le pada ko fun pada
2: o jubri dotun sanusi o dj
1: ko
2: gba ticket ke so mo egbe oselu ko gba form sugbon ani ninu awon agba badan ti a fe ki aye pada a fe fe okukundun ijoba warawa ko tan kaakiri ini jubri dotun sanusi wa
0: okay ki se pe won fi ki se pe won fe soselu
2: la la la la oko soselu oko dj ko contest sugbon se movement e lo nu egbe ba tori pe jds o le ni ko le gba ticket lodo inec a si lawon eyan to je wi pe adije ni won wu won kan na da si oro eto soselu oke
0: e le pada register
2: se jds no wa fi egbe oselu si esi registration ni sugbon anfani wa fun omo egbe wa pe o ye lo wo n to wu yin lokan isese oga wa afẹ ke mu wa si imuse e lo darapo mo
0: gbe fi jds control narrative
2: be ni
0: e fe ki n ko fi yi pada
2: o fi yi pada
0: la fi ni ile oyo
2: iru eni to n soro nisin ara awon megbe jds
1: be ni emi re fe nlu daru won la
2: ara awon megbe jds ni
1: jds
2: so gbogbo won to ni aspiration ti en ni fe ti en fe aspire lati lo soju wa gbogbo won lati leyin tori gbogbo ru won ba ni gbogbo
0: ta so pe jds gan lo kora wole sinu accord
1: JDS ni poju ni accord ni orisirisi mu
2: won ni won ni tele
1: be ni o awon kan se OOC
0: awon ni OOC
1: awon fo kini kan ori yomi campaign something
0: okay
1: awon kan ODD ori yomi group
0: okay
1: campaign awon kan JDS orisirisi
2: JDS
0: ki gan le nigba te wa combine papo e ki gan le rite ele combine papo
1: a wa combine na wa di
0: akodo
2: mo so fun pe ma fe yi pada
0: gini e fe yi aye pada pe meji o le je si dada o si le je si mi
2: aye pada si dada
0: se nkan o da bayi ni
2: ah nkan ti da to ba da to lori tele mu gan ini o dupe lowo olohun
0: nkan ti da to
2: nkan da to
0: ko idato wa yan se nfan ere gomina se makinde yi kan se da
2: won gbianju agbara won sugbon se ri lati ijo odun bi merin se nti eso odun mejo te tin babo lati bi odun meta seyin emi se agbeyewo review ni mo npe owo to wole se pile oyo ah ah o to dilu la o to dilu la
0: lo oyo han lara wa
2: ko ti han ko ti han
1: awa ri pe
2: awa ri pe awon eyan
0: ni education nigeria ipile oyo borele okay awon nkan te fi nwa tun se niyan
1: education ni ilu to ba ti sorun nibe ni wipe awon eyan mi ku tori won o ni mo so igba ti ilu o ba ti ni education won taut ni o po ju so if you want to and you want to cop that means you have to reinforce your education
0: ese pupo olorun lo mo n ba yan se gbogbo kan olorun aba yin se na Reverend Amos Oluwadamilare Olabi e ba wa dagbere tori pe awon eto kan won eto la re
1: ah ati ohun o adupe lowo yin olotu fun ori ofe atanpani te fun wa fun emi Reverend Oludare Olabi lati wa ninu bi wa ju yin loni ninu eto yi mo le gbagbo pe ngba ti ngba tun pada wa mo gbe ticket bo wa ba yin pe
0: to e ti gba ticket
1: mo gbe wa o lele keje ti ngba tun pada ni leyin e mo gbe wa ba yin pe to mo ti nu Abuja o lagbaro lo
0: alo pe be ese ti apeyin na ti eje wa mo gaji igbe sola paul ese nta apeyin ta ti eje wa eja wo dide fu ya ko lore to je ka jo so laaro iki eto mi ko wole temi tayo ye ladun aboro iloko mi ire atayo la fi pade o dabo.

0: látorí Bọ́lájí kékeré ó di Bọ́lájí bámbám látorí Bọ́lájí bámbám ó di Aláàjì Bọ́lájí bámbám. Onílò ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀. Ó tún wá ó lóun fún wa tẹ́rí gbàdúrà kóhun tó mọ̀ lọ. Ọ lọ rí ọbọ re o. Àràfá ò ní yọ ọ́. Gbogbo iṣẹ́ rẹ ló ṣe láṣepẹ́. Iwájú ẹ̀ dáa báyìí ẹ̀yìn rẹ̀ ó wàá dáa fún ọ. Bọ́lájí bámbám. Ẹ ń fi sẹ́yìn mi. Bọ́lájí bámbám. Onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́. Tí ọba já tí ọba ro tí ò fòlòlò fọ. Bọ́lájí ọbalẹ̀ sílùú Saudi. Yóò gbéra lálẹ́ yìí. Yóò mọ balẹ̀ láàárọ̀ ọ̀la. Kò tí ẹ lè pààrọ̀ ọ̀la gan torútorú wọn wọ Saudi.
1: Ọmọ àdọ́bá níjà, ọmọ ẹni ìjà.
0: Bọ́ ọba dé mùnámùná ò ní mì ọ́.
1: Ọmọ ẹ̀yẹ mú mi sásá lójú èlé o.
0: Oko ti ẹ ní oko àsìntánì tọ́ balẹ̀ yọ́bà àsìntánì. Oko èso ò ní bà ọ́. Ẹsẹ̀ rẹ ò ní yọ o. Àwa àfù rẹ yóò pé pérépéré. Inú mi dùn pọ̀ léni.
2: Ó ṣẹlẹ̀ ń kẹjọ.
0: Níjọ́ tí màmá Bọ́lájí mú Bọ́lájí wá.
2: Ó ṣẹlẹ̀ ń kẹjọ.
0: Wọ́n ní wọ́n fẹ́ kọ́mọ ẹ̀yìn náà ò rí bí yín.
2: Ó láwọlé.
0: Wọ́n ní mo fẹ́ kọ́mọ ẹ̀yìn náà ò jẹ́ èèyàn. Ọlọ́lọ́ ní sọ èèyàn dé èèyàn.
2: Ó láwọlé ọmọ olóòtúndé.
0: Mo ní àti rí bí mi ò lè só ní tálẹ́ǹtì.
2: Ìṣẹ̀lẹ̀ tó múni gbọ́n. Ó ṣẹlẹ̀ kẹjọ.
0: Aṣọ dísàn fún ọ́pàs.
2: Ọmọ olóòtúndé.
0: Ó bẹ̀rẹ̀ iṣẹ́. Láti ìgbà ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ló ti múnú mi dùn.
2: Ìdè lóríṣiríṣi. Ó ṣẹlẹ̀ kẹjọ.
0: Ọdún tó tẹ̀lé báyìí tí n ó ṣe anifásírì.
2: Báyìí o.
0: Níbi ó ti sáré dálẹ̀.

wọ́n wá pé o lọ torí ẹ̀yún owó tó fi mọ́ jẹun ní maka ọba lọ fi rajà làmíà ọgọ́ra rẹ nù. Èyí tí ń bẹ́ ń lè wò lè wọ́ tán. Wọ́n ní jàlàmíà mi. Tí n bá ti mú ọ lẹ́gbẹ̀ẹ́ báyìí tó dé mọ̀kàwé ààrẹ tí mò ń fi hàn káàkiri ọmọ mi tó ti maka dé ni ọmọ mi tó ti maka dé. Wọ́n ní jàlàmíà mi. Ọlọ́rẹ́ ọ̀bọ̀ rẹ Bọ́lájí wọn bá wọn. Akọ́láwọlé mo tún dé láàárọ̀ yìí o. Ẹ ti ń retí mi. Ta ni ń perí rẹ, èmi ò perí rẹ. Àyìndé alárò ní rẹsọ alọ́rẹ́ àbọ́rẹ́ àtúra rí babaláwo agbe ó díá fún agbe àtúra wa kò lọ́nà Bọ́lájí o babaláwo àlùkò ó díá fálùkò òòsà òkè mọ́fò ní yàwá adíá fún ilẹ̀ àti ọlọ́run bí a bá ti jí wọn a máa ríra wọn. Tọba tún di láìpẹ́ kémi rẹ̀ ó tún jọ fojú kanra wa pẹ̀lú ìdẹ̀ra wọn ní rúkú ẹ. Ọlọ́run ò ní ṣe mọ́kà ní sáré rẹ o. Ojú mi lérò òròrò fún mi bí ìgbà mo fẹ́ lọ mọ́kà ń jọ tí màmá mi ń sunkún ẹkún ayọ̀. Ọdún tí mo kọ́kọ́ fẹ́ lọ ìlú Èbó. Ìyá mi pa àwọn aláàfáà. Gbogbo téèyàn ọba ṣe láyé kó fi foundation rẹ̀ kó fi lé Ọlọ́run lọ. Kábíyèsí Olódùmarè. Ẹ jẹ́ ká lọ síbi. Ọ̀rọ̀ àgbà fún tèní. Ọ̀rọ̀ àgbà tèní ni mo pè ní. Bégún lé ni ká mọ̀ rọ́jú. Bí ṣe ń rẹ̀yàn nínú rẹ̀ ará ọ̀run kẹ̀kẹ̀. Ta ni ìṣòro kojú ẹ̀ lónìí? Ta lọ ta tí òjò ta lólùú tí ọyọ́.

0: ńlá wa sá nílé ayé ọjọ́ kú lọjọ́ ìsinmi ẹ̀dá ìjọ téèyàn bá kú lọjọ́ ìsinmi ẹ̀ ẹ̀rí báyìí iná olóṣèlú ti jò àwọn kan na ọwọ́ pẹ́ńkẹ́lẹ́ òkè àwọn kan na ọwọ́ sàràfà òkè àsẹ̀wá àsẹ̀mbọ̀ gbogbo ẹ̀ ọ̀kànlẹ̀kùn ni àwọn méjì ń lẹ́rí ni èèyàn tó gba fọ́ọ̀mù pọ́ fẹ́ ṣe gómìnà nú ẹgbẹ́ apc olóǹkà àwọn bíi mẹ́jọ kan wọ́n ṣe mítìnì níjẹta àwọn mẹ́jẹ̀jọ wọ́n ṣe mítìnì níjẹta former governor ọyọ state tẹlẹ.
1: ẹgbọ́n ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ọpẹ́ títí a ṣe lọ́jọ́ alẹ́.
0: àtàwọn kéékèèké. pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ dìbò gómìnà nígbà tí àwọn gómìnà à ń bí mẹ́jọ tí wọ́n gba fọ́ọ̀mù bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n ń ṣe mítìnì dákọ́ńkọ́ ó yẹ ká ẹ mọ̀ pé àwọn mẹ́jẹ̀jọ ni ó ní sọ̀pọ́tà tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ kábíyèsí olódùmarè iná olóṣèlú jò tọba tún di lọ́la ìbàdàn ó tún mì tìtìtì. gómìnà wa ń pinlẹ̀ ọ̀yọ́ yìí dídà agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò náwó ọmọ yòókè wọn ó sì dìkílẹ̀ àánú ẹgbẹ́ tí wọ́n ń lọ lọ́la yìí náà ni. a gbọ́ tdc náà láìpẹ́ ndc náà ń bọ̀ pẹ̀lú sùmámì.

0: ọkan o tọrọ ọkan dàbí ìsọkúsọ ni ní gbogbo ẹ bá fẹ ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó dára lójú páyé láìkè o gbogbo ẹ bá fẹ ṣe gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ tó dára lójú páyé láìkè o àdá ò ní bàbá àṣàlẹ̀ kò ní bàbá àṣàlẹ̀ ẹ sọ fún wọn pé kí wọ́n káàkiri orí rédíò àti tẹlifíṣàn kí wọ́n sọ àti máa ṣe bọ̀ wọn kí wọ́n ó sì sọ tí wọ́n ó ṣe lẹ́yìn ìyẹn kí wọ́n wá mọ̀ fún ẹnikẹ́ni lówó láti wá sórí pápá kí wọ́n mọ̀ fún ẹnikẹ́ni ní aṣọ àǹkárá tàbí fẹ́st kí wọ́n máa hàfìlà fún èèyàn lọ́fẹ̀ẹ́ kí wọ́n máa hàn àǹkárá lọ́fẹ̀ẹ́ ká wá rí èrò tinútinú tí ó lọ ọbẹ̀ kódà bọ́jẹ́ ọgọ́rùn-ún kan tó jẹ́ èrò tinútinú organic follower tí è ṣe sponsored àbá sọ̀rọ̀ sponsored
1: ìtì ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀
0: èèyàn fẹ́ èrò tí ó kún gbogbo inú city hall àbí tí ó kún national stadium èèyàn lè rí o gbégúnlé ni ká máa rọ́jú bí ṣe ń rẹ̀yàn ní rí ara ọ̀run kìnkìn àwọn olóṣèlú wa wọ́n gba wa bíi bọ́ọ̀lù odidi ọdún mẹ́rin ni wọ́n fi gba wa ọdún mẹ́ta àbọ̀ tó bá kóṣù mẹ́fà wọ́n wàá máa so náìsì sí wa ẹ wà pé gómìnà wa mọ̀ ti dáa gan lẹ́nujọ́ mẹ́ta yìí ìṣẹ́sẹ́lẹ́ǹsì incoming governor ẹ rí tí ń jókòó tí ń báwọn èèyàn jẹun ẹ tí ì rí nǹkan kan ẹ máa rí mẹ́wàá lórí facebook lẹ́nujọ́ mẹ́ta ẹ rẹ̀ lòmíì tí ó jókòó ń sábó tí wọ́n jọ máa jẹ túwọ́ àtàwọn mẹ̀kútúrú ẹ rẹ̀ lòmíì tí ó rà gbàdo lágbe ni bó ṣe ń ṣeun pẹ̀lú bí ṣe ń ṣe tí ń ṣe pé kínní o àwọn tí ń gáìdì ẹ àwọn security rẹ wọn lé lọgọrùn tí wọn yí bẹ po wọn lè mọ wọṣọ o orí àìbá mọ orí yín lè yí pé ṣé ìsìdá ìlọyẹkẹ wádọ wa ẹ ń bá súnmáràlú táràlú súnmọ ẹ gbọ ẹrọ ẹnu wọn mo dúpẹ lọdọ ọlọrun mo dúpẹ lọdọ ọlọrun mo tún dúpẹ lọdọ ọlọrun ọpẹ tí mo dá ni wípé ibi tí mo bá gbé sí ayé mi dé yìí ọrọ mi kọjá kí n mọ wá tẹlé èèyàn torí owó ọrọ mi kọjá kí n mọ tẹlé èèyàn torí àtijẹ ọlọrun ti mú mi dá gbogbo rádaràdán kọjá ṣùgbọn àánú tiyín ní ṣe mí 10,000 tẹ ná fọdún mẹrin yìí kóńgò ráìsì méjì tẹ́ jẹ fọ́dún mẹ́rin gàrí kóńgò méjì tẹ́ mu fọ́dún mẹ́rin njòlo ti rí wọn kàn njò wọn ti bọ́ sọ̀rọ̀ kàn àǹfààní wọn wo lọ jẹrí ẹni tí wọ́n pè lólóṣèlú lẹni tí ń fara kínra tá a bá wo gbogbo òpínlẹ̀ ọ̀yọ́ lẹ́ni pàápàá jùlọ ìbàdàn tá a bá yọwọ́ bàbá adédúbú àwọn wo la lè pè lólóṣèlú gbogbo ògbà ẹ̀mí mọ bàbá adédúbú èmi ọmọ ọlọ́pàá ti ń sọ bàbá adédúbú o èmi ọmọ sọ́jà ti ń sọ o tí ọba ṣe pé bọ́yá nǹkan kan fẹ́ wáyé wọ́n bá gbọ́ information kan bàbá òjòkó láàrin èèyàn ẹjọ ọmọ takurọsọ látàárọ ni kálukú ọmọ gbé gbogbo ọrọ tiẹ wá bàbá ó sì máa àtẹǹdì sí lọkọọkan ká tó rí sẹjú pẹ wọn ti dámọ lù mọlẹ nígbà tá a bá péjúrú ẹyẹ kínrè kálukú ti ń yánwọ fòófó níbi àmàlà àti gbẹgìrì àmàlà tabula
1: ẹni ṣe kà tó múra síta
0: tí wọn ó gé ẹran báwọn wọn
1: ẹ.
0: wọ́n bá ti ẹ̀ wọlá oúnjẹ ojoojúmọ́ táwọn èèyàn ń jẹ lọ́fẹ̀ẹ́ ilé Adédubú. Ìdá mẹ́wàá àwọn tí ń wálé rẹ̀ kọ̀ mọ́ ilé wọn kọ̀ mọ̀ wọ́n rí. Ọlọ́run ní fi bi sàárè pa bàbá yẹn. Ẹ bá pé lámọ̀lá politics. Ẹ̀yin náà ẹ ṣe ṣẹ̀mú politics káwò. Ẹ bá pé lámọ̀lá politics.
1: Ọ̀rẹ́ á jẹ́ níbẹ̀.
0: Ẹ̀yin náà ẹ ṣe pando yaamu politics.
1: Ẹ má má ṣe o, ìka ọ̀dá.
0: Nǹkan kọ̀ọ̀kan tí kálukú ṣe àní gbàgbé ẹ̀. Níjọ́ tí awó lọ́wọ́ tó dá ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ̀. Àwọn tí ọ̀mọ̀ràn àwọn tí ọ̀gbọ́n. Gbogbo bí ọba dé ni wọ́n fi ń campaign against ẹ̀. Àwọn kan ń bọ̀ o tí wọ́n gbọmọ lọ́wọ́ bàbá tí wọ́n gbọmọ lọ́wọ́ ìyá ẹ̀. Tí wọn ò ní jọ́mọ wúlò fún ìyá rẹ̀ mọ́ o. Wọn ò ní jọ́mọ yín ọba yín po kiri ọjà mọ́. Wọn ò ní jọ́mọ yín ọba yín roko mọ́. Ẹ yọ wá kẹ̀yìn nìkan wọ́n ja yín kolobo. Ẹ̀kọ́ ọ̀fẹ́ nù o. Nǹkan dáadáa tó ń rò pé òun mú wá. At the end of the day, àwọn míì fẹ́ torí ẹ̀ máa lẹ̀kùn máwó lọ́wọ́. Onílẹ́gẹ̀sì kan táwó lọ́wọ́ fi ilẹ̀ tí ò lè parẹ́. Ẹ̀kọ́ ọ̀fẹ́. Ìwọ náà má jẹ́ ǹdà kan tó fẹ́ ṣe fún wa. Bọ́yá omi lọ fẹ́ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ni pé gbogbo Ọ̀yọ́ state o lásìkò mi o ẹ máa rómi mu o. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé ara yín kò dodo ọ̀rọ̀. Kí ló la mọ̀ ṣe àmọ́ mu mi? Ẹgbẹ́ olómi dé o, wọ́n mọ̀ bomi fún wa o, ẹgbọ́n ẹ dìbò fún ẹ o.
1: Ọ̀nà tó mi bá wọ.
0: Ìtagbára rẹ̀ sì ká ló wí ohun tó bá lè ṣe. Tí ò sí sòbí àti ò sí àwọn àìsàn àjàkálẹ̀. Ìwọ náà mú kókó kan tẹ́nìkan ò tí ì ṣerí tí ìwọ náà lè ṣe fún wa. Kí ló ṣe fún Ọ̀yọ́ state yìí? Ní tó kú ń bẹ̀ táwọn èèyàn mọ̀ fojú rí. Ẹ mọ̀ jẹ́ àparọ́ fúnra wa o. Ẹ mọ̀ jẹ́ àparọ́ fúnra wa o. Bíjà bá ń bẹ ń bẹ̀ já parí ẹ o. Ọkùnrin ń ṣiṣẹ́ o. Ọkùnrin ń gbìyànjú o. Ló ṣe báyìí. Jẹ́ wọn ó lè ka nǹkan mẹ́ta ń pa rẹ̀.
1: Bẹ́ẹ̀ o.
0: Ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ọ̀fẹ́. Gbogbo wùdùwùdù tọ́pọ̀lọpọ̀ lídà ń ṣe báyìí. Kí kọmíṣánná kan lè jámọ̀ lọ́wọ́ ni. A ṣe wàhálà pọ̀ o, fínánsì ni ẹ fún wa o. A ṣe wàhálà pọ̀ o, Ministry of Works ẹ fún wa yẹn o. Ẹ mọ ìbò tẹ́ ẹ rí látọ̀dọ̀ wa o. Ẹ lè rí Commissioner for Works gbà o, water lẹ gbà o. Water resources. Kí ni bẹ́ ń bẹ̀? Ọmọ wo ni ẹ wà mú lọ tí ó bu water resources? Ẹnì kó pé water náà ni ẹ dákọ fún yín lẹ́ẹ̀ mọ́ jó lẹ́ẹ̀ mọ́ gbàlẹ́. Water resources kí ni wà ń bẹ́ ń bẹ̀? Ṣé wọn á máa kálọ̀mù tí ń bẹ nú omi ni? Ìyá lọ́mù iye tó bá rà ló lòún rà. Bọ́jẹ́ẹ̀tì wọn ò ṣe é tú wò. Sórí kí wọ́n mú Commissioner for Water Resources kan kẹ́ àwọn AFCC ò gbèrí. Alọ́mù ní rà inú omi ní ọ̀dà sí. Lóòótọ́ mọ̀ ni. Ẹ mọ̀ gbọ́ oníbàjẹ́ ayé. Ẹ wà á ní wọn láṣeyọrí. Àwa náà là ń kọ́ wọn. Ẹ sì kí ìsà ẹ wá ń last week ẹ wá bá wa sọ̀rọ̀. Ẹ wá lọ́sẹ̀ tó kọjá náà ẹ wá bá wa sọ̀rọ̀. Ẹ tó dé lọ́sẹ̀ yìí àwọn gbogbo àwọn mẹ́mbà gbogbo àwọn èèyàn wa ní sóònù yìí wọ́n ní fi nǹkan àwọn ọ̀rọ̀ wọ̀ yín àwọn abala kejì kálukú ni wọ́n sì ń fi nǹkan tàn wọ́n. Bó ṣe kóńgò rẹ sì méjì méjì ẹ jáde inú ọ̀rá fún wọn. Kongo le si meji to je fodun merin won fe gbe fun.
2: Eda to ron fun ika omo la.
0: Won ba pe oga wa incoming governor wa won ni afun in Kongo le si meji yi o.
1: E ma ma se o.
0: An bi mi ba tun fe se loju wuruwuru o le mu agolo milk meji ko fi si. Opolopo gari agolo milk meji. Agolo sugar meji. Ah, Olorun mo pe taye nya. Lomo pe ti wa nya. Igbesi aye mi muro lokanrin. Igba kan ti won ba fe SMC ale. Ta BMC Canifa. Olotu a se Canifa bi ayin la si fe ke ba wa di mic mu. Ninu MC to buruku ju laye ti oye kon mo lu abi o mo lo si MC Canifa o le ma soro le lojiji ko gbo gbo igun won fo ori mi o gbo lo o mo o ti ni san balance won kan fo ni nkan kan be o ba phone yawo re ba junior kini mo ngba riwo kan be awon were kan ni an fogo ah eya ku o nbe o ah won o ti fun mi balance
1: won lele won ba
0: edu e gba balance yen to wale o edu o gba balance yen to wale o
1: won lele
0: won fogo mole
1: won ri
0: deyin o ba ri nti oje ti an ba ni ise Canifa loku ko wa CMC si o ni lo ni bo ba le maybe mara so mo re le gba ngbo mo ba nsunkun loju re to si je pe gari lo mu laaro en wa ni si ki sa e ba wa si se Canifa kan o ta gaga ko je mo fo ko gbogbo awon bi to le lasere oba ti koko yo sibe bayi e fin gbo ni won fi pade re bo ba mu gbo mu ni jona iwo na oko gbo mu mu ko pa dadan ko fun ma fa o eh bo se nwo be e fin gbo lotun lo si ni o ma dori eyan dori ati je ati mu ya le de losan kan ru kan won ma gunra won go Olorun saanu wa Enu egun le ko mo roju Bi se nre eyan ni nre ara orun kenken Ngba o ya ta se gbogbo e Atewi yojuran ni ati ka lo party ofe Sati a pagbada oba to da mi mu gba mi wa Oju ojo yi pada odo to kedere Mo tin jeun aro mo mo tin won je losan mo mo tin won je lale kene wa tori e ma teri si wahala si eyin eyan wa oro yin lo se pataki si wa se ri ole ni npa wa ku lo o se ba ti gba pe enikan ni o je eyan laye yo help me ni bata talika fi jale olowo On test me ni eni bata talika fi jale olowo asiko to fi ye ki wo no struggle ko get bi arin ara re o ba wo pe olowo yo help re
2: eda to ro fun ika
0: in loro awon oloselu
1: pati ti omo re a je ni be
0: bo se ro pe yo help re ni 1001 ni a wa nwaju
1: e mama se
0: o to ronu eyin mewa odun merin ti o lo ti yipa oba is coming na lo wa en ti oba ni suru yo ya lo opponent en to ba tun ni suru nu won to yan ba le fenu tutu ba soro won fe se omi lopo jo ka lo awon is coming ti bo ba nbo olose lu omo wa too nice ti bo ba nbo ko o baba adedubu o le mo lo le e omo taleka omo alai nikan o kan mu olo waju baba e lo kabiyesi baba mi omo yi o bimo o yawo e bimo lana ni wa nsunkun e kun kini nsun olohun fe sa lo ni yawo e ni omo sa lo ngba ti o ni se ti o ni nkankan ibi na ni ma joko ka olohun o ma yan won omo nkankan alako bi si ni ara ile won wa nfi se yeye pe oselu to nse wa da lara re awon hype man ni won ba hype ba won ti an ba wa hype ba wa kan baba wa kan pe super
1: won le le won ba
0: super to ba wi win le ti dero se tira eran
2: le le le won ba
0: wa ni ohun o ti re ran ilubo nko o ti re ilubo
1: atam

0: 96.7. Bí kan ṣe kéré ní kòkòrò tó, ọmọ ilé kọ́lé kan lè, àkọ́kànṣe lọ́sàn-án ilé alábàáhùn, àjẹpété dùmàrí bá ti ọ̀ lẹ́yìn, tọ́ bẹ̀rẹ̀ lédòtẹ́, tó kúkọ́ kan lébolé, kó lè ṣe wò kó rí rigidi. Iléeṣẹ́ Latunes General Roofing Company lọ̀rọ̀ kan, àṣeyọrí nílé kíkan, àkànlórùlé, bó bá wà nínú ọlọ́pẹ́ tó kọ́lé parí. Iléeṣẹ́ Latunes General Roofing Company ní ó pè fún General Roofing Sheet, Classic, Bond, Milano, Shingles, Roman, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aláwọn ti garanti 70 ọdún, 70 years wà lórí wọn, àtàwọn ti garanti 50 ọdún, 50 years wà lórí ẹ̀. Tọ́ bá ti kangi sílẹ̀, kò sí wàhálà máa bọ̀. Nílé iṣẹ́ Latunes General Roofing Company. Àmọ́sá gbogbo èèyàn tó bá ti ṣe Parvest, wọ́n máa ti kagi sílẹ̀. Ó sàn kẹ kọ́kọ́ kàn sí ilé iṣẹ́ Latunes General Roofing Company. Kẹjọ sọ̀rọ̀ Gerard Iná. Àyíbá àmọ̀ kí gan mọ́bà lọ rèé gbẹ. Kó tó di kíkan, Asani Suit 18 and 19, Pondex House, Behind Glory Tabernacle, Bódìjà Ojúrin, Ìbàdàn. Tẹlifon 08087973539 tàbí 08165734042. Bó ṣe ń kanlé kó lé pẹ̀lú òrùlé Gerard ní Latunes. Ara lélẹ̀ lo.
1: Pàtàkì lọ́mọ bíbí.
2: Unique Fertility Ọlọ́run dá ohun gbogbo fún ìlò àwa ẹ̀dá. Unique Fertility dé. Wọ́n ti kó wọ̀ látòkè òkun. Àwọn èròjà tó mú àlàáfíà bọ́ àgọ́ ara. Mára bọ̀ sípò, mára jí gbégbé. Unique Fertility tọkùnrin wà, tobìnrin wà. Lóníwòrò capsule àtolómi. Ìwádìí ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣàgbékalẹ̀ rẹ̀. Àjọ NAFDAC lù ú lóǹtẹ̀. FDA lamẹ́ríkà fọwọ́ sí. Ọ̀pọ̀ àwọn tó ti lo Unique Fertility lọ̀rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire. Website www.uniquefertility.org. Instagram Unique Fertility CEO. Facebook Unique Fertility app, TikTok Unique Fertility app. Olú iléeṣẹ́ Unique Fertility wà ní Jankata Junction, Aftakuola, opposite Sofeco Filling Station, Akara Express, Oluyọle Extension, Ibadan 08067153744, 09033556970. Unique Fertility lo wá sí rẹ́rìn ayọ̀ nígbẹ̀yìn.
1: Ìyá àbúrò kú ewu.
0: Lagilu FM 96.7.

àwọn ọ̀rẹ́ méjì ìkan ń gbẹ́kọ̀ ìkan ń gbẹ́kìtì ọ̀rẹ́ kejì ń lọ sọdún nlé ọ̀rẹ́ rẹ̀ rí ọ láìkẹ́ ọwá invite ọ̀rẹ́ rẹ̀ pé òun náà lè wéko láfta àgbà tí wọ́n parí ọlẹ́ ọdún tán ó sì lọ Èkó lẹ́yìn ìgbà tó lọ Èkó ọbọ̀rẹ́ rẹ̀ pàdé àwọn bí wọ́n ṣe ń jayé bí ẹ ń jẹsu ṣùgbọ́n sámọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ jáde lọ bí iṣẹ́ lẹ́yìn ìkọ́nà láptọ̀pù sẹ́sẹ̀ ọba ti di bí aago mẹ́jọ àbá aago mẹ́sàn-án alẹ́ níṣẹ́ rẹ̀ máa bẹ̀rẹ̀ lórí láptọ̀pù ni tọ́ba sì ti di ọba sì yẹ fún bí wákàtí mẹ́ta àbí wákàtí mẹ́rin wọ́n gba kílọ̀bù lọ wọ́n bá tún dé láti kílọ̀bù tí wọ́n bá tún ti sùn díẹ̀ tí wọ́n jí wọ́n tún máa gbé láptọ̀pù wọ́n tún tẹ̀ ní tà ń pè ní yahoo póríṣiríṣi o tí wọ́n bá pé yahoo plus ìyẹn ti mú oògùn owó dání àwọn ọmọ tí ń ṣe yahoo ti ń tẹ kọ̀ǹpútà tí wọ́n ń tẹ̀ka tí wọ́n ń rówó lórí kọ̀ǹpútà àwọn míì tún ń fe gbòógì kún ojú wọn dá débi pé kò sóògùn tí wọn ò lè ṣe láyé ọmọ ọ̀rẹ́ rẹ̀ òun náà lọ já ọ̀rẹ́ rẹ̀ torí wọ́n ń bún yẹn lówó lọ́tún lọ́sì nígbà tí ìyá ọ̀rẹ́ rẹ̀ ti dẹni tó ní 1,000,000 lákàntì ọ̀rá pé dákun kọ́ mi bí wọ́n ṣe é pẹja ni má kọ́ mi bí wọ́n ṣe é jẹja wọ́n rí pé ká kọ́ bí wọ́n ṣe é pẹja ni wọ́n fẹ́ ṣiṣẹ́ ẹ̀dán yìí o àwọn kọ̀ọ̀kan lọ ra irinṣẹ́ náà sọ ní irinṣẹ́ ẹni irú irinṣẹ́ wo owó tí ń bẹ lọ́wọ́ rẹ a lọ ra kọ̀ǹpútà ìtawà náà bàbá òfikún àfikún nígbà wọn ra kọ̀ǹpútà wọn ra láptọ̀pù tán wọn gbà òun rò pé wọn kàn mọ kọ́ń mọ tẹ̀ báyìí mọ ṣe báyìí mọ ṣe báyìí wọn bá gbé láptọ̀pù ẹ lọ́dọ̀ èyí ń ṣègùn tí ń bá wọn wẹ láàtọ̀ ẹ lọ́ bá wọn sá nǹkan sí láptọ̀pù wọn gbé sórí èṣù dánwò wọn tẹ nǹkan sí wọn bá kọ́ òun náà ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹni ọwọ́ Èkó tí ò tí ì pọ́dún òun náà ti rẹ́ǹtì ilé tiẹ̀ ọ wà nílé tiẹ̀ duplex ẹ wá ranjú mẹ́rin tó mú wá láti Èkìtì pé ọmọ tí mo mú wá lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ọmọ tó ti fẹ́ máa rí ṣe jù ń lọ ọlọ́bọ ń sọ ègùn tó mú lọ́ọ̀dọ́ rẹ̀ ẹ sì kí ìsà ọmọ mi tí mo mú wá bí ọ̀pọ̀ rẹ̀ ẹ̀hún èkejì mi tí mo mú wá bí ọlẹ́ ṣiṣẹ́ kan fún iṣẹ́ tí èèyàn máa lọ wẹ̀ lórí sàárè èèyàn tó lọ fi wẹ̀ ń bójú òkú dákun ẹ ṣerú ọsẹ ń fún mi ọsẹ yẹn píìkì ọmọ ti jẹ lọ báyìí bẹ́ẹ̀ níjọ́ tí ọ̀rẹ́ rẹ̀ jẹ èyí tó wá láti Èkìtì níjọ́ tó jẹ ó lòun ó lọ fún ṣègùn 1,000 lọ́ba ni sọ fẹ́ bá bàbá yẹn jẹ ni ó fún $1,000 fún rú ẹ̀ rí o wọ́n jẹ́ ń kábàámọ̀ pé mo introduce rẹ sí yan $250,000 tí wọ́n fún bàbá yẹn lásán ó gbé gbogbo ẹbu tí ń lò jáde ọya mọ̀ fọtí lu ilé ọya gborí ẹ̀ wá gborí ẹ̀ wá ẹgbẹ́rẹ́ oní ẹyin tá a máa fi abẹ kínní kan tá a máa fi sin lélẹ̀ ó ṣe ń gbẹ́rẹ́ ó ṣe gbogbo ẹ̀ ó kẹ́bu fún lórí $250,000 látó pérú ẹyẹ kínrè ènìyàn fi rí iṣẹ́ míì iṣẹ́ tó rí tó hìtì ńlá lọ́lọ́ fi gba duplex
tó kó gbogbo àwọn nǹkan sínú ẹ̀ tó sì ń gbé bẹ̀ tí ń gbádùn yà. Ẹ̀ńtọ́ wá bá Lékòó gan-an. Bọ́ngálò ní ń gbé fúláàtì bọ́ngálò ní ń gbé kò gbé dúplẹ̀ṣ. Tírí bẹ̀dúrúm fúláàtì. Nígbà tó wọ́n gbà ó lọ gba fọ́ bẹ̀dúrúm. Tó tún wá jẹ́ dúplẹ̀ṣ. Béèyàn bá ń bọ̀ látòkèrè ni ó ti rí gbogbo sọ̀ráńdìn. Wọ́n ń pelé bí security house. Ráyé wọn ọjọ́ bá ń bọ̀ yóò ti rí wọn látọ̀hún. Ẹni tí ó gbà tí ó lè gbabẹ̀ kó nù sílè lókè. Bàbá ń wá ní ọ̀sẹ̀ tá a máa wẹ̀ ẹ̀bòjì kí ni ọ̀tọ̀ ni tí n ó ṣe fọ́ tí n ó ṣe fọ́ ọ tún píìkì jù ú. Ọ lọ ṣe ọ̀sẹ̀ inú pósí fún ó sì ní ọkàn pósí ńlá tọ́gbà yẹn. Wọ́n ní kó fi fóòmù sínú ẹ̀ dáadáa o. Wọ́n ti lẹ́ni tí máa bá wọn kàn. Orí inú pósí ni ó máa sùn. Ọba bẹ̀rẹ̀ sí ní wẹ ọsẹ inú pósí. Ó ń sunú pósí. Pósí kékeré kan ní ńlá kan kékeré kan. Ó ń gbọ́ àti ó bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀. Ọjọ́sẹ̀ kan lọ tó pàdé òyìnbó kan nílùú Èkó. Ìyá 76 years old. Ìyá 76 years old. Ní àjọ ríra wọn lórí ìtàkùn àgbáyé tí wọ́n ti máa fẹ́ yàwó. Ìyá ń ló wu òun, òun náà ló ń yàwó. Eré ni àwàdà ni ká tó pérú ẹ̀yẹ kínrè. Ìyá ti bẹ̀rẹ̀ sí ní dawó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Nígbà ọ̀yá ara ìyá ò balẹ̀ mọ́, ìyá ní òun fẹ́ gán ní kóhun ó ṣe dá, òun fẹ́ wá láti Amẹ́ríkà kóhun wá wojú olólùfẹ́ wọn. Ọwọ́ rẹ̀ sì ni Jagunlabí fẹ́ gbà.

ìkejì ẹ̀yẹn. Bàbá Oníṣègùn sọ pé ìkejì rẹ náà wà ní. Ọ wá jàsè jẹ rẹ ni. Ọ bá gba fóònù lọ́wọ́ bàbá. Ó ní kóun wá sáfìsì ara wọn. Kílẹ́ǹtì wọn Canada yẹn. Ó dúrọ̀pù lálẹ́ àná. Tó sì mọ iye tí wọ́n jọ ń fà lórí ẹ̀rọ ayélukára. Ó ti drop lórí bẹ́ẹ̀. Níbo ló wà báyìí, ó níbi báyìí. Wọ́n máa bọ̀, mo wà lọ́dọ̀ bàbá, máa bọ̀. Kábíyèsí Olódùmarè.

dúpẹ́ lọ́wọ́ bàbá òun ò tí ì rówó gbà o bó lòun ó ṣe rówó gbà báyìí. Ọba mú bàbá bá gbé àtẹ́ndínlógún rẹ̀ jáde. Ọba fi ẹ̀ndínlógún kan lórí lọ́dàánú àtẹwàrà. Èwo lè yí ogun mú kú aya rẹ̀ mọ́ràn. Orí olúgbọ́n ń pè ti ogun orí àrẹ̀sà ń pè ti ẹ̀tù orí adẹ́tù ń pè ti àrán. Ó tún fi kanlẹ̀ ó tún wojú ẹ̀. Ẹ̀yin onísàrá yìí ẹni tí ń bèrè oníbèrè yìí ẹni tó ń torí rẹ̀ bèrè owó ń bẹ lọ rẹ̀ lóòótọ́ oko wa. Ṣùgbọ́n bọ́ọ̀bà rówó ń gbà ọ́ dàbí ẹni tí ń lo ogun ọjà já eré mi. Òun náà gbọ́n ó ti já sára torí àwọn èèyàn dúdú ti gbàgbàgbà lọ́run rí. Tọ́ ọ bá sùn tí o lè rówó gbà o. Bàbá abẹ́ mọ èjì yàtàwí ni ìyá arúgbó ọlọ́mọdé yàn dá. Ó díjú ṣe ni o. Bọ́ọ̀bà bígbèyàn fẹ́ mówó lẹ́nu kẹ̀nẹ́ ni. Ń táwọn ọmọ òde òní ọ̀pọ̀lọpọ̀ tí ń fẹ́ ṣúgà mọ́mì. Torí ìfẹ́kùfẹ́ ara kọ́ o. Torí ìfẹ́ àtinúwá kọ́ o. Torí tí wọ́n fi ń fẹ́ ṣúgà mọ́mì. Torí àtijẹ àtimu àwọn fẹ́ ra pálápálá pé bóyá àwọn lè fìyẹn gbowó lọ́wọ́ ṣúgà mọ́mì. At the end of the day wọ́n lè bá nǹkan míì pàdé ńbẹ o. Bọ́ bá yẹ pé ṣúgà mọ́mì lọ́wọ́ rẹ̀ bá yá wọ́n bá fún ọ ní nǹkan jẹ ọtán síbẹ̀ nu. Ó di pé kí wọ́n mọ̀ gbé pàǹtì fún kọ́ mọ̀ bá wọn fọ̀ọ́ kọ́ mọ̀ bá wọn fọ tòbí kọ́ mọ̀ bá wọn fọ bẹ́síìtì.

0: Shapolo. Dr. Wenga pẹ̀lú Jason Idongongon.
1: Daddy me.
2: Yes.
1: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gọ ọ́ tẹ mú mi lọ sí Pathfinder College.
2: Kí ló rí máa jà?
1: Èsì ìdánwò wáyẹ̀kà àti nẹ́kọ̀ọ́ wa ti jáde. Gbogbo ṣé mi pátá dẹ̀ ni mo pass.
2: Wow, irun yẹn lọlé lè kẹ́ ẹ àjẹpé a ní láti mọ ènìyàn.
1: Yes, Daddy.
3: Pathfinder, please
4: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ lé ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yẹ kóoru. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ń ran ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ́. Ètò ìgbọ́mọwọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
5: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
4: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 0803-324-0047 0803-324-0047. Pathfinder College and Junior Academy, títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń lọ.
6: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
7: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki forun je wa sere
6: ben ti eri
7: asiko mazavita ti to
6: alani ore ni o de lo nje olokele mazavita ni yi

0: ilẹ̀ wa ìwọ̀n kò sẹ́ fún ọ.
1: Ẹja nílẹ̀ ẹ wò ó. Akinye kaabo si ka gudugbe fun sọ̀tàn ti tò ní o. Ibi yòówù eléyìí tó yẹ pé ẹ wà lórílẹ̀ èdè àbí lókè òkun. Ibi tẹ́ lẹ̀kùẹ̀ sí bóyá yìí ń bẹ lẹ́nu iṣẹ́ ni. Àwọn kan wà báyìí ọ̀sán náà wà. Àwọn kan sì wà òwúrọ̀ kùtù. Àwọn kan wà báyìí àjìn ni.
0: Ọ̀sán làwà wà.
1: Àwọn kan sì wà alẹ́ ni. Ibi yòówù tẹ wá láǹfààní àti wà. Eléyìí tó yẹ pé ẹ ti ń gbọ́rọ̀ yín. Láwọ̀rọ̀ Ọlọ́run láfíà nù yín ò ní di. Olùtẹ̀ fi wá ń wò wá lórí fóònù yín ni àbí lórí ẹ̀rọ ti kọ̀ǹpútà ayára bí àṣà tẹ̀ ti ń wò wá. Àbọ̀rọ̀ Ọlọ́run ojú náà kò ní rí léde yín
0: o.
1: Martini Salau ló kọ tèmi.
0: Ẹ ẹja máa tú wọn lẹ kọ́ńbọ kì bíi àpò ẹ̀wà lẹ́yọkọ̀ kéjeje ní àhín ẹ mọ́ gbàgbé òpé bẹ ti ń gbọ́ wa láǹfààní bẹ fún yín láti gbójú ayò wá lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa pẹ̀lú Lágílú 96.7 FM. Jẹ́ǹtì àhín gbé àjọ akọ̀ròyìn ìjọ Nàìjíríà News Agency of Nigeria.
1: Mo tó jọ mẹ́ta. Lọ́wọ́ bá ti wù ní báyìí. Ìwọ̀n lónìí ó wù ó wù lókè pé a.
2: Mo sì wá sọ pé mo dáadáa
1: ni. Ọmọ dáadáa ni o wa ṣùgbọ́n ẹ̀mí ló máa ń bá ṣiṣẹ́
2: ni. Ẹ mọ̀ kéèyàn gbọ́dọ̀ mọ bẹ́mi sẹ́. Ẹ bí 5G 4G 3G ni.
1: Ee kai kai kai kai.
2: 2G tó bá ti wá sí tó fẹ́ wá.
1: Sọ lónìí báyìí ó ti wù ó ti wù ya a pè 5G.
2: Ọmọ ló fáìn dáa
1: lẹ́yìn. Aṣèjọwọ́ black ni
0: ọ̀nà kàmíjì
1: sókè fún ọ
0: bí ọlẹ́sẹ̀ ọ̀nà ní àyín wọ́n ní àjọ akọ́ròyìnjọ orílẹ̀-èdè nàìjíríà ló kọjọ́ o wọ́n ní ọkùnrin kan rèé o tó ọmọ gbọ́ oríṣiríṣi ìpolówó pé iron condemn àwọn tí
1: ó ti bàjẹ́ bàjẹ́
0: fóònù tó bàjẹ́ bàjẹ́ ẹ mú wá síbi àwòrán dáadáa wọ́n ní ọkùnrin kan rèé o ẹni ogún ọdún wọ́n ní sunday owó kadé wọn ni wọn ti fi kélé òfin mú o mọ wa gbére wájú ilé ẹjọ lọba ní excuse adájọ olúwami mọjẹbi o pẹlú àlàyé ẹ mọ wulẹ̀ já lọ irọ́ lọ́rùn pé òun jí àwọn irin iron condemn eléyìí tó tóbi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn náírà òun jí kó ẹ sáà tampa justice with mercy fóun ni níwájú ilé adájọ o.
1: alele báyìí ìpínlẹ̀ èkó òun náà tún ni ìròyìn eléyìí tó ti di gudugbẹ fún tọ̀sán ti tòní o. èló ń ṣe lálàyé báyìí pé ọgbà túnirọ túnise eléyìí tó ń bẹ ní kirikiri ló ní ó ti gbàlejò arábìnrin kan ẹni ọdún méjì lé ní ogójì ló ni wọn ni orúkọ rẹ náà ni kafayad murayo salami kí ló ṣe tó fi gbàlejò rẹ wọn ni pé ó ń ṣe mọ̀kárùrù kan nípa owó kan eléyìí tó tó mílíọ̀nù mẹ́wàá owó náírà níbi tó ti ń ṣe ẹ̀rọ pos ni o wọn ni wọn ni pos ṣe wá di tẹ́ẹ̀ fi mílíọ̀nù mẹ́wàá gbé jáde ọkọ lọmọ mu gàrí nínú ibẹ̀ ọ̀nà kátó gbé next level ni kátó gbé ìgbẹ́jọ́ kalẹ̀ ní báyìí kirikiri ti gbà lálejò báyìí pé come ọmọ ọ̀dọ́ rere come.
2: kọ wa irú bẹ́ẹ̀ sì ni oúnjẹ ọ̀fẹ́ ní ọmọ ìjẹ́
1: lọ́wọ́ kan kò ní ìdí kó máa ronú pé kí ni owó jẹ́
2: lọ́nà èèyàn sanwó náà
1: bẹ̀rẹ̀ ẹ̀kọ́ sí kankan
2: lọ́wọ́ sá mọ jáde
1: ọkàn ni mọ tí ó ń lọ ń gbòòrò
2: àwọn owó dá wọn sọ
0: nínú ìwé ìròyìn the nation ní àyín ọkùnrin kan rèé o wọn ni wọn ti fi sí ẹ̀wọ̀n ọdún mẹ́rìnlá kọ́lọ́ rèé kó ẹ̀kọ́ eléyìí tí àwọn òbí rẹ̀ tí wọn kọ́ ńgbà tí ń dàgbà bọ̀ kí ni wọn ló ṣe tí wọn fi ní ọlọ́ rèé kẹ́kọ̀ọ́ fún ọdún mẹ́rìnlá lọ́gbà tó ni rọ wọn ni ó wù àkọ́tọ́ pẹ̀lú ọmọ bíi kan ẹni ọdún mẹ́sàn-án wọn ni ṣé ọ̀hún epo ni àbí ti àìrówóra ọ̀wà rẹ̀ nìkankan tí ọ̀fẹ́ mọ náwó I love you you love me sí mọ́ wọn ni wọn ti fi sí kele wọn ti fi sí ọgbà túnirọ
1: lọwọ kan náà. alele báyìí àjọ akọ̀ròyìnjọ náà ló gbé ìròyìn tó sì jẹ́ ìròyìn tó lẹ́ pé àwọn tó ń wà ní ẹ̀ka eré ìdárayá àti ẹ̀ka eléyìí tó jẹ́ ti eré sinimá àgbéléwò ló jẹ́ pé wọ́n ti ń kọmi nóbá yìí tí wọ́n sì ń kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí arákùnrin kan eléyìí tó jẹ́ gbajúgbajà tó jẹ́ òṣèré tíátà ni alex ekubo wọn ni ó dágbére fún ayé yìí o lẹni ogójì ọdún wọn ni àwọn obìnrin báyìí tí wọn fẹ́ràn arákùnrin ọ̀hún wọn ni ó bẹ̀rẹ̀ sí ń sunkún nìkan ní ọkọ ọ̀hún ni òun ò rírí ṣùgbọ́n ọkọ ọ̀hún ni ọkọ ló pè.
0: kọlọ́wọ́ bá wà dẹ̀lẹ̀ fi yàn rí ìwé ìròyìn daily post ní àyè ọdún ni kọlọ́wọ́ jẹ́ kí ti kó wa wà ní òtó báyìí torí gbogbo wa òkú ń sunkún òkú ni akaso lérí ń sunkún ara wọn ńgbọ́ bá yá ọ̀run dẹ̀dẹ̀ mọ́ kan ju gbogbo wa là ń bọ̀ kọlọ́wọ́ ti jọ yá báyìí ni jẹ́ n tún mú eléyìí nínú
1: ìgbọ́dún
0: kọlọ́n já lólùké
1: ọlọ́run
2: ní kánimọ́ sí yàn fún yàn.
0: ìwé ìròyìn daily post ní àyín wọ́n ní martini wòlíì kan rèé o prophet nípínlẹ̀ ebonyi ní kí ló ṣe
1: wọ́n
0: ní iléeṣẹ́ ọlọ́pàá wọn ti fi kélé òfin gbé ńgbà wà pé

0: No tell me say you never hear oh.
1: About Dr. Wenger with ginseng.
0: The confirmers you rub, we go they carry you go wella.
1: Dr. Wenger with ginseng. Dr. Wenger with ginseng.
0: They improve your energy for your baby level. And for woman to get good body as mother.
1: This Dr. Wenger with ginseng
0: get NAFDAC approved. Now Jesse Pharmaceutical Company Limited, they distribute them. They still need more distributor all over Niger. Sama 0806 646 6115.
1: Dr. Wenger with ginseng.
0: The 200 ml. Anytime they do you one kind of
1: now Dr. Wenger with ginseng for good health.
2: No time for sugar shaker and lele carry body.
3: Ìròyìn ayọ̀ tún lélẹ̀ yóò fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bẹ̀rẹ̀ fún layer special promo. Tí ilé iṣẹ́ Miyọ Keke Global Engineering Company Limited tó nílẹ̀ Grace Estate tó wà ní Adébáyọ̀ area oríyọ̀ ní local government Ìbàdàn. Tá a tún lè gba ayé gbọ́ olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́. 950,000 naira láwọn tà fún layer special promo tọdún yìí. Pẹ̀lú ẹ̀bùn àyíṣọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan. Pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. Àwọn èèyàn ti gbé ní Grace Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì dá débẹ̀. Iléeṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé. Báni kọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba. Bẹ́ẹ̀ la ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ́ Agara Odò Ẹja Second Mosque, New Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́lọ̀ WhatsApp. Ká lè fi Bia State náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín. 0705393 6013 0705393 6013.
4: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nú iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International rírò ní lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tó ń tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Plaza Vita, oúnjẹ olókèlè ta fojúlówó iyẹ̀ fún àgbàdo ṣe, ó kún fún ojúlówó èròjà Viber, vitamins àti minerals tó fi mọ́ èròjà lysine, ó fẹ́lẹ́ lọ́wọ́, kò ní gluten nínú, ó wà ní 1 kg, 5 kg, tó fi mọ́ 10 kg. Àṣé láti iléeṣẹ́ Mass Foods Industries Limited.
1: Ẹ tún lè rí ra ní Emma Flow Shop ní Grace Building, opposite AP Filling Station, Jagun Bus Stop, tàbí kẹ́ ẹ pé 08062512086 àti Alhaji 1010 Shop ní Akeremi Jagaban Ultra Modern Shop, Bodija Ibadan. Telephone number 08130942495.
0: Oúnjẹ olókèlè Mazda Vita, ayò gbogbo ilé.
2: Bẹ́ẹ̀yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fíọ̀ bá sí kọ̀ dáa àbí sọ́wọ́ dáa ní àìrórunsùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè ọ́ máa hóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́nu ìfúnpá gíga ìsétọ̀ kátẹlẹsẹ̀ wọ́n máa kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sìn yàn kọ́ dede ara ma gbẹgbẹgbẹ ara ma legun igbese kaman kia ni pataki kata de gbegbese ni kia kia keda wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti o ni tin dalamu ero gbalode nbe faye o lati ma be arun sapa masi kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pile oyo tele ni felele nbadan e ka le ise mu joyin lola complete iworo ri badan telephone 08033715988 08033715988 enta tajware lama toni toni.

0: ni wọ́n sọ.
1: Kọ́ba!
2: Wọ́n ní rẹ̀ mí àti rẹ̀ ní òtún ìlú studio. Wọ́n dẹ̀ ní mọ̀ pé a ti wà mí ká tún gba aago mẹ́ta tó lù.
1: Iṣẹ́ ìrànṣẹ́ ọpẹ́ ìyìn àgọ́ àti ọlá ló ti wà lẹ́yìn. Àwa ti wà bí o, má gbé kó ń bẹ́ o, má ṣerékeré, má sáwọ́ àdàkáwọ́ àdàgbà ọmọ yìí ká yìí kí a ti d

0: mọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù méje owó tó ju 50,000,000 naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́ káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́gbọ̀n ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kó kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. iléyà cashport ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ ṣó ti káàṣìẹ̀ mo ti káàṣìẹ̀.
1: Béèyàn lówó lọ́rọ̀ bí kọ́ńkọ́ yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wa dá ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá torí ọ máa hóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ kátẹlẹsẹ̀ ọ máa kan èèyàn gógó kí bàtà ó ṣèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ máa mà kó ti bọ́ kéèyàn máa rù máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà jíjá jẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀ aromaleegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì kátẹ̀tẹ̀ gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dalámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sá pamọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé baba lam adésínà gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.
2: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò ní ròyìn Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General

0: pire jala lulu remi aki baba
1: baba wa abdumomi mustafa baba laji oloye repete baba wa akerogun gbogbo ti de osan banki alaja o akerogun lobirin yeye akerogun ni gbogbo de osun baba ojo ni ti aku pale mo dun o on the 15th of this month ti oba ye lodo leya ti oba ye
2: 15
1: of this month.
2: Lo so fun be.
1: Ah ah, achieve imam re. Ah le so nto ti o ri be.
2: 15 ojo o.
1: Ke ni problem e. Ebi la no ni.
2: Month wo.
1: O su ta wa yi.
2: So ni dede rin ni e.
1: Wo so problem.
2: Ke ni date ni?
1: No, can't ye.
2: 13. O wa so ko tun la lodun. So tun la kun 15.
1: Ta lo so ni bo so.
2: Alopo lu ni
1: o lule. Bo be gbo to bi di boyo obo ke.
2: Alopo lu ni e
1: si wa dai. Boyo obo dai.
2: Wallahi. Je Allah.
1: Ori o
2: Ola
1: mo ti si oni
2: diri awon la
1: bo diri aye
2: la
1: yo
2: la ko le so otun la wa jodu
1: date wo lo wa bo si
2: 27 ni
1: nbo lo ti je 27
2: koda ojo ajodun awon iwe lagbaye children day
1: ojo wo lojo yen
2: ojo yen 27 ojo yen na lodun le ya
1: ki lo bo si
2: Wednesday 27
1: good of you
2: so imi current jolaru oko ni wo diri ni
1: mo ti oni titi ti mo ti ohun ni mo fe mo bo yo ti leto tori gbe fi oja laga jodun so si loje oran ti ma epo ni date lori
3: pe alayo yin baba loje aye
2: baba so fo bi ko ye mo be ah
1: no so wo network
2: ka mo paro funra wa ka mo paro funra wa mo mu nkan mo ran lori ari lori nipo oro aye ari nipo oro aye e o
1: oro aye ti abi temi
2: ah
1: eh oro aye ti abi temi
2: wallahi
1: eni
2: te le jo seto papo imi nikan na ni
1: iro ni
2: ah mo me wa mo me mu
1: nbo lo ti ma mu
2: ah
1: nbo lo ti ma wa
2: o gbadun o lalaafia
1: nbo lo ti ma mu mo ti si omo ropo han nba wa pada do
2: for your information
1: fi information le
2: o si
1: 27
2: ma so wi pe ah ledere
1: yeah yeah oh keni lo yidi do 20
2: ah
1: jo keni
2: rare
1: jo keni lo yidi
2: kaka ko de pa mi layo
1: ani o keni lo yidi
2: kaka ko de pa mi layo
1: o ti so o si tori gbe bi oja laga ajo
2: la ka mo paro wa be olohun opolo re o lopolo na
1: ah
2: but opolo re to opolo to ni
1: mo juo sinu odo o si lu
2: ma gbo opolo to ni
1: yes
2: opolo jamba ni
1: oladeun ade nto ni ni pe jo to gbowo lo mo foju so
2: Reverend
1: aki aki omo na wa
2: Reverend
1: ya alubarika tolorun fun lebun ati gbe kale ore to netuma
2: nisko bro
1: le
2: de 50 o tun dale de ye ya de de
1: o jati
3: gogo to wa ni koro o ma
2: e wo bi asare se oju opo le remi
1: awon eyan
2: wa bi odun leya se nbo yi remi awa wa wo
1: olorun
2: ajoku awo sun
1: awo bo se nlo
2: be en ti o mo bi oro re bi oruko gawa kolalada kolaladoke
1: awo sun be en ti o mo bi oro re o mo be
2: bi odun leya se ku ferefe yi eduna bawo ni igboro se ri
1: kini awon aroko te ri te
2: nje igboro jo podun leya ti sumo
1: se ba se ri eran ni gbogbo bi ati ri la ti ri
2: sawon eran ti nde bawo de leran se ri e lo leran dun leya lodun yi
1: lowo lowo yi kini preparation pe looto odun leya nbo
2: se igboro gan ti se e gan ti ta nso se o ti nfoju han podun leya ti nsumo looto
1: abi ojo pe ka wa wa
2: abi ojo pe ileya ti sumole
1: baya go kaluko duo le won ka mo pe bo se waye nu ko kaluko
2: 0912370 8675 kin lo nko ti ye ka ma ri
1: awon aroko wo le ri
2: ki lo nsele gangan
1: ki ni ti nsele ni gboro teyin gan fi ma pe don worry baba odun yi ti dun
2: remi loruko hello loruko emi ati dile mi first friend ya odun leya okay so e is olodun sorry hello
1: hello
2: hello e ti wole
4: emi e ka san o
2: e ka san o
4: omo lara ade sala latayegun
2: omo lara wa
1: se dada le de
4: dada ni o ewo oni baje fori lagbara lo lati ile ni baje
1: ami o
4: a ti mo ri aja ta kan so o fe le ya ko ko la bi jo melo lo ko a ti e ti mo ri gbo gbo ta ta pa ru pa ru
2: ah so pa
4: eh je bo ko jo se meji lo je ju melo ni lo fi su ki lo fi mo
1: eh wa ti ri aja ta kan
4: ai ti aja ta kan so
2: boya boya boya dugbo teyin gbe niyan
1: e je ta abi dada
4: iro ah gbogbo o ya ko ti mo se ba te ti mo pe o nkan ti ko tele ji aisi raja ta
2: kan o le jadugo ti ni o ti
1: ejena si dadi mi
4: a ti pe ise la gelu ni ti wa gbere temi abi nibo
2: iro splash ni
1: e foro le
4: splash
1: idi iroko ni e mo kun wa
2: e mo bon jagu
1: e wa gbe ma lo
2: kilo mo se lara ina
1: no condition yin ni boya bo se fi si lofa
2: sa ha iran bi ni be agba mi
1: irobo yo ti ba so pe bi won o ti fun an leran odun
2: pe mo ti ba so leran
1: bo ye ti jo so
2: hello
1: loju orun ti wo omo o ma bo wa gberan
2: se ti ma ba yan so leran mi ni so fun
1: e ah irogbe akemi gbo lodumare mo je adamu
2: se mo foro pa mo fun e ni
1: ah ah topo topo
2: so fun lo emi wa le si fun
1: e no gbogbo bi o ti brush nje ta jeri o so yen fun mi igba mo
2: ni bo ni mo ti brush
1: ni bo ni wo ti lo
2: to ile ni mo ti brush
1: hello e ka bo
2: hello e ka san didinri
4: Ela dele ni.
1: Se dare ale de.
4: Ala yo ni jago bi ko to so tani.
1: Awo mo.
2: Ala balojo lomi ko.
1: Ami to ku.
4: Emi na ko ni.
1: Lawa.
4: Ere na wuri le na. Oruko mi ni ala baba to lomi.
1: Won lo ti mere
4: ni. Afere ti odun ti pe odun ti e wa gan. Ori ba odun gbo gan. Ti o ba je ijo me du gbo ni odun.
1: Mm.
2: Mm.
4: Ah ti re ni body ko so e ko si so gan lodi odun ni. A ma ti wa ara ni ya ga ma mera ki ka ra ma do.
1: Abekunle ni egbe gba ni tori yo ba like package
4: ati ri ati e ati e ti ri gaga ti e ko re titi iwa be bridge academy ni se ati ri ga ko re de be
1: ah ah
2: oda e ja ka ma wo yo bi agba ton se ba ma fi pari
4: emi ati re mu
1: ka bo
4: ba e ba so fun omo lara iwo bi gan ko ni so pe ko wa gbe ran lagbe
2: Alabo senior e ma ntati le
1: po emi ma gbe wa na ba legbe
2: nte ma ntati si te ma fe gbo ni yen alabo si
1: ko si ye ko no fi ko pe se ko wa gbe ni bo ti ma poko won ma gbe ran wa le lododun
2: ta lo ko re
1: ko ye ko le ma so yun lori afefe e ka bo dari
4: hello
1: sir
4: la nyan so di plata ya
1: hello e ka bo
2: se oyo ti nro o ti e ti rija sa dada
1: Sambembe. Sai wambe.
2: Ati kuro he.
1: Ai ko wa ngara ni.
2: Hello.
1: Hello. Hello sir. E ma kuro le.
4: Ah, eh eh. O ye je jade bo da ri bo da ri.
1: E mi ri ogo ataka kan da ba wa. Agbo meji ma lu kan fo je agbole.
4: Ọkọ mi balẹ̀
1: lórí. Agbomeji máa lù kan fagbolé.
4: Bó ti ẹ̀ jẹ́ pé àbúrò wa tó ẹ bó pè mí lọ́rọ̀ lára ló tari ọrọ̀ sí.
1: Ẹ bó rí bí Ọlọ́run darí ẹ̀ sí lọ́dún ọmọ ń ṣe pani. Ọmọ ń ṣe pani.
4: Ọdẹ lara ìlú wọn tari ẹ̀ sí o.
1: Ode lara wa gbẹran.
4: Lara náà òdede sọ.
1: Òdede sọ.
4: Orí àtìtì sí ló sí.
1: Ẹ bóyá gbọ́ òṣù lọ tó gbọ́wọ́ lórí ọmọ ní Sàdé ń pe ọmọ kọ̀ wá.
2: Afa Afa
4: Ẹ̀rọ apa
2: Nmoluwa Nmoluwa
4: Ogun wa ba mo wa no ma ru ani
2: Nmolu nlo odo tin bo
4: Ah igbo ni mo nlo mo leti
2: Kilo na se mo leti
4: Yo mo be wa ki eni
1: Lori pe njoye
2: Se mo bi mo le
1: njoye njoye
2: mo bi mo le abi
4: freedom
1: okay
2: sorry atakaka
1: e merin
2: o sa mo je wa pe omo ibadan ni e pe o le si oro lenu oga ele mi je wa ba mi be o wa ba mi be mo pe ibadan ati ibadan lele
1: oran yan yato si gbogbo agbole
2: ati oran yan ti di arere kankan na ni o
1: gbagbe o kankan na conference wa nbe o omo di arere ma ti ju die oran yan o le o
2: idi arere oran yan o
1: idi arere
2: ma re yan o
1: idi arere ma ti ju
2: idi arere are yan are o
4: ibaje big man
2: ya afa
4: olorun so de ri ile ya ile hello
1: ando yin atakaka agbo oje network olo nbe yen o
2: otan abusini
1: ah
2: tabusi ba ti po
1: do ileye ile lo ba de hello
2: tabusi ba ti po
4: hello
1: sir
4: emi ti mo pele kan latoyo
2: okay latoyo okay se oyo ti n e ti ri jasa were were
4: mi wa ah rara o
1: kilode
4: ati jasa han kan
2: eh
4: o da mo ti eran keke ma si mo wole han kan ko lo nsa mi
1: je de bi ati nta
4: gbogbo nkan lodun ya o sa yidi yidi
1: e sa yo
4: to kan ba
1: eh lo bi ati nteran ni baba
4: ta ba le pe ha pa ye a sì tún pàtó sí. Wẹ̀ni.
2: Ọ̀dà.
4: Wẹ̀ni àti ẹ̀mí.
2: À ń gbọ́ yìí.
4: Mo ń retí ẹran lọ́yọ̀ọ́.
2: Lọ́yọ̀ọ́.
1: Bí aago kan ni
4: ẹ̀kú. Bẹ́ẹ̀ni.
2: Kò sí wàhálà. Ṣé ẹ lè. Bí aago kan. Ṣé ẹ wà ṣé ẹ fẹ́ wà ni àbí ká mú wá fún yín.
4: Mi ń wà ni.
2: Ẹ wá bí aago kan.
1: Ẹ wá bí 1 PM.
4: Mi ń wá
2: bí aago kan. 1 AM ní yòòrú.
1: Ẹ dé lágo kan òru.
2: Lágo kan òru. Ẹ ti ba níwájú. Ẹ ti ba níwájú lájú. Bí aago kan òru. Ẹ má jẹ́ ká aago kan kọjá o.
1: Bẹ́ẹ̀ni. Ó bá yìí sọ, ó bá sún mọ́ bí tòótú náà.
2: Bàbá àmọ́ bóyá ìbàbà tó lóun fẹ́ràn látọ̀yọ́ àmọ́ bóyá ti wù ẹ̀ ká ló fẹ́.
1: Kí lẹ́
2: bá àmọ́ bóyá ti wù rẹ̀ lọ́ dáadáa ló fẹ́.
1: No, I like it. Ètí mu oúnjẹ ọmọ lọ́dà. Ikene mo gbonje ki adugbo ni e ba wo tenu wa nikan ni.
2: Hello. Afa omo mi.
5: Se o je de mi ja kuro lori Kwari.
1: O se jare
2: network ni
1: o network ni o atakaka to be o.
5: Iro a big man ni abo si lo je ke mi ja.
1: Atakaka to be o.
2: Ti ma wa to be ti ma wa ja nkan kilo fe sele kilo fe se kilo sele
1: gangan. O ka bu ku lo.
5: Ko
1: to be.
5: Èmi náà mọ̀ gbogbo ọ̀fẹ́ ló wú gé.
1: Kò tó bẹ́ẹ̀ tí mo wà ń bí. Ní ọ̀sẹ̀
5: ló wú gé sí ni èmi náà mọ̀. Bẹ́ẹ̀ rí kò ní bàjẹ́.
1: Àmì.
5: Ṣé mọ̀kọ́ ló ṣẹlẹ̀? Ṣé rí lórí ìtẹ́yìn sọ yẹn? Ẹ fọkàn balẹ̀. Sódì eyín.
1: Oye.
5: O ṣù ọ̀. Ìwúrò èmi ní ìsìn ọ̀dọ́gbọ̀dọ́ Adé ló fọkàn balẹ̀ sí.
1: Ọ parí.
2: Ọmọ. Kò sí wàhálà kò sí wèrè.
5: Ṣé kọ́fà kan náà wà fún ẹni normal number.
2: Àbíyá kò sí wàhálà.
5: Kò ní bàjẹ́ ṣé rí gẹ́gẹ́ bí nǹkan tó ẹ sọ. Ìlú ṣe rí ṣe mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ àmọ́ bọ́yá àgọ́ àmọ́ bí nǹkan ṣe yí padà. A ti mọ rí àwọn àbòkí wọ́n rí mọ fa àwọn ẹran káàkiri lọ́tún lọ́sì.
1: Àbí.
5: Àmọ́ tẹ́ ránṣẹ́ ní sì ni. Gbogbo ẹ ti dàbí nǹkan ṣùgbọ́n gbogbo ẹ náà ọlọ́run gbọ gbogbo aláṣìírí.
1: Àmì ò.
5: Kò ní bàjẹ́ kó tó.
2: Mo ṣe o.
1: O ṣe máa dìá. O ṣe.
2: O yá wa ṣeré.
1: O ṣe ojú òní tí ọ. Akíọ̀kíọ̀ bàbá wòlé bàbá prophet Ọlábáyọ̀ Benjamin Àkàndé bàbá Ọ̀pẹyẹmí.
2: Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lè wá bẹ́ẹ̀ jọ Sunday. Hello.
1: Ọmọ rẹ ní bẹ́ẹ̀ ó yà lẹ́nu.
2: Ṣé o ti wá bínú ni? Ẹ fẹ́ bínú ni?
6: Mo ti bínú o.
2: Àṣemọ́lẹ̀ kì í bínú Wednesday ni.
6: Kíni ká ẹ kíni ìkí Yorùbá kì í ṣe ìkí ẹ̀ǹlẹ̀.
2: Ọ̀dà náà pẹ̀lẹ́.
1: N tó fi mọ.
2: Ọ̀dà náà.
6: Ìkí aṣa aṣa.
2: Ọ̀dà náà.
1: Ọmọ àgbòrò.
2: Ọ̀dà
1: ọ̀tà. Ọmọ bẹ̀rẹ̀ dẹ̀ champion ọ̀jọ́mọdé arẹrẹ lọ.
2: Wánà. Kí ni orúkọ wá farabalẹ̀ farabalẹ̀.
1: Ìmí nífẹ̀ rẹ̀ ń tiẹ̀.
2: Kí lorúkọ aṣọ ẹ̀ gangan nílé aláró gangan.
1: O kọ ta ni àbá ọ̀dẹ tí ń pè mà ni. Má da lóhùn jàre má da lóhùn.
2: Ọ̀dà má bínú pẹ̀lẹ́.
1: Ẹ lẹ dáàdi.
6: Ààrẹ kí nǹkan dúró.
1: Òkè àyè ògbéwò ti kọ́kọ́ yín nù.
2: Ẹ láìkì nǹkan.
1: Yóò gbé wá. Ebi nàmbà 7 ni.
2: Nǹkan ọdún nìkan. Ẹ láìkì
1: nǹkan.
2: Ẹgbẹ́ ẹ̀ lọ́jà gbọ́n.
1: Ọmọdé ọ̀run.
2: Ọmọdé ọ̀run ẹ mọ́ sọ bẹ́ẹ̀ lẹ́yìn ó wà ó ló wà ń bẹ́ẹ̀.
1: Ọmọdé ọ̀run.
2: Àwọn èèyàn kan náà sọ fún mi wọ́n lọ́wọ́ rẹ̀ wọ́n láwọn rí ẹ.
1: Ọmọdé ọ̀run.
2: Ọjọ́ bàbá Àkàndé.
1: Chọ́ọ̀chì bàbá Ọpẹyẹmí ni ọmọ ìyá alájẹsẹ́kù.
2: Wọ́n sọ bẹ́ẹ̀.
1: Ọmọ mi ò sì lè jálága nǹkan láyé kí wọ́n á pè ní sí
2: bẹ́ẹ̀.
1: Wọ́n
2: sọ bẹ́ẹ̀ ọ̀gá àwọn máa rí ìkejì yìí yẹn ní ibi ìmìnira àwọn èmi náà mo rán wa bẹ pé kò lè rọ máa wá
1: bẹ. Ìwọ lọ́rán wa.
2: Sọ́ọ̀rì mo ní ìwọ náà
1: wá. Ó jàre ẹ káàsọ́ bàbá.
2: Mo ní ìwọ náà wá ṣe nǹkan kan mẹ́.
7: Ẹ kú ètò.
1: Ẹ̀mí rí ogun.
7: Ẹ lágbára ọlọ́run yóò kú dáa fún yín.
1: Ibà mi.
2: Àmì o.
7: Ẹ ń dùn wa nú ni ìdùnnú ò ní tẹ́nu ọ̀rọ̀
1: yìí. Amina ya la o. Amina ya la o.
7: Orúkọ tèmi ni káàrọ̀ dé tí gbogbo ẹ mọ̀ sí
2: pò.
1: Ayò ni wọ́n lé ẹ.
2: Kí
1: ni pòpò gan.
7: O sòrìrì.
1: Sátẹ̀wọ́ ní pòpò ni àbí tẹ̀sùn bá.
7: Gbogbo mọ́gẹ́ni lọ́rẹ́ mi sí yín tẹ̀ ń gbọ́ mi.
2: Kí ni wọ́n ló ṣẹlẹ̀?
7: Gbogbo mọ́gẹ́ni tó fi mú ẹyin Aláàjì Síkírù.
1: Kí ló dé?
2: Kí náà sọ pé ó ṣẹlẹ̀?
7: Wọ́n ní ẹkún wa ní ẹyin ọdún káyún pa níjọ́ ọdún ẹ mọ̀ pé ìlú le.
1: Ìlú ò ní dọ́dọ̀ tí a o ìlú ò ní le o kò ní le o.
7: Gbogbo ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ pé ìlú le.
1: A nílùú ò le. kọlọ fara tu wa ni ede te npe yen lagbara po ologun oba atura
2: ologun ni je ki ilu le mo
1: wa anabi wa muhammad sallallahu alaihi wasallam o ti se to rorun o ni ka gbegba ya lafia
2: eja ni igbagbo
1: e ma ja so gbolohun ti o ye
2: gbo nkan o padada tori o ma ri be ni bere lakoko remi igboro le ma ti ri bo se ori
1: o ti ri bo ti ori anu na
2: looto gbogbo e ri bakan
1: o da keroro
2: sugbon e je ka gbagbo ni olodun pe ya no sele
1: ko ni le ma wa
2: se wa ri bo se wa ri yi e wa ma je ka
1: pe de to tun lagbara
2: e wa ma je ka fi ka momo ka momo soro ti o da si ara
1: tara tabi kanra tabi ayika teyan wa gbegbe teyan wa
2: e ma je ka soro odi
1: e ma je soro odi ko ni le ma wa
2: mama titi layo ilori osun makin
1: yo lorire
2: orin won te gbo ta lo tutun tutun yen
1: olodun
2: e lo ma download e lori odi ma lo wa
1: e tete ko gbodo won yin
2: iya lalu barika
1: bandi pe iya ile fi oko de bi pe ko siru la kojo laye to le fi le oko le ai ko nbe lara iya
2: iya salem te ran mi si e
1: e o to be
2: ba sin soro bayi won yan mi si e baba
1: o to be ya dada ni
2: o gba be o gba
1: gbo
2: o gba gbo be fun ran mi
1: emi gbo olodun gbo tori iya yen iya to lo to to ne fi omo ni
2: mo ro ala ni
1: ba
2: ro ba de pada ran mi ma jise bo won si ran mi bayi
1: ala nku so wo e
2: a ki yin gbo e lo fi ade ki
1: pata pata
2: e ja ma lo fun tosin ni ka pada ni ojo mejo ajo si nbo lojo friday
1: ojo jima la to nbo
2: mi ki special iyan to ma lagbara pupo lagbara olodun a lo leni a o pada lagbara olodun ateyin atawa lajo pade o ibi ati wahala kankan ni sele
1: so
2: ajo ma be o obe ni besu lagbara olodun
1: odun leya ta nwo lo na
2: se wa ri leya bo se nbo yi
1: yo pa wa laye yo pa wa laye
2: bo se nri
1: yo pada
2: je agba wi pe o kan ri be ni pe nkan pada senu re
1: olodun
2: se wa ri bo ba se wa gba
1: Olorun
2: ni ke si je ka se o
1: mo da mo oko
2: mo sare moto ko lu keke o
1: gbo eyin yawo alabe fe lenu alan buburu alan lile
2: gbo ajo te ba gbowo gbe kini kan le kini
1: kan mo poro oko tori eran ojo kan
2: lonu te mo san pada die die e me e mo gbe lori ile yawo
1: ko le
2: fi se nkan te mo ri wo ngbe ba san wo pada te gba ba san wo pada yen te fi ni ti o fi ni la gbe ba san wo pada ni
1: e ba wa ba jeran ba wo lo le
2: tori odun o wa odun o lo o e ma fi gbesin se je ka se ba
1: Remi Adesina
2: Sola re Olorun bo ti ojo ti lo re mi
1: je ka dupe lowo Olorun wi pe Olorun to pese omo fe ni kokan o ti bi sobrella fun
2: o pese omo fun wa
1: awon omo kan wa to je wi pe la koja baba atiya won do lori pe daddy
2: ade pasi fawon ti oni
1: e meran ku loro yin
2: eya ma lori
1: Olorun o do yin nu yo
2: pe le kebu ti o lo to yi
1: be ni
2: Remi ati Remi Adidi an lo le ni
1: awon lo
2: lojo meja an bo Friday la gba Olorun atawa ateyin a jo ra anu gba o
1: ami o
2: ani wowo ti
1: ami o
2: ade sodun ayo
1: ami o
2: Remi ati Remi Adidi
1: Aki baba woli wa wa si tata lo pastor follow nsho baba ti Olorun oba mi fa anu
2: da o ma da sa pe to ba ni gba
1: mo fi lo mi
2: o lewu
1: o dabo

Adájọ́ James Omotosho ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ náà ló ti pa láṣẹ wípé òun ti rán ẹni tí í ṣe alákòóso fún ẹ̀ka agbára nígbà kan rí Salim Aman ní ẹ̀wọ̀n 85 ní ìbámu pẹ̀lú àwọn ẹ̀sùn ìwà ìbàjẹ́ eléyìí tí wọ́n gbé kọ́lọ́run wípé ó ní í ṣe pẹ̀lú mímọ ṣe ibùdó ìpèsè náà bá eléyìí tí wọ́n pè ní Mambila àti Zungeru. Adájọ́ ilé ẹjọ́ ọ̀hún òun náà ni ó gbé ìdájọ́ ìkalẹ̀ lẹ́yìn tí wọ́n ti gbé ẹ̀sùn oníkọ́ 12 kọ alákòóso nígbà kan rí ọ̀hún lọ́rùn tó sì wàá paláṣẹ wípé gbogbo àwọn ẹ̀sùn ọ̀hún òun náà ni ìdájọ́ wọn ló parapọ̀ di 85. Adájọ́ Omotosho ló túnbọ̀ paláṣẹ wípé kí ẹni tí wọ́n gbé ìdájọ́ lé lórí ọ̀hún kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀wọ̀n rẹ̀ láti ọjọ́ eléyìí tí wọn bá ti fi kélé òfin gbé e wàyí o. Adájọ́ tún tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò òun náà ni kí wọ́n lọ rí gbé Maman wá ní ibikíbi eléyìí tí wọ́n bá ti kẹ́fìn ẹ̀. Bákan náà ẹ̀wẹ̀ ní ilé ẹjọ́ tó ń pa láṣẹ wípé gbogbo àwọn dúkìá eléyìí tí ọjẹ́ ti alákòóso àná rí iná ni kíjọba àpapọ̀ kí wọ́n gbẹ́sẹ̀ lé tó ń ti mímọ kọwọ́bọnú owó eléyìí tó 2,022,000,000 èyí tí wọ́n ni wọ́n fi gbé iṣẹ́ àkànṣe ọ̀hún fún Maman. Agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó ti agbọn ìpínlẹ̀ Akwa Ibom òun ni wọ́n ti palace náà ti kéde wípé àwọn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀n gangan lójú ọ̀gán lẹ́yìn tí wọ́n ní àwọn òṣìṣẹ́ àjọ EFCC lọ́ọ̀rì fìdán han àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn nílé ìkọ́sẹ́ ìṣègùn òyìnbó eléyìí ti ń bẹ ní ìlú Yo. Ìpinnu ọ̀hún ni àwọn ẹgbẹ́ yìí ni wọ́n gbé kalẹ̀ lẹ́yìn ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe nílùú Yo nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde wọn ni àwọn òṣìṣẹ́ àjọ EFCC òun náà ni wọ́n kan lo inú ọgbà iléeṣẹ́ ìkọ́sẹ́ ìṣègùn òyìnbó eléyìí ti ń bẹ ní Yo tí wọ́n sì palẹ̀ àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó lọ tẹ mọ bí wọ́n ṣe fi kélé òfin bí ọ̀jọ̀gbọ́n Ẹyọ Ẹpẹ ẹni tí í ṣe igbákejì alága fún ìgbìmọ̀ eléyìí ti ń gba iléèwé ìkọ́sẹ́ ìṣègùn òyìnbó ọ̀hún nímọ̀ràn nínú àtẹ̀jáde tí wọ́n fi léde látẹnu alága fún ẹgbẹ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Anie Kampita tó ń ti akọ̀wé ẹgbẹ́ náà dókítà Igboreje Edesiri òun náà ni wọ́n ti bu ẹnu àtẹ́ lórúfẹ́ ìkọlù náà. Wàyí o, wọ́n ti wá paláṣẹ wípé kí ìjọba kan paláṣẹ fún àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ náà kí wọ́n yọ̀ǹda

àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà àbí bẹ́ẹ̀ kọ́ kí àwọn ó tẹ̀wájú nínú ìyanṣẹ́lódì náà wàyí o nínú ọ̀rọ̀ àjọ efcc wọ́n ní àwọn ò lọ rí wúwà kọ̀tọ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà bí kò ṣe wípé àwọn kan lọ sínú ilé ìwòsàn ọ̀hún láti lọ yanjú àwọn ìwádìí eléyìí tí àwọn ń ṣe lọ́wọ́ olóyè ẹgbẹ́ òṣèlú pdp kan ìyẹn dan ulasi ń ló ti pe ààrẹ bọ́lá ahmed tinubu níjà láti bọ́ síta gbangba wá ṣàlàyé bó ti ṣe darí ìlú sí tó ń ti mímọ́ fi ọgbà gbọ̀rọ̀ gbalẹ̀ lórí gbogbo àwọn ìlérí eléyìí tó ṣe fún ọmọ nàìjíríà ṣáájú ètò ìdìbò gbogbo ọdún 2023 nígbàtí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ulasi ṣàlàyé ọ̀rọ̀ wípé ààrẹ bọ́lá ahmed tinubu ń lọ́yẹ̀ láti bọ́ síta gbangba bá ọmọ nàìjíríà sọ̀rọ̀ bó ṣe ti ṣe dáadáa sí lórí gbogbo àwọn ìlérí tó ṣe fún ọmọ nàìjíríà ṣáájú àkó eléyìí tí wọ́n dìbò fún un nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ń lọ́yẹ̀ o kí wọ́n mọ bí nǹkan ti ń lọ nínú ìṣàkóso tí ń lọ lóde yìí kí wọ́n sì ṣe ìṣàkóso alákòyọwọ́ láti ní bó tilẹ̀ jẹ́ pé ìṣàkóso òun náà ló yàtọ̀ sí ti àwọn ọmọ nàìjíríà wọ́n máa ń fojú wò níta pẹ̀lú bẹ́ẹ̀ náà ó yẹ kí ìjọba ti ń bẹ lóde kí wọ́n ṣàlàyé ìdí ẹ̀ tí wọn ò fi tí ì mú àwọn ìlérí tí wọ́n ṣe fún àwọn ọmọ nàìjíríà tí wọ́n tí ì múṣẹ. ẹgbẹ́ àwọn àgbààgbà ní ìpínlẹ̀ èkìtì ó ní wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé ìmọ̀ fi ara jìn fún orílẹ̀-èdè ẹni àti mímọ̀mọ̀ wa tèmi nìkan ni àti pé tẹ́ǹbàjẹ́ ọkàn mi ó náà ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìdàgbàsókè láwùjọ gbogbo ààrẹ ẹgbẹ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n joseph olúwasanmi ó náà lọ́rọ̀ ti kérékèré àwọn ọmọ bíbí ìpínlẹ̀ èkìtì láti wà ní ìgbáradì kí wọ́n ṣe ojúṣe wọn láti jẹ́ kí ìpínlẹ̀ ọ̀hún àti orílẹ̀-èdè nàìjíríà kó túnbọ̀ mọ̀ tẹ̀wájú nínú àtẹ̀jáde tó fi léde akọ̀wé ẹgbẹ́ ọ̀hún níyì ajibulu tó ń ti alūkkóró fún ẹgbẹ́ náà ọ̀mọ̀wé adébáyọ̀ oríire nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde nílùú adó-èkìtì níbẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ láàkò eléyìí tí wọ́n ń gba àwọn ọ̀dọ́ méje kan wọlé sínú ẹgbẹ́ náà ajibulu àti oríire ni wọ́n ṣe àpèjúwe irúfẹ́ ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tọ́tọ́ àti eléyìí tọ́yẹ̀ láti jẹ́ kí ìdàgbàsókè kó tún bá ìpínlẹ̀ ọ̀hún àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀. ní báyìí lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè south korea náà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde látẹnudẹ́nu tí í ṣe alákòóso ẹ̀ han gyun wípé àwọn ti ṣetán táyì sí ń bèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ iléeṣẹ́ ọmọlógún orí omi ti ilẹ̀ amẹ́ríkà láti jẹ́ kí orílẹ̀-èdè south korea kí wọ́n parí àwọn ọkọ̀ abí omi eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ ẹni tí í ṣe alákòóso fún ẹ̀ka ètò ààbò ní orílẹ̀-èdè náà han ni wọ́n ní ó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú adelé akọ̀wé fún iléeṣẹ́ ọmọlógún orí omi tilẹ̀ amẹ́ríkà ìyẹn nkao ní ìlú washington dc tí wọ́n ìsira wẹ́ẹ̀bẹ̀ sí láti ṣe ìrànwọ́ ńláńlá fún àwọn láti ṣe iṣẹ́ àkànṣe náà wàyí o ọ̀rọ̀ wọn náà fi léde lẹ́yìn ìpàdé àti ìbuwọ́lu ìwé àdéhùn eléyìí tó wáyé lọ́dún 2025. lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ ní orílẹ̀-èdè egypt ìyẹn ismail sc òun náà ni wọ́n ti kéde rẹ̀ yányányá wípé wọ́n ti bọ́rẹ̀lẹ̀ bọ́ sí ìpele kejì ìdíje bọ́ọ̀lù ní orílẹ̀-èdè ọ̀hún ìrètí sì ṣe ìgbà àkọ́kọ́ ní ọdún 1980 eléyìí tí wọ́n ti da ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà lẹ̀ ọ̀rọ̀ ọ̀hún lórí bẹ́ẹ̀ mọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún lọ́wọ́ nígbà tí wọ́n jẹ ìyàjẹ́bọ lórí pẹ̀lú àmì ayò 2-1 kan lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wadidegla lálẹ́ ọjọ́rú wednesday èyí tó sì fi òtí lé wípé wọ́n ti bọ́ sínú omi tó ń gbé wọn lọ sẹ́yìn èsì ọ̀hún òun náà ló dàbí ìgbà tí àjálù dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù ní ilẹ̀ íjíbítì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ni wọ́n dá sílẹ̀

ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ ọlẹ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ kan ló ti gbé ìdájọ́ kalẹ̀ lé alákòóso fún ẹ̀ka agbára nígbà kan mọ́mà lórí wípé kọ́ lọ rí sí ẹ̀wọ̀n ọdún 85. Àwọn ẹgbẹ́ àgbààgbà ní ìpínlẹ̀ Èkìtì náà ti ké sí àwọn ọmọ ilẹ̀ yìí láti mọ ìwà ìfarajìn fún orílẹ̀-èdè ẹni fún ìdàgbàsókè ilé ìtọ́jà kankan. Ìjọba orílẹ̀-èdè South Korea ni wọ́n ti pè fún ìrànlọ́wọ́ látọwọ́ iléeṣẹ́ ọmọ ológun orí omi ti ilẹ̀ America láti ṣe ọkọ̀ àbí omi. Lẹ́ka eré ìdárayá náà láti ká fún yín pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ismail FC náà ti bọ́rẹ̀lẹ̀ sí omi tó gbé wọn lọ sí ìpele kejì líìgì ìrẹ̀lẹ̀ Egypt, èyí ti ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n bọ́rẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láàrin ọdún 82 tí wọ́n ti dá wọn sílẹ̀. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ̀rọ̀ wájú ẹ kàn sí wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com. ẹ lè fẹ́ràn sí wa lójú òpó ìtàkùn X wa pẹ̀lú Lagilufm 967. Ẹ tún lè bá wa dọ́rẹ̀ẹ́ lójú òpó Facebook wa pẹ̀lú Lagilufm 96.7. Túnde Ọ̀làwúwo lóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Churchill Abídèmí Àkàndé lóníròyìn yẹn ṣeun tẹ̀ ń gbọ́ wa o. Ẹ̀mọ́ yìí kúrò ńbẹ̀ ètò ta ló ta kìn pẹ̀lú Kọ́dìrì Adérọ́gbà ní mọ̀balẹ̀ sórí agbègbè ẹ̀kú kalẹ̀.

0: jókè.
1: Ó balẹ̀ pẹ́pẹ́.
2: Ta ló takẹ?
1: Ta ló takẹ?
2: Àláfídà. Ó yá gbé wa débẹ̀ gbé wa kọjá bẹ̀. Ṣé ẹ lè gbé gẹ̀ sí?

0: wa nbe ni wipe be eyan o ba takashi e won le mu o gbogbo eyin te ti takashi e lati ojo kini ninu osu karun ta wa e ti edi 26 e mo lora le tori pe o se se ko ko yo jade ke gba bi 1 million naira en ti o je 5 million naira yo je en ti o jagbo funfun nene fun leya o no je iwo wa ti takashi abi ah o je mo sun lorun awe eyan o gba pe ni on the 26 ninu osu ta wa e e mo pe 27 ni leya ojo keji leya 26 ni ojo yen gangan ni aragba yamu yamu owo so kale ah ibado mi titi awon agbegbe to yi banaka awon go mi titi 50 million naira agbodun o tun ti wa wa nle fun ti leya ni jije ni o fem ba ni loke to ba takashi e e wa ma gbo mi bẹ́yìn náà bá fẹ́ wá takashi ẹ̀ torí pé kashi ẹ̀ tán ń ta yìí kò dí daily draw kò dí lọ́wọ́ o kò dí daily ẹ mọ̀ sí mi gbọ́ o ẹ mọ̀ pé daily draw wà kashi eléyìí ò dí daily draw lọ́wọ́ o *347*1004*2#* *347*1004*2#. Tú yẹn ló dúró fún lágelú ẹ mọ̀ ìgbọ́ ọmọ ọba fọ́sùn o. Se ba ti testa 347 e wa testa 2*347*1004*2# 2 yen lo ma gbeyin edegbeta naira 500 naira pere na ni de yen ba 500 naira to ba fi wa gba 1 million naira soda ke yen ta mewa o ye yo mewa yen ko nu 1 million naira emeye to ku nle emeye to ku nle *347*1004*2# mo le fi takashi e bo ba je pe meji le yin fe ta bo ba je pe merin bo ba je meta bo ba je marun e ti moye to je ba yen ba kan to wa nbe ni wipe o ya network yin o wa da nbi te yin wa e wa fi fe takashi e le lo soda won POS be ba ti fun won number yin pe eyin na fe takashi e won ti mo ba se ba yin se 500 naira ni 1000 naira ni 15 ni meta 2000 etimo ye to je 3000 ehe etimo ye to je ba yen leni losan eni na eni ko tu gba owo lori eto mi losan yi iyo di 50 million naira duro e mo si mi gbo o ehe ko di lowo o o se je niyan *347*1004*2# o le fi lanfa lati fi takashi e papa e je ka won temi o pe wole kan si fi ebu kan fi se faje number te pe sire 091-23-70-86-75-081-42-49-10-06 number mejeje lo wakuli kan eti lagelo efe 091-23-70-86-75-081-42-49-10-06 number mejeje lo wakuli kan eti lagelo efe mi kashe jeni yen lakpa be yen awon to fun wa lebun lori eto Mr. Anthony Bodunrin oko fun mi number to lo nda lola je soke ko je sapo baba niyan lati agbon United Kingdom of Liverpool may you never walk alone awon ti Liverpool niyan ni gbogbo United Kingdom bakana one number construction company labi akoso na yo Portugal iyan baba jet niyan up Chelsea ni gbogbo island niyan awon ti Chelsea tokan tokan na yo Portugal iyan Real Madrid ni tohun ti e ala Madrid Mr. Rao for what to do? Joba talo. Igbogbo Bonzano iyan ni le talo. Ala Madrid. Gbogbo Galacticos niyan. Bi kan se je niyan. 091-23-70-86-75. Hello my face show. Ele ka san sa. E ka san ki loruko yin sa.
1: Oyediran Ajibola lati orita challenge.
0: Mr. Oyediran Ajibola lati orita challenge. Team wo ni yin sa?
1: Chelsea
0: ni yin sa. O ye mu bere.
1: E ya fun mi number 7.
0: Ki de oruko oluko ni ko AC Milan.
1: General
0: Gattuso. Gattuso. O ga sibe, Gattuso. E se o. General Gattuso ko. Ifarabalẹ le fi si. Massimiliano Allegri olùkọ́ni tẹ́lọ̀ fún ikọ̀ Juventus olùkọ́ni pé gbagbá olù AC Milan báyìí ṣe jẹ́ ní ẹlápá abẹ́yẹn. Ṣé ẹ ti ń ṣí ààrẹ? Ẹ máa ṣí ààrẹ lójú òpó ìkànnì lágẹlú ẹ̀fẹ̀. Mò ń wo bẹ́ ẹ ṣe ń ṣí ààrẹ o. Ó ṣe jẹ́ nìyẹn. Ẹgẹ́ cha ẹ̀ dádókè náà ná kálọ̀ rẹ̀ polówó ọjà. Lẹ́yìn tá a bá padà dé láti ẹ̀ka polówó ọjà. Táwọn olólùfẹ́ lọ tún wá pè wọlé láti fi ẹ̀bùn ṣeré fàlàfolò. Ẹ̀bùn wà ń lẹ̀ tẹ́ jẹ́ lọ́sàn-án tèmi. Ẹni tí ò bá pè wọlé nìkan ló mìí sí. Mo padà bọ̀ ẹ̀ kú kalẹ̀.
2: Lagilu FM 96.7.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want to know to salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so.
5: Turmeric.
3: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
6: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric, my game changer.
7: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
7: Kò ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000.
7: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
12: Ìròyìn ayọ̀ tún lè léyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bèrè fún layer special promo tí iléeṣẹ́ Miyọ Keke Global Engineering Company Limited tó ní ilẹ̀ Great Estate tó wà ní Adébáyọ area oríyọ̀lẹ̀ local government Ìbàdàn. Ta tún lè gba ayé gbọ́ olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láwọn ta fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyesọ́ díẹ̀díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. Àwọn èèyàn ti ń gbé ní Great Estate, iná ti débẹ̀, ọ̀nà sì da débẹ̀. Iléeṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé bánikọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba. Bẹ́ẹ̀ la ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ́ Agara Odù Ẹja Second Mosque, Steel Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́lọ̀ WhatsApp kálẹ̀ fi Bia State náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 0705393-6013 0705393-6013.

0: Wagyu FM 96.7.
1: Asere ni ma to fa yin la kokokunle elekeje o Napoli o
2: e ka bo pada lati e ka polowo oja ikani ti lagelu re lagelu 96.7 fm oke gajoke le ba la felele nile badan la lanfani lati wa e ti ehe e ba gbagbe ke bo ja yin si lori ti ka se yen alaipe ya mu eyan ti o lanfa lati je ebo owo sugbon owo te ba je ko di ti on the 26 lowo 50 million naira million lona adota million lona adota 50 million naira to ba ye pe ta won mo gbowo lo fe fi pe wa ni 50 meter o ni pe million wa ni 50 meter 50 million naira o la fe pin lori ti cash yen ẹni kí n pe kóòdù yẹn àwọn tó wà lórí facebook wọn ni kí n pe kóòdù yẹn lẹ́ẹ̀kan sí *347*1004*2#. *347*1004*2#. Yóò wá gbé lu àwọn ìlànà àtẹ̀lé tó bá ti tẹ̀lé àwọn ìlànà yẹn 500 naira péré. Ẹ̀yin lẹ wá mọ̀ bóyá méjì lẹ fẹ́ ta bóyá mẹ́ta bóyá mẹ́rin. Boya manu, boya mefa.
1: Kẹ́sì.
2: Ẹ bá se fẹ́ jẹ káàṣì ẹ̀ sí ni.
1: Ẹ ti fi ìlànà ẹ fi àwọn
2: ọba. Ó ṣe jẹ́ nìyẹn 09233708675. Oní nọ́mbà tẹ́ pè sí lọ́sàn-án tèmi 08142491006.
1: Bọ́ọ̀ṣì tì.
2: Mr. Anthony Bọ́dúnrin.
1: Aṣá
2: mi. Nígbà mo parí ètò tí mo lọ sójú ọjà. Bàbá ń fapá jánu pé òjò ló ń jẹ́ sí lò lópin ọ̀sẹ̀. Wọ́n ní bàbá ọkùnrin ọ̀sẹ̀ ti lu ẹja mójútó tó ń bẹ lójú ọ̀nà bàbá ní irọ́ o. Odoro ni ko Jesse lo won wa ta omi nile awon won bi Jesse re ni o da ko si laburu e ma je soro ju awon ololufe Jesse na gbe wa lori afefe bayi te ba lojoro ojoro na ni bi Jesse no ba soro lojoro yo lojoro na le fi ba won ta duro asa dupe won na Liverpool won si na Jesse abi ilo tuku ati yanju e bayi ehe wo si je niyan hello hello suwo be san yo
3: hello
2: eh eh e ti wole
3: o ti suwo ti sign by yen
2: suwo yi ti sign by
3: the up gunners
2: oh
3: olale kan lati di kan
2: olale kan lati di kan up gunners
3: Dortmund mo one final odomi
2: boy o da e mu bere e mo je ba yin so e te ti gba te n so pe to e ti gba ri
3: o da to tori po so pe la gbari mo mu 26
2: e mu 26 okay o ti pogun jo o ti gbe ogun te ti wo ase ka gba ken e pele number 26 abi
3: o da
2: ibere number 26 ele te lanfa lati mu o ni kin be lo yin pe lodun 2008 iko wo lo gba euro 2008 orílẹ̀-èdè
3: spain
2: bẹ́ẹ̀ni orílẹ̀-èdè spain náà ló gbà ẹ mú bẹ̀rẹ̀ yín tó gbẹ̀yìn.
3: Ẹ fún mi number 24.
2: Number 24 ìbéèrè number 24 ìdíje ilẹ̀ adúláwọ̀ lọ́dún 2012 orílẹ̀-èdè wo ló gbà.
3: 2012 Chipolopolo of Zambia.
2: Ẹ kí lè pé.
3: Chipolopolo of Zambia.
2: Chipolopolo of Zambia.
3: Bẹ́ẹ̀ni.
2: Lẹ́kan láti dín kan àbí.
3: Bẹ́ẹ̀ni ẹ ti bá la máa gbà kíní yẹn 2004-2006 àwọn àgbà ìgò rẹ̀ lọ́dún.
2: Ẹdúró náà tẹ́ ẹ̀ bá wá gbà kí ni kó wá ṣẹlẹ̀.
3: Ẹ ká mọ́jẹ kí lè rí. Yorùbá gbà.
2: Àbí kí
3: ni
2: ẹwọ̀n ọlọ́pàá àrẹ́sì. Bẹ́ẹ̀ bá ti gbà.
3: Àní Everton lónìdúró wa nínú EPL.
2: Ẹ oní onídùúró yìí ó da. Ó da àwọn ẹni náà sì ní ìfigagbága wá jù fẹ́ mọ̀ wọ́rí ọlọ́ọ̀bá yín yẹn jù. Ṣé ẹ gbọ́ ọlọ́ọ̀bá yín
3: yẹn jù.
2: A ti kọ nọ́mbà yín.
3: Alwafida.
2: Ó da ẹ ṣe o.
1: Agaga bó ṣe ń drive níbẹ̀ bá sódà bí Èkó pín àbáka Napoli láìpẹ́.
2: Abiola yaliyali láti Hamburg lórílẹ̀‐èdè Germany. Ṣùgbọ́n lọ́wọ́ bá ìlú Naples ló wà lórílẹ̀‐èdè Napoli nílẹ̀ Ìtàló. Ó lọ jayé rúra. Ẹkún Abidjan wàrà. Ó wà Naples báyìí tó ń jayé ayé flẹ́ẹ̀rì.
1: Àwọn
2: máa jayé lọ kò sí nǹkan mọ́ ẹ̀gà sùn lọ. Àbí bò wá ni.
1: Agbẹ́ni kan lọ.
2: Ẹni ẹlẹ́ni láti ọdún kan tó ti ṣiṣẹ́. Ìyá ń jẹ ayé wúkúwúkú yín. Ó wà Naples báyìí.
1: Ó
2: bá rí ìjọba àtàló bá ń kí o ìyẹn bẹ́ ń bò zánú tiẹ̀.

Yunusa ẹni akọkọ ni yẹn táwọn tó ṣe àrẹ jùlọ ojú òpó ìkànnì lágelu fm ẹni akọkọ ta kọkọ mú nìyẹn ó kú èèyàn mẹta báyìí ó kú èèyàn mẹta ta fẹ mú sí mo rí bẹ ṣe ń ṣe àrẹ ṣùgbọn ẹ mọ pé àlè mú gbogbo yín tán àwọn tó bá ṣe àrẹ jùlọ àmọ èèyàn mẹta ni bó ṣe jẹ nìyẹn ta ṣe owó labẹ láti orílẹ̀-èdè amẹ́ríkà àwọn ti máa ń yú ká mọ̀ sí ọ̀sọ̀ọ̀sẹ̀ bá sì mọ̀ sínú ṣe jẹ́

347 *1004*2#. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ lórí ẹ̀rọ fóònù yín, yóò gbé lu àwọn ìlànà tẹ̀lé. Ẹ̀yẹn tẹ̀ láwọn ìlànà yẹn. Bẹ́ẹ̀ bá ti tẹ̀lé lọ́wọ́ kan báyìí, yóò sọ pé ṣe ẹyọkan lẹ́fẹ̀ ta àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin. Ẹ̀lẹ́ wa mọ iye tẹ́ ẹ bá fẹ́ ta lórí ti káṣẹ́. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ káṣẹ́ sí ni. Bẹ́ẹ̀ bá sì ta káṣẹ́ báyìí, kò lè gbọ́ pé káṣẹ́ o. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ tó ta káṣẹ́ ń jẹjọ́, ó ti wà lamẹ́ríkà. Bọ̀bọ̀ tó ta káṣẹ́ ń jẹjọ́ yẹn, ó wà UK báyìí, tó ń jayé flẹ́rì. *347*1004*2#. Olè fi ta káṣẹ́. Talẹ́ tó ni nọ́mbà yìí. Talẹ́ tó

0: bàbá ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Tàbá ṣiṣẹ́ látọjọ́ Monday káwá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
3: Ó jẹ́ sílé gbọ̀ngàn ọmọ sórí máa fi ṣe àpamọ́.
2: Ètò tó ń múlùdùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Oh my super!

ìròyìn ayọ̀ tún lè léyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bèrè fún layer special promo tí lè ṣe àmì ọ̀kẹ́kẹ́ global engineering company limited tó ní ilẹ̀ great estate tó wà ní adébáyọ area oríyọ̀lẹ̀ local government ìbàdàn tá a tún lè gba ayé gbọ́ olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá n tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láwọn ta fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyíṣọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges àwọn èèyàn ti gbé ní great estate iná ti débẹ̀ ọ̀nà sì da débẹ̀ iléeṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé báni kọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní mkk multipurpose building àtẹrẹ agara odò ẹja second mosque steel garage ìbàdàn fún àlàyé kọ́lọ̀ whatsapp ká lè fi bí estate náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 0705393 6013 0705393 6013

0: Mazda Vita oúnjẹ olókèlè ta fojúlówó yẹ fún àgbàdoṣe ó kún fún ojúlówó èròjà Viber vitamins àti minerals tó fi mọ́ èròjà lysine ó fẹ́lẹ́ lọ́wọ́ kò ní gluten nínú ó wà ní 1kg 5kg tó fi mọ́ 10kg àṣẹ láti iléeṣẹ́ Mass Foods Industries Limited
1: ẹ tún lè rí ra ní Emma Flow Shop ní Grace Building opposite AP Filling Station Jagun Bus Stop tàbí kẹ́ pé 08062512086 àti Alhaji Ten Ten Shop ní Akeremi Jagaban Ultra Modern Shop Bodija Ibadan telephone number 08130942495
0: Oúnjẹ olókèlè Mazda Vita ayo gbogbo.

òpin àti ìgbẹ̀yìn ohun gbogbo ìbàrẹ̀ ìlédùmarè. Ọba tó hàn tí nǹkan kan hàn tó mọ́ nínú ayé ìbàrẹ̀ Ọlọ́run. Kábíyèsí ọba ìlédùmarè ọba tó pamọ́ tójú kankan orí ìbàrẹ̀ o. Ẹ kú dédé àkókò yìí ọmọ Nàìjíríà. Fáwọn tó ń bẹ ńlẹ̀ yìí àtàwọn tó ń bẹ lókè òkun. Gbogbo ọmọ kóòtù òjíire lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé mo kìyìn o. Ẹ̀ka àbọ̀ sí kàní ti lágé ló. 96.7 FM òkè gajòkè. Ìkànnà ọ̀hún rèé. Àgbékalẹ̀ elédùmarè ni tó kọjá òye ọmọ adáríhurun. Adáni wáyé mo kí ẹ mo kì ẹ́. Òwí bẹ́ẹ̀ ṣe bí alágbára tó ga. A ṣe yìí ó wú àdìgún àrò ọba lókè. Lára gbogbo nǹkan tó dá pátá láti máa bá àmì rẹ elédùmarè pàdé. Ó dá mi ìlẹ́yọ kan tó ń ṣe wá léèmọ̀. Ó ṣàwọn kan níta kọtabo. Ó tún dá mi ìtẹ́ ìlépè lápò ẹ̀ tún lè pè wọ́n lábo. Àrà ń bẹ lọ́dọ̀ elédùmarè. Adáni wáyé dákun jọ̀ọ́jàre má fi wá dára tí ó pa wá lẹ́kún tọmọtọmọ. Ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. Ẹ sì káàbọ̀ sórí ètò yín. Ètò wo lètò ọ̀wọ́n? Ohun ojúrí la pètò yìí. Lọ́sẹ̀ ọ̀sẹ̀ lèmi ń ṣe é ládùúà. Ìgbàgbọ́ àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá ni wípé ojú àṣà kan ò kí ń rí bi tàwòdì òní rọ́ràn. Àtèmi àtẹ̀yìn àtẹ̀yìn àti gbogbo ará ilé wa látòkè délẹ̀. Àwa ò ní rí bínú ayé. Etí báyìí lobìnrin fi bá wọn gbúrò rò. Ojú tiwa ò ní rí bi. Mo kì yín mo kì yín. Ìjẹ́ lórúkọ gbogbo àwọn lọ́gà lọ́gà níkànìyẹ́. Àti gbogbo ikọ̀ tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ lórí ètò yìí lọ́sẹ̀ ọ̀sẹ̀. Olúwa tóbi lọ́ba fadà rẹ̀. Àtàmínà àdá ńlá. Àwọn ikọ̀ ètò yìí rèé. Ṣọlá rẹ̀ ó la mojú ẹ̀rọ. Fún àákòta wà ń bẹ̀ yìí. Lukman ọmọ tìjáni lorúkọ tẹ̀mí bá wọn jẹ́ nú ayé. Ẹ̀ṣọ́ ọ̀kọ̀ yìí ni mí ọmọ àdìlẹ̀ dógún ìjẹ̀gbọ̀n kò ilé léyìí ọmọ àdìlẹ̀ dèjà. Máa wí ọba gidi kan ò ní bá.

0: ọpọlọpọ rẹ ló ń bẹnu ayé lónìí. Ẹ jẹ́ ń ṣe báyìí ní pápápá. Ẹ dákun ẹ bá mi pe onílé ará àṣíwájú ẹ ní kí wọ́n ó súnmọ́ tòsí ẹ pé tẹ̀yìn ìkùnlé ẹ ní káwọn gan máa bọ̀ sídìí ẹ̀rọ rédíò. Àwọn tí ń bẹ lápá ọ̀tún àtàpá àlàáfíà. Kódà àwọn tọ́nà wọn jẹ́ pé wọ́n lórí ẹ̀rọ ìbánilẹ́wọ́. Ẹ̀rọ ìléwọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ jẹ́ àtúnjọ gbọ́ bí ayé dé dúró. Nǹkan mà ṣe o. Ṣé mọ̀ pé ẹni tó bá jì sí kò tó yẹ kó lè kọ́ ara àyókù lọ́gbọ́n.
1: Mo fẹ́ fọ́tọ̀ rí ti béèrè ọ̀rọ̀.
0: Kò dùnú ga olúwa kẹ́mi. Adédèjì kẹ́hìndé Ọlámidé.
1: Ǹjẹ́ yóò ṣe ṣe ẹ̀yìn alára wa?
0: Mo ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti wà lójú òpó. Ọmọlára ìyá kọ mi ìyàn mi dáadáa. Abiola Akinwale Abosede. Àwọn tó ti wà lójú òpó rèé. Ẹ bá ń ṣe à program ìṣẹ̀lẹ̀ ta lẹ́yìn lágbára pọ̀jù káwọn èèyàn máa gbọ́ lọ ẹ ṣàánú. Ẹ jẹ́ ran ọmọlà kejì lọ́wọ́ nǹkan ń ṣẹlẹ̀ ń dún níyà. Ẹ jẹ́ á fọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n torí ẹ̀dá tó bá fọ̀rọ̀ ara ti ẹ̀kọ́gbọ́n igba ti ṣerú wọn nú ayé. Sheik Ahmadu Bilal Yusuf.
1: Kòkòrò ló ti yí sí bẹ́ẹ̀ láti ìgbà òjò.
0: A kú oríire òní. Ọ̀kan náà àwọn olólùfẹ́ lúpọ̀nà ọmọ tìjà ń tòun ti kàn nìyẹn.

0: lẹ́yìn ìgbà tó parí ìwé bíi mẹ́wàá tán òun náà lọ kọ́ sílé Harry Nurse wọ́n ṣe freedom fún ó ń ṣiṣẹ́ ó láǹfààní àti ríṣẹ́ nílé ìwòsàn kan nílẹ̀ ìbàdàn ní àyín tó ló kọ dáadáa òun àti àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ẹgbẹ́ wọn àwọn náà ń dá tọ́rọ́ kọ́bọ̀ lóṣooṣù wọ́n láwọn ń dájọ́ oṣù yóò tó náà ṣùgbọ́n tá a bá gbà á kálukú ò rí nǹkan fi ṣe ọdọ́mọdébìnrin tí mò ń sọ yìí títí aláyọ̀ ni màmá àti bàbá sọ ṣùgbọ́n títí títí náà máa ń pè é nurse títí kábíyèsí elédùnmarè àṣẹ ni ó mọjọ́ wò lọ́mọjọ́ kú ìṣẹ̀dá ó ṣíjú àánú òwà tọmọtọmọ ọmọ nàìjíríà mò ń bọ̀ náà jẹ́ yára wọ ẹ̀ka ìpolówó ọjà ọ̀rọ̀ tó lágbára ẹ̀ bà mí dá sí lọ́wọ́ àṣálẹ̀ ẹ kú kalẹ̀ o tẹ wà ń bẹ̀ pẹ̀lú mò ń bọ̀.
1: Lagiliw FM 96.7
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to know salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so.
4: Turmeric.
2: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.

0: hemoglobin summer ramp up body enjoy life. Ọlọ́run bàbá àdúrà
1: ẹgbẹ́ 47. Láti àtẹ̀tẹ̀ kọ́ sí lọ́rọ́ ti wà, ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Wòlíì Caleb Ọ̀ládìrán Olúlàdé, bàbá AK 47, tí ọlọ́run fi ọ̀rọ̀ náà rán, yóò máa wà ní ìkànnì Lagilu FM. Láàárọ̀ kùtù, ọjọ́ ajé, dọ́jú ẹ ti Friday, láti fi ọ̀rọ̀ bó onípòjípò. Bẹ́ẹ̀ ni yóò máa sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé mùtúmùwà, tí ìyanu, ìwòsàn, ìtúsílẹ̀ àti àlùyó sì máa ṣẹlẹ̀. Èyí wá ni àwọn àsìkò tẹ́ máa bá Wòlíì Caleb Ọ̀ládìrán Olúlàdé, bàbá AK 47, tí ìjọ Holiness Anointed Church from Heaven pàdé láàárọ̀ kùtù àì ní ìkànnì Lagilu FM 6:35 to 6:50 a.m. ni lọ́jọ́ Monday, lọ́jọ́ Tuesday 6:40 to 6:55 a.m. lọ́jọ́ Wednesday 6:45 to 7 a.m. tó bá wà di Thursday 6:25 a.m. to 6:40 a.m. lẹ́sẹ̀ máa bá wọn pàdé ní 6:30 to 6:45 a.m. lọ́jọ́ Friday. Ẹ darapọ̀ mọ́ Wòlíì Caleb Ọ̀ládìrán Olúlàdé, bàbá àdúrà AK 47, Ọlọ́run ọ̀rọ̀ ní ṣe tiẹ̀ tì lórúkọ Jésù.
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
3: West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International bíro ni lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé-iṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalex International, àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email adimula.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ ohun òṣì tó dájú.
5: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn, tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù mẹ́ yìí, owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà, láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí i. lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ladelu 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.carshare.ng. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta Carshare. Ilé yá Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Carshare? Mo ti Carshare.
6: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
7: S-E-L-A-R-I-E. Celery.
6: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
8: T-U-R-M-E-R-I-C.
6: Yes, so
8: turmeric.
6: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
9: Ladilu FM 96.7.
10: Ekaabo pada. Abiola Adedamola. Princess Afeji soro. Lori ti Jani Fatima. Taiwo Adekeye. Asiu Busari. Idris Ibelo. Ademi Aramide. Adebojo Yusuf Oladimeje. Adunle Ade Sogbeni. Dupe lowo gboyin ti e wa nbe pelu wa. Alaji Amda lati Odunse lati orilede Italy. Eku itele gbogbo gba. Omo Nigeria. Yi to Jacob ninu awon omode wonyi. E ti mo pe ni titi. Titi Alayo. Lẹ́yìn ìgbà tó parí iṣẹ́ yìí tó kọ́ṣẹ́ parí ó láǹfààní àti darapọ̀ mọ́ ilé iṣẹ́ kan tí ṣe ilé ìwòsàn kan nílẹ̀ ìbàdàn ní àhín ó ń báṣẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun náà darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n bá gbà tọrọkọ̀bọ̀ wọn lóṣooṣù ó ní tí wọ́n yọ ọ́lẹ̀ tí wọ́n fi ń dájọ́ wọn ó lè bá rí nǹkan rí gbé ṣe nú ayé àwọn míì sí ṣọ́ọ̀bù wọn kò wò ìgbà ṣọ́ọ̀bù káàbọ̀ ìtùnú àwọn míì sí ṣọ́ọ̀bù tán wọn fi ń ta oògùn tó níṣe pẹ̀lú ìlànà iṣẹ́ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àrígbó wọn tó gbowó yìí tó fi ran àwọn òbí rẹ̀ lọ́wọ́ sóhun kọ́lẹ̀ nìkan bá pé títí lákòókò ìgbà tó yẹ kóhun ó gbowó tiẹ̀ òun nímọ̀ràn kan tó bá ní kọ̀ sóhun lẹ́nu òun tóun náà ti ṣe ni ìjọ ọjọ́ mọ̀ pé orí okoòwò lòun da owó tòun lé lórí owó kí ni ilẹ̀ lòun máa fi tòun ra òun sì gbà wọ́n náà mọ̀ràn arábìnrin yìí wò wípé òun tóun jẹ́ obìnrin bìnrin lásánlàsán lúpọ̀nà ọmọ tìjáde ń bẹ lórí ìkànnì lágelu 96.7 FM lọ́wọ́lọ́wọ́ ṣe wípé obìnrin lòun òun ó ṣe wá ralẹ̀ máa ṣe nǹkan kan kódà kọ́ ọ má kọ́ ilẹ̀ ò kí ń depreciate láyè yóò pọlọ̀ appreciate àkókò bá tó wọ́n náà fi ṣe nǹkan pamọ́ tó sì máa báyè rẹ bọ̀ wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ tó bá pẹ́sà olè padà tá kó tún gbowó ẹ̀ sápò ó rí nǹkan míì tó lágbára láti fi ṣe títí màá gbà sárábìnrin yìí lẹ́nu ó sì ralẹ̀ plot kan pamọ́ wọ́n bá gbèsè ayé wọn bọ̀ tọ̀rẹ́ rẹ̀ tí mo sọ yìí náà ò jìnà síbi tóun náà ra tiẹ̀ sí wọ́n mójútó tí wọn ò tiẹ̀ tí ìlágbára àtikọ́ òun tẹnu ẹ̀ gbogbo àwọn àbúrò wọ̀nyí náà ni wọ́n ti débi ayò gúnlẹ̀ sí ó dàrí inú wọn tó tún ṣáájú títí aláyọ̀ gan mọ́kọ wálé inú ìyá wọn sì dùn pé kálukú ti rí ibùjókòó ayọ̀ dé sí tí náà padà ṣègbéyàwó ó fẹ́ kan nínú àwọn dókítà bẹ̀ nílé ìwòsàn yìí ọ̀rọ̀ ìfẹ́ wẹ̀ láàrin wọn wọ́n sì padà fẹ́ra wọn tọkọtaya ìfẹ́ wọn wù yẹn dáadáa títí àtọkọ rẹ̀ ti kó papọ̀ lọ́kọláya olúwa sì dá wọn lóhùn kódà mẹ́ta lọ́lọ́run ọba yọ̀ǹda fáwọn náà tó jọ́mọ láàkó yìí tí wọ́n ń tọ́jú àwọn ọmọ tiwọn lọ́wọ́ ìyá wọn bá síìkì títí àtàwọn àbúrò rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó kù wọ́n ti ń bọ́ sọ́tún ni wọ́n ń bọ́ sósì láti tọ́jú màmá. Àìsàn yìí padà lídì sí stroke. Ṣùgbọ́n torí pé ó jẹ́ lànà ètò ìlera ní títí náà wà tọ́kọ rẹ̀. Gbogbo ohun tí wọ́n ní pátá ni wọ́n fi ran màmá yìí lọ́wọ́. Abẹ́rẹ́ ni ògùn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olúwa gbé màmá dìde padà o. Ṣùgbọ́n ojú àpá ò jójú ara mọ́. Ó di pé tí màmá ó bá ẹ̀yìn láti inú yàrá bọ́ síta gbangba. Òun tọ̀pá ni. Màmá ò lè gan mú mọ́tò mọ́. Kò lè bá wọn lo oko ẹ̀fọ́ mọ́. Màmá bá pinnu lẹ́mi ara rẹ̀ pé kóun ó pe gba àwọn màmá ẹgbẹ́ òun táwọn jọ ń ṣe oko òwò yìí. Kébi ọmọ bá pa òun kó àwọn ọmọ òun ti gbìyànjú. Ẹ dákun ẹ máa bóun ra ẹ̀fọ́ wálé. Ẹ rà á lápẹ̀rẹ̀ lápẹ̀rẹ̀. Òun ó máa lé síwájú ìta lọ́dọ̀ tòun bí. Òun sì máa jókòó tì í. Òun náà máa rí nǹkan kan pa táwọn máa fi jẹun. Gbogbo àwọn ọmọ ni wọ́n ti wà níbùjókòó wọn. Kódà èyí tọ́jọ́kùnrin nínú wọn gan ti fẹ́yàwó. Ọmọ Nàìjíríà. Làwọn ọ̀rẹ́ màmá yìí bá bẹ̀rẹ̀ sí ràn lọ́wọ́. Wọ́n ń bá gbé apẹ̀rẹ̀ ẹ̀fọ́ wá. Apẹ̀rẹ̀ ewédú. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣe nǹkan yọjẹ níjà wẹ́rẹ́wọ́dì wẹ́rẹ́ níwájú ìta ń bẹ̀. Bàbá láńlọ́ọ̀dù bá gbógun tì wọ́n. Ẹ má gbàgbé pé mo sọ pé inú ilé yìí náà ni màmá yìí bí àwọn ọmọ yìí sí. Yàrá kan náà sì ni. Kábíyèsí Elédùmarè. Ìyá wà níbi tí wọ́n ti ń jẹ tààrà. Elédùá má jìyà bá wọn jìyà tọmọtọmọ. Bàbá láńlọ́ọ̀dù bá gbógun dìde. Má sọ lé òun dàrin ọjà. Nígbà tó bá pẹ́ ńsìn. Lálátàrò lòun náà máa wá jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Fẹ́ni ọba rẹ̀ fọ́ kó lè bá ara ta. Nígbà ó bá pẹ́ díẹ̀ sí. Elépo pupa náà máa wá jókòó. Fẹ́ni ọba ẹ̀fọ́ tó bá ara ta ó yẹ kó repo sí. Tó bá pẹ́ díẹ̀ ẹlẹ́ja náà máa gbé tiẹ̀ wá. Kò sí ohun tó jọ o. Má sọ wájú ìta tòun di ọjà. Wàhálà bá dé. Làwọn màmá tún bẹ̀rẹ̀ sí sáré káàkiri. Kò láwà á gbélé yìí gbà báyìí. Màmá pe títí ọmọ rẹ̀. Títí náà pa àwọn àbúrò rẹ̀ kí la lè ṣe. Àti wọn tẹ bá ń pẹ́ ṣe sí náà lẹ́ṣe. Wọ́n bẹ̀rẹ̀ sí bọ́rọ̀ yìí bọ̀. Ọ̀rọ̀ yìí ń le sí. Àyájọ́ ọjọ́ kan títí wá bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ pé tó. Ilé ẹjọ́ kìíní àná tóun ṣàlàyé fún ẹ. Àbí káwọn ó sì gbìyànjú káwọn lọ yọ yàrá kan pálọ̀ kan bẹ̀. Kí màmá òun máa kó lọ ọbẹ̀. Kò sá gbọdọ̀ kó lọ ilé kẹ́nìkan sọ pé ó ṣe tẹ̀fọ́ ó ṣe tata. Bí ìyàwó tọkọ rẹ̀ nífẹ̀ẹ́ sí, ọkọ rẹ̀ fọwọ́ sí fún. Ìwọ̀n bá bẹ̀rẹ̀ àtọkọ àti ìyàwó. Nígbà tá irú oṣù méje oṣù mẹ́ta. Wọ́n ti yọ pálọ̀ kan yàrá méjì. Wọ́n yọ ilé ìdáná. Wọ́n yọ ilé ìwẹ̀. Àti ilé ìtura. Ìdí wọn ó ti máa ṣe gá. Títí bá wá dáya rẹ̀ ń báríkà. Màmú òun. Òun àtọkọ òun. Ilé kan tó lọ́ ń ṣe fóun. Àwọn sáré bá ń yọ ọ̀rá kan yàrá méjì kan. Ẹ máa wá lu ọbẹ̀. Kí wàhálà ilé yìí tó ń bẹ ńlẹ̀ yìí kó má bàa dógún. Èyí tí bàbá onílé ń bá yín fà yóò tó gẹ́. Tẹ bá sì ń jáde tẹ́ ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Ọgbà oyè báyìí ni wọ́n ta o. Ó ṣe ṣe kára yín ó tún máa mókun sí. Yàtọ̀ sí kẹ́ ẹ máa jókòó kalẹ̀ nínú yàrá. Ìyá bá ṣàdúrà fún. Kò ní pẹ́ kò ní jìnà mọ́ o. Àmọ́ kọ̀ wá lópin ọ̀sẹ̀. Ìyá wa bá yín kẹ́rù yín. Ẹ máa talẹ̀ yọ. Ẹ máa palẹ̀ mọ́. Màmá bá pa àwọn ọmọ rẹ̀ tó kù. Àtàwọn ará àdúgbò. Ọmọ Nàìjíríà bá ń fi làákàyè lọ láàyè tí mo dé yìí. Ẹ bó ń dúpẹ́ lọ́wọ́ ọmọ òun o. Ẹ̀gbọ́n yín. Títí aláyọ̀ òun nìkan.

0: Ìrìnàjò umrah láti ṣàlékún imani kálíbà jẹ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels èyíkéyìí umrah tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
1: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile Adun badu opo makamuso Lagelu FM kakaki ile isa gun safefe tin farere idunu fun gbogbo loja to nta imule gugun ni so wonya wonya secretin midunbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa ibawon do wopo lai ro buru kawo Mad out there, Lagelu FM Lessons 7. Gbagbo gbaju gbaja gbagi oko. Won ti gba yera bata nle yi. Lawujo le se ton gbun safefe. Ton ma jase polo oja ti o ta. Gbera nle, darapo koja wa. Gbogbo ara Lagelu FM Lessons 7. Iki wala hi alubarika. Polo oja nbe, kerin ope ke.

0: ojulumọ ṣe ni iba pade pẹlu ara won ti won tun ni ibasepo pẹlu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ileya pẹlu idaraya lori sirisi be ni ayo ati idunu gba okan wa kan bi ileya se wole de ka se na bonara yo no bonara yo
1: dile baba won ta tun dile
0: Ileya Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Ileya Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Ileya nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olóríire kan ní àgbọ̀n ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Ileya yìí. Bẹ́ẹ̀ni 500,000 Ileya ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ileya Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so.
4: Turmeric.
2: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Lagilu FM 96.7.
6: Eka bo pada. Eje n wa ko yokun gunle kele lanfani ati ba mi da si. Da ta koko to. Pada ko wa keru mama. Ama ko ja si ni usai. Pada kan ati yara meji. Lórí ilẹ̀ ọ̀hún Mamadou ó ṣàdúrà fọ́mọ rẹ̀ ẹ̀yìn náà gbéra nírètí pé ká tiẹ̀ sọ wípé ọmọ wa bá dàgbà tí wọ́n bá rebi àgbáre èyí tó kù nínú ilẹ̀ òun lè fi kọ́ ohun tó wù ú àwọn ó sì fi rẹ́ǹtì ó jẹ́ pé òun bẹ̀ nílé ọkọ. Mo lohun ati ta ni je je mo pe nigba ti o fi pe odun meji ti arabirin yi wa ni gan ma ti ko lori inu ile yi won si ngbe new site yi sadede ni dokita to je oko ti to ba sa isan ranpe awon dokita egbe re bere si toju re nile iwosan ina ti se ti drip papapa atawon nurse to kun kabiyesi eledun oba to fi iku sagba on gbogbo awon agba nile yoruba won ni iku apa baba lawo bi eni ti o nifa iku ti o po ni segun gege bi eni ti o logun si re iledun mari oba to fi ku se agba gbogbo nkan to dapata a fi bi igba ti o se abere atogun le iwosan jo ta nso yi igida o sorry pada se doctor pada se sorry fun doctor egbe dede ni won ri ko mi ti won fa sarakun yin lara omi o lo mo to ba bere si gas awada ni efe ni ete nigba aya ite lorun e fowo mejeji lera won eka 21 sorry mi ti e moye ton ka ga omo nigeria oko titi je pe eledumare ariwo nla so ni le ah awon àwọn doctor ẹgbẹ́ rẹ̀ gbójú òkè omi dà lójú wọn wàràwàrà. Àbúrò òní kan wá kò ní kan lé kálukú wa. Bí títí ṣe wọ̀ rèé o. Inú three bedroom flat tó wọn àtọkọ rẹ̀ kọ́ tí wọ́n ń gbé. Wọ́n padà wá sìnkú sẹ́gbẹ́ kan mẹ́. Nígbà tí jọ́kẹjọ́ kọjá, àwọn fámìlì jókòó. Ọ̀pọ̀ náà jókòó. Àkáǹtì ọkọ rẹ̀ dà. Wọ́n tẹ fi ń gbowó dà. Ìwé ilẹ̀ ilé dà. Tọ́ra wọn ńlá ti wí fún ẹ pé sọmọ pé wọ nìkan kọ́ lọkọ rẹ fẹ́ ṣá. Arábìnrin kọ́kọ́ wòkè. Ó lóun ò lè sọ pé òun ò gbọ́ rí. Torí ọkọ òun sọ fóun wípé arábìnrin kan lóyún fóun nígbà táwọn ń bẹ léèwé. Ìrìn àjò àwọn ò sì bára àwọn mu. Kódà ẹ̀yin tẹ bí òun ló gba oyún lọ́wọ́ ẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ ni kò parọ́ fún ẹ. Ọmọ kan tó bí náà ni kò sí wàhálà ọmọ kan àbí kíla mẹ́ta lọmọ ẹ àlọ́nà wo iye tó bí lòun náà bí níkì ọmọ ìbílẹ̀ ọláńre wájú ìlẹ́bà mi lọ́nà wo làwọn ṣe jọ jẹ́ mẹ́ta mẹ́ta rà sórí kété tí ara ọmọ yẹn ò yá lákòókò kan bẹ táwọn sọ para granma ìyá ọkọ rẹ ò yá àkókò yẹn lọkọ rẹ travel wá kò lè padà mọ́ ń jó rẹ̀ láti dúró tìyá rẹ̀ ó sì ṣètọ́jú ẹ̀ ìgbà yìí náà lọmọ sọ pé òun bọ̀ wá sùn lọ́dọ̀ bábò òun ìyá rẹ̀ bá mu wá má jà parọ́ tán o àṣà àwọn fámìlì nífẹ̀ẹ́ sí ìyá arábìnrin yìí wọ́n bá tún ti lu ọkọ ẹ̀ kò tún jẹ́ ẹ̀kan náà lọ ọkọ ẹ̀ ti kọjá kò ń lé tán kó tó mọ̀ pé òun ti dáràn òun ọjọ́ kan tún di nǹkan o torí ngbà tí ó fi bí méjì ló bí àwọn òbejì ni òun tó sọmọ tiẹ̀ náà di mẹ́ta rèé àwa náà la gbà á la tọ́jú ẹ̀ tó bá sì ra wọn mọ́ táwọn jọba bá wọn jọba bá yín bí mú mu ni àmọ́ àdé o ìmá làágùn jìnnà ọmọ nàìjíríà yàrá kan péré ni wọ́n fún nu yàrá ọkọ rẹ̀ ní ilé ọkọ rẹ̀ wọ́n fún tibí náà ní yàrá kan wọ́n bá fi yàrá kan yókùn sílẹ̀ ní ní bedroom flat àwọn fámìlì náà ò máa dé bí àwọn àbúrò ọkọ ẹ ibẹ̀ láàrin bí oṣù mẹ́fà tárábìnrin fi gbénu ilé yìí ó gbénu ilé yìí pẹ̀lú ìnira onípe èyí tí wọ́n pè níyàwó ọkọ rẹ̀ yìí ti nẹ́gbàárọ̀ ó ti nẹ́gboro ojú ẹ̀ ti dá ìyẹn burú bíi gbèsè àjùlé inú ilé ọkọ onúlé bá bọ́mọ òun wọ́n jẹ́ kó wọ́n wọbẹ̀ ń gbà yí ẹ̀ gbogbo àwọn tí òjò wọn ó jèrè ọkọ òun kó wọ́n pọn lẹ́nu lágbẹ̀ẹ́ dàgùn ta lónìí ọkọ ẹ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ gànà lọ pọn lẹ́nu lábẹ̀ yẹn lábẹ̀ ìjà sí nǹkan máa ṣe o ó fààyè ni títí lára àtàwọn mẹ́ ètí ti bá wò ó pé tìlà ọ̀bá ṣe é gbé a máa padà gbé lálà ilé àwa àbúrò ń bẹ̀ lọ́kàn títí bá palẹ̀ ẹrù ẹ̀ mọ́ ọmọ nàìjíríà ọkọjà lọ sílé tó gbé ọkọjà lọ sílé tó kọ̀ láti máa lọ gbé bẹ̀ two bedroom flat kúkú ni kí màmá náà ó mú kan òun náà ó máa lò sí kan kò jẹ́ kẹ́ tí ìyá rẹ̀ náà ò di sí wàhálà tó dojúkọ ilé ọkọ ẹ̀ àtàwọn àbúrò ẹ̀ pẹ̀lú lọ́ba wọnú yàrá ì àwọn àbúrò rẹ̀ ò rí bí ìgbà tó kó wálé tiẹ̀ ṣùgbọ́n wọ́n rí bí ìgbà tó wá forí pamọ́ tàbí tó wá forí pamọ́ torí wàhálà tó ń kò pẹ̀lú àwọn ẹbí ọkọ ẹ̀ láàkò yẹn àkókò iṣẹ́ bọ́ lọ́wọ́ títí ilé ìwòsàn tó wà ìgbà tó padà kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀ tó wá sọ́dọ̀ màmá ọ̀nà tiẹ̀ ti jì síra wọn sáǹdì àwọn ọmọ rẹ̀ mọ́ra káàkiri ibẹ̀ ló ti rílé ìwòsàn àdáni kan ládùúgbò òun náà tó ń lọ bá wọn sọ sílé àrípadà ibẹ̀ ló wà ọmọ nàìjíríà ó wá rò ó pé ohun tóun lè ṣe ni pé bó tiẹ̀ ṣe oògùn torí new site níbi kò tí ì so ní chemist dàbí alára ju bó tiẹ̀ ṣàwọn àti ibi iṣẹ́ dé lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ń romí ọmọ àwọn ń ṣe gá ju bó ti yẹlo ẹja àwọn báwọn owó oògùn kan oògùn oníhóró tàbó lómi ara ẹ̀ fẹ́ gbóná ó fẹ́ hẹyìn ẹja bá owó oògùn olómi gẹ́gẹ́ bí iṣẹ́ tó mọ̀ nípa rẹ̀ tó bá wò ó pé kó wọ́n yọ ṣọ́ọ̀bù kan síwájú ìta ìyẹn ló pe àwọn bíríkìlà sí pé ẹ bóun gbẹ́lẹ̀ fàǹdéṣàn yìí ni wọ́n ń ṣe lọ́wọ́ ṣàdédé ló ràbúrò rẹ̀ ọkùnrin tó dé àǹtí ẹjẹ́ ń rí yín níta ta ló ń ṣe yóò lóun ni ẹjẹ́ má dára kára àràkàrà bí ibo ebi ṣe ohun tó ń fẹ́ máa ṣe ohun tó ń fẹ́ máa lórí ilẹ̀ òun lọ́wọ́ ṣe mọ́ tẹ̀ ń sọ àǹtí màmá àwọn lónílé lónílẹ̀ èyí náà ṣe ànúlé ohun tẹ́ sì lẹ́tọ̀ sí àwa ta jábúrò yín gan lẹ́tọ̀ sí ẹ lọ́lé ọkọ yín náà kádà ohun tó ń jọ́kùnrin gan lòún lẹ́tọ̀ sí jù yín lọ tálẹ́ fi lọ́kẹ́ tó máa ṣe gbogbo eléyìí ṣó mọ ohun tó ń sọ sórí ẹ ṣe dáadáa ṣé contracept ò tí ì dúdànù tàbúrò bá pa kurukú mẹ́gbọ̀n ẹ̀gbà ṣé nǹkan ò ṣe ẹ́ ṣé ẹ ṣe pé ìtàn ni kò mú lo fi wẹ̀ láàárọ̀ yìí àwàdà ló pè é àbúrò ti ń yọ̀gò lójú ó ti ń lewọ́ kúkú sáǹtí ẹ̀ nínú bá bí àǹtí náà ìjẹ́ kọ́ pa kurukú mábúrò rẹ̀ ìyá wọn bá ń ṣe gátàgàtà gátàbọ̀ nù lé pẹ̀lú ọ̀pá ọwọ́ tó gbé báyìí ìyá ní kò wọ́n lọ lọ́wọ́ mọ́kúṣọ́ wà á gbábúrò elétí ni tó wọn ọ̀pẹ́ nìkan ń bọ̀ lẹ́yìn ó ṣe talùyá rèé o àfilẹ̀ ó nílẹ̀ ìyá ludo kẹlẹ̀ dásí ọmọ nàìjíríà ohun tó sọ ìyá ìyá tí ọ̀gbádùn dáadáa tẹ́lẹ̀ ilé ìwòsàn yá ìyá sì lo ọ̀sẹ̀ mẹ́ta lé ìwòsàn ọmọ nàìjíríà lẹ́yìn ọ̀sẹ̀ kẹta ikú pa ojú ìyáde o àwọn àbúrò mẹ́tẹ̀ẹ̀ta tó kù ni wọ́n bá pàdé àpòpọ̀ pàǹtí àwọn ló pa màmá àwọn lórí ilẹ̀ tó jẹ́ pé ilẹ̀ àtilé tó jẹ́ pé àwọn jọ ni màmá gan tó ń bọ̀ gátàgàtàgátà pé kóun wá ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́ màmá ò tí ì rọ́rọ̀ sọ tí màmá fi lulẹ̀ láti ilé ìwòsàn màmá ludo àṣẹ̀yìnwá àṣẹ̀yìnwá màmá lukoto wàhálà burúkú wàhálà promax wàhálà rèé o làwọn mẹ́tẹ̀ẹ̀ta bá kọ wọ́n bá kọjú páàkó dàǹtí lọ́ bá kógun wá bẹ̀gbọ́n wọn lé àfìgbà tẹ́ pa mọ̀mọ́ ikú ọmọ nípa ìtàlẹ̀ ẹ̀yin làkọ́ bí ọ̀ràn ẹ pa ya gbogbo wa lórí pé fẹ́ gbalẹ̀ fẹ́ gbalẹ̀ mọ̀mọ́ àkí ló dé kí ló le tó bá yí màá lágbára o èwo làbọ̀rọ̀ sóore tó dúró tì í nà ọ̀rọ̀ yìí lágbára tó bẹ́ẹ̀ gẹ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bá wọn dá sí làwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí kó rìsíìtì jáde owó tí màmá àwọn fi ra páànù rèé èyí tó ra kinní kan rèé ilẹ̀kùn àbí ó kọ̀ yáàdúà kọ́ yìí yáàdúà bí yéé pè ọ̀rọ̀ dìskọ́mírọ́ lòun náà bá gbìyànjú ló bá gbèwé ilẹ̀ jáde gbà kódà kìí ṣe gbà ya yín débẹ̀ lòún ṣe ralẹ̀ yìí ẹ wo ọdún tí màmá dórí ilẹ̀ màmá débí sí èjò ọdún méje ó kọjá díẹ̀ lọ ẹ wo yọ ní tóun ti ralẹ̀ yìí ẹ àwọn ọjà yẹn tó bá jẹ́ pé wọ́n lo lẹ̀wọ́ kọ́ ló nílé màmá àwọn ló kọ́lé màmá àwọn ra búlọ́ọ̀kù pé ilẹ̀ rẹ kò kó filé màmá àtàwọn lẹ̀ ọmọ nàìjíríà ìjọ wọn ni wọn fẹẹ bá wọn sọ wàhálà tún ṣẹlẹ ìjọ náà ọkàn bá dìde pé ó sì rí i ọ̀faraare gbénu lé ìmọ̀lá tòní lọ ọmọ nàìjíríà ọ̀sẹ̀ yẹn ọ̀jálẹ̀ tọ́kẹ́nú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tóbi tó fi jáfàù tó sì kú wàhálà dé o látìgbà náà wàá rèé tara ìkíní ọba gbádùn ìjọ ọba gbádùn lónìí èkejì ọgbà lọ́la tẹ́kejì náà bá sinmi díẹ̀ ẹ̀sà àkọ́kọ́ tún gbé padà rabarabarabaraba ìkejì náà tún gbà lọ́wọ́ ẹ̀ nígbà táwọn méjì bá sọ pé wọ́n ń gbádùn ò gbádùn làlàáfíà ọba tún yóò tún sáfẹ́rẹ́ lára ìyá bó ti ń ṣoje nímú ni wọ́n máa wúkọ́ yóò pariwo orí fífọ́ ẹ̀rù ti wá bẹ̀rẹ̀ sí ìbá pé àwọn máa dáràn o sóhun ò sóore ṣẹ́nu ayé báyìí sóhun ò wá filẹ̀ ẹ̀lẹ̀ fa àwọn òfodidi lélẹ̀ fa àwọn àbúrò òun tóhun ò lọ́kọ́ tóhun ò nẹ́nì kankan mọ́ èyí iṣẹ́ náà ò jẹ́ iṣẹ́ mọ́ òun ti pàdánù wọn mọ́ ṣé kó wọn gbà pé ọmọ tó kú ọkàn wá bẹ́ẹ̀ ni kì í ṣiṣẹ́ àbúrò òun àbí kó wọn gbà pé wọn kàn fohun wọ́ọ̀nì nìyẹn ni pé kí lẹ tí ì rí òun ọmọ ní dàgán ojú alẹ́ kẹ́ ẹ gba àwọn ẹ̀rà ń kalẹ̀ kódà wọn kan ti gbà mọ̀nà pé ẹ chaajì wọn sí kóòtù ẹ tóun bá ṣe tóun bá wá gbàbúrò òun tóun pé wọn lọ sílé ilé ẹjọ́ sẹ́yìn máa ti kóòtù dé ṣọ̀rẹ́ ni àti pé ṣé kóòtù ó sọ pé òun ṣe eré pẹ̀lú ọmọ tó kú ni àbí báwo àtúpọ̀pọ̀ òun lè dá lórí àwọn méjì tó kù ńlẹ̀ àgbà àwọn ọmọ nàìjíríà látọdún kan àbọ̀ sẹ́yìn ni wọ́n ti ń bẹ lórí ó sì ń gbóná gírígírí kódà mo arábìnrin náà ó ṣe é ṣe bó ṣe wù ú ni pé ẹ máa gbé mi ṣe lórí ètò ṣe sùúrù náà jẹ́ agbọ́mọ̀rẹ́ lẹ́nu àwọn ọlọ́pọ̀lọ́ pípé ọmọ nàìjíríà bàbá ṣe lè gbérú ọ̀rọ̀ báyìí gbà àwọn àbúrò wọn sọ ọ́dọ̀ràn mọ́ lọ́wọ́ o mo sì mọ̀ pé nǹkan ńlá ni àwọn nọ́mbà tó wọlé sílé agbára rẹ̀ 0912370 8675 àwọn èèyàn gan tiẹ̀ ti ń fẹ̀ kán pè enikan ti wa loju oko e lo ta lo wa nbe kuro le o
4: kuro le o ma ti gani
6: ti yin o ma ni baje se kuro le baba mi
4: o ma ta si ore ayo
6: ami eledumare e pe fun oro re o hun
4: ori ta un yo ga so pe aba ti ni sere
6: eh
4: ka ma ya ye
6: ka si ma fi aye ja sile e ku la kaye ha
4: iya iya ni ebi yen o tun ma wa lori e lo
6: un le ku e da to da yi le
4: ohun ni
6: o si ya si ti ku ka ma se o
4: si ma ba olorin se mi wa
6: ife afeju aju aseju ka ma se o ha
4: na lo pa
6: ha
4: omo yen ni fe si ya
6: iya re ehe
4: iya ni o wa so
6: ha
4: ti pe ko
6: bo ro se rire o
4: bye bye bye leleyi o
6: ha
4: ke ke jo ajo ko la re kan na
6: ki si gba ti ya nfe se bo gata gata gata lo e ko se to wa salaye
4: yen pa ko sise mo
6: ha
4: gbogbo aburu to ba se le nbe yen iya yen won ma di e bi e
6: ki ni ko mo yo wa se bayi se o fi lele fun wa ti le
4: ah won ni ki egun ba gun lowo to gun lese
6: eh
4: o di e ki yo kale si
6: a fi de kale ni kai
4: ah o yo wa lo pe awon agbalagba to tu agbalagba
6: eh
4: yo se gbogbo alaye fun won e to se won wa pe won gege bi e bi
6: hmm
4: o won ba won so mo ni gbagbo pe yo to
6: pe yo loju tu
4: Ọlọgun
6: Ọlọrun. Ti yin o ni ba je mo dupe lowo yin sir.
4: Lawon se na abayo fun.
6: Ami eledumare se mo dupe gan toro awon na n gbo yin ba be loju opo tin wo pe ah bo la ti soro yi loni tori e. O je ma fi kogbon. Ten to de la mari. Ten to nbo enikan mo aburu oni kan wa tomo tomo mo tun so le kan si banuje oni wole kalu. Ile kalu ku wa sugbon awon na o pale mo fun bayi tele. Oro ri be elo ta lo wa loju opo e ma kuro le o.
7: Hello omo tijani.
6: Hello iya wa.
7: E ku eto.
6: Ti yin oni baje ma.
7: Obirin yen kokko ti je bi.
6: Lona wo.
7: O ye ko ti je ka aburo un mo ko ba foruko mama yen sinu.
6: Awon iwe awon receipt won yen.
7: O ba foruko mama si oruko ti re gangan. Lo ye ko fi si.
6: Ko ma fi si.
7: O wa bere si be lohun.
6: Ah, un to se gbo ju lo.
7: O bere si gbadura.
6: Un to se gbo ju lo.
7: O wa ko awon eni bi eni. Awon eyan bi eyan. Ko fi iwe le yora. Ko fi won.
6: E seun.
7: Olorun a ba da si o.
6: Ami eledumare. Mo dupe iya wa. Ami o mo dupe o. E seun iya wa.
8: Hello.
6: Hello e ka bo sa.
8: Egbon mi omo Tujani.
6: Baba mi. Eh?
8: Ori ri oni daru. O to wa oka bayi.
6: Ami eledu mo tutu jo meji meta ka ki lo de.
8: Eku ewu omi ni
6: lati
8: sare
6: lati kesi
8: mo ta mo ta se si ti a ta isi ni ke so ti olowo nu
6: ah
8: ko fi lehun le ni o to fi ilu le gan
6: ko fi lehun ko fi ilu le
8: won o ma ru ka pe yo tu pada wa won ma to kili awon omo re e wo bi ogun didide de se yo ka ke jona meji o
6: wala ma wa bayi o
8: gbogbo esele si o fi ilu le ni o
6: ah nkan se
8: ko la ko ba mo number awon abu re ko le bi je ko ma do number mi
6: a ba wa ro do ba do yo
8: lo ma pa wa ma so we ku le se o
6: kan ma se
8: ko ba daga le o ba le ta ti fi ko ni a le daga le o
6: ami eledumare mo dupe baba mi ti yin o ni baje ku ohun ti o ni baje sa ah nkan ma se oro nla re ko fi lu le hello
9: hello hello sir
6: yes sir
9: o se wa le lati ruwa
6: baba mi oro ri e da si
9: Aku aki yan ku eto lagi lo ni baje.
6: Ami eledumare e seun gan.
9: Ibe ti sele ri lagube barapa wa.
6: Ah, bawo le se wa dogun e?
9: Ah, ngba ti won gbogbo fun baba kan lagube barapa yi.
6: Eh.
9: To de le doni, won lagbaja gboko fun mi oba lagbaja o.
6: Ehn.
9: Awon ara lu won si kanti e sile pe o gbe bayi.
6: Ehn.
9: Ngba ti baba ku te bayi gan. Won ni baba yin so ngba bayi pe lagbaja gboko fun oba bayi bayi. Mo gba oko na e sa fi tara fi fi logbo ni won ba awon mo baba
6: je
9: ah wa ra bi yo nbe o ki batin na tan o je gbo eyan kan ti mi mo si nkan yen o
6: kabiyesi eledumare ibatin na tan san la rin kai
9: olorun ma rin lowo
6: ami eledumare baba mi mo dupe seun gan ku ife ti yin o ni baje ah ami o mo dupe o nkan se pe dejo se da ti wa dowo e bayi kasa hello hello ma
10: lo e kuro le o
6: e kuro le iya mi
10: lagbe lo ni baje o
6: ase idumare
10: iya beji ni lati alaja meta lo mi abafa
6: e jo meta jo kan pelu e ya wa ro re eyin gege bi obirin kai
10: e pese
6: e seun
10: kẹri odupe odo ologun gbogbo awon atẹgbẹ mi te tin soro awon baba ba te tin soro lataro
6: eh
10: ologun ni palata e
6: ami ati ami
10: kẹri obirin yen ko fi lele ni o
6: ko fi lele
10: o ba be si ogun eyin ti o ba be si ja won mo ni
6: ko ma fogun eyin jara re atawon me
10: mo si jara re atawon mo
6: so le to be ni
10: Imbele yen package lo.
6: Agba oni tan lori re. Mo dupe iya mi ti yin oni baje. A ma wa se nkan bi la nbayi lo bayi. Loogun oju ara ti e lai je poja soja onija. E lo ta lo wa nbe? Kasa. Ta lo wa loju opo ye kuro le?
11: Hello.
6: Hello sir.
11: Abuwa le o.
6: E ma se n baba mi.
11: Ba mi lupo na mo ti ja.
6: Ti yin oni baje ngba kokan.
11: Ko le baje fun ye.
6: Ami Eledumare e seun baba.
11: Jọ pa lo ko ye ni lati ile iseyin ni.
6: Iseyin e seun gan ti bohun yen na.
11: E te mu ani role yi.
6: O
11: pẹnu tan.
6: O patapata.
11: Akoko me. Se yi ke ye ba nbe ni aye.
6: Mm.
11: Ke ti yen ba ni ke yo ti pin fun awon omo ni o.
6: Ko to ko loke e pe fura re.
11: Mm. Wo lo lele.
6: Mm. Hello? Ah. Oh my god. Look. Eh.
11: Hello.
6: Hello, etiwa, etiwa, lori fe pada ngbadun yin.
11: Ko to ye ko ba ti pin, ko to lo ni. Ko ni si ja laarin ara won.
6: Oro ni da bayi.
11: Emi mo lele yi.
6: Hmm.
11: Ko mi lo lele yi o. Ko ko ni si ja laarin ara won.
6: Be ni.
11: Asi kini yen lo pa nke to sele yi.
6: Ah.
11: Amo alabi yen yen, owo re gba suru o.
6: To. Ti yin oni. Ti yin oni baje. Hmm.
11: E ko to.
6: Mo dupe baba mi e seun gan, mo dupe gan. To. Ase o to loro awon agba to so wi pe mo nbo o. O to ran agba nle Yoruba to so wi pe eh nse nto bi e ma binu akoko yen ti lo o to loro awon agba nle Yoruba to so wi pe opolopo ogun ni won fi ko ogun jo

0: ẹ̀ ni ó bá jì sí kòtónú ayé ó ti kára àyókùn lọ́gbọ́n. Ẹ jẹ́ ń gbé ìpè yìí kí n fi dágbére lórí ètò ẹ̀ lóòótá ló wà ń bẹ̀ ti wà lórí afẹ́fẹ́ o. Hello.
1: Hello, mo ti jà ní.
0: Ẹ wà lórí afẹ́fẹ́ bàbá mi ẹ kúrọ̀ lẹ́.
1: Ọmọ mi tó sọ kú ètò.
0: Ẹ ṣeun sà.
1: Ọlọ́gbà gúngùn mi.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣe rẹ̀.
0: À ń gbọ́ yín o. Ìyá. Ó yẹ pé nẹ́tíwọ̀kì wọn dẹ̀ fẹ́ kí ọ̀dà. Ẹ ṣeun. Àdúpẹ́ o. Àti gbọ́ ti yín náà. Gbogbo àwọn tójú olólùfẹ́ wa tó ń gbọ́ wà lórí ètò yìí. Ìbànújẹ́ ò ní wọlé tẹnì kọ̀ọ̀kan wá o. Ẹ̀jẹ̀ àjọ fọ̀rọ̀ lọ́rọ̀ kọ́gbọ́n. Báyé ṣe ń lọ rèé o. Ó jẹ́ nǹkan tó burú jáàyè pé ní ọ̀pọ̀lọpọ̀ àyè ńlẹ̀ Yorùbá. Tẹ́ni tó lẹ̀rú bá ti kó ń di ẹrù tán. Ogun odògùn ni. Káníyà yìí. Ilé mẹ̀rẹ́ǹtì ló kú sígbẹ̀yìn. Ṣé wọn ò bá bàbá ńlẹ̀ jà sógun tiẹ̀? Ẹ má jẹ́ àlágùn jìnnà. Ẹni ọ̀rọ̀ kan náà ti gbọ́ gbogbo ìmọ̀ràn tọmọ aráyé mú wá. Ogun ẹ̀yìn ò ní jẹ́ nìkọ̀ọ̀kan wá o. Gbogbo ọ̀sìn ní dàgàn ọjọ́ alẹ́. A ní bá wọn ṣàgángbà kọ̀ọ̀kan. Gbogbo àwọn tí ò tí ì rí bí elédùn ó pèsè fáwọn náà. Gbogbo àwa tá a ti ń lókè pé àní mọ̀sáré wọn. Tí wọ́n tún fi dijọ́ mẹ́jọ tá a máa pàdé. Èmi àti Dixon tún lájọ iṣẹ́ papọ̀ nírọ̀lẹ́ yìí. Títí ọjọ́ mẹ́jọ. Àbí tí ó fi dìrọ̀lẹ́ ọ̀la àṣálẹ́ ọ̀la tá a máa pàdé kàn ní Splash FM lọ́hùn-ún. Torí ètò tá a pè ní ìrìn àjò ẹ̀dá.

0: Olorun oba mi ibari oba to ni gbogbo agbara lodo oba to gbon tenikan o le gbon ton oba to mo ti mo le mo ton olu ogbon to kale so di orun oba gidi ninu agbara baba mi ye o ngangan ni omi mi mele gbemu gbemu oba to lo ngbogbo to si le so ngbogbo mo se bare lekan si loruko gbogbo awon alase ikanni ibi ta wa yi lagelu 96.7 oke to gaju gbogbo awon oke lo ni mo fi n kiwa pe e ka le lekan si sori eto yi Sweetland Ava na ni eto nibi ta ti jo ma n gbo ati mo nipa ilera ara wa ti ilera ara re ba ji ologun wa darapo mo wa lori eto yi lati ja joje gbadun tori pe ki nkan ma ba se wa la se gbe to yi kale bi nkan ba se ti se wa ko ma ba gaju ara lo kale ba ri bi dari re si on la se gbe eto yi kale e tun wa nkan fidile abi ke fidile nkan emi ma so nkan kan pe afojudi lo ma nko ba wa lopo ogba ni gbogbo ona sugbon mi ni mu ona mi ju nipa ilera ara wa lo ti nkan ba ti se wa kekere a ti believe pe a le ma manage e a le ma manage e a le ma manage e e ma manage e mo e ma manage e mo e ti e koko mo ki lo nse yin te ba mo eh ki lo nse yin ki lo nse wa a le mo bi ta doju e ko awon omo kan korin gba kan o ti pe die bayi mo kan le moran ti e daada mo o ni Nigeria e fura Nigeria e fura e je ka sa kiye sara e je ka mo n to nse wa gangan ka ba le sa tun se o le n goju ba n lo sugbon wa ba bi mo ran ti e de nu e ja mo n to nse wa gangan ka le ba se atunse iye gangan ni koko to fi je wi pe eja gbianju ka yoju si le ise yi lati le fi mo n to nse wa gangan baba ti mo n to nse wa gangan a le mo n ta se gangan a si le mo ba se mo rin ati jeun gangan e ma lo sori Facebook ni papa pa bayi e kan te Yemi Ijala ni kete te ba ti te Yemi e wa te Ijala na mo te ba ti te Yemi e te Ijala o te ti ba Yemi Ijala e da ko mo wa igba na ninu mi le dun pe awa na le yan sugbon tori pe lai si yin ko si awa o abi e ti gba pe orin ta ma nko ni shoshi lai si re ko le si awa Jehovah you are the most high God lai si eyin ko si awa ta n seto bi igba pa kan se ri omode lasan ni e wa jo e darapo mo wa ka le jo lanfani ati je gbadun ara wa beyin ba ti darapo tete eyin kan ba wa like e follow e share re ko ju ba na lo e ko ko yin be e ki wa ka wa na ki yin pada iyun ni o mu nu wa dan bakan na e tun le ri wa wo lori Adesuyi Adejorin Adesuyi Adejorin e tun le ri wa wo nbe Adesuyi Adejorin e ma wo pe o to jo meta a n sa won se kan lori e ni a si ti pada be lori todo baba gangan dokita Adesuyi Adejorin e se be akoko e te Yemi Ijala direct e ma ri mi wo nbe ni kitikiti Yemi Ijala te ba ti debe je mo e dakun e like e e follow e share bakan na Adesuyi Adejorin e wa ja se papapa ile ise Sweetland wa ni Majerita bus stop ni iyana Ade Oyo titun ni Lebadan Ade Oyo titun ni o ke se old Ade Oyo oni yemetu ke so hun o Ade Oyo tuntun ni challenge ni Lebadan ibe ni Sweetland o wa e lo be e sayewo ara yin e mo n to n se yin be ba ti mo o tan koda ke kan so pe ti e fe mo lasan gan e lo ke kan fi mo condition ko mo pe gbogbo wa kan fi jeun ngbo ba ya e mo je n tan yin se en to ba dagbere faye ojo to ba dagbere un po to wole lo se ri n to je kan yo ya ta o gbogbo o fe o ko n to je kan yo ya ta bo se je nu ṣugbọn le rara wa se kuku ohun ni o tun ma sustain ni wa ni o le je atun pe laye ju bayi lo le kan si bi mo se n gbe bi mo se lo soke lohun lati gbe baba wole e ba n lo be olole monu mi dojo yemi ijala eyen follow e ke like e e follow e ke like e wa kon be ni bere be ni bere eyen ki wa nbe ke si mo gbadun wa nbe bakan na adesuyi adejorin ti dokita gangan na adeyemi aki oye loko mi yemi ijala e jade oke lohun gogo eyin te ba n wa nbe bi ma ti pada de ta ba ti n te waju mo ki yin e jade oke lohun ba ba ti pada de ma gbe dokita wole nisin owo re amole ni owo re ko ni di gigi lagbara Olorun oba o si fi je won mo oya ba n fowo on ba n fi te ja doke lohun ta ba ti de awon ti waju eku kale
1: lati pile se aye lewe ati egbo ile wa ti wa ku iwosan ma dari hun roke pe ase tolorun fun lo je ko wa be ni lana awon baba nla wa osu barabande fun ile ise Sugarland Aba Pension ti aje ewe ati egbo nje fun lori awon egbo igi gbogbo ton jade lati odo won asiwaju onise ibile ton lo ewe ati egbo ile wa fun ni lamoran lori iru aisan to ba ti foju gan ni agba oje onise ibile ile wa ni iwo na dide le ko kan si agba isegun pelu imoran to giriki ko le kuro ninu ogun to de omole iwo na yoju sile ise Sugarland Aba Pension to wa lado ekiti ni igba yi lola junction ni koja ile abiye sisale igba yi lola house ilawe road ado ekiti olule ise wa wa ni number 5 ayetoro suite eleyowo akure ni ipele ondo bakan na la wa ni ilu ibadan 52 magerita bus stop new adeoyo hospital ming road epe 07039004687 tabi 08132848488 be la wa awon alagbata fawon egbogi wa o Sugarland Aba Venture imoran ponbele la fun ni ile ise wa o
0: adupe lowo olohun eyin dokita e kale sa
2: mo ki gbogbo eyin ara ile pe e kale o si alafia ni mo ba yin e ku se ni o ajinde ara ma je fun gbogbo wa o
0: ami o
2: gbogbo eyin ti en gbo wa lojo mejo mejo ti o je pe ko se ke ma gbo eto Sugarland Aba aisun ni de wa mo ni o
0: ami olohun
2: e so fa won ti o ti gbo wa tori pe o to jo meta kan na ta ti wa ni radio lagilu
0: o ju jo meta lo yo o ti le lodun marun abi ko ti podun marun mo mo pe ke so dun merin
2: awon mi a so pe won ti e gbe eto ri won gbo wa ri no to awon kan e so fun awon ti o pe ki won ma gbo eto ilera to bi pe ilera wa se pataki o se koko awon anfani ti a nje nibe o po awon ti won wa nse ayewo ilera won awon mi igba ti won ba se ayewo won ni won mo pe nkan bayi wa lara mi sugbon ti won ba se ayewo bawo ni won se fe mo o di igba ti nkan yen ba to je jade kan to mo tori na ajinde ara ma je fun gbogbo wa
0: ami olohun oruko yin
2: oruko mi ni Adesuyi Adejorin ti gbogbo eyan mo si Sugarland Aba Venture
0: ibo le wa ka won to sese tun gbo wa fun gba
2: a wa ni number 52 Magerita bus stop lona Adeoyo titu ni ilu Ibadan nibi
0: awon kan tun le wa lakure
2: a wa ni number 5 Ayetoro suite eleyowo ni Akure Oloye Mepo ni Akure North
0: mo si mo ton gburo yin lado na
2: lado Ekiti
0: be na la won eyan yi won nefe yin to ni abi n tẹyin se lo fa abi se ni iwo nu mejeji
2: se mo pe ti eyan ba ti nife eyan ti dokita ba ti nife ni to size awon eyan na nife ati so pe ife yen gan lo ma n su eyan lati toju eyan se ni to je po n size ti awon eyan gan o le sumo sugbon dokita sumo ta re ni yen ba ya ona ma polongo kiri ni ọpọlọpọ la sọ pé ẹ wá bá wa ó yẹ kẹ wá sílu wa náà ṣùgbọ́n dókítà ò ní pinra ẹ káàkiri yẹlẹyẹlẹ.
0: bẹẹni ẹjẹ ṣe báyìí fáwọn tó ń gbọ wà lálẹ lágẹrù 96.7 òkè tó ga jòkè lọla wà adéyẹmí akínyẹ òyè lóko mi lẹẹkan sí yẹmí ìjàlá dókítà ti wà ń bí ẹ má gbàgbé ẹjọ ẹjẹ ká máa sọ ẹ bá lọ sórí facebook báyìí prince yẹmí ìjàlá pr prince ah ero prince ko yemi ijala lasan ni e ti ri pe mo wa live e je ki ngbadun yin nbe yemi ijala baba mi oriku mo ki yin daada o baba pa kin wa le oriku mo ki yin oju oni ti yin sa lagbara olohun yemi ijala ni eye kan te e je nri yin nbe arole arowo lo odun ayo won ti wa nbe se ma se pada ki yin lori ti odo dokita na adesuya adejorin e joe lo be na bayi sa awon yan fe gbo nkan kan lale e je atun gbo ko tun le se wa lanfani bo se ma se wa lanfani lo so se sa
2: ati so nipa bi egigun wa se sise ade ti so nipa ipa ti eje nku ninu agbara so ati so awon kan ti o le ba egigun je ara je sugba awon kan kan wa ti awon eyan o kin tete mo sugbon ti o ma yokele sise ninu ara
0: yokele
2: o ma yokele ni
0: bi ona do wa yokele o di pekun o di ferodun le bada
2: ni on ta mo si atogbe
0: diabetes gone
2: diabetes
0: mo gbadun yin sa o wa interesting
2: so bi pe opolopo ni diabetes ti han le mo awon mi gan so pe to ba ja isan mi lo se won o da ju diabetes lo sugbon ko sai san to da ninu ara ko se le to gudo se wa abudo wa ni won dede se bi ki la n pe ni diabetes iyen atogbe iyen nigba ti suga ba poju ninu ara ti suga ba ti poju ninu eje ni suga gudo poju se mo ma so pe eje oloye won to gudo je suga oloye won to gudo je awon kan wonyi gbudo wa ni won dede ti o ba ti poju ninu glucose a di pe a wa gbimo po lati wona lati jade dipo to ye ko do sinu eje yen ko ni do si be mo a wa gba ile eyo lo gbe yen ni wa mo pe sugar ti dara sugbon ko to dara o ni awon ona ti o ma ngba o de ni bo se ma n bere ninu ago ara orisirisi suga lo wa ninu ara a ni type 1 a ni type 2 a de ni eyi ti igba awon obirin kan kii se gbogbo obirin o ti won ba loyun suga won ma lo soke gan sugbon ti won ba ti bimo tan suga won a wale bawo ni type 1 se n bere o ma n bere pe nígbà tí isuli ò bá rí glucose tó tó nínú ara tàbí tí ó bá pọ̀ jù nígbà tí isuli ò bá ti rí glucose tó tó tó jẹ́ pé ṣúgà ti wá pọ̀ jù á bẹ̀rẹ̀ sí di pé ènìyàn máa ní ìmọ̀lára ara ń gbóná isuli ò náà wá lọ sókè ìjẹ́jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ ní kinní tí à ń sọ yìí ìyẹn ṣúgà yìí ìtọ̀ ṣúgà yìí kì í kọ́kọ́ bẹ̀rẹ̀ nípasẹ̀ ẹ̀yọ́ ó máa ń bẹ̀rẹ̀ nípa orí ń fọ́ mi ọwọ́ mi ń kákò ara mi ń gbóná etí mi ń pariwo ojú ń ṣe fẹ́ẹ́ ẹsẹ̀ ń kú tàìtàì ibi tó ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ nìyẹn ìsulín náà ti wá gbẹnu sókè gangan pé òun náà ò lè fara dà mọ́ o tó báyìí ti wá yá ṣúgà náà wa máa dà sẹ́lẹ̀ díẹ̀díẹ̀ torí pé ó ti pọ̀ nínú ẹ̀jẹ̀ tí a mọ̀ sí pọn wa tó bá ti pọ̀ ìyẹn náà a wá lọ sí ilé ẹ̀yọ́ kídìnrín náà ti wá gba gbogbo ẹ̀jọ tó bá ti dé ilé ẹ̀yọ́ ìwọ̀n ẹ̀yọ́ tó yẹ kó máa jáde kò ní jáde máa wá máa jáde lọ́nà tí ó pọ̀ gan-an ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá máa mọ̀ pé ìgbà méjì tàbí ìgbà kan ló yẹ ká ṣẹ̀yọ mọ́jú a wá máa ṣẹ̀yọ nígbà mẹ́fà méje lẹ́lòmíì ṣẹ̀ṣẹ̀ tó máa mọ̀ àwọn kan gan ò tí kì í mọ̀ ó dìgbà tí wọ́n bá tó ṣe àìsàn bíi ibà tàbí táífọ́ọ̀dù ìgbà tí wọ́n bá wá délé ìwòsàn ohun tí dókítà ní kọ́kọ́ lọ ṣe ni kí wọ́n lọ ṣe àyẹ̀wò ìtọ̀ ṣúgà wọn àwọn míì ga tó máa bá dókítà jiyàn pé mi kì í jẹ ṣúgà mi kì í jẹ nǹkan tó dùn mi ní ṣúgà ìgbà tí wọ́n bá wá sí gbẹ̀gẹ̀dẹ̀ àwọn
0: gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná jebe ti a wa gbo mo le won lo
2: omo le won lowo pe ah e ti ni sugar anu ki je ibere kan ni pe si ojo ti o saisan to mo yen lo debe idan so pe baba be ko o ti ma wa lara a ti ma pe bi odun kan susu mefa ni odun meji a ma se die die ni a ti ma ni awon ami awon akiesi yen sugbon ko ni funra si igba mi go le ti enu e le ma dun tabi ki ara ma gbona lodi lodi a ni ibani a tun mo ogun ba tun ko je dipo to ye kan lo si ayewo to ba ti wa ya pe ohun ti ni sugar o sugar yen ti po awadi pe a ma sarisun a ma ko ogun je awon apa eyi ti a jogun lati odo baba tabi iya tabi ninu idile o tun ma fa sugar ti a ba ti n pe omo odun me 15 si 40 o ye ka ma se ayewo ago ara wa ka de ma so awon kan ti a o ma je ka yi won je wa pada awon kan wa to je pe won e ba je sugar lati aro dola ko sun kankan to fi ma se won njeje mo pa awon kan fi magi won fi mu gari
0: magi
2: eh won ko sinu gari won tu da sugar si
0: to
2: won tu ku epa si
0: o ti da
2: ko ti eni se won ni nkan kan sugbon ara yato si wa ti o ba yi sele pe a lo do nkan be wo ti sugar ba ti bere o ma di nkan to ma ku edun kan ba ni awon nkan kan wa ti a le ma se ta fi ni ni akoko ka lo ma sayewo lore kore o peju osu meta meta ta ba ti se ayewo laarin osu meta ton ba so pa oni sugbon ijeje mo pe won a so fe lomi pe o wa manageable sugbon tin gbenu soke o a ni ko sun kankan anu akore ti e so je gege bi doctor ni imi a so pun a fi onje kore ti e àṣírí kan tí mo fẹ́ sọ fún wa ni pé kò sí ọgbọ́n tá a lè fi fi oúnjẹ kọ̀rẹ́ǹtì ẹ̀ torí oúnjẹ tá a fi ń kọ̀rẹ́ǹtì ẹ̀ yẹn gan ló ń kó bá wa jù gbogbo kẹ́míkà tí ó wà nínú oúnjẹ yẹn òun ló ń pa àwọn sẹ́ẹ̀lì tí ó wà nínú ara kú ká wá sọ pé a fẹ́ oúnjẹ tá a fẹ́ fi kọ̀rẹ́ǹtì ẹ̀ wọ́n ti fi kẹ́míkà gbìn ó ti wá ń ba insulin wa jẹ́ báyìí páncreas náà ti daṣẹ́ sílẹ̀ gbogbo ẹ̀ ti daṣẹ́ sílẹ̀ ibi ta ti ń kọ̀rẹ́ǹtì láti wáyé mọ́ wa lọ́wọ́ èyí ṣe tá a tètè sọ fún dókítà pé kí la lè ṣe kí nǹkan yẹn má bàa ṣẹlẹ̀ sí wa ìṣe ló dàbí ẹnìkan ni wọ́n ní ṣúgà ti wọ 350 o wọ́n ló ti pọ̀ gan o ó ní ẹ̀jọ́ ẹ bá mi há ẹ̀ kó pé 500 ṣé ó mọ̀ nípa ẹ̀ ni kò kúkú mọ nǹkan tó ń sọ kò mọ nǹkan tó ń ṣe ni wọ́n wá sọ fún pé ó ti wà ní bèbè ohun tó lè mú àrùn rọpárọsẹ̀ dání lẹ̀rú sẹ̀sẹ̀ wá bá ó yẹ kí a máa gbọ́ yálà nǹkan ṣe wá nǹkan ṣe wá ẹ jẹ́ ká lọ ṣàyẹ̀wò ká mọ ibi tí ó dé nínú àgọ́ ara wa tá a bá ń ṣàyẹ̀wò tá a mọ ibi tí nǹkan dé wọ́n á lè sọ àwọn oúnjẹ tí a máa jẹ irú ká máa jẹ fọ́ ká máa jẹ bí àwọn gálíìkì àti jíńjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kan sọ pé àwọn mọ ogun tán lè lò wọn á lọ máa gbo ewúro mu ẹni tó ní iná òun lára tó lọ ń gbo ewúro mu
0: ohun tí mo fẹ́ sọ gan náà nù.
2: Ó túbọ̀ ń dákún wàhálà rẹ̀ tó bá wáyá ojú àwa máa sú a máa wò bàìbàì ẹni tó wà lọ́kàn kò ní rí dáadáa ó lè fọjú ó lè fa glaucoma kò sún nǹkan tí ò lè ṣe tí ẹ bá ní irú ẹni bẹ́ẹ̀ bá ní egbò kò ní jiná ṣùgbọ́n kó tó di pé ó légbò yẹn àwọn ẹran ara àti ẹ̀yà ara á ti di bùtẹ́bùtẹ́ á ti kú àwọn sẹ́ẹ̀lì ibẹ̀ á ti kú ẹ̀jẹ̀ ò ní débẹ̀ mọ́ ìgbà tégbò ò bá jiná wọn ni wọn mú kúrò bọ́yọ ọwọ́ ni bọ́yọ ẹsẹ̀ ni wọn ni wọn mú kúrò ó máa ń jẹ́ ìbànújẹ́ ṣùgbọ́n kó tó dé àsìkò yẹn ẹ jẹ́ ká gbìyànjú ká wá àwa tá a ti ní ìrírí ṣúgà yẹn ẹ jẹ́ ká wá ìmọ̀ràn ló ṣe pàtàkì tá a bá gba ìmọ̀ràn a ó máa gbégbèsè ayé wa lọ kìí se òpin ikú o àìsàn ni tó bá wá àtúnlọ.
0: Èyí kìí se òpin èyí kìí se òpin o àìsàn tí orí yẹn kìí sopin rẹ ó sì lè wò sàn o má fàyè fún àdè sọ pé sàtánì má fàyè fáyìmọ kan o kó gbé ọ sínú ilé o ẹyìn ẹjẹ kí n ṣe báyìí sáà níṣẹjú kan kó torí pé mo fàyílẹ fáwọn èèyàn ìyàtọ̀ ń bẹ nínú àtọ̀gbẹ àtìtọ̀ ṣúgà o àbí kankan náà ni.
2: Tí ẹnìkan bá ti ń tọ̀jú tí ò dáwọ́ dúró àtọ̀gbẹ ni ṣùgbọ́n ohun tí àwọn èèyàn mọ̀ jùlọ ni ìtọ̀ ṣúgà tàbí sí diabetes.
0: Ó làwọn èèyàn sábà máa ń gbọ́ná máa ń gbọ́ jù
2: ṣùgbọ́n àtọ̀gbẹ tó jẹ́ pé àwọn àtọ̀gbẹ kan wà tó jẹ́ pé wọn ò ní ṣúgà nínú.
0: Ìfẹ́rẹ́ sọ̀rọ̀ pọ̀ lórí a lè mú gẹ́gẹ́ bí tọ́pìkì lọ́jọ́ mi torí àsìkò.
2: Ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó sọ̀rọ̀ lórí apá yìí.
0: Torí ọ̀pọ̀ àwọn èèyàn máa ẹnìkan ti tẹ́ẹ̀sì sí mi lábẹ́nú ni o pé ẹdún sí àtọ̀gbẹ àtìtọ̀ ṣúgà ṣé mọ̀ ìyá kan náà ni wọ́n àbúrò ló ṣe jẹ́ ṣùgbọ́n ẹ má tí ì mẹ́nu lé torí àsìkò wà àyè sì pọ̀ dáadáa bó ṣe ṣẹ̀ tó ń bọ̀ bó ṣe ń tó tẹ̀lé ìtẹ́ ẹ bá ti sọ pé yá ọya náà ló bá ti yéégún ọyọ rẹ. 0912370 8675 0912370 8675 ẹ má gbàgbé ẹ lè wò wá lórí Facebook Yemi Ìjàlá tẹ bá ti tẹ Yemi ẹ tẹ̀jàlá náà mọ ẹ kàn sáàchì ẹ ẹ ti rí tó gbé wá pé mo wà ń bẹ ẹyẹ lọ bẹẹ rí mi wò ń bẹ Yemi Ìjàlá níbi mo ṣe ń sọ̀rọ̀ péèjì ni bákan náà Adésuyì Adéjọrin ìbéèrè wo lo ní Jágbọ́ Dixon ẹ bá ń wo àwọn tí ó ń ṣẹ́jú sí mi lọ́ọ̀kan lọ́dọ̀ rẹ ò Jágbọ́ tí wọ́n ní Jágbọ́ tán fẹ́ bá wa sọ. Hello. Ẹ ká alẹ́ ní pápá orúkọ yín.
3: Ẹ ká alẹ́ sà.
0: Yes ma'am. Àwọn kan fẹ́ kí wa ni ẹ ti ẹ̀ ṣe tẹ́ ẹ kí wa Yorùbá ní ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ ní orí ni ó mọ́jú èèyàn ní òwò bí àwa ojú òní tí yí ìyá yìí ò wọ́n ní jí yín gbé ẹ bá ń tún wo ẹni tó wà ń bẹ̀ náà ẹja wo ẹni tó wà ń bẹ̀ náà ẹja wo ẹni tó tún wà ń bẹ̀. Hello. Ọ̀rọ̀ àpè nẹ́tíwọ́ọ̀kì ni yún ò ló nǹkan kan wọ́n ń bẹ̀ ṣùgbọ́n nẹ́tíwọ́ọ̀kì ni 0912370 8675 0912370 8675 ó ga o. Hello. Kí la wá dé báyìí o ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń pè yún tó bá ń ṣe bákan ẹ̀ ṣe try èkejì 08142910 06 08142910 06 Hello Koyin.
3: Hello
0: Koyin o.
3: Adebayo
0: nidi ayanre abi.
3: Eyan ba lo se ebi test to
2: won 92. Ṣo ti high ni sugar? Ko high o ti da.
0: Won ni ko high bo si da. Ṣé ẹ gbọ́ mà?
3: Náà gbọ́.
0: Wọ́n ní kò háì pé ó sì da. Ṣùgbọ́n ẹ tó lè pè wọ́n, wọ́n ó fi nọ́mbà wọn lẹ̀ lẹ́yìn ètò.
3: Ẹ
0: múra àti tẹ nọ́mbà wọn ọ̀kẹ́ wẹ́n tí ó bá yín tẹ̀ ẹ fọkànbalẹ̀. Ẹ ṣeun àmì. Dixie bá ń gbé kejì ká tún wẹ tó wà ń bẹ̀ ká má bàa dá wọn ní agara ká lè tètè wo. Hello. Iyun o lo 09123 708675 Hello. Network won se die die. Ora e pe 09123 708675 Nti mo pe gangan ni e pe ta fi dide 09123 708675 Hello.
4: Hello, e kale sa o.
0: O ya oruko yin lati bo ma.
4: Dámilá ìrúkọ mi láti Akala.
0: Akala Expressway lọ́nà New Garage àbí.
4: Bẹ́ẹ̀ni sá.
0: Ọya kí lè béèrè yín pápá sá ká lè gbẹ ọkàn sí.
4: Mo bá ní excess sweat.
0: Tó ń làágùn pọ̀.
4: Àgùn púpọ̀ tó ń ní excess sweat.
0: Ok.
4: So ti eyan le se ti akini kan to cause e ya ti eyan le dina nkan to le cause eyan le stop
0: oda oda e ko te won egbo lori radio won ni kilo kan di cause e ka kan
2: si e ba ti wo ati to ba ti sise dada e di yo ti en je ku awon kan yen o le sokun fa e leyin na ke tu ma wo sugar yin nigba mi sugar le ma ha insulin le ha sugbon nkan to se koko ju ni pe tan ba se ayewo won le so nkan to fa ade le so nkan te ma se
0: okay e le pe won leyin eto ba ba le sare ri eyo kan gba si 0912378675 0911
4: hello
0: ipe yin la fi kase re le lale ya le gbe mi mo o ya wo ko yin papa apa lati bo sa
4: Lati. Lati.
0: Muslim, wo ya ibere yin sa.
4: Ejo pe apoju sugar na ti pa.
0: Apoju sugar, ki le lo se? Shon fa jedi jedi. Oda, oya e ba ni seju kan to rojo ti lo sa. Oya.
2: Ta ba so nipa jedi jedi. Ti a ba ti wa ni odo tabi omo
0: je mo papa pa
2: apoju sugar le fa jedi jedi
0: apoju sugar le fa jedi jedi tori ojo to ti lo ya
2: ta ba ti dagba ohun to nfa oto ni
0: oto ni oda e je kan pe yin gbogbo e patapata e je kan pe yin ki e salaye fun won se won le ri yin to ba be sayewo lola
2: won le ri mi
0: eloni
2: ayewo 2000 naira ni sugbo card 3000
0: o je 5000 be ti ero powo kan to po ni oda ko si wahala se awon eyan le ba yin be lola
2: won ba mi pelu go lo
0: oda a je pe gogo eyin ti e ti janfani won eyin na gbianjo ewu sa e pe number yin
2: 070
0: adi oyo ti tun lele wa bi ni majerita bus stop lona adi oyo ti tun ni ring road apejuwe ojuba na lo oya
2: 070 070 39 00 46 46 87 87
0: le kan si sa
2: 070 070 39 00 46 47 87 87
0: e ba gbo eleyi ni igba to kan yin o te ba fe pe won tetete bayi to re re mo la nfani e lati gbo ma afose to tun bo oya e pe fun gba to kan yin
2: 070 070 39 00 46 47 87 87
0: dokita adesuyi adejorin ete bo se jenu adeyemi akinyoye lo ko mi o beyin na ba fe pe number temi awo ni se meji ka se mc lode inawo ati be lo ka se jinku ka ba yin se to yin lori radio o nikan la wa se mi se dokita o number temi ni 080 67 38 38 88 le kan si 080 67 38 38 88 adi emi akin oye lo ko mi odijo mejo oju oluwa ti dio da ko
5: pe pe pe ta ku pe lowo olohun alaye obi be se be olohun oba ni olohun olo swiland ni se lati yo gbogbo eniyan kuro ninu igbeko aisan ti n ba ofira swiland aba venture ko si oniruru aisan lagbara olohun

0: 07039 007 Sweetland Upper Ventures. Oh, Lord, never want shake it.
1: Wagyu FM 96.7.
2: Tẹ́tẹ́tí sí ìkéde pàtàkì yìí, à ń wá ẹnikẹ́ni tí ó lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí cleaner ní Mọ́níyà, Akínbilé, Ìbàdàn. Ẹnikẹ́ni tí ó bá lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí cleaner ní agbègbè Mọ́níyà, Akínbilé gbọ́dọ̀ jẹ́ obìnrin láàárín ọdún 25 sí ọdún 35, 25 years to 35 years. Ẹ lè pè wá sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 0703-4579-993 tàbí 0807-6333-179. Olùkéde Rukolal Cleaning Service.

gbàyìn kò ní gbọ pé lórí ayé gbogbo ẹyin abiyamọ ayé tẹ lóyún sínú gbogbo ẹyin tí ó lẹni tó lóyún sínú lailonberg ò ní gbogbo ọlọrun yóò gba ògo nínú alaye wọn ò ní gbókùn jáde nínú òkú wọn ò ní gbẹláyè jáde lórúkọ baba tọmọ àti ti ẹmí mímọ lórúkọ ìgbìmọ aláṣẹ bẹ látòrí baba wa adébáyọ ọba adébáyọ àkàndé tàbí tọwọtọwọ dárúkọ wọn akéyìn láàfin o bẹẹ náà ni túnde ọmọláwúwo ni ọgá àgbà ní ìkànnì méjèèjì níhìn kébùgè alex ogbeche god bless you gbẹngàn láìwọlá ọyàtọ akíọkíọ o ìfọláṣadé àjàlá lolóòtú ètò yìí akí gbogbo ọkàn tó wà ńbẹ àwa ikọ̀ ètò yìí náà ti wà ńlé akí akẹ́jù ellen god bless you wọn wà ńbẹ wọn ń wò wá ketekete ẹ máa ṣí ẹ fáwọn ènìyàn ẹ jẹ́ kí n sọ fún wa èmi làánú kan ìpàdé olóṣù mẹ́ta mẹ́ta tó máa ń wáyé nínú iṣẹ́ ìránṣẹ́ ti ìjọ tiwa náà níbi tí ọlọ́run fi àwa náà sí june 3 4 and 5 tún ni o june 3 4 and 5 yẹn wednesday ọjọ́ kẹta thursday ọjọ́ kẹrin ìtẹ́lẹ̀ yìí ọ wá ní ṣe pẹ̀lú gbogbo ènìyàn pátá tí ó nílò ìwòsàn tó ní ṣègùn ńlá bàbá abánidárò fẹ́ gún wa a fẹ́ gbàdúrà nípa àlàáfíà ìyẹn ní ọjọ́ wednesday thursday àti alẹ́ friday ló wà fún gbogbo èèyàn àárọ̀ friday ọjọ́ karùn-ún yẹn ló wà fún àwa ìránṣẹ́ ọlọ́run nìkan a fẹ́ jíròrò ẹ kàn déédé rí i pé ìránṣẹ́ ọlọ́run mìíràn rí lulẹ̀ lórí àga wàásù kí ló ń fà á kò ní fi ṣe owó téèyàn ní tàbọ́lá tó ní ṣùgbọ́n àwọn ìwọ̀nyí la fẹ́ jíròrò lé lórí fún àwa ìránṣẹ́ ọlọ́run láàárọ̀ friday láago mẹ́sàn-án láàárọ̀ ṣùgbọ́n àìṣòru fún gbogbo èèyàn lálẹ́ nìyẹn ni ti wednesday thursday ní aago márùn-ún nírọ̀lẹ́ tó bá di friday láwa ṣíṣòru ọ̀nà wo ló ń gbà wúlò fọlọ́run jájọwọ́ náà ká pàdé jọ friday yẹn láàárọ̀ láago mẹ́wàá láàárọ̀ mo kí bàbá wa apostle p a alimi bàbá akinyin o lórúkọ ọlọ́run ẹ máa tẹ̀síwájú bàbá mi new in christ akimọ̀mọ́ wa reverend and bàbá wa reverend adéyẹmọ fún ti àjọ̀dún ti àádọ́rin ọdún tí wọ́n fẹ́ ṣe àti ti iṣẹ́ ìránṣẹ́ tó pé ọdún méjìlélọ́gbọ̀n níjàre akíndéédé bàbá síkéòdù wáyé lọ́dún mọ́kànlélógójì akí màmá o màmá àti bàbá wa reverend and reverend mrs adéyẹmọ tí wọ́n wà ní ẹ̀yìn ọ̀nàrà local government ní ọ̀nà àkàrán lọ́hùn akíyìn o akópalẹ̀ mọ́ ọlọ́run yóò gba gbogbo ògo lórúkọ abátọmọ tí ẹ̀mí mímọ́ ìyanu ọ̀ṣẹlẹ̀ o ọlọ́run yóò dẹ̀ jẹ́wọ́ ara rẹ̀ lórúkọ jésù olúwawa ẹjẹ́ nǹkan ọmọ mi pàtàkì pátákì samuel adégbòyègà adébùsọ́lá pẹ̀lú festival of praise tó náà fẹ́ ṣe lágbára ọlọ́run ní 17th sunday yìí náà ni àjọ lórí ọ̀fẹ́ àti wà ń bẹ̀ ni ọlọ́run yóò dẹ̀ gba ògo ṣáde àpótí ẹ̀ rí ìkan lára wa ni a máa ní ọ̀gá mi máa ní ọlọ́run lọ̀gá ayé ṣáde àpótí ẹ̀ rí casting crown 26 ìyẹn náà máa wáyé ọgbọ̀n ọjọ́ ni sunday tó gbẹ̀yìn lóṣù yìí ni lálórí ọ̀fẹ́ àti ṣe ẹjẹ́ kí bàbá apostle paul túnde tolúwa ni wọn ní ká fún àwọn opó ní bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ní ká fún àwọn opó àti àwọn tí ó ní ìpèníjà kan tàbí èkejì 55,000 lọ́nà mẹ́rin ní ìdarapọ̀ pẹ̀lú ṣẹ́ránṣẹ́ ojú olúwa lágbára lọ́wọ́ ọlọ́run tába ti dásùkò láti pè wọlé a máa fi fún àwọn ènìyàn prophet sike oduwaye ọmọ bàbá oníbú ọrẹ covenant of mercy ti ọdún yìí tún ti kò lágbára lọ́wọ́ ọlọ́run ìyanu yóò dẹ̀ ṣẹlẹ̀ lórúkọ jésù kristi olúwa wa ẹ wo kí la fẹ́ gbé yẹ̀wò ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ tá a bá dé patí a máa ń láìkí tí wọ́n bá ń fún wa ní àwọn nǹkan kan wáìnì ni o inú wa dùn ẹni wọ́n bá fún ní wáìnì yóò tún wò pé ayé tòun tún gbé pẹ́ẹ́lí jẹ ní fún ní ẹlẹ́rìí dòdò lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n bá ń kẹ́lẹ́rìí dòdò fáwọn kan tí wọ́n kó wáìnì iwájú àwọn kan àwọn tí wọ́n kẹ́lẹ́rìí dòdò síwájú àwọn tí wọ́n kó wáìnì síwájú wọn àwọn kan ó mọ dàbí ẹni pọ́n lọ́la ju ẹnìkan lọ ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ fún wa ni pé àtẹnujẹ kò ní pẹnikẹ́ni inú wa o bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà àlàáfíà wa ṣe pàtàkì tó yẹ ká

0: ṣe lójú iná léwu àwọn ohun àgbẹdọ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà iwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fò ń tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹni kò pé ibà ọ̀dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Praise Wonderful Power Jesus Center. O pe adun meji le lagbakede. Right to dawo idunu. Idupe adarin adun. Ti baba ati mama wonderful. Reverend Reverend Mrs. Adeyemo. Monday 25th May. Lati Desi Power City Akere. Tuesday 26th May. Eto ilera afẹ ati ẹkọ ti owo. Lago mẹsan owurọ. Isoji lago marun role. Wednesday 27th May. Date wa Friday 29th May. Baba Jesus isoji agbona yaya. Lago mẹsan mẹsan owurọ. Idanilẹkọ ni o ma tẹle. Lago meji lọsan. Irọlẹ orin iyin alagbara. Lago marun lọjọ mẹtẹta. Pẹlu akori ori ofe ku wosile nbe o even ayola side abato pe alimi pastor duwaye ifade kaya di ojoluwa pastor ski olatunde ifade michael efi wato ifade skin di aberu agba brother makindi adebayo ifade bikola kede se wala jesu dokori ade taiwo dare pop titi lo pe ade ogo baba to mi se ati abi sam saturday 30th gan 32 founders anniversary ati 70th birthday thanksgiving service even rfm mrs adeyama ti wo toje olugbalejo wonderful power city ori oke agbara jinde leyin kanso alakare ibe ni o ti waye o o ma re ti yin o.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
4: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki foro je wa sere
3: benti eri
4: asiko mazavita tito
3: alani ore mi o de lo nje olokele mazavita ni yi.

0: Mazda Vita oúnjẹ olókèlè ta fojúlówó yẹ fún àgbàdoṣe ó kún fún ojúlówó èròjà viber vitamins àti minerals tó fi mọ èròjà lysine ó fẹlẹ lọwọ kò ní gluten nínú ó wà ní 1kg 5kg tó fi mọ 10kg àṣẹ láti iléeṣẹ Mass Foods Industries Limited ẹ tún lè rí ra ní Emma Flow Shop ní Grace Building opposite AP Filling Station Jagun Bus Stop tàbí kẹ pé 08062512086 àti Alhaji 1010 Shop ní Akeremi Jagaban Ultramodern Shop Bodija Ibadan telephone number 08130942495 Oúnjẹ olókèlè Mazda Vita ayo gbogbo ilé
1: ó balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo bítà yóò fún bí àwọn 50 bitters jagun labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 Waves Limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters NAFDAC Ijan Lodi.

0: 107.7.
1: Bàbá bá ti rọ́mọ̀ ń bọ̀ wá o, bágo méje bá ti lù.
2: Bàbá bá ti rọ́mọ̀ ń bọ̀ wá nínú ilé orin.
1: Ọ̀pọ̀ ńláńlá ni
3: mo máa. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀, kábíyèsí Ọlọ́run tí ò pín méjì. Ìwọ ni, torí lánàá lónìí lọ́la ìwọ náà ni. Adágbére ní ọ̀sẹ̀ tó kọjá lọ, mo ní ẹ̀tọ́ pàdé mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀, mọ́kàn sọ ni ta lè mi. Ọlọ́run ìwọ ni o, arúgbó ọjọ́ ìgbà ni ìwọ náà ni. Torí ó jẹ́ kí adágbére ní ọ̀sẹ̀ tó kọjá lọ, mo ní ẹ̀tọ́ pàdé mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀, mọ́kàn sọ ni. Òṣèlú ló ń tẹ̀ àmọ́ lóore àti mi àti àwọn tó ń gbọ́ mi pé Ọlọ́run ìwọ náà ni. Ìwọ ló lẹ̀mí tó fi rí bẹ́ẹ̀, tó fi ń wá bẹ́ẹ̀, tó fi ń ṣe bẹ́ẹ̀. Kábíyèsí Ọlọ́run lálẹ́ òní lágẹ̀lú FM làwà yìí. Òkè tí Ọlọ́run kò ga ju òkè lágẹ̀lú FM 96.7. Ọlọ́run àmọ́ lóore. Akinlóye Olúmìdí lorúkọ mi. Akin ọmọ Akin lójúde Olúyọ̀lé. Àwọn tó dà wọ́n pè ní Akin kan báyìí, Akin kan báyìí. Ẹ̀kẹrin balẹ̀ nílùú Ọ̀jẹ́lẹ̀yẹ níwájú ọ̀fà igbó Lagelu local government ìjọba abẹ́lẹ̀ Lagelu. Báyìí mo wà ní ààfin bàbá wa ọba Muritala Adébáyọ̀ Àkàndé. Ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn olóòtú mi Adésínà Láwùdé Eyún ni olóòtú ètò láwùjọ àgbà Tunde Olawo lọ̀gá wa àti Lagelu àti Slash ọ̀gá wa ni. Kenneth Kebugi wo lọ̀gá wa Lagelu pẹ̀lú Gbẹ̀ngà Ọláyíwọlá Ọ̀rọ̀mọdé aláìlójútì tí Ọlọ́run sì jẹ́ pé gbogbo ẹ tó bá ti jù lọ báyìí ọmọ wà lọ́kàn rẹ̀. Ọlọ́run ló fi sí lọ́kàn tí wọ́n máa bọ̀wọ̀ fún wọn, ìgbéraga ò sí lọ́kàn rẹ̀. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o, Ọlọ́run ṣe bẹ́ẹ̀ torí agídí ọ̀ràn bíbí kò ṣe fi owó rà. Ọlọ́run ìwọ ni. Lálẹ́ òní ètò ti bẹ̀rẹ̀ láwùjọ àgbà. Ẹ̀yin tẹ́ ẹ̀ bẹ lẹ́nu ìlú mo kí yín pé ẹ kú àtàárọ̀, Ọlọ́run ò sì ní fi yín sílẹ̀. Èmi àti yín àtàwọn tó ń gbọ́ wa a ò ní jọ ṣiṣẹ́ láṣẹ Ìdùmarè. Súnmi síwájú mo sì ń bọ̀ lórí ètò láwùjọ àgbà torí èmi àti mọ́gàjí gbangba kan ẹ gbọ́dọ̀ lẹnu wọn lálẹ́ ètò ní ọ̀gá ológun ni wọ́n o. Ẹ gbọ́dọ̀ lẹnu wọn. Súnmi síwájú mo sì ń bọ̀ torí àrí ọjọ́ mo sì lọ́kùn. Súnmi síwájú mo sì ń bọ̀.

òwe tí a lè tù ní àwọn bàbá wa ní alára ní gbára aga alára ní gbára aga bàdì ẹ yóò wọlé yóò bẹ̀rẹ̀ nǹkan kan ni wọ́n fẹ́ fàyọ níbẹ̀ alára ní gbára aga bí adìẹ yóò wọlé yóò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì wọ́n ní fúnra ọ̀yà ní ìpìlẹ̀ rẹ̀ lúdù fúnra ọ̀yà ní ìpìlẹ̀ rẹ̀ lúdù nǹkan kan ni wọ́n fẹ́ fàyọ níbi òwe méjèèjì bẹ́ẹ̀ ni sọmọ síwájú mo sì ń bọ̀.

fúnra ọ̀yà ní ìpínlẹ̀ rẹ̀ lódù nǹkan kan fẹ́ fàyọ ó ṣe yí àwọn àgbàlagbà máa ní fúnra adìẹ nígbèrè ga alánígbèrè ga ìyẹn nu adìẹ pé bí ọ̀wọ́lé yóò bẹ̀rẹ̀ nǹkan kan fẹ́ fàyọ tí wọ́n fi sọ òwe kìíní òwe kejì sọmi síwájú mo sì mọ̀.

0: lórí àárín ọjọ́ mùsùlùmí wọn ti ń pè. Hello. Hello. Ta ló wà bẹ kalẹ̀ o?
1: Ẹ mà kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sà.
1: Ẹ kú ìyànjú.
0: Yẹ sà.
1: Ọlọ́run ní jẹ́ pa yín ó pẹ́.
0: Àmì àmì.
1: Ẹ̀rọ yín ọmọ àgbà o.
0: Àmì àmì.
1: Àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ látara yín náà, àtàwọn ẹ̀kọ́ tó láǹfààní. Báwa ti wá ń gbádùn yín, Ọlọ́run ó jẹ́ kẹ́yìn náà gbádùn ara yín.
0: Àmì àmì. Àmì àmì. Ta ló wà ń bẹ?
1: Ẹ̀rí méjèèjì.
0: Ta ló wà ń bẹ? Ta ni ń bá mi sọ̀rọ̀ yìí?
1: S.A. Amao.
0: M.K. Amao.
1: S.A.
0: S.K. Amao. Láti àdúgbò wo ni?
1: Ọ̀pẹ̀yẹmí.
0: Ọ̀pẹ̀yẹmí òkè ẹlẹ́ta. Torí Ọ̀pẹ̀yẹmí kan bẹ lódì ń jó.
1: Náà ni.
0: Ẹ bá ń tú òwe bàbá.
1: Nǹkan tá a wà túmọ̀ rẹ̀ náà ni pé ẹyọ orúkọ oṣù ni méjèèjì.
0: Èyí lẹ sọ bẹ́ẹ̀ o.
1: Bádìí ọ wọlé.
0: Yóò bẹ̀rẹ̀.
1: Abẹ̀rẹ̀ fúnra òdù ni ó pèrè lọ́yà.
0: Fúnra bẹ́ẹ̀ ni fúnra ọ̀yà ni ó pèrè lọ́yà.
1: Ẹyọ ọkàn náà náà ni méjèèjì. Gbogbo ẹ̀ pátápátá ó túmọ̀ sí wípé bẹ́ẹ̀ bá ti ṣera rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ó bara rẹ̀. Bẹ́ẹ̀ bá gbéra rẹ̀ ga bọ́bá wọlọ́run ó lè gbé ga. Fúnra òdù náà ní àpẹẹrẹ lọ́yà bẹ́yẹn bá jẹun níwọ̀n àbá díẹ̀ ọ̀rọ̀ adóhun yóò tó
0: báyìí.
1: Ó pèrè lójú ọ̀yà náà nù wọn bá ẹ̀kọ́ àtàlápàá tèmi náà jẹ nísìn mo ní mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run olówó lèmi náà.
0: Àbí àbí ẹ̀ṣẹ̀
1: mo ti jẹ́nu.
0: Ẹ̀ṣẹ̀ ké láti ẹ.
1: S.A. S.A.
0: Ọ̀pẹ̀yẹmí.
1: S.A. Ọ̀pẹ̀yẹmí.
0: Ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀.
1: Ọlọ́run jẹ́ ọmọ rọrùn.

wo Pastor's Shop ni bagi Pastor's Shop alasora yi wo yi mu yi lo yi bi ayoki Pastor's Shop Abida Corporate Services Limited ba wo lo se fe si Senator materials cashmere German wool damask material Swiss lace Swiss cord Guinea brocade Swiss foil transverse materials Italian Swiss wool voile and organza material gbogbo ilu ji lu kari southwest nlo ma Pastor's Shop kaluku lo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko Pastor's Shop ni bagi tuntun ma fe rugbabukun koda eyun ni bara na e bere ona de Pastor's Shop ke to raso ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba magan ja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor's Shop ni number C 136 128 and 140 green block Pastor's Shop bagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni Pastor's Shop raso sanwo e be nkan e olorun ta fi se gbekele aita ewo wo moja lo mu wa goke agba Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun badu opo makamuso Lagelu FM kakaki ile shagun safefe timfarele idunu fungbubo loja tonta Imule guguniso wanyan wanyan sekereti midungbe Owo fun gbogbo en to loye to damo sibe yin na ngbo sibe en rise re ni gboro afa iba won dowo ko lai ro burukawo ni kan lo le se o ma doubt e Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbagbe oko won ti gba yera bata nle yi lawujo le se to ngun safefe to mo jase kulo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagelu FM 97 iki wala hiya lubarika kulo oja nbe kerin ope ke Ìrìnàjò Umrah láti ṣàlékún Imani. Kẹ́lẹ̀ bàjẹ́ ayé jèrè àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi Umrah ṣeré láti wá bá a ṣe Umrah oṣù keje. Tá lọ ní July 21, tá padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umrah Maulud lẹ fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní Umrah December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra

jùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi.

dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Ilẹ̀yà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Ilẹ̀yà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣe fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Ilẹ̀yà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Ilé-yá ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ilé-iṣẹ́ Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń bí 96.7 sani ọ̀sani fíkwẹ́sì tí tiwa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
2: Kò yí o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o. Ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí. Oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa. Bàbá Ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba Iṣanara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rọ́ kẹ́tíkẹ́tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
3: Ẹ kú dédé àkókò yìí gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi gẹ́gẹ́ bí atọ́kùn ti wí. Bàbá Ìbàrùbá ló kọ́ mi gbogbo èèyàn a sì máa pè mí ní ọba Iṣanara. Iṣẹ́ la ṣe débẹ̀ o. Òdú ni mímí ìṣà ìmọ̀ folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 33 88 10 08 tàbí 070 18 21 11 11. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀ kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o. Ìtọ́jú gbogbo ará ayé pátá la sì yàn láàyò. Iṣẹ́ tá a mọ̀ tá a kọ́ tá a dáyébá tá a ṣèwádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní Bàbá Ìbàrùbá. Lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédìí àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
2: Bàbá ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ.
3: Ẹ ṣe atọ́kùn béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn nárun, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé. Ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú. Ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀hún máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń ṣú àbí nǹkan ń la ago lórí èèyàn. Àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé tá à ń wá ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. Àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
2: Bàbá ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
3: Ẹ ṣe atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara tẹ́lòmíín sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́ àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kóbá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé. Ní ò bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mi gúlegúle. Ẹlòmíì sì rèé wọ́n mọ fa wọnú mọ́tò wọ́n mọ gbé bígbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mi gúlegúle. Ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Ìtútàwọ́ kánà sì ń pa ò sí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfì àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde ó máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí àìsàn ni àrùn ni àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀ bówọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀ kò sì ní mọ̀ kó ń tó òkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru èèyàn ń jí èèyàn ń ṣẹ̀yọ́ bí ìgbà mẹ́rin márùn mẹ́fà kílẹ̀ ò tó mọ́ ó gbà fúrasì. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédéé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára lórí móhùnmáwòrán ẹ̀kọ́ mi ò ṣe déédéé ẹ̀kọ́ mi ò ṣe déédéé ẹlòmíì ṣẹ̀kan sùn lọ wọn àti ẹ̀ mọ́ fẹlòmíì ṣe yẹ̀yẹ́. àwọn baba ti a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà àwa náà ò sa láì mọ́ mójútó ra wa àwọn bàbá wa ó loko wọn ó lodò wọn ó sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá náà ò sì mọ wò tá nítorí ní tí wọn fẹ́ wò ń ta ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ń ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú ló àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọ òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti 40 ọdún àtọdún 4 tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn ò mọ kiri gáréèjì ní ìwòròdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó níbẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán lóǹtán àárín èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà látijọ́ àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ara ẹmọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ yìí tá a ti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070-18-21-11-11 070-18-21-11-11 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn ó mọ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọn wá bá náà sì mọ àwọn tí wọn wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ìgbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé ilé ìbò ńgbà bá sì yún un tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gù bí èlùbọ́.
2: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
3: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò má wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìn lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìn mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 070-18-21-11-11 070-18-21-11-11 àìsàn ò ní ka ń wóró kó bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀ sí ní pópó o ojú àti tí ò ní ń relédè yín àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé ara ẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 080-33-88-10-08 tàbí 070-18-21-11-11 070-18-21-11-11 àlàáfíà ara wa ò ní gbọ̀ndànùbù bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

0: ìlera òun gan lọ́rọ̀. Ẹni bá lálàáfíà òun lohun gbogbo. Ẹ káàbọ̀ sí ètò ìlera lọ́rọ̀. Ẹni Rehoboth Global Herbs, ilé ìwòsàn tewétégbò àti akupọ́ńchọ̀, àwọn iléeṣẹ́ tó ń ṣe gbéra tó ti gbà bẹ́ẹ̀. Aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ yìí wọ́n wà ń bí pẹ̀lú mi. Mo kí ìyáàfin ọmọ Bọ́láńlé ìyá akupọ́ńchọ̀ pé ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Ẹ ṣe olótú, mo kí gbogbo àwọn etí tó ń gbọ́ wa nílé pé a kú àsìkò yìí o. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa àìróorunsùn, àwọn ohun tó máa ń dé tàbí àwọn ohun tó lè ṣẹlẹ̀ tí ó fi jẹ́ wípé ènìyàn ò ní rí oorun sùn.
0: Àìróorunsùn àìsàn ńlá ni, ẹ dákun kí ló máa ń fà á gan-an?
1: Oríṣiríṣi nǹkan la lè sọ pé ó ń fa àìróorunsùn. Àwọn àgbàlagbà ló máa ń sábà mú kì í mọ́mọdé. Bá a ṣe ń dàgbà sí, àwọn èròjà tó wà nínú ara wa tó ń jẹ́ kára wa jí pépé, hormonal changes, àwọn nǹkan tí ó ń jẹ́ kára wa ṣiṣẹ́ bó ṣe yẹ nígbà tá a bá ti ń dàgbà sí, tí wọ́n ti ń yàtọ̀ síra wọn, òun náà lè fà á wípé kí ènìyàn kó má rí oorun sùn. Ntọ́wọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á, yóò fún wa ní nǹkan tí à ń pè ní stress. Téèyàn bá ní àwọn ìrora kan lágọ̀ ara tí ìrora yìí ò lọ tó pọ̀, irú ẹni bẹ́ẹ̀ lè má rí oorun sùn. Èyí tó tún ṣe pàtàkì jùlọ nínú ohun tó lè fà á ni wípé kéèyàn máa gbé unhealthy lifestyle, ìgbésí ayé tí ò yẹ, òun ló sì wọ́pọ̀ lára nǹkan tó ń fa àìróorun sùn lóde òní. Gbogbo àwọn ìgò green lóríṣiríṣi tàbí ẹni tó jẹ́ pé fìkanrankan ni, irú àwọn kan wọ̀nyí náà kì í jẹ́ kéèyàn sùn. Àwọn oúnjẹ àdìmọ̀dì tó já wà fún ara wa la dá tọ́lọ́run ò dá fún wa, tá a ṣá ń kó gbogbo rẹ̀ para wa. Àwọn nǹkan tá a kà kan unhealthy lifestyle, ìgbésí ayé tí ò yẹ. Tẹ bá jáde síta, tẹ wo àwọn ọmọdé, tẹ wo ìgbésí ayé tí wọ́n ń gbé nísìn. Oríṣiríṣi ló wà nísà tí wọ́n ń mu. Gbogbo irúfẹ́ nǹkan báwọn yìí ló ń gba oorun lọ díẹ̀ díẹ̀ díẹ̀. Oorun nìkan kọ́ ló wá ń gbà lọ o. Kódà ó ń fa àwọn àìsàn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ sínú àgọ́ ara wọn tó jẹ́ pé kì í ṣe ní ìsìn ló máa hàn. Nígbà tó bá yá ni ó wà farahàn. Àìsàn àìróorunsùn yìí ó lè fà á kí irú ẹni bẹ́ẹ̀ kó má jáfáfá tó lọ́pọlọ àti ní ìrísí. Ó lè jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó máa kanra lábàádì. Ohun tí òye ó kanra sí ni ó kanra sí, ohun tí òye ó sọ̀rọ̀ sí ni ó sọ̀rọ̀ sí, nítorí wípé àgọ́ ara rẹ̀ kò sùn bó ṣe yẹ. Àìróorunsùn ó lè fà á kí ènìyàn bẹ̀rẹ̀ sí ní àwọn àìsàn kan lára. Àwọn àìsàn tó jẹ́ pé ó máa ń pẹ́ lágọ̀ọ́ ara tá wà ń bẹ̀ tá fara sí. Ó lè fà á kí ènìyàn ní àrùn ọpọlọ nígbà tí ò bá ti sùn. Ara ń tẹ tún máa rí pẹ̀lú irú ẹni tí ì sùn ni wípé lójú ọjọ́ báyìí orí rẹ̀ ò ní pé débi wípé àwọn ohun tó yẹ kó ṣe, kó jáfáfá kó ṣe, yóò wọlẹ̀, kò sì tún ní wá lè ní àròjinlẹ̀.
2: Tó bá kàn sí wa, a máa ń ṣe akupọ́ńchọ̀ fún wọn. Akupọ́ńchọ̀ yìí ni yóò sọ fún ọpọlọ wípé yá jí pépé, ẹni kò róorun sùn, jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní sùn, kó sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ bó ṣe yẹ kí ó ṣiṣẹ́. A tún máa ń lo èyí tí olóyìnbó máa ń pè ní massage. A á ṣe, ó ní àwọn tí ò bá lè sùn, ó ti ní oríṣi massage tá a máa ń ṣe fún wọn tí wọ́n á fi lè sùn dáadáa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ la sì tún wá ní àwọn egbòogi tí NAFDAC ti fòǹtẹ̀ lò, tí a máa ń fún àwọn ènìyàn tá a ti ṣe ní ètò ìgbàlódé tá à ń fún àwọn ènìyàn tó bá ti di wípé wọn ò róorun sùn. Tán bá ti yọjú sí wa nílé iṣẹ́ wa, a fún wọn láwọn egbòogi wọ̀nyí.
1: Ohun tó dàbí àìsàn lára wọn yóò sì kúrò, Ọlọ́run á sì wò wọ́n sàn. Ẹni tí ó bá jẹ́ wípé àìsàn yìí ń dà láàmú tẹ̀ ń gbọ́ wa báyìí, ẹ kàn sí ilé iṣẹ́ wa ní nọmba 33 Ondo Street, off Osuntokun Avenue, Old Bodija, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ ẹ pè wá 08038627812 tàbí 07067197812.
3: Níbikíbi tẹ́ ẹ bá wà, ẹ̀yin ẹ ṣáà ti pè wá. Gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́, a ó fi ránṣẹ́ sí yín.
1: Ẹ ṣe olótú.
0: Ẹ pàdé ìyáàfin ọmọ Bọ́láńlé ìyá akupọ́ńchọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.
2: Ẹ ṣe púpọ̀.
0: Ẹ̀yin èèyàn wa, ó dá mi lójú pé ẹ ti rí nǹkan dì mú nínú nǹkan tí ìyá àgbà bẹ́ẹ̀ ìyá akupọ́ńchọ̀ tí wọ́n ti ń bá wa sọ. Ẹ wá já tún tẹ́tí lọ́jọ́ mẹ́jọ lónìí láṣẹ Ọlọ́run. Àrùn burúkú, àrùn bùrùjà kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o. Adésínà Abdul lorúkọ mi.

0: Hello. Hello, Daddy UK, ṣe ń gbọ́ wa?
1: Sikito, a ń gbọ́ ẹ báyìí.
2: Sikito, a ń gbọ́ ẹ, ó dàbí wò gbọ́ wa, ó dàbí wò gbọ́ àwọn à ń gbọ́ ẹ.
0: Mo ń gbọ́. Èmi ń gbọ́ yín, mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín.
1: Ẹ̀ka kí ẹ̀ yìí náà.
0: Àwọn ẹ̀bá kí àwọn ará ilé.
2: Ẹ kalẹ̀ o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní orígun mẹ́rin àgbáyé. A ti síbi ra ṣe ń dé o. Àyín náà làwọn máa bá lọ́jọ́kọ́jọ́ ìwà táwa ti ń dé ẹ̀yìn náà làwọn máa bá torí láìsí ẹ̀yìn kò sáwà. Ẹ ṣeun púpọ̀ ti bá wa ká lọ láti iye ọdún náà láti ń ṣe prógráàmù ló ń gbọ́ ni o. Láyẹ̀ ká gba àsìkò púpọ̀ jù mo kí everybody ní gbogbo omi kíbi gbogbo àwọn tó ń gbọ́ wa. Àwọn tó ń gbọ́ wa silent listener náà àwọn tí yóò sì ní ẹ ṣá ẹ ṣeun gan ni. A dúpẹ́ lọ́wọ́ yín torí àní àsìkò púpọ̀ lónìí. Ẹ ṣeun ẹgbẹ́ ẹ máa bá wa ká ẹ máa bá wa bá ètò bọ̀ ẹ ṣeun.
0: Ẹ ṣe ọkùnbíjì Daddy UK wá kí àwọn èèyàn.
1: Ẹ ṣe kalẹ̀ gbogbo ẹyin lólùfẹ́ wa. Adúpẹ́ lọ́wọ́ náà pé a ti ti dé lọ́jọ́ tìrú. Èmi ni ọjọ́ kẹtàlá nínú oṣù May 2026. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹyin lólùfẹ́ wa. Ẹyin tẹ wà ní ilé àtẹyin tẹ wà ní ẹ̀yìn odi. Inú wa dùn wípé a ti ti wá ẹyin náà dé lápá. Ògùnrin fọlọ́ a ti ṣèkí tí òun ti sọ pé kò sí àsìkò púpọ̀ fún wa lẹ́nu. So ẹ jẹ́ ká tètè bọ́ sórí ètò ní sàn-án gẹ́gẹ́ bó ṣe máa wù ẹ̀ka alẹ́ láti lò ní bàjẹ́ o.
0: Àmì ọ̀dọ̀ ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé alákòókò tó pọ̀ lálẹ́ yìí ó agogo méjìlá gérégé la máa kúrò lórí ètò títí dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ṣùgbọ́n ká tó wọnú ká tó kó tó di ago méjìlá yẹn ìwọ̀nba nǹkan tá a bá lè ṣe náà ẹ jẹ́ ká ṣe kí ni ká ṣe ẹ ṣe gan ni. Nǹkan tí mo fẹ́ ká tètè sọ ní alẹ́ yìí ó máa ya everybody lẹ́nu ṣùgbọ́n mo fẹ́ ká ṣe kí ni ká kàn gbà bẹ́ẹ̀ nítorí ká fi ṣe pápápá ká fi kúrò lórí ètò. Ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ó kan ṣe rí bí ìbálòpọ̀ olúkálùkù ló nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n a ṣẹ̀ṣẹ̀ wá rí àwọn a ṣẹ̀ wá gbá àwọn research kan nísìn research tá a dẹ̀ ń sọ àìṣẹ̀ ṣe àwọn ìwádìí kan nínú àwọn ìwádìí tá a wá ní láti rí pé àwọn ọkùnrin wà tó jẹ́ pé tí ilẹ̀kẹ̀ bá ti wà ní bẹ̀bẹ̀ di obìnrin tó bá ti wà ní ìdí ẹ̀ pé ó máa ń jẹ́ kí orí wọn ṣe kí ni kó rí wọn máa dìde. Lóòótọ́ àwọn ọkọ̀ mi á sọ pé tọ́ bá nílẹ̀kẹ̀ ní ara obìnrin wọn ní iṣẹ́ lọ́ fi ṣe idán ló wọ̀ yẹn kìnnìkan ṣùgbọ́n a rí nísìnyí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń lo ilẹ̀kẹ̀ àbí kò yí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń lo ilẹ̀kẹ̀ nísìn a tún wá rí pé àwọn ọkùnrin míì kan wà àwọn ọkùnrin kan wà mi ò ti ń sọ pé gbogbo ọkùnrin torí tí àwọn ọkùnrin kan ẹ̀ṣẹ̀ gbáà ni ṣùgbọ́n sí àwọn ọkùnrin kan nǹkan tó fantastic tó fanimorous tó fagomorous tó focomorous gan ni ìwádìí tá a ṣe gbogbo ẹ̀ lẹ máa gbọ́ tá a bá ti ń tẹ̀síwájú ṣùgbọ́n ìbéèrè mi máa fẹ́ kéèyàn méjì sí mẹ́ta dáhùn ìbéèrè mi lálẹ́ kí ni nǹkan tó wà ní ilẹ̀kẹ̀ gangan tó fi sọ pé táwọn ọkùnrin kan fi ń sọ pé ó máa ń jẹ́ kí ara wọn jí pépé then kí ló kan ìbálòpọ̀ àti ilẹ̀kẹ̀ àbí kò yé torí ó dàbí pé àwọn ìyá wa máa ń wọ ilẹ̀kẹ̀ tẹ́lẹ̀ dixie mi mo bóyá mo right mi ò rò pé àwọn ìyá wa tẹ́lẹ̀ mo rò pé wọ́n máa ń wọ ilẹ̀kẹ̀ nígbà tó bá ń wọ ilẹ̀kẹ̀ àwọn bàbá wo ni wọ́n máa fẹ́ mẹ́ta mẹ́rin márùn-ún bó jẹ́ èèyàn kan náà ní orí ilẹ̀kẹ̀ lọ́dọ̀ kó mú yẹn mọ́ra mo sì béèrè mi ni pé ṣé ìbálòpọ̀ àti ilẹ̀kẹ̀ wọ́n ní nǹkan papọ̀ ni àbí ṣó jọra wọn èèyàn méjì péré ni màá gbé ní alẹ́ torí àkókò wa ká tó wá bọ́ sínú ètò ní sàn-án ẹni tó bá máa pè ẹ́ dákun ẹ́ má pe nọ́mbà chiquito gangan nọ́mbà station ni kẹ pé chiquito kọ́ ló ní station ẹ má pe nọ́mbà mi gangan nọ́mbà station gangan òun ni kẹ pé torí èmi kọ́ ni mo ní station dix ó máa dábàá dàbẹ́ ni pé ilẹ̀kẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú ìbálòpọ̀ àwọn èèyàn máa ti gọbọ sórí fóònù wọ́n máa ti pọ̀ hello.
1: Hello.
0: Ẹ kalẹ̀ sà.
1: Ẹ kalẹ̀ mọ̀ ó jẹ́ nǹkan pàtàkì lára obìnrin tó ọkùnrin máa ń láìkì jù.
0: Ilẹ̀kẹ̀ jẹ́ nǹkan pàtàkì lára obìnrin tí ọkùnrin máa ń láìkì
1: jù. Tọkùnrin máa ń láìkì jù.
3: Emi gangan ti mo ba yin soro yi mo si like e daada. Mo like e ko gbin lo.
0: E like e daada. E tu fa.
3: Ko gbin ben ko gbin lo mo like
0: e. E like ko gbin lo leke.
3: Ben.
0: Ha, oda.
3: E se mo like gan ni.
0: Eh, e se gan sa.
3: Eh. Oluwa ni so mi lati ruwa.
0: Oda e se gan sa. Eh. Awon da yen ni o je nkan pataki pe awon de like e. Kobirin lo pe nkan to ya kobirin lo lo je hello
3: hello
0: hello e ka le sa
3: nkan ti o wu mi o wu en gege bi oro awon yoruba so won ni o to wu mi o wu en daye adijo
0: meni
3: lodo awon olomoge igba yen e ti o ba ti le tesidi Isolomo bi ko gba ah yin o gbajimo
0: eh
3: ṣugbọn laye si ngba ti gogo nkan ti di ah o to je pe awon eyan ndogbon si to je pe opolopo okunrin okuru re leke da to bi ba fi leke si di mo ri ya ni ohun lo de o te ma mu ise ya loto
0: ah
3: because ti mo ba tun fowo to ba tun fowo gba sekere yen bayi
0: ah eh
3: di yoro bẹẹni
0: wọn ni tẹlẹ ok so tí yà bá fọwọ́ gbálẹ̀ kẹyẹ orí atáṣì
3: atáṣì ni yóò dùn bí ṣẹkẹrẹ ni
0: nítorí ògbọ́dọ̀ gbá ọkàn tọ́jà
3: ó bá dùn bí ṣẹkẹrẹ ni bẹẹni
0: a dùn bí ṣẹkẹrẹ
3: bí ṣẹkẹrẹ ló ṣe máa dùn ìgbà yẹn gan-an irun kan wà dìde lórí báyìí ní no
0: ok
3: ìdí ò máa sọ mú
0: ok irun á dìde lórí Outside.
4: Lagilu FM 96.7.
5: Alaafia Olorun ko baba ogbe ti to n gbo mi lakoko yi mo ke okunrin mo ke obirin aisan ti o gbogun Olorun ni fi se nikankan yin o oruko temi ni baba egun
6: ti mo wa lati ajase eku tonu ti mo ti wa ni bi patetewe tegu alaafia to n lo lowo lowo ni inu Liberty Stadium ni osan sami ibe la wa to ba ti wonu ogba so pe star number 12 lo nlo e ko le star number 12 ni baba egun wa oloju olohun oba oni gba oju lo gbogbo wa o ti won ba ni oju yo yen lenu nkan kan lo nfa boya wo ti e ti ni akọ kokoro nerun ni ara tabo oni kokoro nu eje tabi ifunpa giga niru ara re o le sakopa fun irina ewa boya wa ma ri bi kurukuru abi ko ma ri bi efin abi ko ma ri bi oye o rira telewo re o da 1000 naira mo yato si 500 naira elomi o le rin lale bire moto ba ko si ni birina ti e bo se n ja si koto ni o ma ja si gegelete elomi o le ka nkan to we elomi o le ka message mo be ni elomi o re ni to n bo lookan afigba to ba sumo ni o to ma so pe ah asilagbaja asewo ni o da osomo yato fun ale omo lo n fa elomi ka kakiri nise ni o ti e dabi wipe ala n takun o ta gaga si birina telomi telomi o ma ri bi oku ni birina ti e elomi ti e wa laju re kale ko fi ri nkan kan mo rara elomi o da kolo aso to wo mo elomi o ri ne ri nkan to fe je e ma ni jenje ota yin ekun aro ekun osan ekun ale ogbe ti to n gbo mi lakoko yi e ma ni rogun ekun be yen ba nsu ekun asuju a ma sakopa fun irina wa ifunpa giga keyan ma ro orusun ito atoju keyan to kale kera o pe ba ke ma to bi e mefa emi kile o to mo o le sakopa fun irina wa to ti o ma hoye ti pressure ba ti poju fun oju ke je ki eyan rina dada a ti e n pe kokoro kan ni ayokele foju ti kokoro yi ba ti wonu ise to n gbe eje lo si bi irina ni to ba pe to ba ya kurukuru ni eda o ma ni abi wo ti e ri nkan funfun laarin oju ti e bi pe o lewo o le funfun laarin oju abi iwo to je yi pe ori o ma fo ni gbogbo. Abala orí kan
5: yo ma fo e bori ba tin fo ni lafoju o le sakoba fun ri na wa be lo mi ba ji laaro kin se no da bi wi pe kurukuru boju ojo orun ba ti e tin ran jade sita elomi o le lo bi kankan mo ise mi o da bi pe won le lailonu be lo mi ni bi irina ti e irina te lo mi to ba tin wo ina afoka loju re elomi o ti e le wa oko ale mo te lo mi ti e se lasan boya ofa sakatu lo ba o loju ni abi ofa afuta lo ba o loju abi ofa baba lo ba e loju to ofi rina mo be ran le wa yoju si odo baba egun ti o ba koko di odo wa a koko si ayewo ni ilana ti gbalode ati ilana ti awon baba nla wa mo pa si oro sinu ile aye gbogbo eyin ti oju njo lenu lakoko yi pe e ni fo loju nu e ni fo loju ta opolope yin baba mi eyin iya mi te la irina ti yin kale te fi ri nkankan mo ologun odun wa olodun mewa wa te ti wa rora yin pin pe e le ri na mo e pada eyin ko lo lohun adua ngba ni lese baba egun opolope awon ta ti toju ti won ti la irina ti won kale ti wo fi ri nkankan mo ton de lese baba egun opolope won dupe lodo olohun no de tun melo mi wa eyin na gbianju e ma bora yin mole e ma bora yin pa o aiso ti o gbogun olohun baba olojo ni ko ni so yin sinu okun aye o iwo ti wa lo si ayewo won pe loruko kan fun e be ranle wa yeju se bi baba egun ti won e ba di odo mi o mo pe olohun ba fun enikan se ju enikan lo emi esi fara ni yan lori owo tori pe mi ogbadua ko olohun fara ni mi gbogbo ti to n gbo mi lakoko yi oju unu yin ko ni fo ti ta o ni fo oju yo ni relede yin ba ya to mo toko ninu ile yin o eyike ito ba ti ri ko nse ninu aiso oju to n yo elenu be randele wa bi yoju si baba egun olootu oju aiso ni bo mora ki n fa ile aiso wi tu mi ti ta ki n fi e sile aiso wi aiso ti o fo yin loju adaniwaye ko ni gbe ba yin o e dele ma bora yin mole e ma bora yin pa ti won e ba dele ise baba egun o mo pe olohun ba o n fun enikan se ju enikan lo
6: baba egun ti mo wa lati ajase eku tonu to ba ti wonu ogba so pe star number 12 lo nlo e kole star number 12 ni baba egun wa oloju
5: ile ise baba egun awo ki nkan kan sinu oju o gbogbo un ta ba ma fun e ewe ategbo wa enu le ti ma lo awo ki nkan kan sinu oju irinse ti wa nle irinse igbalode ta fi ma si ayewo lati ma mo iru aiso oju oni pelu ogbolodo olohun adua yan gba o si le pe mi so ero ba ni soro mi yi 08065896839 etu gbo le kan si 08065896839 ani wonu kuku.

0: Hello.
1: Hello, sir.
0: Akwetu.
1: Olúwa Akwetu, sir.
0: Orúkọ tí kí ni ọlá mi lẹ́kọ̀ọ́ àkójọ.
1: Ẹ káàbọ̀.
0: Àbúrò ilé làmàdẹ.
1: Ẹ káàbọ̀.
0: Àjọ Gbẹ̀yìndì.
1: Ẹ káàbọ̀, sir.
0: Hello.
1: Hello, à ń gbọ́ yín.
0: Ẹ̀mí náà mo mọ ńlá kíkí obìnrin kókó ilẹ̀kẹ̀ sí kí ilẹ̀ tó tẹ̀ gan. Ilẹ̀kẹ̀ rẹ báyìí mo ti rí. Mo ti rí ilẹ̀kẹ̀ yìí pé mi ò mọ nǹkan tó ń sọ ní mọ́. Ọkàn bẹ̀rẹ̀ orúkọ mi. Ọlọ́pàá dá sí kíní mi ńlá kí tó ráyè wọlé ni. Mo láìkẹ̀ gidi gan. Mo láìkẹ̀ kó mi kó lẹ̀kẹ̀ síbi o.
1: Wọ́n tún bèrè orúkọ torí ìrẹ̀kẹ̀ tẹ rí wọ́n bèrè orúkọ yẹn sọ pé àwọn òbí yóò sọ yín lórúkọ.
0: Mo ti rí lẹ̀kẹ̀ rí ẹ̀ ọ̀tá mi bẹ́ẹ̀ jáwé rí. Ọlọ́run yọ mí gbọ́kàn. Ọlọ́run máa ń gbọ́.
1: Dígí máa gbọ́rọ̀.
0: Tóbìnrin
1: ò bá kó lẹ̀kẹ̀ sídìí ẹ̀ yìí ò láìkẹ̀ ẹ̀.
0: Àtóbìnrin ò bá kó lẹ̀kẹ̀ sídìí ẹ̀ yìí ò láìkẹ̀ ẹ̀. Kí lẹ̀kẹ̀ yẹn kó pọ̀ gidi gan. Èmi láìkẹ̀. Tí bá ti rí lẹ̀kẹ̀ dá orí máa ń tọ́ọ̀chì ni.
1: Ok, tẹ bá ti rí lẹ̀kẹ̀ orí máa ń tọ́ọ̀chì bíi electric sharp light.
0: Kódà mọ́tò àìlànà ni mo ẹsẹ̀ ra ní gbọ́dọ̀ mo rà náà. Ìgbọ́dọ̀ mo ti gbé mọ́tò yẹn fún pé mo máa gbé lọ. Nínú oṣù tó lọ yìí ilẹ̀kẹ̀ yẹn kàn sí orí mi ní ọjọ́ máa ń gbọ́.
1: Mi ò rò pé àwọn dáàdi UK ń gbọ́ nǹkan tán àwọn èèyàn àwọn kọ́làsì wa ń sọ ṣé ẹ̀ ń gbọ́.
0: Mo láìkí ilẹ̀kẹ̀ jọ o ọjọ́ máa ń gbọ́ obìnrin tí ó bá kọ́lẹ̀kẹ̀ sí èmi ò lè fẹ́ o.
1: Ọ̀dà
0: gbogbo obìnrin tí bàbá fẹ́lẹ́ ayé mi tí ò bá ti lo lẹ̀kẹ̀ mi ò lè láìkẹ̀. Ilẹ̀kẹ̀ yẹn máa ń tọ̀ sí orí mi
1: ní
0: ọjọ́
1: Ọlọ́run ní jẹ́ kó yà yín.
0: Ọlọ́run ní jẹ́ kó yà yín.

0: Hello.
1: Chiquito.
0: Mark Kingsley, good evening, ma.
1: Good evening.
0: Yes, ma.
1: Iṣẹ́ láta àárọ̀.
0: Ẹ wo ga.
1: Kò ní rẹ̀ yín o.
0: Àmì ma.
1: Ẹ pẹ̀lẹ́ a.
0: Yes, ma.
1: Àárọ̀ ma ni kòkòrò.
0: Àmì ma.
1: Ṣé ẹ rí láyé àtijọ́? Ni ilẹ̀ kẹ́kì níyì. Láyé àtijọ́. Ṣé ẹ rí àwọn ilẹ̀kẹ̀ kan tí wọ́n ń lò ń sè? Elòmíì lò pé láìsí ẹ̀ fún káàrí o. Àmọ́ àwọn elòmíì ń lò, wọ́n fi ń gba abayé ọkùnrin jẹ́ ni. Àwọn ọmọdé sìn. Wọ́n fi ń gba tọwọ́ ọkùnrin ni. Wọ́n ti sọkùnrin mi ìdí nǹkan míì. Wọ́n máa ma kó fún wọn ni. Ẹnìkan ti wà lálẹ́ sí lọ́yẹ́ ní kọ́ bá wọn sí lẹ̀kẹ̀. Tọ́ bá bá wọn ṣe lẹ̀kẹ̀ tán, ó níbi tí wọ́n á tún gbé lọ tí wọ́n ní kọ́ bá wọn ṣojú sí. Tọ́ fi ń gbà wọn ọkùnrin. Gbogbo tọ́ bá rí lọkùnrin máa ma ṣe fún wọn. Ayé àtijọ́ ló ní yìí. Kò sí ìwọ̀n láyé ìsìn. Nǹkan míì ti wọlẹ̀ kẹ́. Ọkùnrin tó bá lóun láyẹn láìsí lẹ̀kẹ̀ náà, kó ṣọ́ra, kó yẹ̀ díẹ̀, kó yẹ̀ wò dáadáa, kó wà díẹ̀ wò dáadáa. Sọ́rọ̀ mi yé yín. Oríṣiríṣi ni ọmọdé ti ilẹ̀kẹ̀ ṣe ní ìsìn. Téèyàn dẹ̀ ń gbọ́ lẹ́nu wọn, tó fi ń ṣe. Bọ́kùnrin wọn sọ di wọn sọkùnrin di kòlòfo. Ṣé lẹ̀kẹ̀ nìyẹn ni? Ọlọ́run ṣàánú wa ni. Ọkùnrin tó bá láìsí ilẹ̀kẹ̀, Ọlọ́run ṣàánú ẹ̀ ni.
0: Àmì ẹ ṣe mà. Ẹ ṣe mà.
2: First let me say to you.
0: Hello.
3: Ẹ kalẹ̀
0: o.
3: Orúkọ mi ni Ali Baba Beji láti Abidjan Water. Ìyá ń láìsí ilẹ̀kẹ́ o, bàbá ìyáwá o.
0: Ẹyin náà láìkí ilẹ̀kẹ́.
3: Láìkí
0: ọ̀dà. Ó máa ń mú yín ṣe kí ni? Ọ̀dà. Ajá fún ọyìn máa ń gbéra tẹ bá ti rílẹ̀kẹ̀. Ọ̀dà. Ẹyin èèyàn wa, mo rí pé ẹ ti ń pè ẹ pọ̀ tẹ́ ń pè. Ẹ jẹ́ ká lọ sójú ọjà tá a bá ti padà dé. A máa lọ sọ́dọ̀ àwọn dádì UK lágbára Ọlọ́run. À ń bọ̀, a ò tí ì dé. 96.7.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, àìsàn tí ò gbóògùn adániwáyé kò máa nífi sí ẹnìkankan wà. Orúkọ mi ni Àrólé Ọbádárà, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara. Bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà ní ibi àfihàn tewétegbò àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní Ososani Òkè Àdó ní ìlú Ìbàdàn. Mo wà ní stand number 5, ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún, stand number 5, bàbá ojú nìmọ́lé ara tí gbogbo ayé a tún máa pè ní bàbá ojú bá mi kalẹ̀. Mo gbàdúrà fún wọn tó ń gbẹ́ mi pé ojú gbogbo wa yóò bá kalẹ̀ o. Kí la fẹ́ bára wa sọ? Òun náà ni ọ̀rọ̀ nípa ìrìnà wa. Torí pé àwọn àgbàlagbà yóò bá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà. Ìwọ tó bá pọ̀ nípèníjà kẹ nínú ojú rẹ, wá yọjú sí Olóyè Ọbádárà, bàbá ojú bá mi kalẹ̀. Mo wà ní ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún, stand number 5. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 090-488-688-53, 090-488-688-53. Tó ìwọ tó ń gbọ́ mi tó mọ̀ pé onípèníjà ojú, tó bá jí láàárọ̀ mú ọwọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á, mú ọwọ́ òsì kó fi bojú òsì kó là á, kó wá wo ipò tí àìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbójú yìí ń hun ẹni, àbójú yìí ń sálẹ̀, àbó tiẹ̀ ń rí ọ̀hún nìwìnì, àbí wọ́n tó tiẹ̀ rí nẹ́rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ, àbí wọ́n tó tiẹ̀ jẹ́ pé tí wọ́n bá tẹ́lẹ̀ mọ́tò báyìí, ìṣe ló máa já sí kòtò, ó máa já sí gegele. Ẹlòmíì ò dáyàtọ̀ mọ̀ láàrin àárọ̀, láàrin ọ̀sẹ̀, láàrin alẹ́. Ẹlòmíì tí wọ́n bá tẹ́sì mẹ́sẹ̀jì sí lórí fóònù kò ní lè rí nàrí ìka. Ẹlòmíì ò lè ka bíbélì bẹ́ẹ̀, ẹlòmíì ò lè ka Alukurani. Oríṣiríṣi àìsàn ni máa ń fa ìpèníjà kéèyàn ó má rìnà déédé. Alákọ̀ọ́kọ́ bẹ̀ ni kéèyàn ní ẹ̀rọ àjàkáùkọ ẹlẹ́wù gbẹ̀dú, a máa ṣàkóbá fún ìrìnà èèyàn. Kòkòrò inú ẹ̀jẹ̀, a máa ṣàkóbá fún ìrìnà èèyàn. Kéèyàn máa ṣe ẹ̀yọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ bí ẹ̀mẹrin bí ẹ̀márùn-ún, kílẹ̀ ò tó mọ́ gbogbo àwọn nǹkan yìí ó lè ṣàkóbá fún ojú ẹni. Bákan náà, ìfúnpá gíga tó bá ń bẹ lára ẹ̀yẹ̀ ó lè ṣe àkóbá fún ojú. Ẹlòmíì mi ofa fota ofa sakatu ohun lo ko selomi lara ni oba ni nemo won ti ene ka selomi ni bi irine re ni lo ba laju ikale ko fi ri kankan mo to ba ro ko ni gbogbo pe nija awon aisan oju ta nso yi boya ki nkan fufun ko wa lewo tonto si bi are oju re ko ma so fun pe aisan ayokele foju ni ayokele ba irine je ni abi ko ma ti so pe aisan katarasi lo ni ni abi terijom eyi ke ya aisan oju ti ba ndo laamu lati bi ogun odun ni ogoje odun ni abeti e ti wa sisi abesi o ori na ri nkankan ma bo wa ba mi ni bi ipate alaafia e ti lo lowo lowo ninu ogba liberty stadium oke ado nilu ibadan lodo arole obadara baba oju ni mole ara iso ele karun ni mo wa stand number 5 stand number 5 abi ko pero ba ni soro mi 090-488-688-53 090-488-688-53 gbogbo iwo to ba ni pe nija oju to ba tin bo wa sodo mi mu agbon eyo kan e to lomi ninu dada ko mu dani tori pe bo mi se nwo nu agbon ko si eda kankan to ye boju lo si se la ti ori na kedere ko ni ye awon ota re tori pe opolopo tin wa sile ise wa ti wo ti wa dupe eledumare o je ki wo nu wa dupe ni to ba ro po ni pe nija aisan oju boya ori na ri kan to sumo ni ori na ri kan to jina se oni abo ori bi oye ni ori bi efi ni aboju ti e ti e ma ndiu abo ma nsa abi wo to ori na ri nkan to sumo ori kan to jina se o le da belika o le da kuranika ah wa yoju si arole obadara baba oju ni mole ara ni stand number 5 stand number 5 pelu ogun olohun ti ro kan be ta jogun lohun baba wa ti ro inu won pe ni ti ro koju omole kedere bi awon agbalagba ba le won ari na kedere bo mode ba le ari na kedere wa yoju si mi ko wa gba ti ro abalaye yi o si ayewo ni ile ise wa lofe o si gba kadi wa pelu owo pe to ba si debi ipate ta nse lowo lowo iwo so pe o nlo sodo arole obadara stand number 5 ko ma te monu pe stand number 5 abi ko ti e wa pero ba ni soro yi 090-488-688-53 tun ba le kan si 090-488-688-53 iso ele karun ohun ni mo wa fun eyike ya ise oju ti ba ndo laamu to ti nawo si nawo si ti o ba lo ah iru olorun ni o ma si iru eyan po laye to ba wa dodo mi laarin ojo meta pere won na mo wi pe olorun fe nikan se ju enikan lo I ma reti yin o stand number 5 ibe ni mo wa o dabo
2: Lagilu FM 96.7
5: gbogbo àwọn èèyàn tí wọ́n láǹfààní àti wá sọ́fíìsì bàbá ìbàrùbá ọba isanra tó wà ní ẹ̀yìn ilé bàbá adédìbú ládojúkọ people's girls grammar school tó wà ní mọ̀lété ìbàdàn ni wọ́n ti mọ̀ wípé tá a bá sọpá wà níbi ìpàtẹ ìṣègùn tewétegbò àlàáfíà kan àti káwọn ó débẹ̀ o àwọn tí wọ́n sì ti gbọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ fáwọn tí ò tí ì gbọ́ nípa rẹ̀ ṣé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ àìsàn túmi sílẹ̀ kí n fi ẹ́ sílẹ̀ lórúkọ táìsàn ń jẹ́ bàbá ìbàrùbá ọba isanra a ti wà ní ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́ ní Liberty Stadium tó wà nìbàdàn second gate ni o tẹ́ ẹ bá sì fẹ́ rí wa stand 11 ìsọ̀kọkànlá gbọ́ mi dáadáa o stand 11 ìsọ̀kọkànlá ẹ nílò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti béèrè béèrè àbí fẹ́ mọ àlàyé ní kíkún 080-33-88-10-08 tàbí 070-18-21-11-11 bàbá ìbàrùbá ọba iṣan ara kò ní nǹkan méjì tá à ń tọ́jú lọ́dọ̀ wa ojú ọ̀rọ̀ tó jẹ mọ́ iṣan àti inú ara lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ sì ni àwọn èèyàn máa ń fojú fò tí ó fi wá di àlàbọ̀rùn tí ó dẹ̀wù bó bá ti di wípé o ò lè rìn gérégé ẹsẹ̀ rẹ̀ ń lọ tìkọ̀tìkọ̀ àbí ó dàbí ẹni wípé kò sẹ́jẹ̀ ńbẹ̀ tó ń kú tàìtàì àbí kó máa gbọ̀n rìrì àbí ó ti di wípé tó o bá ń rìn lọ ó ń dàbí ẹni pé òun tẹ òkúta àbí nǹkan míì mọ́lẹ̀ àpẹẹrẹ iṣan ni o tó bá ti di wípé o jókòó fún ìgbà díẹ̀ àti dìde sì wá nira àpẹẹrẹ iṣan máa ní ọ̀rẹ́ wa tó bá ti di wípé ò ń rìn ó ń mí gúlegúle ó sì ń pariwo àyà ní gbogbo ìgbà àpẹẹrẹ iṣan ni o nígbà tí ẹlòmíì bá sùn lálẹ́ bí ẹ̀ẹ̀mẹjọ ẹ̀ẹ̀mẹwàá ni yóò jítọ̀ lóru kílẹ̀ owó tó mọ́ eléyìí kù díẹ̀ káàtó nígbà tí ẹlòmíì bá ń pariwo etí pé ó ń hó àbó ń pariwo pé apá kan orí àbí iwájú orí àbí ẹ̀yìn orí ń fọ́hùn ní gbogbo ìgbà láì sí agbára kan ó yẹ kó ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú orí nu bẹ́ẹ̀lòmíì bá dìde báyìí tó bá ní kóhun ó dìde lẹ́yìn ìgbà tó jókòó díẹ̀ ojú rẹ̀ yóò sú wì bí ẹni pé ilẹ̀ sú tàbí kó máa rí kùrukùru nínú ojú eléyìí ò da rárá ó já sí pé àwọn iṣan kan tó ń gbé ẹ̀jẹ̀ wá sínú ojú ló ti ní ṣòro ẹlòmíì rèé ó wọ́ sí mi lọ́wọ́ láàárọ̀ o wo si mi lese losan elomi ti so awon baba ati mama re the liability nitori wipe won yo lenu be ki se gbogbo arugbo un lo gboro ma kerora ese apa abi eyan lara awon retail se fun won ni ke toju won lona iwe ati igbo lodo baba ibaruba
6: stand 11 isokokanla gbo mi daada o stand 11 isokokanla
5: second gate ni liberty stadium ninu ipate tewetegbo alafia to nlo lowo nibe la wa o opolopo okunrin lo di alabuku eni ete abi en ti o ja mo nkankan nitori pe ko le si oju se gege bi loko laya lodo iyawo re eleyi na je nkan kekere ta fi ewe ati egbo awon baba wa ta fi toju e dada opolopo obirin ni won ti pe ni agan tabi ti won pe ni ako ibepe e ma wora yin ni ran e je ka dide lowo kan na ka wa sodo baba ibaruba oba isan ara e pe number wa ta ba ni awon oro kan abi meji te fe ba wa so ke to yoju si wa 08033881008 ati 07018211111 baba ibaruba oba isan ara koni fiyin le fun yaje o eyin na ni ke wa dide wi abayi ka jojo soro ka jojo fikun lukun ka le ba mo bi to ku si ta ti toju yin elomi won ma nfa wo moto bi igba ti o ba je wi pe won fe gbe apo e wa ni liberty stadium second gate stand 11 isokokanla stand 11 ni baba ibaruba oba isan ara wa o alaafi ara wa koni gbon danu bu bi elubo a ne ka woroko bi awo gangan a si ni te woroko bi opa alu amini kanko ke dide nle bayi ke ma bo ni bi ipate tewetegbo to nlo lowo ni liberty stadium second gate stand 11 te mo pe isan ara o da gege bi waya to n gbe ina lati bi kan si bi kan elomi a ma lugbadi latara awon nkan ta je abi awon aini mo tototo abi ijogun aisan lowo awon ti won bi awon ti won bi ni iru eleyi na ni ona abayo bi isan yen ba ti wu ni bi kan abo ti di ona to ye ki eje abi omi ara o gba koja yo di isoro igba yin lo di pe kini kan rin kaakiri ara elomiran igba na ni o de wi pe kini kan ta ni lara gege bi atakupa igba na ni o di wi pe elomiran ko le yi orun seyin tabi ko le den to n bo mo lookan boye eyan meta abi meji igba na lo ma de pe ti elomi to ba sun ati dide nle re yo lagbara pupo elomi ko ni le kunle lati gbadua awon mi o ni le riran lati kalkuran abi lati ka bibele abi lati eti kawe rara isan lo se alakoso gbogbo ara patapata idi ni yi ti baba ibaruba se wa oba isan ara ni won pe wa o ti le ni ogoji odun ta ti n fa wo ibo je nbo ti o se fo 08033881008 ati 07018211111 stand 11 lawa ni liberty stadium second gate a mo reti yin
7: lagilu fm 96.7
8: Baba ibaruba onisegun ibile ko pe meji jake jado ile ibadan
9: ara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si idiri yi ti oba oke se si agbe kale baba ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo korin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbon yin owo kan ese kan gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba ibaruba oba isan ara iyana uba bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbon danu bu bi elubo
10: Seni tolu wa oni sere fun oju wa lo fe si yen fe ni to ba mo tin se ni o bi kan loke epe eda to wo ba rogun si lowo to jogun faja ti se kari mi o ma gbagbe pe briki meji go kan ni o abe mo owo tin ba faji lo okere
11: oni temi 1 million naira to promise mi lana nko
10: baby mi o ti dile fun e eru re ah pelu atotonu mi se o 1 million naira owo le lodo bosun king kini wo fa fi se birthday fobirin I like as se gbesi aye re o
11: ah igbesi aye ari mi lola ni mo ngbe asori mi o pe
10: ori re pe o lo ni maran gidi ni ni mi ta ye lajude toni kaluku tin ra eka ile dako kole ise aroye ko so nje lilu o nje won ni bosun king toro lebe ti bi ntale leka fun gbogbo eni fe bi dako fe bi kole ise fe bi sodo eja sin kon sin bere lati ori plot 1000 acre 2000 acre 3000 acre 4000 acre 5000 acre 6000 acre 7000 acre 8000 acre 10000 acre ti be lo loni luji lu loni le se kari ewe borale potale borale tale kasun won ni chris bob building mobi bus store odo na patambadan telephone 0706281 7806 tàbí 0071036974. Kàn sí Bọ̀sú King kò dọ̀nílẹ̀ bọ̀nílẹ̀ jaburata.
12: Dadi mi.
13: Yes.
12: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan ọ̀sẹ̀ mú mi lọ sí Pathfinder College.
13: Ṣé ìròyìn máa jẹ́?
12: Èsì ìdánwò wa ẹ̀ka ti nẹ́kọ̀ọ́ wa ti jáde. Gbogbo ṣé mi pátá dẹ̀ ni mo pass.
13: Wow, ìròyìn yẹn lè kẹ́ àjẹpé a ní láti wẹ̀ nìyẹn o.
12: Yes, Dadi.
14: Pathfinder, please
15: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbẹ̀dẹ ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotic tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
16: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
15: Ètò ìdánwò máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 0803-324-0047 0803-324-0047. Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń bọ̀.
17: Ìròyìn ayọ̀ tún lè léyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bèrè fún layer special promo ti iléeṣẹ́ Miyọ Keke Global Engineering Company Limited tó nílẹ̀ Great Estate tó wà ní Adébáyọ area oríyànjú local government Ìbàdàn. Ta tún lè gba ayégbé olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láwọn ta fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyíṣọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. Àwọn èèyàn ti gbé ní Great Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì dá débẹ̀. Iléeṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé. Báni kọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba. Bẹ́ẹ̀ la ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ́ Agara Odùrẹ́jà Second Mosque, Steel Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́ lọ WhatsApp ká lè fi Great Estate náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 0705 3 9 3 6 0 1 3 0705 3 9 3 6 0 1 3.
18: Kasa bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wá dáa ni àìrórusùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbá pa àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá kórí ọmọ àwòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò katalẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́mọ́ màkó ti bọ́ kéèyàn máa rú máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà jíjá jẹ̀díjẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara ọmọ àgbà pẹ̀pẹ̀pẹ̀ aromaleegun ìgbésẹ̀ kánmánkíá ní pàtàkì kátẹ̀tẹ̀ gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dàlámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sápamọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé bàbá Lam Adésínà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 0803371 5988 0803371 5988 ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.

0: All right, my people, now welcome back. Ekale, Ekabo. Tebari time, I went young, pe gosh, but about what time? I put 12 o'clock in Lamak Party. Tebade, we might be Shadumaji to Koja, Agumokonla. So Nikia Kia, Tete Shikini, Katete Masari, Kia Kia Kamalo, ni awon nkan to tu seku sugbo lagbara olohun ta ba le to seku lale a ma gbe lo se tun bo lagbara olohun awon odadi uk wa lori phone nbi bayi won wa lori phone yin te npe wa eni suro a se ma pada sodo yin se gbo to ra se ni advert to po repete nile e je ka lo sodo awon odadi uk daddy uncle bije ma ni awon so pe daddy uk ni ogunso ama ni daddy uk ni ogunso so o da be ni pe mo n tojo ogunso boya daddy uk ni o boya uncle bije ni o sugbon ni bo to ba je ogunso lale lori ore eleke la ma fi mo lati ma mo so daddy uk ati uncle bije se ngbo mi sir
1: angbo
0: okay so uncle bije
1: I had a very very bad experience with Ileke, but okay. It's not bad in the sense that we are not sure what we call, but Mbati, very young, but I was secondary school by him. So we can say, you know, lice, Yes.
0: And I shall go to Pogusho while I bend in all of Boo.
1: A rock was so good, but in none.
0: Okay.
1: In none, no, or shame to new salad. But you know, talking about the second time, Mutuari, who observed that I'm going to put in the pay. Oh, for you, I want your uncle, my walking yesterday, you want him walk. Yeah, it's one of those ones. No, I don't know. So one of the
0: All right, she goes. Daddy UK, oh yeah, I just call us all. Ileke. yes or no?
2: Ashi Gito.
0: Yes, sir.
2: Can you answer a question? I work for one watch more, fellow Ogushon. Sugar, nigga tea, well, near Shepo, tea, in no mube. Ogushon, in no mube, step back baggy. So, Captain Yellow Bay. And only Billy, sharing tea, a bash of ilẹ̀kẹ̀ ọlọ́ ilẹ̀kẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan àti ṣìkìtò ilẹ̀kẹ̀ tó bá tí àwọn ajá yìí tí ó tóbi oríṣi méje tí wọ́n sopọ̀ tó dàbí ejò àṣìkìtò bàbá tọ́nà ní fẹ́mi o àti ṣìkìtò tá bá rí ẹni tó lo ilẹ̀kẹ̀ obìnrin tó bá lo ilẹ̀kẹ̀ Tẹ́rí obìnrin tó lo ilẹ̀kẹ̀ kó wá ara ní ìdí yẹn kó shoot out kó wá tún rí hips lọ́tún lọ́sì kí lẹ́kẹ̀ balance orí hips yẹn kó tún wá jẹ́ tó tún wá wọ jeans kò yẹ yín tó jẹ́ boot cut àti ṣìgbìgbì kí lẹ́rù yín pé àwọn èèyàn ṣe máa sọ wípé wọ́n máa rí ọ̀kadà ọ̀kadà sọ pé àkọ́kú ẹ jẹ́ kí n gbé yín wá nínú wọn láwọn nídìí attachment wípé gbé ẹnìkan pẹ̀lú mi wọ́n wá fi obìnrin yẹn sáàárín ṣeré tí ilẹ̀kẹ̀ yẹn bá kọ obìnrin yẹn ilẹ̀kẹ̀ tí obìnrin yẹn wọ̀ tọkùnrin yẹn bá di ẹni yẹn mú tó bá fìlì ilẹ̀kẹ̀ yẹn obìnrin yẹn máa fìlì ọkùnrin yẹn náà látẹ̀yìn lórí ètò yìí làwọn àti ṣìkìtò nífẹ̀ẹ́ dárúkọ nígbà tí ẹni tajú wà lórí ètò rí obìnrin lórí ọ̀kadà àti ṣìkìtò kóbìnrin wọ kókó ilẹ̀kẹ̀ sídìí impact yẹ kó ara jáde díẹ̀ lórí jeans ẹ máa wo ilẹ̀kẹ̀ ẹ máa wo pint ẹ tiẹ̀ tí wàá wọ kọ́nà pint yẹn àti ṣìkìtò àti ìdè orí ọ̀gbagadè gangan o tẹ bá dórí eré ṣe rí ilẹ̀kẹ̀ póríṣi méjì àti ṣìkìtò irú yìí tí olùkùnmí sọ lẹ́ẹ̀kan yẹn wípé iná wà ṣe rí ilẹ̀kẹ̀ àti ṣìkìtò ilẹ̀kẹ̀ olókùn nìyẹn àwọn ilẹ̀kẹ̀ tí ò kí stretch àwọn ilẹ̀kẹ̀ tí ò ṣe é fà irú ilẹ̀kẹ̀ yẹn tẹ bá fà á ó máa já tẹ bá fún obìnrin ní ẹlẹ́yìn ẹ gbọ́dọ̀ lórú ilẹ̀kẹ̀ yẹn ilẹ̀kẹ̀ tenid èyí orí trọ́yìn ní táwọn sọ yẹn ilẹ̀kẹ̀ tenid ó ní kí ó ní elastic tó yẹ pé ó ní rọ́bà tó yẹ pé tẹ bá fà á á dàbí ẹni tó ń bu ẹṣin ni ṣe rírú yẹn àti ìfọwọ́dẹ ní ilẹ̀kẹ̀ kan lọ́wọ́ o mo rà á ní senegal mo rà á fún abẹ̀kẹ́ ṣùgbọ́n sínú aláyè ò jẹ́ kí n fún ilẹ̀kẹ́ sì wà lọ́wọ́ mi ò dẹ̀ rí sisi bọ́lá tí ẹ bá rí olólùfẹ́ yìí kan tó bá rí ìdílẹ̀kẹ́ ó sì wà lọ́wọ́ mi unfortunately condition wà lórí ilẹ̀kẹ́ yẹn ni ẹni tí n bá máa fún ṣe rí ilẹ̀kẹ́ àti ṣìkìtò kò ṣe má rí ni fóbìnrin o tóbìnrin bá nílẹ̀kẹ́ nídìí àti ṣìkìtò kó lóguṣọ ó di méjì kó tún wá ní tattoo bang iṣẹ́ yẹn ti tán.
1: Ẹni kó ló gbé ìṣọ̀sí ń jẹ́wọ́ o.
2: Ẹni kó ló gbé ìṣọ̀sí ń jẹ́wọ́ o.
0: Àpèyẹ́sì
2: o.

0: méje.
1: Máa pè é sí. Ṣé rí Adéṣègì tó? Ká sòótọ́ ọ̀nà fúnra wa. Ṣé rí ìlẹ̀kẹ̀? Tẹ bá láìbá rí ìlẹ̀kẹ̀ nídìí obìnrin. Tọ́nà ni o. Tọ́nà gidi. Dẹ́mọ̀ lè sọ pé 70-80% ọkùnrin tó bá rí ìlẹ̀kẹ̀. Mọ́bìnrin yẹn ti ọ̀gbìn. Kò yẹ yí, kò jẹ́ pọ́bìnrin yẹn ló ọ̀gbìn jù láyé. Kẹ rí ìlẹ̀kẹ̀ nídìí ẹ̀. Kó máa lọ kí ìlẹ̀kẹ̀ máa kó máa bounce. Tẹ bá nìkan ló sọ̀rọ̀ yẹn wípé tó bá hold ìlẹ̀kẹ̀ àdá ìpẹ́ tó ń gbá ṣẹ̀kẹ̀rẹ̀ ni. Ẹ mọ bí ṣẹ̀kẹ̀ tá bàbá yẹn máa ń gbá ṣẹ́ fún wá jù sókè wá tó fọ. Bí ìlẹ̀kẹ̀ ṣe máa ṣe tá ẹ̀ bá tiẹ̀ fẹ́ dóbò kan tẹ bá rí ìlẹ̀kẹ̀ àti ìṣẹ̀kẹ̀ tó gbogbo àwọn èèyàn tó. Kò yẹ yí. So kò yí tẹ̀tún wá wo bí ìlẹ̀kẹ̀ tẹ̀tún wá rí àwọn tattoo ní àwọn strategic places. Kẹtún wá yí òmìn ọ̀sán tún kẹjú sósì kẹtún wá ra rí ògùn sórí tí ọ̀rẹ́ mi kọ́ láìkí yẹ. Ẹ mọ gbogbo iṣẹ́ yẹn ti lọ. Adéṣègì tó iṣẹ́ yẹn ti lọ. Kò yẹ yí. Ògùn ṣọ̀ ìlẹ̀kẹ̀ tàtù tọ̀nà nìyí fún àwọn kan. Tó ti yẹ yí. Ṣé rí bí ẹ bá àwọn unfortunately àwọn èèyàn burúkú bí mọ mi kìíní ṣe sọ lẹ́ẹ̀kan yẹn. Adéṣègì tó àwọn èèyàn burúkú ni wọ́n hijack ìlẹ̀kẹ̀. Ilẹ̀kẹ̀ kìí ṣe nǹkan tí ó bad nígbà táwa dàgbà. Àwa gan tí àwọn àgbàlagbà bá múra a máa yọrí òwò torí ilẹ̀kẹ̀ yẹn fẹ́ máa kàn bí àwọn colours ilẹ̀kẹ̀ yẹn ni nígbà yẹn. But àwọn èèyàn burúkú ti ajáàkì ẹ̀. A fi ṣe tó mú ní experience kan nígbà kan. Èmi àtòbìnrin kan Adé ojú eré. Ṣé arígbòmí yẹn ṣe gbọ́ aṣọ báyìí bí mo ṣe like ilẹ̀kẹ̀ tó yẹn. Nǹkan tí mo bá lábẹ́ obìnrin yẹn nǹkan tí máa ti ń fọwọ́ pa mo máa rí pé nǹkan kan wà níbẹ̀ yẹn bí ìlẹ̀kẹ̀ ṣùgbọ́n kò gùn tó. Èmi ò dẹ̀láàkì kó jẹ́ ìlẹ̀kẹ̀ yọ kan ó jẹ́ méjì. Àtìsí ìlẹ̀kẹ̀ tèmi fẹ́ máa gbá mú kò fẹ́ kó tóbi 7. Ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ different colour. Ó dẹ̀ gbọ́dọ̀ máa wọ́n gbọ́dọ̀ máa compete láàrin ara wọn tí máa ń dínú báyìí kó máa compete. Àtìsí ti tò ṣe rí nígbà tí mo máa tọ́ tí mo máa bọ́ aṣọ ẹni yìí ẹ mọ nǹkan tí mo bá ń bẹ̀. Wọ́n sì ní bàbá cross bí àgbélé ìbò ọmọ cross tí wọ́n fi sọ́rọ̀ ìlú ìtọ́ kan jésù mọ́. Kò yé yí. Irú ìyẹn ni mo bá nìjọ ọmọbìnrin yìí. So now, ìyẹn kò tún wá ṣe ní rọ́bà. Wọ́n wá ṣe cross yẹn tí ó wá ráǹdì. Ó wá so cross yẹn ó fi tọ́yìn so ẹmọ tọ́yìn bí white yẹn. Òun ló wá fi ṣe cross yẹn wá ran. Ó wá so mọ́ ó so mọ́ jù. Ṣé rí ẹwà bẹ ṣe máa ń sọ yí pé àdàá tó wọn fi abẹ́rẹ́ gúnyàn ẹni tó yẹ pé ó ti rẹ́dì pé èmi lè ní jẹ́ a máa ṣe ra wa léṣe ni. Ṣé rí mo ṣe rí kìíní yẹn pẹ̀lú gbogbo àwọn nǹkan tí mo ti gbọ́ nípa ìlẹ̀kẹ̀. Ìlẹ̀kẹ̀ tó ní ọmọ obìnrin ló lẹ̀kẹ̀ obìnrin lẹ́rù Adéṣègì tó. Kò bá mi lẹ́rù ọlọ́run rẹ̀ jẹ́ kí ní gbogbo ìgbà táwa sì jẹ́ pẹ̀sìn tí mo ṣe wà nínú irú stage àwọn Bọ́lájí yẹn irú táàrí yẹn ìlẹ̀kẹ̀ obìnrin lẹ́rù rárá. Ṣùgbọ́n nígbà tí mo rí wọn lọmọdé ò tí ì débi ẹrù lẹ́rù ọba ṣe rí nígbà tí mo rí gbogbo kúrọ́ọ̀sì tó so mọ́ gbogbo ìbàdí yẹn mo wá wò mo fa kiri yẹn ó kàn lé mọ́bẹ̀ ni. Tòmí ìdí máa ta wọ ṣe rí tróyìn yẹn tó ti wá dúdú ó ti dọ̀tí. Níṣẹ́ ni ara mi rọ̀ wó. Ó ní kí ló dé ló ní kiri yìí ó ní rárá ó ní kò le tó yẹ ó ní nǹkan ó ní sikiọ́rí.
0: Àṣẹ ti ẹ̀ ni.
1: Adéṣègì tó bá débẹ̀ yẹn mi ò le o. Nígbà tó bá so gbogbo kúrọ́ọ̀sì lọ́sọ mọ́ gbogbo ìbàdí kìí ṣèlẹ̀kẹ̀. Adéṣègì tí mi bọ̀ kúrọ́ọ̀sì yẹn mi ò rí rẹ́ẹ̀rí láyé mi. So kúrọ́ọ̀sì yẹn tó wá fi so tó ráàdì mọ́ ó wá ní ó ní ó ní àwọn fi ń ṣe ìṣọ́ra. Èmi ò wá mọ́rú ìṣọ́ra tóbi máa fi ìlẹ̀kẹ̀ ṣe tó máa so kúrọ́ọ̀sì mọ́ gbogbo ìdí. Kò dẹ̀ síbi tí èmi ò lè bá onílẹ̀kẹ̀ dé. Tó bá jẹ́ lẹ̀kẹ́ Adéṣègì tó èmi ò lè bá lẹ̀kẹ̀ dé ẹni wúra. Ìjọ bá le jù nítorí gbogbo ọtí gbogbo ìyọ́ ti sọ pé wọ́n fìlẹ̀kẹ̀ ṣe gbá wọ́n fìlẹ̀kẹ̀ ṣàwó èmi máa ń mú lẹ̀kẹ̀rin ni. Èyí tí mo ní mo rà fún abẹ́kẹ̀ sì wà lọ́wọ́ bí mi ò tí sọ́nù. Tí n bá rẹni tó fẹ́ máa fún tí n bá ti lọ Sẹ́nígà wá tó rà mí. Bí Bọ́lájí gan fẹ́ máa fún. Ó kàn ló láìkì lẹ̀kẹ̀
2: ni. Ó lẹ̀kẹ̀
1: wọ́n bá ní lẹ̀kẹ̀ tí wọ́n tó ní different color tó ń dán tó dàbí ẹ̀yìn ejò. Bọ́lájì wa ti láìṣe ẹ̀jẹ̀.
0: Dixon ní ká lọ sí
2: ìjọ. Máa ṣọ́ ẹnu ẹ̀.

0: lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nínú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bíi kurukuru àbí kó máa rí bíi èéfín bíi èéfín àbí kó máa rí bíi ọyẹ́ bíi ọyẹ́ o rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ bí náà mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń já sí kòtò ni ó máa já sí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àṣìlágbájá àṣewọ ni o dá òsánmọ́ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ̀tá gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ọ máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ọ̀dákọ́lù aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ rí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ńjẹ́ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ mà ní rógun ẹkún béèyàn bá ń sun ẹkún àṣejù a máa ṣàkóbá fún ìrìnà ẹwà ìfúnpá gíga kéèyàn máa rọrùn sùn ìtọ̀ àtọ̀jù kéèyàn tọ̀ kalẹ̀ kéèrà ó pé bá kéèyàn máa tọ̀ bí ẹ̀mẹfà ẹ̀mẹjì kí lè tó mọ́ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà tó ti ọmọ ahóye tí pírẹ́sọ̀ bá ti pọ̀jù fún ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa a tiẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n tiẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ níṣẹ́ ni ó dàbí wípé kurukuru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ ibì kankan mọ́ níṣẹ́ ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmíì níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bà wọ́n lójú ni àbí ọfà fòtá ló bà wọ́n lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ bẹ́ẹ̀ra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Egun tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yí kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o ìwọ́n ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wá yẹjú sẹ́mi bàbá Egun tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ́ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta ya tọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ bá ti rí pé ó ń ṣiṣẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ lẹ́nu gbéra ǹdílẹ̀ wá yọjú sí bàbá Egun olóòtú ojú àìsàn níbo mímọ́ra kí n pa aláìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ ǹdílẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹkọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ilé iṣẹ́ bàbá Egun àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run àdúrà yín ọgbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹtún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lagilu FM 96.7.

0: gbọ́ lẹ́nu àwọn èèyàn mo rí pọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ pè àwọn kan láìkí ẹ àwọn kan ò dẹ̀ láìkí ẹ ọ̀dà tí wọ́n lọ sórí facebook wa Imafo J Peter ìyábẹ̀jì ẹlẹ́gùsí ẹ̀ka lẹ́mà ọmọlára ọmọlára yakom thank you oni ti lo adekunle ese sir akande oladapo thank you Imafo J Peter thank you sir rashidat adebayo thank you ma akande oladapo oni I like ibebedi gan ni okay oni I don't know why my wife did not accept me to use it okay Mabel Titilayo Ayodele thank you ma Ayodele Oyelade thank you Opions Abu Abdulmalik thank you Chimesi Nkiruka thank you one name God bless you Imafo J Peter Kashie yes Ayodele Oyelade thank you Abidemi Adisa thank you Ayodele Oyelade thank you Olani Agbabiaka thank you Ahmad Suara Eshe Gbenga Gbajumo Asiwaju Kafata thank you sir Olaniyi Agbabiaka again Abdulwasi Olawax thank you Ibukun Afolabi thank you okay Abdulwasi said Ileke mo like e baje okay thank you Fura mi ni mo nra Ileke fun obirin okay good thank you well done ma Ibukun Afolabi thank you Usman Hajarat thank you only waste beads is for you and your partner only yes more strength mama thank you Olatunji Obilaja thank you Ademola Nifemi thank you so much ese gan ni ta lo wa nbe ta lo tun wa nbe ka gbe awon epe melo ka to tesiwaju hello the caller ka to lo soda awon daddy uk hello e ka le sa
1: hello
0: sa hello
1: ala bi afirito
0: e ka bo sa
1: omo ba gbinga gbajumo lati dare baro
0: e ka bo sa
1: se ri gẹ bi awon se so pe ileke in to duro fun ni pe lati tun atalo si ife kife to le jinle si laarin oko ati iyawo oto ni o sugbon in to bori gbogbo erin iwa ti obirin o ba ni iwa ko lo ileke gbedogbon ko le dafe pada sokan ko no se mo poromo ife ni ati iwa daada lo n ba da ife pada ni okan okunrin anege ejo mo fẹ kọ alẹ kọkan lalẹ ṣe mo le sọmọ
0: a n gbọ yin lori kini o dale
1: ṣe ri aro awọn iya wa nigba kan wọn ṣe dada sawọn baba wa awọn obinrin ẹsin kilo tan ko ẹkọ yẹn ti awọn iya wa ba fẹ gbe ounjẹ fun ọkọ wọn wọn o kunlẹ gbe sori tabili ni wọn a kunlẹ gbe sori tebu ọkọ wọn wa nbẹ ko si nbẹ wọn a kunlẹ gbe ounjẹ si ori tebu omi ifọwọ wọn a kunlẹ gbe sori tebu ti ọkọ wọn bá wà ní ìjoko wọn fẹ gbomi sọwọ fún ìkúnlẹ náà máa wà wọn a gbé omi yẹn dání kódà ẹ fẹ sọ fún mi tóbìnrin bá ń ṣe bẹẹ fọkọ ẹ ṣé kò ní rojú rẹ ọkọ ẹ dání lọmọ a rojú rẹ ọkọ gbogbo àṣà yẹn a ti dànù ẹjẹ wa jáde padà èkejì àti ọkọ àti ìyàwó ẹjẹ àjọ máa gbọ oúnjẹ wa papọ àjọ máa jẹ papọ lẹẹkan náà ẹ̀rọ̀kọ̀ àti àwọn gbàgbọ́n máa ń fún oúnjẹ síra wọn lẹ́nu ìfẹ́ yẹn tún máa ń jẹ́ kó tíìkì dáadáa ìjà ń ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ̀já dá padà and again ẹ̀yin obìnrin ẹ má ti ju tọkọ yẹn ò bá lè jáde láti wá nǹkan kún ara rẹ̀ kára rẹ̀ rẹ̀ gbéra dáadáa ẹ̀ jáde pẹ̀lú ẹ̀ tẹ bá jáde tẹ bá délé ẹ kúnlẹ̀ owó orí mi mi ò lẹ́ẹ̀ ṣe tó ṣùgbọ́n ẹ̀gbìn ẹ̀tún tún lókè ní wo ẹ̀yin ọkùnrin náà ẹ má kọ́ o ẹ bá kọ́ ẹ fẹ́ dalẹ̀ yín ru ni bí obìnrin bẹ́ẹ̀ kò fẹ́ ṣe àgbèrè níta ló fẹ́ kó gbogbo sẹ́yìn tí ọkọ bá kọ̀ tí ò bá gbà ẹ̀yin ìyàwó ẹ fi sínú oúnjẹ fọ́kọ yín kì í ṣe oògùn pípààyàn o kì í ṣe oògùn ìfẹ́ o oògùn kára lè le dáadáa ni ẹ bá fi sínú ẹ̀fọ́ ẹ bá fi sínú ewédú ṣùgbọ́n ẹ lè gbádùn ọkọ yín dáadáa Àláfíà fún lórí tó.
0: Àláfíà fẹ́ ń tó pé wọlé. Ẹ ṣe wọ ni. Hello. Hello.
2: Ẹ̀kálẹ̀.
0: Ẹ̀kálẹ̀ sà.
2: Ẹ gbọ́dọ̀ orúkọ mi ni kò fóṣù láti ní ìlú
0: Ìbàdàn. Ẹ̀kálẹ̀ sà.
2: Mo kí Dadi Yeke, mo kí ní Sábọ́lájí, wọn ní kòkó ọtẹ́lẹ̀ ọkọ̀ wa nígbẹ̀lẹ̀ ọgbẹ̀lẹ̀. Lọ́rí ọkùnrin fún ìlú mi tí mo ti wà mo láìsí díje ibi ìdí obìnrin dáadáa. Bẹ́ẹ̀ rí ọkọ̀ míì tí máa sọ fún ìyàwó ẹnu ni pé òun láìsí kínní ìyàwó mi tí máa sọ fọ́kọ pé ìranu mi tí ó mú ọkùnrin mi wò ta. Ọkùnrin mi tó rí ìlẹ̀kẹ̀ tó rí ìdí ọmọ mi níbi obìnrin mi níta. Ló fi yáàlì. Irú ìgbà tó bá délé tó bá sọ fún ìyàwó ẹ̀ ọkùnrin ní ìgbà tí ẹ̀ tó ra wa lé bí ìyàwó bá di ìlógún jẹ́ méjì kan ágà dúọ̀kọ̀ ẹ̀ síbi kan pé owó láìsí gbogbo ní ìjọba ara nǹkan tí ìfẹ́ tí ń sọ lónú lónìí. Ẹwọ mú àwọn nǹkan bí ìjọ gbé wá ń wò ẹni pé kò sọkùnrin tó sọ pé òun láìsí gbogbo tó máa mú ìfẹ́ jìnlẹ̀ ní ilé àtọ̀nà gbogbo wa ò ní dá òkò fojú mi láti mú lò.
0: Ẹ ṣe gan ni. Hello.
3: Ẹ mà kálẹ̀ fún ma o.
0: Ẹ kálẹ̀ sà.
3: Adéyẹmí lorúkọ mi.
0: Ok sà.
3: Hello.
0: Mo ń gbọ́ yín sà.
3: Àhọ́ mo gbé ọmọ ìlẹ̀kẹ̀ lẹ́nu sọ̀mà ìlẹ̀kẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Ibi obìnrin. Jẹ́ kí mi rí mo sádànù ni o. Ní kí lélẹ́ yìí. Ní kí oògùn lélẹ́ yìí ni àbí kí ni. Mo sádànù wọn. Mo gbúdọ̀ lọ ní ká dá sí nìyẹn.
0: Ọ̀dà.
3: Ẹ ṣe.
0: Olúwa ló ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló láwọn láìkì ilẹ̀kẹ̀ dí. Ọ̀dà kò sí problem.
4: Hello.
0: Hello.
4: Ẹ kú ètò.
0: Olúwa kú ètò ẹ̀sà.
4: Orúkọ mi ni Adéníyì ọmọ ọdẹ látàtìpẹ́. Kẹ̀rí ilẹ̀kẹ̀. Ó da púpọ̀ tó bí máa fi ilẹ̀kẹ̀ sí ó máa ń da gan torí wípé tí ọkùnrin àti obìnrin tó bá jọ fẹ́ ní àjọṣepọ̀ ilẹ̀kẹ̀ yẹn èèyàn á máa lù nígbà tí èèyàn bá ń lu kinní ni á máa fẹ́rẹ́ fẹ́rẹ́ orí èèyàn tó máa spákì so ó máa da gan kó fi lè máa lu ilẹ̀kẹ̀.
0: Time ti lọ gan ìṣẹ́jú mẹ́wàá péré la nítorí láti 11:45 a ní 15 minutes kan. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn dádì UK. Ẹ ṣe akọ ìpè pọ̀ akọ bẹ̀rẹ̀ preamble la ṣe lénìí next week a máa wọnú ẹ̀ ní tọ̀tọ̀ ló ní sọ̀sán ẹ̀ lóò sà. Yẹ sà.
3: Ẹ kú ètò ìṣúra
0: bá fún mi. Olúwa kú ètò ẹ̀ sà.
3: Mo bẹ̀rẹ̀ ìgbìmọ̀ sọ̀rọ̀ láti là láti.
0: Ẹ káàbọ̀ sà.
3: Ilẹ̀kẹ̀ ó dárí ní obìnrin kí wọ́n bá níyàwó èèyàn ni o kí èèyàn bá máa ní àjọṣepọ̀ gan inú ìwé fi máa tí wọ́n bá tó bá kó sínú ìwọ tó kọ tí o bá ṣe ìṣiṣi tí mo bá rí ní ọjọ́ yẹn ni mo gbọ́dọ̀ ní ìbátan tẹ̀lé ẹ̀ kí ni á gba sọ́kàn mi káàdì à jẹ́ kí n wọ̀ mo fẹ́ báyìí ó mú sí ètò kan máa gbáyájúyájú sí ni o ó wà máa tẹ̀síwájú.
0: Ṣé rí àròjọ mùsùlókù number one number two àkókò pọ̀ lálẹ́ tó bá ti di ọ̀sẹ̀ tó mọ̀ ṣe rí ọ̀rọ̀ lẹ̀kẹ̀ yìí a máa ṣe fisiti ẹ̀ torí kíni a máa ṣe sọ̀rọ̀ nípa ẹ̀ torí kíni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ọkọ wọn fẹ́ nǹkan tí wọn dẹ̀mọ̀ nǹkan tọkọ wọn fẹ́ ẹ lóo.
5: Ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ sọ.
5: Orúkọ mi ni Kamaru Bin Alamo láti New Zealand. Ilẹ̀kẹ̀ dá nídìí ọmọbìnrin. Ilẹ̀kẹ̀ ní ìwà àtọ̀jọ́ ẹgbẹ́ sáná wọlé. Ìyẹn gan gbádùn rẹ̀. Kò sí bí orí èèyàn ṣe nínú owó láti sọ pé òun fẹ́ ń rẹ́dí láti sọ pé òun fẹ́ kálẹ̀ ẹ̀yọ́ kanlẹ̀ gbọ̀ngbọ̀n.
0: Ọ̀dà ẹ ṣe. Ọ̀dà tẹ bá wo time ẹ máa rí pé time ti ń lọ. Ọ̀gá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn dádì UK. Kọ́ọ̀lù pọ̀ ṣùgbọ́n ẹni bínú sí wa. Ó ní gbogbo ibi tá a fẹ́ yà ní alẹ́ ṣùgbọ́n ìṣẹ́jú mélòó tó fún wa ẹ̀jẹ̀ ká tètè lò. Dádì UK uncle bíjẹ́ láwọn láìkì bíìdì ẹ̀yìn láìkì bíìdì now kí ní àmọ̀ràn tẹ fẹ́ fún àwọn obìnrin tó jẹ́ pé ọkọ wọn fẹ́ràn bíìdì but wọn ò fẹ́ wọ̀ wọ́n bá kọ́ wọn la gidi.
6: Tọkọ ní bá ní nǹkan tó ń fẹ́ ni ṣe bí nǹkan tá máa sọ náà nìyẹn pé communication láàrin ọkọ àti ìyàwó ó máa ń tàsí lọ́t so fẹ́ pé nǹkan tọkọ fẹ́ ni ẹ̀yin náà gbìyànjú kẹ ọ̀wọ́ fún ọkọ tó bá fẹ́ràn ẹ̀lẹ̀kẹ̀ ó ń gan ló máa rọra fún ìyàwó ẹni tó bá sọ wípé ò fẹ́ràn ẹ̀lẹ̀kẹ̀ yẹ́ mì pé ó fẹ́ kí ẹ rí búùtù bírèènù ni bí ọkú yẹn ṣe sọ lẹ́ẹ̀kọ́ wípé ìfẹ́ tó bá ti ń lọ tó ti ń yòrò tí ò dùn mọ́ tó bá jẹ́ pé nǹkan tọkọ fẹ́ nìyẹn pé múlẹ̀kẹ́ yìí kò fi rìbúùtù bírèènù kò fi rìsẹ́ẹ̀tì operating system tó wà lágbárí òun obìnrin òun láti ṣe o at least kì í ṣe nǹkan burúkú ó fẹ́ kó wọ́ fún un tó bá tiẹ̀ wọ́ fún un tó bá rí tínú ẹ̀ bá rí tó bá ya ojú lè bọ́ bọ̀ wípé orí kò wọ́ fún un olóòwò àwọn tó wà ń ta wọ́n máa wọ́ fún un tó bá dẹ̀ jẹ́ pé múlẹ̀kẹ́ tó máa lọ wọ́ fún kó má jẹ́ irú yìí tí ó máa lọ ní ẹ̀yìn náà ni lọ́wọ́dẹ́ lọ nínú wàhálà tí lé nìyẹn torí kò sí bó ṣe máa ní wàhálà lára tí ò ní wá kó fún ẹ nínú ilé so ẹ̀yin obìnrin advice mi nìyẹn o ẹ ṣe Bọ́lájí.
7: Ó ṣe gan ni ẹ̀fẹ̀mí ṣẹ́rí communication tó sọ is very very important and nǹkan tó ní kọ́ máa fi kún ọ̀rọ̀ tó sọ ni pé sometimes nígbà míì a máa fẹ́ nǹkan fẹ́ pé partner wa kò ní nífẹ̀ẹ́ sí nìyẹn tó bá lè ṣe tó bá tẹ pé ẹ̀kan ló máa ṣe é bó ṣe sọ ó ṣe àmọ́ ẹ má jẹ́ ká force ara wa ṣe nǹkan tá a wà fẹ́ ṣe èmi ò ní kọ̀ǹdó nìyẹn pé kéèyàn force ẹ̀ pé òun láti ṣe so ó lè cause nǹkan míì somebody like me èmi sì àwọn èèyàn máa ń wọ boxer èmi ò lè wọ boxer mo ṣèṣe boxer brace mi máa ń wọ brace tó máa kó ogun ẹ̀dá ní ìrìn máa ń wọ̀ tó lé mi ò lè wọ bọ́ksà kìí ní kí ìyàwó mi àbí ni wọ́n á sọ fún pé òun láti bọ́ksà láti wọ̀ no because ṣẹ́mọ̀ ẹ jẹ́ ka ṣàlàyé fúnra wa nítorí nǹkan báyìí mi ò láìkẹ́ ọ mo kó nífẹ̀ẹ́ sí bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan o lè máa ṣe fún ọ mi ò ní fẹ́ kí a force ara wa ṣe nǹkan tí a bá lè ṣe gbogbo nǹkan ni lọ́rọ̀ pé ẹlòmíì gan ọ̀rọ̀ pé wọ́n à ń láplèsì ẹlòmíì ò lè ṣe ẹlòmíì nípo ìra gan jẹ́ pé kò ní lè ṣe so tó bá ti rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ka máa bára wa wò ó ka máa wò ó ṣe fúnra wa pé kò rí bẹ́ẹ̀ nìyẹn pé gbọ̀ngàn bẹ́ẹ̀ so kò lè ṣe so nǹkan tí màá sọ nìyẹn ẹ jẹ́ ka máa tó bá yẹ pé nǹkan tó lè ṣe tọkọ bá fẹ ṣe fún bọ̀tá pé nǹkan tó kó o dẹ̀ ṣe o ṣe tó jẹ́ pé ó ní ẹ lára díẹ̀ tó pé kò convenient rẹ káàlá ẹ káàlá ti bára yín sọ̀rọ̀ communication náà ni pé look bàbá yìí mo mọ̀ pé o fẹ́ kí ni but ó rí bákan ìjọ sọ ẹ bá yẹ pé kakàn dákẹ́ a má máa ṣe kí ni torí yẹn máa ń pọ̀ sí lọ́tọ̀ fún wàhálà ẹlòmíì láìkì nǹkan kò ní fẹ́ sọ kò ní lè sọ gbọ̀ngàn bẹ́ẹ̀ ó máa ń pọ̀ sí wàhálà tó ìmọ̀ràn tèmi ò ní ju bẹ́ẹ̀ lọ ẹ ṣeun ẹ jẹ́ ká máa dé tó bọ̀.
0: Ẹ ṣe gan ni ọkọ bíjẹ ẹyìn èèyàn wa a ní ẹja ńlá nínú ìkùnú wa lálẹ́ ṣùgbọ́n tákòókò bá ti tó ẹ máa gbọ́ ohun wọn àìká wa lọ sọ́dọ̀ àwọn èèyàn kò ní sáàyè mọ́ fún ọ láti lọ sọ́dọ̀ àwọn èèyàn ní alẹ́ ó máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run gbogbo ẹ̀ náà la máa sọ̀rọ̀ nípa ẹ̀ lágbára ọlọ́run àwọn ìdí tá a fi mú ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ yìí jáde gbogbo ẹ̀ pátápátá òun la máa sọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára náà mo fẹ́ fàkókò yìí ran gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin ìyálé lé ẹjọ́ ẹ ṣe bó ṣe yẹ kí ẹ ṣe kó ba lè rí bó ṣe yẹ kó rí táwọn tọkọ yín bá ti sọ pé nǹkan tó ń fẹ́ gangan rèé òun ni kẹ bá fẹ́ o yes òun ni kẹ bá fẹ́ tó bá ní ẹ mo fẹ́ kó ṣe tàtú sí itan ṣe tó bá ṣàmọ̀ pé ibi tó ń darí ẹ lọ sí kò ń ṣe ibi tí o máa fẹ́ tiẹ̀ ṣé kíkọ́ wa ń bẹ̀ ó lè yan kán sọ yẹn ó ní òun àti ìyàwó òun ń jà àwọn àti ìyàwó àwọn ń jà láti join simply because ìyàwó àwọn fi wọ́n fún ọmọ ekini won so fun pe ki won wo ki lo npe ileke oni ko lo wo ileke oni awon fe won tun ba won ra wa won lawon na owo e mo ki yan ra ileke ileke to fe wo si ni ko wa je ileke 7000 o nso mo di owo na 7000 naira o nso mo di owo Nigeria nisin oni won owo so kini e wa bi baba yen ninu o bi ma yen ninu nkan to nko bi ti ore NDC lagbara Olorun lose to nbo ama so nipa e ama bo siwaju lohun to ba ti pada de ama pe olowo oja le to ba pe olowo oja ton akoko ma wa to fu wa lati se kini lati lo ni daddy UK e se gan ni uncle BJ thank you so much god bless both of you and Dixon thank you so much yawa oya e bo si ibe e je ka ma wo lo ti nisin ba ti won lede all right e se o eyin yan wa

0: oda eyin eyan wa e ka bo lekan si ka to ka itule lale patapata ka to dide ti o so fun mo ni ago mejila la ma pari gbogbo e leni lagbara olohun ati fe bo sori alejo wa ti agbe wa won wa ninu kulu wa nbi alejo wa e ba wa ki awon ara ile
1: e kan le mu ki gbogbo ara ile o mu ki okunrin mu ki obirin mo ki gbogbo wa npe ajinde ara wa ma je o
0: e ba sun
1: aisan oni file enikokan wa se bugbe
0: amen
1: oruko mi ni alaja jemi lati lampekun ti gbogbo eyan mo se abekuta woman iye funle
0: ki le mu wa fun alale iya wa
1: e se olotun
0: e ka bo
1: odun ni abekuta woman mi o nse emo fun loko amo emi gangan fun ara mi mi o ti wa si ilu ibadan ri awon omo mi ni mo ma ran wa ni enujo melo imu ti wa ni ilu ibadan mo fe ki gbogbo awon eyan ki won wa je anfani nkan ta npe ni ewe ategbo natural medicine ohun ti mo mu wa fun wa ni ale ti mo fe ba so ni nkan temi ti ma n so gbogbo gba awon baba wa ni tan lagbede ba n lurin gbagbagba loju kan o lami la kan to fe mu jade ni ohun na ni ohun ti a mo si kokoro nu eje tabi awo kan losan losan eyan le ni anfani si di yiyo abi boya won kokoko kan te pe o n da lamu ninu te pe ko mo omo tun ko mo si o sa n wo pe jedi ni gbogbo gba o ti logun jedi titititi ko si ona to ma ri awa wo pe ki lo n sele inu nunu yi o je ko n gbadun eyin eyan mi awon ewe ategbo tawon baba wa n lo lati gba wa se ohun le mi gbe wa si ilu ibadan yi te pe teyin gangan ba ti lo e ma mo pe omi o yato sogun ki la ma n pe ni kokoro nu eje kokoro nu eje je nkan te pe a le ba pade nibi ibalopo inu odo to n san lara awon obi wa awon nkan ile wole si wa lara ta ba ma n wo awo tele alawo tele o le da orisirisi nkan le sara obinrin te pe o ma dabi eni pe eyan o mo se alakoko nkan alejo eyan le ma wa lẹmeji lẹmeta ko ma dọti ko ti e stop ti o ba ti to ọjọ ori to ye ko lọ tabi ki obinrin kan ri pe inu oun sadede nwu a lọ lele ni to ba tu dola a tu wu abi ngba mi obinrin ma lanfani lati le so pe obinrin ni mi that is interim infantile obinrin ni lanfani lati le sabi amo eni kokoko lo nso mo fe ni kokan olohun ba mi oke lo nse amo ti nkan iba ti da wahala le sinu ara a fa konu nko ho obinrin oni le so pe idunnu de ososu ekun ni emi o se omo amo ti e ba lo awon ogun to ti da gbogbo wahala le si gbogbo system ara e ri pe logan lo ma waye tori pe oni bi tolohun ba fi kokoro awo obinrin na si ohun ni ovulation wa hormone wa to ba ti balance ko si wahala ko si nkan ta fe ma sunkun le lori to ba de jokunrin ni eri pokunrin yi a ma ri pe ibaradi a ma ro hun gbogbo gba bi pe won gbe block sibe abi ngba mi kokunrin fe bere ati bere kodogun igba mi okunrin a fe to a ri pe isale nu ba a ma du ohun bi pe won gbe nkan kan sibe to n di itan yen mu to ba ton sin a tun ma feel pe ohun tun fe toto mi iru nkan yen o da ko ye ko ma sele nitori pe a ni awon ewe ategbo tolohun oba mi oke to ti da to ti fun awon baba wa ko se po bi aisan o si laye atijo tori ngba ta wa kekere a ma n ri gbogbo awon nkan yen amo ewe ategbo yen ko je ki gbogbo aisan yen ko yo jade laye sin a ti e fe ranti pe omo adulawo ni wa a n se bi oloyinbo bi awon ara alawo funfun e je ka pada si gba wa se wa let's come back to our own soil our son of the soil ka lo ewe ategbo tolohun ba da ka fi yo gbogbo awon nkan ti o le ma fa idamu ninu ilera ara wa ti mi mu wa ba ti wa oke ti system wa wa oke ti kidney wa wa oke ti liver wa wa oke ko si nkan to ma affect wa a ni ma rin ka ma mi helele a ni ma se nkan kekere ko ma re wa si ati sun a di wahala elomi to mo ba wole to ba ju nkan le bayi to ba laju ti le ma fi mo ko ni sun mo gbogbo nkan yi ko ye ko ri be ere okunrin mi o ma ma sa pamọ ni lati se duty e ni je ko obinrin mo pokunrin ni mi o wa lodo abekuta won maun lawon baba ti wa n gbe lura to fi n fe yawo marun merin ko n soro enu o oro antaja ko lele je ko run obinrin mo pokunrin ni mi to pe ton ba ti ji laaro ton ba n lo soko won mu eri to ma ni 15 miles 10 miles pelu rin awa ta ba gba pere tele won ba mama wo papo won ipako won lokan ni awon nkan yi si wa o yato sira won ni olohun fun wa ni knowledge yen jura won lo eyin o le taja irupe ko ma gbowo okuta e bo sita ke wa wo anfani to wa ninu natural medicine ninu ewe ategbo ise temi jogun lo baba to bi mi lomo ni emi lomo lisa bi omo agbongba kala omo ekule agboro wuye wuye omo oba kiti gbagba ogbon o iṣẹ́ ṣẹ̀gùn bílẹ̀ iṣẹ́ mi ni ọ̀nà mi ni bẹ́ ṣe mọṣẹ́ yín tó yẹ yín kó pélépélé bẹ́ẹ̀ náà ni Abẹ́òkúta ọmọ mọ̀ nípa ewé àtegùn mo sì tún lọ sí Nigerian College of Natural Medicine láti mọ̀ nípa human anatomy ẹ̀yà ara wa báwo ló ṣe máa ń ṣiṣẹ́ sí báwo la ṣe gbọ́dọ̀ máa mọ́nítọ̀ ara wa sí éèjì báyìí nǹkan báyìí la gbọ́dọ̀ máa sá fún ẹ bọ́ síta kẹ wá wo àǹfààní tó wà nínú ewé àtegùn èèyàn tó bá kọ́kọ́ dọ́dọ̀ mi èèyàn mẹ́wàá tó bá kọ́kọ́ wá wọn ti mọ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn ọ̀fẹ́ nìtọ́jú wọn gbogbo ibikíbi tí n bá lọ bí mo ṣe ń ṣe ni àwọn èèyàn mi ti mọ̀
0: èèyàn mẹ́wàá tó bá kọ́kọ́ yọjú ní ọ̀la stand wo ni tiyín níbi ìpàtẹ ọjà
1: stand number 2 lèmi wà tẹ bá ti wọlé sí inú Liberty yẹn lè gba géètì kejì yẹn níbi ọ̀sánsàmì yẹn wọlé ẹ ti rí wa lọ́wọ́ ọ̀tún stand 2 ìsọkejì ni màmá ẹfun lẹ́wà tẹ bá ti dé àṣẹ àyẹ̀wò fún yín láti mọ ibi táwọn nǹkan ìsákọlọ fi sí èmi ò wà lùbàdàn irí gbogbo èèyàn tó ti ń wá wọn máa rí pé alájà nǹkan àwọn làwọn fẹ́ rí wọn ò wà ń bẹ̀ báyìí kẹ lè rí èmi gangan fúnra mi tẹ bá ti ń bọ̀ ẹ mú ìgbàgbọ́ yín tó ti wà tipẹ́tipẹ́ nínú ewé àtegbò ẹ mú dání ẹrẹ́ lomi ò máa fẹ́ lọ toilet báyìí a máa force rẹ̀ a lo wọn nà wá nu toilet a tún jáde a tún padà lọ nu toilet a tún máa lọ bá a máa dinú mú bó bá ṣe ń dé toilet a jókòó sẹ́nu ọ̀nà ọbẹ̀ kò ní lè lọ toilet jọ́ mẹ́ta jọ́ mẹ́rin a dẹ̀ ń jẹun àwọn nǹkan tí ó jẹ́ pé ó ti ní nǹkan òǹlọ̀ tó máa lọ gbogbo oúnjẹ tó máa transfer sínú large intestine short intestine tó máa fi lọ sínú kànáà tá a máa fi release ẹ̀ láàárọ̀ ọjọ́ kejì tára máa fúyẹ́ kò ní rí bẹ́ẹ̀ fẹ́ lómi a máa rí pé nǹkan yìí oúnjẹ ìnira ikùn a máa wú ẹlòmíì wọn tẹ̀ ti ṣe oríṣiríṣi ọ̀nà nǹkan fún tẹ́ pé wọ́n fi ń kó àwọn ìgbọ̀nsẹ̀ yìí jáde ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká jókòó sílé ká dira wa mú ẹlòmíì ò lè jókòó bá ṣe jókòó yìí tí nǹkan ìbá ti yọ sínú díẹ̀ báyìí wàhálà ni a máa làágùn látorí ni ẹlòmíì ò lè rìn kò lè bẹ̀rẹ̀ kí ló dé irú nǹkan báyìí jẹ́ ká mọ̀ pé ewé àtegbò wà èmi ẹ mọ̀ pẹ́ lómi máa sọ pé mo ti náwó náwó mo ti lọ káàkiri ẹ ò lè lọ ti lọ ọ̀dọ́ mr a ò ti lọ ọ̀dọ́ mr b ìyẹn ò mean iṣẹ́ tẹ̀yìn gangan ń ṣe náà ẹ mọ̀ pẹ́ lómi wà náà tẹ́ pé kò ń ṣe ọ̀nà ẹ̀ nítorí kóra àwọn èèyàn tó ń ṣe lòun náà ṣe wá abilibi ó dẹ̀ yàtọ̀ sí ability èmi ń sọ fún yín pé èmi fúnra mi mo wá sílùú ìbàdàn torí pé àwọn èèyàn máa ń pè mí gan tó bá wò mí lórí yọ̀dọ̀ mi tẹlifíṣàn tó bá wò mí lórí àwọn kébù wọn máa máa pariwo alájẹ ẹjọ ẹ wá sí ìbàdàn ẹjọ mo ṣáà promise pé máa wá mo wà nílùú ìbàdàn fúnra mi tí mo máa lo àwọn ọjọ́ bíi mélòó kan láti máa attend sáwọn èèyàn fúnra mi tẹ bá ti wọlé ẹ pè mí lórí ẹ̀rọ 08 0 80 0 39 71 71 60 60 22 22 tàbí 080 55 55 77 77 60 62 72 72.
0: Yẹ́wọ́n a gbọ́ pé ọlọ́run fún yín ṣe tó bá ti kan ti pé ìdí ń yọ àbí ti pé àwọn èèyàn ẹsẹ̀ wọn ń kú rìrìrì bàtà jọ́bọ́ lẹ́sẹ̀ wọn wọn ò ní mọ̀ a lè tún gbọ́ pé nǹkan tó bá jọ mọ́ pé nǹkan oṣù ọmọbìnrin ó ti lọ tí ò tó àkókò tó yẹ kó lọ a ní a gbọ́ pé ọlọ́run fún yín ṣe ní gbogbo ọ̀nà yẹn àti pé ológun ọjọba abẹ́gun hàì ti ọkùnrin olúkòǹdo wọn a tún gbọ́ pé ọlọ́run fún yín ní agbára láti máa ràn wọ́n lọ́wọ́ àwọn títí wọn ti rọ̀ tán ọlọ́run fún yín lágbára ẹ ṣáàwó.
1: mọ́mi wa kò sí ọkùnrin bàbá mi máa ń sọ pé ìran ọ̀dí ọkùnrin ò kí ń kú àfi tọkùnrin bá ti darúgbó ọkùnrin gangan fún ara wọn wọ́n ní ẹ̀tọ́ láti lè máa bóbìnrin ṣe ní ọ̀nà bó bá ṣe wù wọ́n ṣùgbọ́n tẹ bá wọ́ọ̀ṣì láyé òde òní ẹ rí pé
0: òun ló pa kínní kòkòrò tá à ń sàn
1: bẹ́ẹ̀ ló jẹ́ kí kínní yẹn kó má lè máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ rí pé àwọn nǹkan tá à ń pè ní òkú àtọ̀sí tó bá ti pẹ́ lára ọkùnrin ẹ̀rọ ọkùnrin mi tẹ́ pé ó ní immune tó dáa kò sí bó ṣe lè látọ̀sí tó nǹkan yẹn ò ní àfẹ́tẹ̀ but immune yẹn náà ní time tó bá fi ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó máa ní ìdí ẹ̀pà tí ò bá rí ẹ̀pà ó máa daṣẹ́lẹ̀ tọkùnrin bá wọ age of 50 years 52 tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé kó máa gbádùn kó máa fún lóúnjẹ gidi kó dẹ̀ máa wọlé kó máa jáde
0: as
1: normal ọkùnrin tọkùnrin bá jí làárọ̀ nǹkan ọmọkùnrin ẹ̀ ló gbọ́dọ̀ kọ́kọ́ jí pẹ́pẹ́pẹ́pẹ́ àwọn bàbá wa láyè ìgbà yẹn kò sí test wọ́n máa dìde láàárọ̀ máa ní wọ́n bí mo rí ẹ láàárọ̀ yìí kí ló dé tí nǹkan ẹ̀ ò dìde lára tó wẹ̀ wọ́n máa ti fura tàbí kan sọ fẹ́ pé kó o lọ tọ̀ sínú olẹ̀ tó o bá ti jí làárọ̀ yàbọ̀ síta wọn gba wá tọ̀ tí ìtọ̀ yẹn bá ti dìgì hò sínú ilẹ̀ wọ́n á fi mọ̀ pé ọkùnrin tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó yà lọ gbé jẹ́kọ́bìnrin mọ̀ pọ́kùnrin ni mi lọ gbé wá fún kó lò wọ́n á lò abi awon omo obinrin te pe won wash period won olomi omo e bere period ko mo o de ncha bi amo be ni mo so fun yin e wa aye gba awon iya wa to ba ti do won ma ti knowledge to ba ti ri ko tin to age yen won ti ma knowledge e ijo to ba ti jajari pe kini ko ma wa o o ma da bi eje o won ma fi han e ipon na npe ton ba jajari bayi won ma pa di e gbogbo amo ma dunu pe awon mo ti do obinrin eyan mi omo e ma bere period ko ni mo o de eyan odun bi marun mefa omo yen de ni o le je pe o wa ni body o le ti ni infection ero omo to epoko ti mokunrin ri to de ni staff to ni candida to ni herpes yes o wa nitori pe awon nkan e won fun ni guidelines e je ka dide ka moju to ra wa emi so fun yin pe e kan rora fi gbiyanju ile aye gbogbo everybody lo mo npe ninu gbogbo ise ko nsoro osegun bile nikan en to ni capacity en to mo ile to mo ile o wa en ti o mo rara to tori nkan ko wa be o wa so te on ba tin lo sibi kan e kan believe npe e gbo kan yin sodo olohun iwo te pe o n lo si legun se ori gbon se se iwo te po fe to o ma gbawo mo ri ni o ma ma 3 to 2 hours 15 minutes 20 minutes 40 minutes o wa nbi to ti fe to gbogbo ru nkan bayi o ma ma pariwo ma ma ke ti to die ba jajajade bayi o ma relieve e bi ipo ti se wahala to ba ya tu se e bi pe to tu ku nbe tete dide ewi ategbo wa emi mo so fun yin pe o wa olohun ba lo ni o ko nse mi
0: to de confirm to n sise yi
1: ise to ba lo fun okay for example nsin bi mo se wa yi tin ba so fa awon eyan pe ikunle mejo ni mo ni o ma ni a kilode alaja ba o ibo le ti yes natural medicine ko nse tori pe mo mo nta emi nlo ni nkan temi nlo ni gbogbo awon
0: but inu yi abi this is sure inu won sha ko dabi eni to ti fi bi mo
1: for example nsin e wa aye awon baba wa teyan ba bi mo o ti ni awon agbo ton ma fun eniyan te pe awon kokoko to ma npada di to ma di pe mama di sinu tinu mama to bi o ma wa le pelu omo ikeji omo ni se mo gbogbo awon kan yen o wa ko nsoro npe won ni abi boye eyan wa fe sise abe nsin won wa ni ko lo nkan bayi omo yen ma turn o wa anti ko ile o nse pe oro ere abi kini kan en to e mo pe gbogbo awon ta nsise en to mo ise igangan to mo pe ise ni mo nse o mo fi nto mo mi fe kaye mi baje oto ni oto len to wo pe mo e ko si tokun e olohun lo logun wo o sogun gidi o de fe gbowo so o ma need lati se you work for what you have you work for it ile aye ibo se wa yi gbogbo nkan patapata ta ba se ohun lo lesson what goes around comes around iwo to ba de lo
0: e de soro ko any eyan mewa to ba kokko kon ni standing lola eyan mewa to ba kokko de
1: to de bai ngbo kokko wo stand mi laaro ko to di pa go mewa lu o ma gbogun fe ni ma fi toju won bi mo se ma se
0: ni o ti ati Dixon aro kutuku ba 6:30 ma ti de be ma ti duro ti waju stand number 2 abi ni liberty nbe yen e ba mi pe number yin tori iru awa ta fe wa bai ta ni number yin lowo abi bo Dixon o se pataki
1: ni
0: number 08 eh mu number won o e ma pe ati se gito e dakun mi o ni number yen ma gbowo ti ba ma pe number won pada fun yin o
1: 08 0 3 9 3 9 7 1 7 1 6 0 6 0 2 2 0 8 0 0 8 0 39 71 7 1 6 0 2 2 e le lo wo wa ni website wa e le lo Instagram wa e le lo sori Facebook e le lo si ori TikTok abekuta awon man abake e ohun ise ta wa nse ise ta nse tipetipe ni mo mo yin pe ki awon alale ilu Ibadan kan pe kan direct nkan re semi na ohun ni mo se fe wa when you get to a place there awon ancestors gbogbo ilu lo wa ilu eni ilu ko nse poko ma tele garagara ancestors won de mo nkan ton ma se funikaluku to ba wa gbogbo everybody lo ngbesan a kan mo ni so ilu ibi mo se wa mo fe wa sa won awon kan te pe mo ni ohun ni mo so fun
0: abeoku alaja omo abeoku ta de ni yin
1: be ni te pe yes eyin gbon ma mo pe egbare mi o te ba ti de e sa ara mu gbagbo yin dani e ma bo ni stand number 2 yala ara yun eni ara tita ni abi boyo rin bata ja bo lese iso yin ese nfa yin so ni elomi mo ma rin baba ta ma ja bo se ma ma pe ni
0: won ti signal wa pe awon ti fe pano ka to lo abi okuta woman she one around lagbara olohun e le ma pe won ke ma bere bere lowo won e bo lagbara olohun ajo ma pade ni standing won lola tori won ni awon first 10 people emi a pe ore mi meta pele mi a ma je merin awon la ma je eyan merin eyan mefa lo ma gba lati ta e se gbogbo eyan eyan wa a adupe o tun ma do se to nbo lagbara olohun dixon thank you e se daddy uk e se uncle bj abiokuta woman mo ri pe ogun yin o confirm lodo yin de fi de fogun yen gbari olohun ba mi a ma wa pelu yin e se gan eyen yan wa o daro o tun do se to nbo e le pa abiokuta woman tabadide nisin e se o daro